Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tẹ ń bá wa wí, tẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. Bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run, a ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, ara àti iṣẹ́ ti ara, kí ó lè fà wá padà ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú. Ó jẹ́ ohun ti ẹ̀mí, ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye. Bí a bá wí pé a ń sin Ọlọ́run, bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà,

ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu ni waju oluwa inu oluwa si baje wipe eniyan ri bi o ti ri ati wipe awon eniyan ti o nro wipe won agbe igbesi aye ti o mu inu ohun dun nitori pe ohun ti da won won ko se be won gbe igbese aye ti ko te olorun lorun igba yi gan ni awa daroko noah o se ni laanu wi pe gege bi olorun ti ni ife to o se ni laanu wi pe gege bi olorun ti fe ma bukun awon eniyan to wi pe ki se pupo ni o moore ki se pupo ni o fe sin olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a ri wi pe akere niye e ha se wi pe awon eniyan ko mo wi pe a npe jopo nihin e ha se wi pe won ko gbo ede enu wa kaaro ojire e ha se wi pe yoruba ti an so lenu wi pe won ko gbo won gbo ede gbogbo wa ni ṣugbọn ohun ti o wa nibe ni wi pe okan won jina si olorun o se se ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa ba ti n koja iseju meedogun ni won fe serale ti won so wi pe eyi ni na to atun bo lose to n bo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi ri pe ni akoko ti noa yi wi pe noa nikan soso pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ mẹ́ta àti àwọn ìyàwó rẹ̀ mẹ́ta àwọn wọ̀nyí ni ó gbọ́ràn àwọn wọ̀nyí ni ó ní ìtẹríba àwọn wọ̀nyí ni ó ní ìrẹ̀lẹ̀ àwọn wọ̀nyí ni ó ní oore ọ̀fẹ́ àwọn wọ̀nyí ni ó rí ojú rere láti ọ̀dọ̀ ọlọ́run àwọn wọ̀nyí ni wọ́n ń gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì Jésù sì sọ fún wa ó ní gẹ́gẹ́ bí ó ti rí ní àkókò Noa ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí nígbà dídé ọmọ ènìyàn wípé nígbà náà àwọn ènìyàn ń jẹ àwọn ènìyàn ń mu àwọn ènìyàn ń gbéyàwó wọ́n ń fa ìyàwó fún ni wọ́n kò sì mọ̀ títí ìkú omi fìdé ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí nígbà wíwá ọmọ ènìyàn èyí jẹ́ wípé nígbà tí ó jẹ́ díẹ̀ ni ó ní ìgbàlà ní àkókò náà nígbà tí ó jẹ́ wípé díẹ̀ ni ó rí ojú ọlọ́run ní àkókò náà wípé ní ìgbà wíwá jésù kristi ìgbà ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì wípé díẹ̀ pẹ̀lú ni ó rí díẹ̀ ni àwọn tí a ó gbàlà olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà òun ni a ń fi ìdáhùn rẹ̀ hàn wá nínú bíbélì yìí jẹ́ kí a wo pétérù kínní orí kẹta ẹsẹ̀ ogún pétérù kínní orí kẹta ẹsẹ̀ ogún àwọn tí ó ṣe aláìgbọràn nígbà kan nígbà tí sùúrù ọlọ́run dúró pẹ́ ní sáà kan lé ọjọ́ noa nígbà tí wọ́n fi nǹkan ọkọ̀ nínú èyí tí a gba ọkàn díẹ̀ là nípa omi èyí ni ẹni mẹ́jọ wo bí àwọn ènìyàn ti pọ̀ tó ní ìgbà náà ṣùgbọ́n ẹni mẹ́jọ ni àgbàlà wọ́n kéré níye àwọn wọ̀nyí ni ó fiyè sí ọ̀rọ̀ ọlọ́run a rí ẹ̀kọ́ dí ẹ̀kọ́ nínú àwọn tí a ń kà yìí àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́ ìkíní a rí wípé àwọn ẹlòmíràn wọ́n a máa sọ wípé ọ̀nà ìhìn rere ọ̀nà ìgbàlà ó ti le jù pé ó dàbí ẹni wípé ìjọ ti wá nìkan ni a gba gbogbo bíbélì ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni wípé ìjọ wa nìkan ni a ti ń fi bíbélì ṣàkóso ohun gbogbo a ń fi bíbélì ṣàkóso bí a ó ti jẹun bí a ó ti wọṣọ bí a ó ti gbéyàwó bí a ó ti gbé àwọn ẹbí wa bí a ó ti gbé ìṣètò ẹbí wa kalẹ̀ wípé a ń fi bíbélì ṣàkóso gbogbo rẹ̀ iṣẹ́ tí a ó ṣe ibi tí a ti lè ṣiṣẹ́ irú òwò tí a lè dá ọwọ́ lé àti irú ohun tí a lè ṣe a ń fi bíbélì ṣàkóso gbogbo rẹ̀ àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run tí a gba bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni pé díẹ̀ ni a lè gbàlà bẹ́ẹ̀ lórí ní àkókò tí noa àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rùn ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé àgbàlà jẹ́ kí a wo ti àkókò noa nínú pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà

0: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè. Láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
1: Ẹ káàrọ̀ sà.
0: Ẹ káàrọ̀.
1: Ní ọ̀sán yàrá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer iṣẹ́ yìí tó bá níbẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yóò dé máa fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà ta lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials ta máa ń ra yẹn a máa ń fowó lé torí pé tó bá dé pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn ò yé mi mọ́ ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí à ń ṣe yìí.
0: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí?
1: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk yẹn orí kejì yẹn tá a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó jẹ́ pé àwa ń ṣiṣẹ́. Bá a ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀ràn ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́. Ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa ṣe ń fún wa ní wàhálà. A máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán. So owó tí a fi lé a fi lè máa yanjú iṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
0: Ẹ ṣe púpọ̀. Nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí à ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà. Nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí i pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá a wí ìdájọ́ Ọlọ́run kò sì sí níbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni ó yé mi sà.
0: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
2: Ẹ káàárọ̀.
3: Yes, ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀ tí ó sì fi ọtí líle fún un tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú kí ìwọ bá lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù wọn ò ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀.
0: Bínà bá jóni jẹ́ ọmọ ẹni tara ni là á kọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà, wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ọ̀dà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn wọ́n nílò ìrònú pọ̀ọ̀dà. Òun pàápàá tí ẹ ń wàásù sí ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ọ̀dà. Ṣùgbọ́n kí ó máa dẹ́jà, kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ọ̀dà. Àwọn tó ń ṣe ọtí náà ń kọ́, a ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá ń ṣe ibi kí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára, òun ni ó yẹ kí ó ronú pọ̀ọ̀dà. Nítorí bẹ́ẹ̀ ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún, kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé yóò dé fún ẹnì kọ̀ọ̀kan, olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ńkọ́ nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fúnra rẹ̀ kí ó ronú pọ̀ọ̀dà. Bí ó bá sì ronú pọ̀ọ̀dà, agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò dáríjì, òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún. Ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ọ̀dà. Arábìnrin ṣó ti yé yín.
3: Ó yé mi, ẹ ṣe
0: sà. Ẹ ṣe púpọ̀. Arákùnrin tí ó wà ń bẹ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
2: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀? Torí pé tá a bá wo nọ́ọ̀tì a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀, a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ, ó gbé ó ń hùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábrahàmù. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́ kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúru ìwà báyìí?
0: Lọ́ọ̀tì ti kọjá lọ, àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wà á sọ nsìn, ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà? Ohunkóhun tí ó wò kí a sọ nísinsìnyí, ṣé ó yí ipò wọn padà lọ́hùn-ún? Arákùnrin.
2: Rárá sà.
0: Nítorí bẹ́ẹ̀ kí a máa béèrè ìbéèrè tí ò wúlò. Èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí, kí ni ohun tí ó yẹ kí a ṣe? Kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé. Nítorí pé ibi tí igi bá wó sí ibẹ̀ ni yóò rà sí. Ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn. Àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí. A sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún oore ọ̀fẹ́ rẹ̀. Kí a ju ti àwọn tí ó ti kọjá, kí a jù ú sílẹ̀, kí a kára máìsì kí ìgbàlà ti wa. Arákùnrin ṣó yé yín.
2: Ó yé mi.
0: Ẹ jẹ́ àdìdè dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí, níbo la ó ti lo ayérayé? Kí a fi àwọn tó ti kọjá sílẹ̀. Kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noah tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábrahàmù, kí a fi wọ́n sílẹ̀. Kí a ronú ọ̀rọ̀ tara wa. Ǹjẹ́ a ti ní ìgbàlà? Ǹjẹ́ a ti ké pe Olúwa? njẹ ajẹ ti ọlọrun njẹ ati ronukọ ada njẹ mi ọlọrun ṣakoso igbesi aye wa

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láàyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè àìnípẹ̀kun yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè àìnípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi. Iketa ife atokanwa si Olorun nitori Kristi. Ife atokanwa si Olorun nitori Kristi. Ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi. Ki oye wa fun pe nikokan wa wi pe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma se ri enikeni ti o nso wi pe boya ife Olorun ko san de odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbe nikan nibe lati ese iketa din logun oni bi o si ti njade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere we pe oloko ni rere kili emi o se ti emi o fi le jogun iye ainipekan nihi ni ari we pe ohun to ndun ogbe ni lokan ni we pe o mo we pe aye yi ki se awa ilo ati pe bi aba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wi pe awon kan won jogun iye ainipekan sugbon o se wa lanu we pe awon miran won jogun iya ainipekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere we pe oloko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo we pe o yato si awon oniwaasu ti won wa ni ayika o mo we pe o se se fun oloko ni yi lati to ohun si ona ti o mu ese ohun le iya ainipekan eni o fin bere ibere toto o si n be lowo eni toto o wa si orisun iya ainipekan lati bere we pe kini n o se ti won le ni iye ainipekan Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wi pe o ni ohun ti o ni lati se ni ese ikokan din logun iwo samo ofin ma se pan saga ma se paniyan ma se jale ma se jeri eke ma se reni je bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wi pe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi se apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi lati igba ewe emi wa ye ki o yo wi pe ohun ti an so nihi o je mo ojuse eni kokan si aladugbo re sugbon o ku ojuse wa si Olorun ki a to le jogun iye ainipekan nitori ani lati fi Olorun pelu gbogbo okan wa pelu gbogbo agbara wa pelu gbogbo inu wa nihi nigbati Jesu wo ninu ese ikokan le logun nigba na ni Jesu si wo o feran re oye ko ye wa nigba na we pe bi o ti le je wo pe ko ti ni igbala bi o ti le je wo pe ko ti je alabapin ninu iye ainipekan sugbon Jesu wo o feran re o si wi fun pe ohun kan le oku oku lota ohun kan ti oni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe agbelebo ki o si ma to mi leyin eyi ni a fun gege bi idanwo ki Olorun ki o le mo boya o feran Olorun ju owo lo o feran Olorun ju awon nkan aye lo sugbon inu re si baje si oro na o si jade lo ni ibinuje nitori ti o li oro popo nje eyi so wi pe Olorun o feran okunrin yi rara o feran re sugbon sibe ife ti Olorun fe ife ti Kristi fe ko fun ni iye nipekun nitori wi pe ohun papa ko fe se ohun ti yo fun ohun ni iye nipekun o wa lowo enikokan wa lati mo wi pe looto ni a pese igbala fun wa looto ni iye nipekun ni o je ti enikokan wa bi a ba gbagbo sugbon ani ojuse ti ani lati se ani igbese ti ani lati gbe ani ohun ti Olorun bere lowo wa ki ipese ti Olorun ti pese sile ki o to le je ti enikokan wa ninu Timoteo kini ori keji ni Olorun ti je ki o ye wa wi pe ko si ojusaju lodo Olorun ati pe ko si wi pe boya ayan mo mi ni ogba igbala nitori pe asiwi asiso o wa laarin awa Yoruba o ma ro wepe boya ti yan awon kan si ona igbala a si yan awon miran si ona iparun sugbon bi o ba wo ede wa eni kokan wa ni o ni agbara lati yan e ni a fin pe wa ni eniyan eniyan ni eni ti yan nitori be olorun so wipe o n fi iye ati iku ibukun ati igun si waju eni kokan gege bi eniyan eni ti o ni agbara lati yan gege bi eniyan eni ti o ni ipa ti o ni oye ti o ni anfani lati yan o n so fun awe pe ki a yan iye ki iye ni pekun ki o le je ti wa o so fun aninu timotheo kini yi ori keji lati ese iketa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o fe ki gbogbo eniyan ni igbala ki won si wa si ki won si wa sinu imo otito o ye ki o ye wa nigba na we pe ko si eni ti a ko ayanmo tabi kadara egbe ayeraye mo lara ninu peteru keji ninu ori keta ese ikesan peteru keji ori keta ese ikesan oluwa ko fi ileri re jafara bi awon elomiran iti ka ijafara sugbon o mu suru fun yin nitori ko fe ki enikeni ki o segbe ma fi ojinu ba lo bi atinka wipe ko fe ki iwo ti o wa ni ko fe ki o segbe awon ara ile wa na ko fe ki won ki o segbe ko fe ki enikeni ki o segbe bi ko se pe bi ko se ki gbogbo eniyan ki o wa si ironu po ada gege bi mo ti so saju asise nla ati asiwi ni nigba ti a ba wi pe kadara ko labuye nitori o ma so fun a wi pe boya ki isomo igbala ni boya wi pe a ko ko igbala mo kadara re awon miran a ma so wi pe ayanmo ni kadara tabi wi pe ayanmo ko gbogun tabi akunleyan ni adayeba eyi so fun a wi pe awon oro wonyi won je asipa owe ton si ogun logo awon eniyan lona ti o si ran won lo si orun igbe nitori iwe mimo je ki o ye wa wi pe olorun ko fe ki enikeni ki o segbe nitori na bi o ba tin lo ede yi tele wi pe boya ako ori buburu mo tabi ako aseti mo tabi o dabi eni wi pe igbala ko le je ti re ki o mo wi pe oro olorun so fun a wi pe enikeni ti o ba ke pe oruko olowa ohun ni a o gbala ninu romo ori kewa Romo ori kewa ese iketala nitori enikeni lo wi o iba se okunrin iba se obirin iba se odo iba se agba tabi arugbo enikeni ti o ba sa pe oruko Olowa li aogbala bi o ba so lekan soso o ye ko to sugbon o tun tenumo titi de iwe ti o gbeyin ninu majemo titun ori ti o gbeyin ninu majemo titun ifihan ori ikejilelogun ese iketadinlogun ifihan ori kejilelogun ati ese iketadinlogun ati emi ati iyawo wipe maabo o n so fun a wipe o le wa sinu ijoba olorun o ni ki o maabo ati eni ti o gbo

ṣùgbọ́n ó yẹ kí a jẹ́ kí nǹkan kan kí ó yé wa nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọlọ́run fẹ́ràn wa bí a bá ṣe aláìgbàgbọ́ bí a bá dákunlá tàbí bí a bá ṣe aláìnáání ìgbàlà ọlọ́run ìyànípẹ̀kun tàbí ìfẹ́ ọlọ́run ó ṣeéṣe kí ìgbàlà yìí kí ó má lè jẹ́ tiwa jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ kan àpẹẹrẹ ẹni tí ọlọ́run sọ fún wa wípé òun fẹ́ràn púpọ̀ púpọ̀ ṣùgbọ́n síbẹ̀ pẹ̀lú ìfẹ́ tí ọlọ́run fẹ́ nítorí kò kọ ìhà tó dára sí ìfẹ́ tí ọlọ́run fẹ́ yìí a rí wípé ó pàdánù ìgbàlà ìfẹ́ tàbí ìyè àìnípẹ̀kun tí ọlọ́run fẹ́ láti fún un kí ẹ wò ó nínú Jeremiah 29:20 ọmọ ọ̀wọ́n ha ni Ephraimu fún mi bí ọmọ inú dídùn ha ni nítorí bí èmi ti sọ̀rọ̀ sí i tó síbẹ̀ èmi rántí rẹ̀ nítorí náà ni ọkàn mi ṣe lù fún un èmi ó ṣe ìyọnú fún un nítòótọ́ lè olúwa wí ó yẹ kí a mọ̀ níhìn wípé ọlọ́run pe Ephraimu ní ọmọ ọ̀wọ́n ọmọ tí inú rẹ̀ dùn sí ọmọ tí ó jẹ́ wípé inú òun ó ń lù fún un ó ní ìfẹ́ tó jinlẹ̀ tó sì gbòòrò tó sì ga ó ní ìfẹ́ yìí fún Ephraimu ṣùgbọ́n bí a ti ń wo àkọsílẹ̀ tí a rí nípa Ephraimu ni a rí wípé nítorí Ephraimu yìí kò gba ìfẹ́ ọlọ́run kò gba ọlọ́run gbọ́ kò sì rìn ní ọ̀nà tí ọlọ́run fẹ́ kí ó rìn ìfẹ́ yìí kò fún ní ìgbàlà ìfẹ́ yìí kò jẹ́ kí àánú ọlọ́run kí ó wà fún kí ó jẹ́ àjẹmọ́nú fún nínú Hosea ni a ti ń ka àwọn ọ̀pọ̀ ẹsẹ́ láti kí a bẹ̀rẹ̀ láti orí keje Hosea orí keje láti ẹsẹ̀ ìkẹjọ à ń kà nípa Ephraimu rántí wípé ohun tí a ń sọ ni wípé bí ọlọ́run tilẹ̀ fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa wípé kí a má ba ṣègbé ó dúró lórí wípé a ní láti gba ọlọ́run gbọ́ àyàfi tó wà níbẹ̀ nìyẹn bí a kò bá gba àyàfi yìí tí a ò sì fi ara wa sí ọlọ́run lọ́wọ́ ó dájú wípé ìgbàlà yìí kò ní lè jẹ́ tiwa a ń ṣe àpẹẹrẹ yìí ní ti Ephraimu tí ọlọ́run fẹ́ràn púpọ̀ púpọ̀ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé Ephraimu yìí kò káràmásì kí ìfẹ́ ọlọ́run sí i nínú Hosea orí keje láti ẹsẹ̀ ìkẹjọ Ephraimu òun ti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn náà Ephraimu ni àkàrà tí a kò yí padà èyí ń sọ nípa àkàrà tí a ń dín lórí iná wípé apá kan jóná apá kan bàjẹ́ wípé ó dàbí ẹni wípé Ephraimu yìí kò ya ara rẹ̀ sọ́tọ̀ kúrò láàrin àwọn àlejò àwọn àjòjì èyí la fi ń sọ ní ẹsẹ̀ ìkẹsàn-án àwọn àlejò sì ti jẹ agbára rẹ̀ run ó ń kò sí mọ̀ nítòótọ́ ewu wà káàkiri lé ara rẹ̀ síbẹ̀ òun kò mọ̀ ní ẹsẹ̀ ìkọkànlá ó ní Ephraimu pẹ̀lú dàbí òpè àdàbà tí kò lé ọkàn wọn kọ sí Íjíbítì wọn lọ sí Assyria ìkẹtàlá ìgbéni fún wọn nítorí wọn ti sá kúrò lọ́dọ̀ mi ìparun ni fún wọn sórí níhìn wípé ẹni tí ọlọ́run fẹ́ràn tí kò káràmásì kí ìfẹ́ ọlọ́run èyí tí ìbá fi ní ìgbàlà èyí tí ìbá fi ní ìyè ọlọ́run sọ wípé ìparun ìgbé ìpọ́njú ìbànújẹ́ yóò wà fún irú ẹni bẹ́ẹ̀ nínú Hosea yìí kan náà orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún Hosea orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún Ephraimu dàpọ̀ mọ́ òrìṣà jọ̀wọ́ rẹ̀ sí i ó ń sọ fún wa wípé Ephraimu yìí nítòótọ́ ni ọlọ́run fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n nígbà tí kò gba ìfẹ́ ọlọ́run ó fara mọ́ òrìṣà ọlọ́run wa ń sọ wípé kí a fi í sílẹ̀ nítorí ó dàbí ẹni wípé Ephraimu ó ti tẹ́ níwájú ọlọ́run ó gungi kọjá ewé ní orí kẹjọ Hosea ní ẹsẹ̀ ìkọkànlá nítorí Ephraimu ti tẹ́ pẹpẹ púpọ̀ láti dẹ́ṣẹ̀ pẹpẹ yóò jẹ́ ohun àti dẹ́ṣẹ̀ fún Ephraimu tí ọlọ́run fẹ́ràn Ephraimu tí ọlọ́run pè Ephraimu tí ọlọ́run fẹ́ fún ní ìgbàlà ayérayé ìyà ayérayé ṣùgbọ́n nítorí kò gbá ọlọ́run gbọ́ ó lọ tẹ́ pẹpẹ ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀ ó sì sọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí di púpọ̀ nínú ẹsẹ̀ ìkejìlá ó ní mo ti kọ̀wé ohun púpọ̀ tí òfin mi sí i ṣùgbọ́n a kà wọ́n sí ohun àjèjì Ephraimu yìí tó yí padà ó ka ọ̀rọ̀ ọlọ́run sí ohun àjèjì èyí tí àánú ọlọ́run ìyè ọlọ́run oore ọ̀fọ́ ọlọ́run ìbá fi jẹ́ tirẹ̀ kò lè jẹ́ tirẹ̀ nítorí wípé ó pa ìfẹ́ ọlọ́run ó pa á tì

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe awon idajo ori ikefa awon omo Israeli si se buburu loju Oluwa. Oluwa si fi won le Midiani lowo le odun meje. Owo Midiani si le si Israeli ati nitori Midiani awon omo Israeli wa iho won ni fun ara won ti o wa ninu oke ati ninu ogun ati ni bi agbara won ni. O si se bi Israeli ba gbin rugbin awon Midiani asi goke wa ati awon Amaleki ati awon omo iha ila orun won si goke to won wa won si doti won won si run eso ile na titi wo fi de Gaza won ki si fi onje sile ni Israeli tabi agutan tabi ako malu tabi ketekete nitori ti won goke wa ti awon ti won osin won ati ago won won si wa bi esu ni opolopo awon ati awon ibakasi e won je ainiye won si wo inu ile na lati je run oju si pon Israeli gidigidi nitori awon Midiani. Àwọn ọmọ Israeli si kígbe pe Oluwa. Ó sì ṣe nígbà tí àwọn ọmọ Israeli kígbe pe Oluwa nítorí àwọn Midiani. Oluwa sì rán wòlíì kan sí àwọn ọmọ Israeli. Ẹni tí ó wí fún wọn pé, "Báyìí ni Oluwa Ọlọ́run Israeli wí, èmi mú yín gòkè ti Egypt wá, mo sì mú yín jáde kúrò ní oko ẹrú. Èmi sì gbà yín lé ọwọ́ àwọn ará Egypt àti lé ọwọ́ gbogbo àwọn tí ń pọn yín lójú. Mo sì lé wọn kúrò níwájú yín, mo sì fi ilẹ̀ wọn fún yín. Mo sì wí fún yín pé èmi ni Oluwa Ọlọ́run yín. Ẹ má ṣe bẹ̀rù òrìṣà àwọn Amori ilẹ̀ ẹni tí ẹ̀yìn ń gbé, ṣùgbọ́n ẹ̀yìn kò gbọ́ ohùn mi gbọ́. Áńgẹ́lì Olúwa kan sì wá, ó sì jókòó lábẹ́ igi Oaku kan tí ó wà ní Ofra tí í ṣe ti Joashi ọmọ Abieseri. Gideoni ọmọ rẹ̀ sì ń paka níbi ìfọ́ntí láti fi pamọ́ kúrò lójú àwọn Midiani. Áńgẹ́lì Olúwa náà sì fara hàn, ó sì wí fún un pé, "Olúwa wà pẹ̀lú rẹ, ìwọ ọkùnrin alágbára." Gideoni sì wí fún un pé, "Yéè, Olúwa mi, ìbáṣe pé Olúwa wà pẹ̀lú wa. Ǹjẹ́ èṣe tí gbogbo èyí fi bá wa? Níbo ni gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ tí àwọn bàbá wa ti sọ fún wa gbé wa? Wípé Olúwa kò á mú wa gòkè láti Egypt wá, ṣùgbọ́n ní ìsinsìnyí, Olúwa ti kọ̀ wá sílẹ̀, ó sì ti fi wá lé Midiani lọ́wọ́. Olúwa sì wò ó, ó sì wípé, "Lọ nínú agbára rẹ yìí, kí ìwọ kí o sì gba Israeli là kúrò lọ́wọ́ Midiani, èmi kò àrán ọ bí?" Ó sì wí fún un pé, "Yéè, Olúwa mi, ọ̀nà wo ni èmi ó fi gba Israeli là? Kíyèsí, tálákà ni ìdílé mi ní Manasseh. Èmi ni ó sì jẹ́ ẹni ìkẹyìn ní ilé bàbá mi." Olúwa sì wí fún un pé, "Ní tòótọ́, èmi ó wà pẹ̀lú rẹ, ìwọ sì kọlu àwọn Midiani bí ọkùnrin kan." Ó sì wí fún un pé, "Bí ó bá ṣe pé mo ríire ọ̀fẹ́ gbà ní ojú rẹ, ǹjẹ́ fi àmì kan hàn mí pé ìwọ bá mi sọ̀rọ̀. Má ṣe lọ kúrò níhìn-ín, èmi bẹ̀ ọ́ títí èmi ó fi tọ̀ ọ́ wá, tí èmi ó sì fi mú ọ̀rẹ́ mi fún ọ wá, àti tí èmi ó sì fi gbé e kalẹ̀ níwájú rẹ." Ó sì wí pé, "Èmi ó dúró títí ìwọ sì fi padà wá." Gideoni sì wọ inú ilé lọ. Ó sì pèsè ọmọ ewúrẹ́ kan àti àkàrà aláìwú tí iyẹ̀ fún òṣùwọ̀n éfà kan. Ẹran náà ni ó fi sínú agbọ̀n, omi rẹ̀ ni ó sì fi sínú ìkòkò. Ó sì gbé jáde tọ̀ ọ́ wá lábẹ́ igi Oaku náà, ó sì gbé síwájú rẹ̀. Áńgẹ́lì Ọlọ́run náà sì wí fún un pé, "Mú ẹran náà àti àkàrà aláìwú náà, kí o sì fi wọ́n lé orí òkúta yìí, kí o sì da omi ẹran náà sílẹ̀." Òun sì ṣe bẹ́ẹ̀. Nígbà náà ni áńgẹ́lì Olúwa na ọ̀pá tí ó wà ní ọwọ́ rẹ̀, ó sì fi orí rẹ̀ kan ẹran náà àti àkàrà aláìwú náà. Iná sì là láti inú òkúta náà jáde, ó sì ju ẹran náà àti àkàrà aláìwú. Áńgẹ́lì Olúwa náà sì lọ kúrò níwájú rẹ̀. Gideoni sì rí pé áńgẹ́lì Olúwa ni. Gideoni sì wí pé, "Mo gbé Olúwa Ọlọ́run nítorí tí èmi rí áńgẹ́lì Olúwa ní ojúkojú." Olúwa sì wí fún un pé, "Àlàáfíà fún ọ, má ṣe bẹ̀rù, ìwọ kì yóò kú." Nígbà náà ni Gideoni mọ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì pe orúkọ rẹ̀ ní Jehovah Shalom. Ó wà ní Ofra ti àwọn Abieseri síbẹ̀ títí di òní. Ó sì ṣe ní òru ọjọ́ kan náà ni Olúwa wí fún un pé, "Mú akọ màlúù bàbá rẹ, àní akọ màlúù kejì ọlọ́dún méje, kí o sì wó pẹpẹ bálì ti bàbá rẹ ní lulẹ̀, kí o sì bẹ́ igi òrìṣà tí ó wà lẹ́bàá rẹ lulẹ̀, kí o sì mọ pẹpẹ kan fún Olúwa Ọlọ́run rẹ lórí ibi agbára yìí bí ó ti yẹ, kí o sì mú akọ màlúù kejì, kí o sì fi igi òrìṣà tí ìwọ bẹ́ lulẹ̀ rú ẹbọ sísun." Nígbà náà ni Gideoni mú ọkùnrin mẹ́wàá nínú àwọn ìránṣẹ́ rẹ̀, ó sì ṣe bí Olúwa ti sọ fún un, ó sì ṣe. Nítorí pé ó bẹ̀rù ilé bàbá rẹ̀ àti àwọn ọkùnrin ìlú náà tó bẹ́ẹ̀ tí kò fi lè ṣe é lé ọ̀sán tí ó sì fi ṣe é ní òru. Nígbà tí àwọn ọkùnrin ìlú náà sì dìde ní kùtùkùtù, sì wò ó àti wó pẹpẹ báàlì lulẹ̀, a sì bẹ́ igi òrìṣà lulẹ̀ tí ó wà lẹ́bàá rẹ̀, a sì ti pa akọ màlúù kejì rúbọ lórí pẹpẹ tí a mọ. Wọ́n sì sọ fún ara wọn pé, "Ta ló ṣe nǹkan yìí?" Nígbà tí wọ́n tọsẹ̀, tí wọ́n sì béèrè, wọ́n sì wí pé Gideoni ọmọ Joashi ni ó ṣe nǹkan yìí. Nígbà náà ni àwọn ọkùnrin ìlú náà wí fún Joashi pé, "Mú ọmọ rẹ jáde wá kí ó lè kú, nítorí pé ó wó pẹpẹ báàlì lulẹ̀ àti nítorí tí ó bẹ́ igi òrìṣà tí ó wà lẹ́bàá rẹ̀ lulẹ̀." Joashi sì wí fún gbogbo àwọn tí ó dúró tì í pé, ẹ̀yin ó gbèjà Baali bí, tàbí ẹ̀yin ó gbà á là bí, ẹni tí ó bá ń gbèjà rẹ̀, ẹ jẹ́ kí á lo Olúwa rẹ̀ pa ní kùtùkùtù òwúrọ̀ yìí, bí òun bá ṣe Ọlọ́run, ẹ jẹ́ kí ó gbèjà ara rẹ̀, nítorí tí ẹnìkan wó pẹpẹ rẹ̀ lulẹ̀. Nítorí náà ni ọjọ́ náà ó pe orúkọ rẹ̀ ní Jerubbaali, wípé jẹ́ kí Baali kí ó bá a jà, nítorí tí ó wó pẹpẹ rẹ̀ lulẹ̀. Nígbà náà ni gbogbo àwọn Midiani àti àwọn Amaleki àti àwọn ọmọ ìhàìlà ọ̀run kó ara wọn jọpọ̀. Wọ́n ré kọjá, wọ́n sì dó ní àfonífojì Jesreeli. Ṣùgbọ́n ẹ̀mí Olúwa bàlẹ̀ Gideoni, ó sì fún ìpè, Abieseri sì kójọ sẹ́yìn rẹ̀. Òun sì rán oúnjẹ sí gbogbo Manase, àwọn sì kójọ sẹ́yìn rẹ̀ pẹ̀lú. Ó sì rán oúnjẹ sí Asheri àti sí Sebuluni àti sí Naftali, wọ́n sì gòkè wá láti pàdé wọn. Gideoni sì wí fún Ọlọ́run pé, bí ìwọ bá ti ọwọ́ mi gba Israẹli là, bí ìwọ ti wí, kíyèsí, èmi ó fi irun àgùntàn lé ilẹ̀ Paka, bí ó bá ṣe pé ìrísẹ̀ sára kìkì irun nìkan, tí gbogbo ilẹ̀ sì gbẹ, nígbà náà ni èmi ó mọ̀ pé ìwọ ti ọwọ́ mi gba Israẹli là gẹ́gẹ́ bí ìwọ ti wí. Bẹ́ẹ̀ ni ó sì rí, nítorí tí òun dìde ní kùtùkùtù ijọ́ kejì, ó sì fọ́n irun àgùntàn náà, ó sì fọ́n ìrì náà kúrò lára rẹ̀, ọpọ́n kan sì kún fún omi. Gideoni sì wí fún Ọlọ́run pé, má ṣe jẹ́ kí ìbínú rẹ kí ó ru sí mi, èmi ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo yìí, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó fi irun náà ṣe ìdánwò lẹ́ẹ̀kan yìí, jẹ́ kí irun àgùntàn nìkan kí ó gbẹ, ṣùgbọ́n kí ìrì kí ó wà lórí gbogbo ilẹ̀. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ ní òru náà, nítorí tí irun àgùntàn náà gbẹ, ìrì sì wà lórí gbogbo ilẹ̀ náà.
2: Ọlọ́run, bàbá wa àti bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní tí o fún wa láti yẹ ọ̀rọ̀ rẹ wò, ọ̀rọ̀ tí múni yè, ọ̀rọ̀ tí ó máa ń lé ikú padà lẹ́yìn ẹni, ọ̀rọ̀ tí ó sì ń ṣe àwòtán gbogbo àrùn pátápátá, àti ọ̀rọ̀ tí ó ń jẹ́ kí a ní ìgbàlà, tí ó sì ń jẹ́ ká bá ìwọ Ọlọ́run ẹlẹ́dàá wa lájà. A dúpẹ́ fún àǹfààní yìí, a ń bẹ̀ ọ́ wípé kí àǹfààní yìí kí ó má ṣe bọ́ lọ́wọ́ wa. Bí a sì ṣe ń yẹ ọ̀rọ̀ rẹ wò ní àṣálẹ̀ yìí, jẹ́ kí ìbùkún tí ó wà nínú kíkọ́, gbígbọ́ àti gbígba ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ó balẹ̀ wa. Kí ó sì wà lórí àwọn ọmọ wa, àti lórí àwọn ará ilé wa. Kí ọ̀rọ̀ yìí kí ó sì ṣe ipasẹ̀ wa dé ọ̀dọ̀ rẹ ní ìkẹyìn. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ó sọ̀rọ̀ lé ọ̀nà sí ìbùkún. Ọlọ́run tí ó fẹ́ wa, tí ó sì ń fẹ́ ire wa, ó ti ṣe ètò púpọ̀ fún ìgbésí ayé wa, tí ó jẹ́ wípé bí a bá farabalẹ̀, tí a sì tẹ́tí lélẹ̀, tí a gbọ́ ohun tí ẹni tí ó fẹ́ wa, tí ó sì ń ṣe àníyàn lórí wa, tí a bá wo ètò tí ó ní fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, ó dájú wípé ìbùkún tí a ń retí, èyí tí a ti ń fi ọkàn dá àníyàn nípa rẹ̀, ó dájú wípé yóò jẹ́ tiwa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀, nítorí wípé ìfọ́jú tí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan àti ẹ̀dá kọ̀ọ̀kan, ni a máa ń rò wípé Ọlọ́run ń ṣe bí ẹni pé a jẹ òní gbèsè, a sì máa ń sá fún Ọlọ́run bí Ọlọ́run bá kan ẹnu ilẹ̀kùn wa tí ó sọ pé òun bèèrè wa. A máa ń rò wípé ó ti mú kùmọ̀ dání, ó sì ti mú ìwé ìdájọ́ wa dání, a máa ń sá fún Ọlọ́run, a sì máa ń sọ fún àwọn tí ó wà nítòsí, pàtàkì àwọn tí ó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wa, tàbí àwọn tí wọ́n ń pè wá wípé kí a ká lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pé kí wọ́n sọ fún Ọlọ́run wípé a ò sí nílé. Nítorí pé a rò pé a ti jẹ gbèsè tó pọ̀,
3: a o si mo bi a o se san igbese na bi a ba si foju kan olorun ati ro we pe idajo ni olorun fe gbe ko wa loju nitori be a ma nsa fun olorun a si ma n kaakiri a n fe ibukun sugbon o se ni laanu we pe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti olorun ni fun won sugbon awa ti ati so ara wa di isansa kuro lodo olorun ti an saka kiri ti a si wa ibukun mo fi lo fun oloni we pe bi o ba nfe ibukun tooto owo olorun ni ire re ati alaafia re ni o wa ibukun ti a si nfe owo olorun ni a fi pamo si bi o ba di igba ti a ba olorun dore ti a si nbere lowo re we pe ibukun wada o daju we pe ko si bi a ti le sare to tabi ti a ti le gbiyanju to ibukun a jina si wa sugbon fun awa ti a fe je ele ti omo ti a fe gboran ni a o so ninu oro olorun loni we pe ona si ibukun wa mo je so fun o pe ibukun ti o nreti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi a ba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa ni to si odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to sugbon bi o ba je wipe o mo bi a ti ri eni ti o ko iwe tabi eni ti o ma fun ni iwe so we dowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba a dabi eni wipe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o a dabi eni pe o jina si o pupo be na ni ibukun olorun o wa ni to si re bi a ba la o loju sugbon o jina si o bi a ba di o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun wa wipe ibukun ni fun okunrin naa ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro ti o si ilekun ti o si npe o wipe wa wole sugbon o daju pe ki o to wo ile ibukun olorun adena wa ni enu ona o nkan soso ti o si nwo ki se wipe boya o je omode tabi agba awon ile apeje wa ti a ma nfuni ni iwe bi o ba ti nfe wole a wo ibi ti o ti nbo oruko re tabi boya a fun ni iwe ipe lati ni anfani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba ti nfe wole a wo iru okiki tabi oye ti o ni ni adugbo re ki a to le gba o lati wole tabi o seese ni egbe omo ibile bi a ba ni ase papo kan ni a ti n wo awon ti a fi iwe pe won si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won se be na ni bi a ba fe wo ile ibukun olorun ni ati fi adena si enu ona kini adena yi si n fe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma n fun ni ti a fi ma n da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi o si tabi o ti e ma n se ojuse ti re ni inu ile esin eyi ko ni adena ti o ma n gba ni wole si ibi ibukun olorun ti o fe wo kini o n fe wo o n fe wo boya ohun ti a bi o bi abinibi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi aba bi omo awon eri ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti a sin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi a ti fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abinibi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na si mo wipe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abinibi ti a gbe wa lati inu iya wa sinu aye be ni bi o ba di igba ti a we awon kan wonyi kuro ona si ibukun ko ni si sile ini a fi ma ri ti awon ti o ti pe ninu aye tan ma fi so fun a wipe aye buru wipe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wipe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to ole ti wipe ona si ibukun wa bi abala o loju ti a si se ti re ti o si n fe gbo ti o n fe gba nitori woli ni ni olorun ran lati so fun a wipe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na o ni sugbon bi a ba ko o ni ida ati idajo olorun li a o fi run wa sugbon bi o ba tẹti sile si ohun ti mo ni lati ba o so ti o si mu awon kan wonyi lo si ile lati mo loni wipe ona si ibukun wa o n so fun wa ohun ti a dena yi ti o n fe ri le owo wa ibukun li fun okunrin na ti ko rin ni imo imo ni a n pe ni imoran awon eniyan buburu ati ti ko duro li ona awon elese awon ti a n pe li elese o dabi eni ki a pe okunrin bi a ba so pe okunrin ede yi ni o ko gbogbo awon okunrin o koja olopa wa ninu awon okunrin awon alairise won wa ninu awon okunrin awon okawe won wa ninu awon okunrin agbe wa ninu awon okunrin nitori be bi a ba nso wipe elese Eleṣe yi ni o ko gbogbo opolopo awon eniyan papo omo ti wa ninu won apaniyan o wa ninu awon ti an pe ni eleṣe awon iwa temi o ti buruju koju ki n poro le kokan bi ba fe bo sinu wahala o wa ninu awon eleṣe awon aniyawo nile ke atun ni kan sita o wa ninu awon eleṣe tabi akobirin jo meta merin ko ti buruju fun won ninu ti iyawo won wa ninu awon eleṣe o wa nso fun wa wi pe bi o ba di igba ti aju ese sile ise ko ni ju wa sile bi o ba di wi pe aju ese sile ni iru iru ati eya ese o nso fun wa wi pe ilekun ibukun olorun ko ni si a le gbadura a le gbawe a le sokun a le so wipe ati gbo ipe olorun wipe ekan lekun a o si si ilekun fun yin e wa kiri e o si ri e bere a o si fi fun yin mo se bi gbogbo wa na ni ati n gbadura ati n bere ati n wa kiri a si tin kan lekun kini se ti ilekun ibukun olorun ko si sile eridi re ni wipe sibe sibe a ma rin ninu imo eniyan buburu a si ma n duro li ona awon eleṣe eyi

àwọn tí noah tí ó wà àsù sí tí ó ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ ìkú omi ń bọ̀ tí wọ́n sọ pé rárá kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni ọlọ́run pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀ tí a sì ń ṣe tinú wa tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé oríire tiwa yóò dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn bí noah ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀ ìdájọ́ ń bọ̀ wọn ni rárá kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni ọlọ́run bí ó bá jẹ́ pé ìdájọ́ wà àsírà ti ń dẹ̀ṣẹ̀ tipẹ́ ìdájọ́ ò ṣe dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn ọlọ́run wa ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn nítorí pé bí ọtí bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ ṣùgbọ́n ọtí ọ̀tọ̀ bí a bá mu ọtí kò dúró nínú ikùn ó máa ń lọ sí orí ó máa ń yí ohùn padà ó máa ń yí ojú padà ó máa ń yí ìwà pàápàá ó máa ń yí padà ibùjókò àwọn ọ̀mùtí ni ibùjókò àwọn ẹlẹ́gàn ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn ẹlẹ́gàn orí kẹtàléní ogún ìwé òwe orí kẹtàléní ogún ẹsẹ ìkọkàndínníọgbọ̀n tani ó lé òṣì tani ó ní ìbànújẹ́ tani ó ní ìjà tani ó ní asọ̀ tani ó ní ọgbẹ́ láìnídìí tani ó ní ìpọ́njú àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlùwò ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago tí a ń gbé mì tí ó ń dùn ní ìkẹyìn òun a buni ṣán bí ejò a sì buni jẹ bí paramọ́lẹ̀ ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́ ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀ ìwọ ó sì wí pé wọ́n lù mí kò dùn mí wọ́n lù mí èmi kò sì mọ̀ nígbà wo ni èmi ó jí oorun ikú nìyẹn o nígbà wo ni èmi ó jí èmi ó tún máa wá kiri bí a bá di ọ̀mùtí a máa ń di ẹlẹ́gàn bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa ọtí bí ó bá ti wọni lójú tí ó sì ti kó wọ agbárí ó máa ń sọni di aláìgbọ́ràn ní ìwé orin dáfídì orí kìíní tí a ń kà ló ń ti jẹ́ kí ó ní mọ̀ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọ̀nà ní ilé ìbùkún ọlọ́run ohun tí ó fẹ́ wò ni wípé ìwọ kò rìn ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ìwọ kò jókòó ìwọ kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ ìwọ kò dúró ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin olúwa òfin olúwa ni a ń pè ní àṣẹ ọlọ́run ọlọ́run ní má ṣe ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe ẹni tí ó jẹ́ ẹni ìbùkún ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run òun ni ó máa

0: ọmọ máa ṣe ọlọ́run. Òun ló máa sọ wípé mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí nítorí pé ọlọ́run kò fẹ́. Bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ronú pé ọ̀dà gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí. Ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà ní òfin Olúwa àti nínú òfin rẹ̀. Kẹ́ akúngún sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Kí ó tó gbé ìgbésẹ̀, bóyá ó ń fẹ́ gbé ìyàwó, a fẹ́ láti ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Bóyá ó fẹ́ ṣiṣẹ́ ni, ẹni ìbùkún tó ń fẹ́ rí ìbùkún ní ìdí iṣẹ́ yìí, a fẹ́ ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa irú iṣẹ́ báyìí. Bóyá a fẹ́ kí ó bá wa lọ sóde láti lọ ṣe nǹkan kan, a fẹ́ gbé ohun tí wọ́n fẹ́ kí ó ṣe ní ìgboro lé ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí nípa nǹkan wọ̀nyí? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá ó bímọ ni, ó ń fẹ́ ṣe àṣàrò, báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí? Òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà. Nínú ilé ni, ó ń fẹ́ mọ̀ kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí? Báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, bí o bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni ìbá rọrùn láti wà. Gbà tí a ti fi sí alẹ́ ni ó ṣòro, ó rí ohun tí ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó mọ ọ̀nà sí ìbùkún, ohun tí ó ń sọ fún wa, ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún Ọlọ́run, ó sọ wípé ẹ̀kọ́ Bíbélì ìbá jẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́ tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru, ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run yàtí nínú òfin Olúwa lé ọ̀sán àti lé òru. Ó lè máa rókì nínú ọkàn rẹ, kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi, nítorí wípé èmi ò mọ̀ pé ó burú láti máa rìn lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Kò wá sínú ọkàn mi wípé ó jẹ́ ohun tí ó máa mú ègún Ọlọ́run báni láti máa dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ní ibùjókò wa ní ọ̀nà àwọn ẹlẹ́gàn ní tèmi. Nítorí àìmọ̀kan, bí a bá ti dé láti ibi iṣẹ́, kí a gbé ìjókòó síta pẹ̀lú àwọn ẹlẹ́gàn, pẹ̀lú àwọn afi ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà Ọlọ́run ṣe ẹ̀fẹ̀. Kẹ́ gbé ìjókòó síta ká máa jọ ṣẹ̀fẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú. Èmi rò wípé a máa ń sin Ọlọ́run ní ọjọ́ ìsinmi. Bí ó bá sì ti di ọjọ́ Monday títí di ọjọ́ Saturday, a ṣe ìfẹ́nu ti ara wa. A sin èṣù díẹ̀, a jó fún èṣù díẹ̀, a lùlù fún èṣù díẹ̀, a sì lọ sí bí àpèjẹ. Yálà ó jẹ́ àwọn ọ̀mùtí ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn oníjà ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn ẹlẹ́gàn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ pé ó burú, ṣùgbọ́n ó ń sọ fún wa wípé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa. Èyí ni ó mú kí ìtànṣán oòrùn Ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa. Èyí ni ó mú kí ìbùkún Ọlọ́run kí ó má ṣe tú jáde sí agboolé wa àti sí orí wa. Ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà, bí a bá sọ fún Ọlọ́run wípé ó tó, ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ẹ́, lónìí a fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lese kese ni olorun yo dariji o yo si si ilekun ibukun re fun o o se se ki ati ma wa omo ki ati ti ma ka kiri lati pe ri omo bi sugbon ki o je wi pe bi a se se wahala to ku si ibukun ti a wa ka kiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si nbebe lodo olorun wi pe olorun yo se enikokan wa ni eni ti o gboran o so fun ani ese keta wi pe yo si dabi igi ti agbin mo fe ki o fi yesi gidi gidi o o so wi pe yo si dabi igi ti agbin o le fe bi mi lere wi pe kini a ti le mo ti igi ti a ko gbin si igi ti a ko gbin ko ni oluwa ko ni olutoju eye keye lo le de ori re eso ori re ko se pataki eso ori re a ma re danu bi eni ti o si je agbe bi o ba debe age igi ni lule a se wo sinu ina sugbon o le lo si oko ti awon ijoba ti won gbin igi si ori re oluso a wa lori oko na awon ti o ma bu ile du si oko ki ohun ogbin ki o le se daradara won a fun won ni owo won a si fun won ni ise wi pe ki won ma toju awon igi ti a gbin awon so ti o si ma mu ikore oko wa ile won ton fi won sibe bi eso ba tin wu lori igi won yi ki won ki o le mu ikore re ki won ki o le mu wa ile opolopo awon eniyan lori ile aye aladugbo re tabi o ti le sese ki won je ara ile re ni won je igi ti a ko gbin Jesu si so fun o we pe gbogbo igi ni bi ki bi ti olorun baba wa ti ko gbin ojo kan bo o fa tu awon igi won yi won ko le serere ni aye raye awon ni a woju si inu ina orun apadi sugbon so fun o wi pe bi o ba je eni ibukun bi o ba rin ni ona ibukun olorun ti o je wi pe oro olorun ni isaro re ati imo kan re oro olorun ni o fi nji oro olorun ni o fi njeun oro olorun ni o fi sise oro olorun ni o ntele ni igba gbogbo o so wi pe iwo kan na yi ni yo dabi igi ti agbin se ti pa odo ti so eso re ara eso igbeyawo ni omo bibi ara eso osise ni ere lati inu ise ara eso igbesi aye eni kokan ni ki inu re ki o dun ki ayo re ki o kun ara eso ti a reti ni wipe ki a ma ri ohun ti o pa wa lekun sugbon so fun wa wipe ki awon eso wonyi ki won ki o to le de ni igbesi aye re wipe o dabi igi ti a gbin se o mo wipe a o le gbin igi bi a ba mu lowo ko se se ki a ma fi owo kan ti a gbin nje olorun ti fowo kan o ko le gbin o bi o ba fowo kan o bi o ba mu o kuro nibi ti o wa tele tele bi o ba mu o kuro ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o ti da tele tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o sugbon nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronu po ada nigba ti o wi pe olorun o se mi laanu wi pe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi sugbon lati oni lo mo ronu po ada mo si fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi ojoko si ijoba olorun ni biti owara ibukun ni biti o gbe isan o so fun a wi pe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re awon ara ile re nje o ti ri awon aladugbo re ti omo won ku mo won loju ti won bi ti o nku ti won bi ti o nku bi won tin kunle ti won bi be ni aye ati esu ati iku be le on gba le owo won ewe won re ni lai ti pe ojo an gba ibukun won an gba lowo won ohun ti o je ayo won o nlo omo won le oju kini ki a ti so awon ti won sise ti won ko owo wale sugbon sibe sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wipe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won eyi ti a npe ni pe ewe igi nre niyan sugbon so fun a wipe nigba ti a ba si ilekun ibukun olorun fun o ti o si wole ibukun yi sugbon ranti wipe ade na wa le oju ona bi o ba tin fe wo inu ile ibukun ni ade na yin ye owo wipe bi o ba ni eru ole eru esu iwa ese ni igbesi aye re ni o nda pada wipe ki se fun iru ti re sugbon bi o ba ronu pada bi o ba ko ese re sile ni enu ona ti o si bebe wipe ki eje Jesu Christi ti ata sile le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo be awon eru jibiti ti o ti ko be ni o nda won pada awon eru ole ti o wa ni ile re be ni o nda won pada obirin olobirin iyawo oniyawo ti won tori e nsa si o o si gbadun obirin na obirin yo ko yeja ninu ile bo bimo o se se ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obirin yi obirin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obirin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ile oloju orun sugbon bi o ba tin ko awon wonyi sile wipe awon nkan esu to wa lowo re pe oju won sile to si so wipe o fe wole ni bo ti so pe o fe wole ni emi olorun ni o wu o le o so wipe je kin wo inu okan re je kin wo inu ero re je kin sin odele je kin wo inu eru re bi emi olorun ti rin wipe gbogbo ese patapata le o ti ko sile wipe o si ti gba Jesu Christi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni o ba okan re jeri wipe omo olorun ni o lo so pe ki o wole bi o ba si tin wole ni olorun so wipe iwole eni na ti a tin reti iwo eni ibukun le o so pe bere o si fi fun o pe kini o fe le o be si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti ibukun orisirisi ni o fi han wipe ewo ni o fe ninu re ni o so pe mo fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba tin bere gba ti o ti je ni ibukun be ni o nje ti re ai mo na ibukun olorun ni a ko se ni ibukun sugbon so fun a wi pe ni ese iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni onkon ti o se ni yo ma se dede o wa so fun a ni ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won dabi iyangbo ti afefe nfe lo afefe afefe aisan o n gba won kaakiri afefe ase iri o n gba won kaakiri won dabi iyangbo bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro ìkú omílẹ̀dé àwọn tí a gbìn láti ọwọ́ ọlọ́run a kì í ṣe wọn nípò padà. Bí ìjì tilẹ̀ wù kí ó jà tó, bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn ní agbègbè wọn, àwọn tí a gbìn láti ọwọ́ ọlọ́run a kì í ṣe wọn nípò padà. Wọ́n a máa tinú ìbùkú kan lọ sí inú òmíràn ni. Ewé wọn kì í rẹ̀, afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù, ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn, àti ẹ̀ṣẹ̀ kì í ba tí wọ́n jẹ́, ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀. Tí bíbélì pè ní àwọn ènìyàn búburú, ó ní tí wọn ò rí bẹ́ẹ̀ o. Ó ní wọn a dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí ó bá jẹ́ olódodo ní tòótọ́, tí kì í ṣe pé ojú ṣáájú ti olùṣọ́ àgùntàn ilé ìsìn wa ni a ń ṣe, tí kì í ṣe wípé àgàbàgebè kí a jẹ́ ẹni rere ní ìgboro, kí a jẹ́ oníkúpani nínú ilé, tí kì í bá ṣe bẹ́ẹ̀. Ó ní nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí olódodo bá ti ń gbàdúrà, gbọ́ ìlérí tí a ṣe fún ní Jákọ́bù. Orí karùn-ún. Jákọ́bù. Orí karùn-ún. Mo ń kà á ní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Èyí ń sọ fún wa wípé bí o bá ti ṣe ìyàwó rẹ, bí o bá délé, ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Jọ ìyàwó má bínú, mo ṣe báyìí. Bí o bá ti ṣe ọkọ rẹ, èyí ń sọ fún ọ nípa àtúnṣe. Kí o sọ fún ọkọ rẹ wípé o ṣe ọ̀làánú wípé o ṣe báyìí. Tàbí o ṣe wọn ní ilé iṣẹ́ rẹ, ilé ibi iṣẹ́ rẹ, kí o ṣe àtúnṣe, kí o bá àwọn tí o ń bájà, kí o bá wọn làjà. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Àdúrà olódodo òun ló jẹ́ kí òpin pupa kí ó pín sí méjì níwájú Mósè. Àdúrà olódodo òun ló jẹ́ kí mánà kí ó máa sọ̀kalẹ̀ ní ojoojúmọ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní 40 ọdún. Àdúrà olódodo òun ló jẹ́ kí ejò tàbí àwọn paramọ́lẹ̀ tàbí gbogbo ohun olówó tí ó wà nínú aginjù kí ó máa lè ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ohunkóhun níjàmbá kankan. Àdúrà olódodo òun ló jẹ́ kí Èlíjà kí ó lè sọ wípé Ahabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀. Bí o bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo, tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́ láti sọ ọ́ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Jobu. Orí ìkọkànlá. Jobu. Orí ìkọkànlá. Ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa, níbi tí ó wà. Jobu orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀tẹ́lẹ̀, wàkáwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà. Ó ní nísinsìnyí kí o yí padà kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe,
1: ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife ku fe ti o ti rin bi o ba tun ona re se ti iwo si na wo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa ki wa ki o wa ninu ago re ni gba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shinshin iwo ki yo si beru nitori pe iwo gbagbe osi re se bi ohun ti a nfe niyan abi a ri eni to fe wa wo mo osi re se o wa o so fun wa ona lati gbagbe osi ati adanu ti o nda wa o so wipe iwo o gbagbe osi re iwo o si ranti re bi omi ti o ti san koja lo ojo aye re yo si mole ju osan gangan lo bi okunkun ti le bo omole nisisin yi iwo o da bi owuro o so wipe ko si wahala ti o le gbe de odo olorun o so le oni tabi aje nle o tabi awon eni inu aye ni won ko je ki o sun le oru tabi awon emi esu ni won rin omole tabi ise ni o nse o airi sese ni tabi o npawo si aja di apo tabi ori buburu le ori wipe o ti de ba o onkon ti o wu ki o je oni bi okunkun ti le bu omole nisisin yi awon elomiran bi okunkun ba bu won mole bi ise ba nse won bi aye bi o ba nle won bi iya ba nje won won ma sa fun olorun won ma so pe ah eni ti inu re dun nigba ti o ronu po ada ki okunkun biribiri ki o wa nibe sibe o sese nigba ti o ronu po ada ki ise ati iya ti o nje oko si wa nibe sibe sibe ma wo yi ni duro ti oluwa ko gbogbo ese re sile ki o si je wo awon ese re patapata laifi kankan pamo ki o si so pe ki eje jesu ki o we gbogbo re kuro patapata o daju wipe gege bi ileri olorun ti o ti duro o so wipe iwo gbagbe osi re mo si mo wipe oro olorun ki ye ileri re ki saki o si so fun a wipe osi re ati gbogbo iya re yo koja lo oni bi okunkun ti le bu omo le nisisin yi iwo o da bi owuro iwo o wa lai lewu eyi n so wipe aje a ma ri o a ma sa eni to wa lai lewu niyen osu a ma ri o a ma sa oni won o wa si odo re ni ekan soso won o sa ni igba meje oni kiki oju re ni won fi ma wo ere awon eniyan buburu nitori ki yo le sumo odo re nigbati o ba mu kokoro ilekun ibukun olorun ti o si si nigba na ni awon kan won yi o sele iwo o wa le ailewo nitori pe ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wipe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wipe bi o ba je e fi okan re si ohun ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bole owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi ile ode bi o ba dabi eni wipe gbogbo ohun ti o nse ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wipe bi o ba je mu kokoro ti a fun o ni asale yi ti o ronu po ada ti o si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo orin ile re wo
0: iwo si simi le alaafia iwo si dubule pelu ki yo si seni ti yo deruba o ani opo eniyan yo ma wa oju rere re ya pari eko wa pelu chronica keji ori keje ese kerinla bi awon eniyan mi ti an pe oruko mi mo bare ara won sile bi o ba gberaga bi o ba fe bi o ba so wi pe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti man lo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alaini eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun wo so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wi pe awon elomiran won mo ti won pe ni adura bi a ba gbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon won yi ti won gbadura lowo lati gbadura pelu ronu ku ada ti won ko ese won sile o sese ki awon elomiran ki won ma gbadura so ki olorun dariji mi Olorun je ki ri ibukun re mi o ni se be mo mi o ni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje Jesu we okan mi o se se awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah ah a se ju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti awon eyan ti won ro siwaju e ti won fe gbowo saju e tori wi pe ah awon to nko siwaju won ma tile kun won mi bi laari nkan kan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa siwaju olorun o wa dake o wa so pe eh bo ba fe bukun mi a ri mi bi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu po adada ni mo fe sire kun ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni igba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je Jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibukun patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati sifere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin ode ibi adura o je le pada o je ni kuro leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mimo ni o o je so pe rara o mo nfe lo kokoro ironu po ada lati wo oju olorun
1: oku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onupe wada ni a fi si le kan orun rere
0: eyi ni ibuku fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi direre bi eje jesu kristi we mi

0: ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí o wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí o bá jẹ́ wípé ní tòótọ́ láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ṣíye méjì, bí o bá jẹ́ pé ní tòótọ́ tọkàntọkàn tinútinú ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run kí o wọ inú ọkàn rẹ mọ́, níbi tí o wà mo ń fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni òfin sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já, èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já, ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́, mo sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo ń fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí, mo sì gbàgbọ́ wípé láti òní lọ èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ ti silekun ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ani anfani yi lati wa nihin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibukun re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji
1: amen
0: shanu
1: amen
0: ko awon ese won lo patapata adupa wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abi o wipe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asale ni oruko Jesu nisisiya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti n le ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won larada mu won larada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bini a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isinsiyi ewe won o re omo n kumo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi ba wa da won duro ni oruko Jesu. Adupa ipo ti se. Adupa ipo ti gbo ti wa. Adupa pe lati asale yi lo. Ire ati anure ni o ma tele wa. Ibuku re si je ti wa lati asale yi lo. Igbala ti o si ti fi fun wa. Ti o wa ninu okan wa. Ti o ba okan wa jeri wipe igba ti a ti jewo ti a si ti ko ese sile. Ti a ti bebe fun eje Jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa. A be o pe igbala yi ba se je ki o kuro le okan wa.
1: Amen.
0: Adupe po ti gbo ti wa. Adupe po ti dawon adura wa. Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Amen.

mọ ọ̀nà ìgbàlà a kì bá ti lè ronú pọ̀dà a kì bá ti lè gba Jésù Kristi ọmọ Ọlọ́run gbọ́ kí a sì ní ìgbàlà nínú Mika orí keje ẹsẹ́ ìkejìdínlógún àti ẹsẹ́ ìkọkàndínlógún jẹ́ kí a wo bí Ọlọ́run ṣe fi àánú hàn fún wa tí ó fi dárí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá ta ní Ọlọ́run bí ìwọ tí ó ń darí àìṣedédéjì tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá kò dá ìbínú rẹ̀ dúró títí láé nítorí òun ní inú dídùn sí àánú nítorí àánú rẹ̀ ni Ọlọ́run fi ojú rere hàn fún wa tí ó fi mú àìṣedédé wa kúrò tí ó fi dárí gbogbo àìṣedédé wa jì wá tí kò jẹ́ kí ìbínú rẹ̀ kí ó wà lórí wa títí wẹsẹ̀ 19 yóò yí padà yóò ní ìyọnu sí wa yóò sì tẹ àìṣedédé wa bá ìwọ ó sì sọ gbogbo ẹ̀ṣẹ̀ wọn sínú ọ̀gbun òkun ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí ó wúwo ohun tí ó wọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dàbí òkúta ọlọ tí a fi máa ń lọta tàbí ohun tí ó tóbi jù bẹ́ẹ̀ lọ ó dàbí odó tí a fi máa ń gúnyán tí a so mọ́ wa lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ kò lè wòkè nítorí ẹrù wúwo tí a so mọ́ ọlọ́run ṣùgbọ́n nítorí àánú ọlọ́run wo ẹni tí a so odó mọ́ lọ́rùn tàbí ẹni tí a so ọlọ òkúta ńláńlá tí a so mọ́ lọ́rùn tí ó tẹ̀ba tí kò lè rìn síwájú dáradára tí kò lè ṣe ohunkóhun kánmọ́kánmọ́ tí ó jẹ́ wípé ìbànújẹ́ dorí àgbàkodò tí ó jẹ́ wípé ẹkún àsunrin ni lójoojúmọ́ tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó ń wọ̀ ọ́ lọ́rùn ẹrù ẹ̀ṣẹ̀ ń pa á tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó fẹ́ mu lọ sí sàárè láìtọ́jọ́ ṣùgbọ́n tí Ọlọ́run rí wípé kò sí ohun dáradára kan ní ìgbésí ayé rẹ̀ kò sí ohun rere kan tí a lè kà sí i lọ́rùn tí a lè ká mọ́ ọ lọ́wọ́ tí a fi lè fi àánú hàn fún un ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ń pa kò sí lè mú ẹrù ẹ̀ṣẹ̀ yìí kúrò nípa àánú Ọlọ́run nìkan ṣoṣo ǹjẹ́ ọmọ ẹni tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìwọ gan ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìwọ ni ẹni náà tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ni ẹni náà tí ó jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbínú Ọlọ́run ìyá ayérayé ń dúró dè ọ́ ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé aṣọ ọlọ yìí ọlọ ẹ̀ṣẹ̀ òkúta ẹ̀ṣẹ̀ aṣọ odó ẹ̀ṣẹ̀ aṣọ ọmọ Ọlọ́run ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbámá sí ìgbádùn ìbámá sí ìrètí kankan ìbámá sí ìgbàlà láti àárọ̀ di alẹ́ ìbámá sí ohun kan tí ó lè fún ọ ní ìrètí láti àárọ̀ di alẹ́ ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run ó wọ̀ ọ́ nínú ìṣẹ́ ó wọ̀ ọ́ nínú ìyà ó wọ̀ ọ́ nínú ẹ̀ṣẹ̀ rẹ ó sì sọ wípé òun fẹ́ fi àánú hàn fún ọ ìbámá ṣe àánú Ọlọ́run odó tí a so mọ́ Ọlọ́run àbámà lè já kúrò odó yìí tàbí ọlọ tí a so mọ́ Ọlọ́run ó ní ìbá fa ọ lọ sí ọ̀run àrèmábọ̀ láìtọ́jọ́ nǹkan tí a so mọ́ Ọlọ́run ẹ̀ṣẹ̀ rẹ yìí ìyà ẹ̀ṣẹ̀ yìí ìbá jẹ ọ́ nínú ayé yìí ìbá jẹ ọ́ nínú ayé tí ń bọ̀ ìbá lọ sọ́run àpáàdì ṣùgbọ́n oníta ni Ọlọ́run bí ìwọ tí ó ń darí àìṣedédéjì tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá kò dá ìbínú rẹ̀ dúró títí láé nítorí òun ní inú dídùn sí àánú ó ń sọ fún wa wípé àánú Ọlọ́run òun ló mú ìdáríjì wá àánú Ọlọ́run òun ló mú ẹrù ẹ̀ṣẹ̀ òun ló mú kúrò lọ́rùn wa àánú Ọlọ́run òun ló mú ìbànújẹ́ ètí ẹ̀ṣẹ̀ wá fà òun ló mú kúrò àánú Ọlọ́run òun ló nu omijé wa nù àánú Ọlọ́run òun ló kọ orúkọ wa sí inú ìwé ìyè lọ́run àánú Ọlọ́run òun ló wẹ ẹ̀ṣẹ̀ wa nù tí ó funfun tí ó jẹ́ kí ọkàn wa kí ó funfun gbòò bí ẹ̀gbọ̀n òwò ó ní ó ti yí padà sí wa ó ti ní ìyọnu sí wa ó ti tẹ àìṣedédé wa bá ó sì ti sọ àwọn ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun gbà tó ké nǹkan wọ̀nyí kúrò gbà tó já wọn kúrò lọ́rùn wa ohun tó ṣe ni wípé ó sọ wọ́n sínú ọ̀gbun òkun ó sì mọ̀ wípé bí a bá sọ òkúta tàbí ọlọ ńláńlá tàbí odó tí ó tóbi tí ó wo bí a bá sọ ọ́ sínú òkun kì í lè fò ó máa ń lọ sí ìsàlẹ̀ òkun ni báyìí ni Ọlọ́run ṣe fún ẹ̀ṣẹ̀ wa tó jẹ́ wípé ó ti sọ ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun tí a kò lè rí wọn mọ́ ṣùgbọ́n kí ni dé tó ṣe bẹ́ẹ̀ ṣe torí wípé a gbàdúrà púpọ̀ ni ṣe torí wípé a sọkún púpọ̀ ni ṣe torí wípé a gbà àwẹ̀ púpọ̀ ni ṣe torí wípé a fi ọ̀pọ̀lọpọ̀ ìní wa fún àwọn alágbe ni rárá kò sí ohun tí a lè fi fún alágbe tí ó lè ra ìgbàlà fún wa

0: ni ese ti o se oko won won ka wole ri won ma kigbe won ma soro bi eni ti o ti so igbagbo ninu olorun nu eni ti a ti mo si ologbon tele tele eni ti a ti mo si eni to n dari idapo ju le tele tele eni ti a ti mo si eniyan olorun tele tele ini lara die iponju die ese jamba oko die aso iru eni be di eni ti n soro bi eni pe o de asinwi tabi o sese ki o je wi pe oko ati yawo ati jo n gbe papo lalaafia ko si gbon mi ti o ko gbon mi si mi o to ko si wi pe anbara waja ni igba kan ri ko si wi pe mbolo lo mbolo ti nbo ko si pe boya n fura sira wa ni igba kan ri o si sese ki o je wi pe nkan kan lo wa sele ti enikan paro mo iyawo yi wi pe be ni pe iyawo yi tun ni ale nita bi oko ti n gbo a ko ti mo kini kule kule ati kini nkan to sele ni toto o ti faraya o ti nda bi eni ti o logbon o ti nda bi eni ti ki se eni ti a mo tele tele si oni wa tutu ini lara o mu ologbon di asinwin nitori be ke asora ke a ma je ki inira tabi iponju ki o je ki a soro odi ki o ma je ki ke a ma je ki iponju tabi aisan tabi ijeniya tabi ohunkohun ki o mu ki oro odi blasphemy ki o jade lenu wa je ki a wo orin dafidi 107 orin dafidi 107 ki a wo ese ikokandinlogun ati ese ogun se gafra fun mi ki a wo ese ikokandinlogoji ewe won buko won sifa sehin nipa inira iponju ati ikanu ohun ti won je ki o ye wa niyin ni pe awon elomiran ewe won ma buko won ma fa sehin nitori inira awon elomiran ohun ti a ma rin ni pe won ki rin dede mo ninu ijo bi won ba ni wahala die e ti won ba fi akoko yi duro de oluwa ki won ki o duro ti Oluwa ki won ki o gbadura ki won ki o ro mo agbelebu Jesu Christi ki won ki o so bi Jacob we pe emi ki o je ki o lo afi bi iwo ba bukun mi e ti won ba fi se be won ma rin sege sege bi abati so we pe lagbaja kilode won pe oruko yin ni ile ko ojo osimi wa tabi wa inu iwe mimo we pe ki e ka akosori tabi we pe ki e dahun ibere kan a mari yin se ki se pe e wa silesin ona mi po wahala to de ba mi nisin mi o mo bi ma se yanju e olodun lo ba wa yanju wahala jesu lo ba ru wahala wa lo o lo wa ko ese ati awon nkan to wa si igbesi aye wa gege bi egun nitori ese o lo wa ko won lo a o se wa sese agbelebo a se rin kaakiri a fe di omo onina kuna anfa seyin nitori inira ati iponju ati nitori awon ajalu to nde ba wa ninu aye yi ni se awon elomiran won ma se beni ti ko ni reti won ma se beni ti ko lolorun won ma se beni ti ko le gbadura won ma se bi eni ti ko ni igbagbo ninu olorun sugbon je ki o da oloju bi a ba ni oluwa bi a ba si wa ninu oluwa ko si isoro ti o le de ba wa ti agbara olorun o ka ko si oke ti o le wa niwaju wa ti agbara olorun ko le sinidi ko si aisan ti o le wa ninu ago ara wa ti iwosan ti a ni lati inu ina Jesu Christi ti o le de ba wa ko si awon nkan ti o le de ninu ebi nibi ise ladugbo labule lodo awon obi wa ti olorun ko ka pa re nitori be o ye ki a wa pelu oluwa o ye ki a gboran si olorun lenu o ye ki a ma gbadura si ni igba inira ati ni igba iponju wa ki a mo we pe ko so tun seyin olorun se o mo we pe gbogbo wahala ti a ni olorun mo nipa won o si setan lati mu won kuro ohun ti awon elomiran ma nro ni we pe olorun o ri wahala won olorun o si setan lati mu wahala won kuro sugbon etan esu ni yi o ye ki a mo we pe olorun mo wahala wa o si mo iponju ti a nla koja o si mo bi o nse le yo wa kuro ninu won ninu exodu ori keta exodu ori keta ese ikeje oluwa si we pe ni toto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo se gbo igbe won nitori awon akonisise akonisise won nitori ti mo mo ibanuje won emi si sokale wa lati gba won lowo awon ara Egypt ye ka menu duro nibe nihi an so fun wa wipe olorun ni o mo iponju awon mo Israeli awon mo Israeli won yi won le salaimo wipe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wipe olorun ti so fun Abraham wipe Abraham awon omo re ni iran kerin wipe won o lo si ile ajeji ni ile ajeji yi owo mu ojade wa si ile ileri awon won yi ti gbagbe o sese ki awa na ki a ti gbagbe wo pe enikokan wa ti amo olorun enikokan wa ti amo Jesu Christi gege bi olugbala enikokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to doju ko wa o mo awon iponju ti a nla koja o mo omi jijin ti o wa ni waju wa ati awon oke ti o wa ni waju wa o ni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wi pe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oran ti okunrin kan Job ni an pe oruko re oran ti wahala to de ba ninu ebi oran ti isele ti o sele si gbogbo awon omo re oran ti eyi ti iyawo re so o si ran ti awon esun ti awon ore re ti won fi sun be ni we pe o je odaran tabi o je elese ti o buru ju won ro we pe nitori be ni awon kan won se sele si kini idahun Job wo Job ori ketalelogun Job ori ketalelogun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi n gba awon nkan kan laye sugbon Job o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wi pe o mo ona ti a wa nto o ni nigbati o ba dan mi wo nigbati o ba dan mi wo kini itumo yi wipe ki a dan eniyan wo awa te a je agbalagba ti a ni omo ti o lo si ile eko a mo wipe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se wipe a dan won wo bi ki ba se wipe a yiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se japapa si ninu awon eko ti won ti ko bi ki ba se wipe a se idanwo fun won a kì í gbé wọn síwájú àwa náà o mọ̀ wípé ẹni tí ọlọ́run bá fẹ́ dá lọ́lá ẹni tí ọlọ́run bá fẹ́ fi sí ipò gíga ọlọ́run lè fi àyè sílẹ̀ kí àwọn wàhálà kan kí wọ́n dán ìgbàgbọ́ rẹ̀ wò ó ṣe é ṣe kí èyí kí ó yà ọ́ lẹ́nu ṣùgbọ́n yẹ kí n sọ fún ọ àwọn ènìyàn wa wọ́n máa ń sọ fún wa wípé ìkòkò tí ó sebẹ̀ tó dùn ìdí rẹ̀ á gbóná èyí ni wípé bí ìkòkò lè sebẹ̀ tó dùn tàbí kí ó wá oúnjẹ tí ó lè bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí kì í bá ṣe wípé a dáná sí ìdí rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìkòkò tí a ń sọ nípa rẹ̀ yìí kí ó tó di wípé a gbé wá sọ́jà láti tà fún ẹnikẹ́ni àti kọ́kọ́ fi sínú iná kí iná yìí kí ó lè ṣe é jiná àwa náà ò mọ̀ wípé a dàbí àwọn jagunjagun kí àwọn jagunjagun kí ó tó wá sójú ogun a ó ti múra wọn sílẹ̀ a ó ti pèsè wọn sílẹ̀ a ó ti yiri wọn wò dáradára a ó ti dán wọn wò dáradára àwa náà kí a tó jáde bí wúrà kí a tó jẹ́ ohun èlò bí ọlá sí ní ọwọ́ ọlọ́run àwọn nǹkan mìíràn wà tí a ní láti là kọjá bí a bá ń sọ nípa ìdáríjì ìdáríjì o lè mọ̀ bóyá o lè dáríjì ẹnikẹ́ni bí ọlọ́run ò bá fi ààyè sílẹ̀ fún àwọn kan láti ṣe ọ́ bí a bá ń sọ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run o lè mọ̀ bóyá o ní ìgbàgbọ́ nínú ọlọ́run o ṣàìsàn rí o ní wàhálà rí báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe gbóná báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe dàgbà báwo ni àdúrà rẹ yóò ṣe múnádóko nígbà tí o tilẹ̀ ní wàhálà kan tó ń gbàdúrà lórí rẹ̀ rí èyí ni ọlọ́run máa ṣe ń fi àyè sílẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n lè yíre wa wò wọ́n lè dán ìgbàgbọ́ wa wò wípé nígbà tí àwọn nǹkan wọ̀nyí bá parí tán a ó jáde bíi wúrà ṣùgbọ́n ó yẹ kí ó yé wa ohun tí a ń sọ ni wípé ọlọ́run mọ ìṣòro wa ọlọ́run mọ àwọn ohun tí a ń là kọjá ó sì dájú wípé ọlọ́run lè gbà wá wo orin dáfídì lẹ́ẹ̀kan sí i orin dáfídì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún nítorí ìnira àwọn tálákà nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní olúwa wípé nígbà yìí èmi ó dìde èmi ó sì yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ́ sí i níhìn ni ọlọ́run sọ fún wa wípé bí tálákà bá jẹ́ ẹni tí a ń ni lára bí àwọn aláìní bá mí ìmí ẹ̀dùn sí olúwa wípé olúwa yóò dìde láti gbà wọ́n àti láti yọ wọ́n kúrò nínú àwọn nǹkan tí ó rọgbà yí wọn ká àti àwọn tí ó ń gbéraga lórí wọn wípé òun ó gbà wọ́n ó yẹ kí a mọ̀ wípé bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ lágbára jù wá lọ bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ ní ohun ìjà olóró ju tiwa lọ bí àwọn ọ̀tá wa bí ó bá dàbí ẹni wípé wọ́n le ní ipá wọ́n sì gbọ́n púpọ̀ púpọ̀ jù wá lọ kí a mọ̀ wípé ọlọ́run tóbi ju àwọn ọ̀tá wa lọ ó sì lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ jẹ́ alágbára nínú orin dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún orin dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún ó gbà mí lọ́wọ́ ọ̀tá mi alágbára àti lọ́wọ́ àwọn tí ó kórira mi nítorí wọ́n lé agbára jù mí lọ bí àwọn ọ̀tá tilẹ̀ lágbára jù wá lọ ó dájú pé ọlọ́run yóò gbà wá ọlọ́run yóò tú wa sílẹ̀ ọlọ́run yóò dá wa ní ìdè kì yóò jẹ́ kí àwọn ọ̀tá kí wọn kí ó gbé wa mì ṣùgbọ́n kí ni a lè ṣe tí a ó fi ní ìdáǹdè pípé ìdáǹdè kíkún kí ni a sì lè ṣe lẹ́yìn ìgbà tí a bá ti ní ìdáǹdè pípé yìí láti pa ìdáǹdè náà mọ́ jẹ́ kí a wò ó ìkíní a ní láti jẹ́ ẹni tí ó mọ olúwa àti ẹni tí olúwa mọ̀ gẹ́gẹ́ bí ẹni tirẹ̀ a ní láti di àtúnbí a ní láti di ọmọ ọlọ́run nítorí èyí ni a fi lè ní ìṣẹ́gun wo ìwé Isaiah orí ìkẹrìnléníàádọ́ta orí ìkẹrìnléníàádọ́ta ẹsẹ̀ tí ó gbẹ̀yìn kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálé ẹ̀bi èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá ni olúwa wí níhìn ó sọ wípé èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa èyí ni wípé bí a bá fẹ́ ní ìdáǹdè tí a sì fẹ́ wà ní ipò tí ó jẹ́ pé kò sí ohun ìjà tí a lè ṣe sí wa tí ó lè ṣe wá ní nǹkan a ní láti jẹ́ ìránṣẹ́ olúwa a ní láti jẹ́ ẹni tí ó mọ ọlọ́run a ní láti jẹ́ ẹni tí ó ti bá ọlọ́run lajà nípa kíkọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a sì ti gba iṣẹ́ orí igi àgbélébó tí Jésù ṣe àti gbà á gbọ́ ó ní bí ó bá rí bẹ́ẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ní ìwọ ó dà á lẹ́bi mo fẹ́ kí ó di ímọ̀ fún ọ wípé kí Isaiah kí ó tún máa sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ Ísírẹ́lì àwọn ohun púpọ̀ ni ó ti ṣẹlẹ̀ lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ni a rí nínú Isaiah orí kẹtàdínní ogójì kíákíá kí o ṣí bíbélì rẹ. Kí n kà á sí ọ létí láti ẹsẹ̀ ìkíní ó sì ṣe. Nígbà tí Hesekiah ọba gbọ́, ó fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ bora, ó sì lọ sínú ilé Olúwa. Ohun kan ni ó ṣẹlẹ̀ níhìn-ín. Ọba Assyria ni ó rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti dẹ́rùba Hesekiah. Ọba Assyria sì ń sọ fún wípé kò sí bí ó ṣe lè gbàdúrà tó, kò sí bí ó ṣe lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó, wípé òun ó ṣẹ́gun rẹ̀, òun ó ṣẹ́gun àwọn ènìyàn rẹ̀, òun ó kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú, òun ó sì ṣe ìpalára púpọ̀ sí wọn. Ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níwájú Olúwa. Níhìn-ín ni Ọlọ́run ti fún ní ìṣẹ́gun. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọba Assyria ó jẹ́ ẹni tí ó ní àwọn ohun ìjà olóró púpọ̀, ṣùgbọ́n ọba Hesekiah kò ní ohun púpọ̀, ẹ̀rù ń bà á, ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá jẹ ẹni bí ìtinú Ọlọ́run, ẹni tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé bí a tilẹ̀ dìde ogun sí wa, bí a tilẹ̀ kọjú ìjà sí wa, bí àwọn aláìgbàgbọ́, bí wọ́n tilẹ̀ dó tì wá, tí wọ́n fẹ́ ṣe wá ní ibi, wípé Ọlọ́run ní òun ó dá wa sílẹ̀, Ọlọ́run ní òun ó gbèjà wa. Wo ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n. Nítorí náà báyìí ni Olúwa wí, ní ti ọba Assyria, òun kì yóò wá sí ìlú yìí, bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀, kì yóò sì mú asà wá síwájú rẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò sì wá odi tì í. Níhìn-ín ni Ọlọ́run sọ fún Hesekiah wípé o mọ̀ pé kò sóhun ìjà tí ọba Assyria ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan, nítorí wípé Ọlọ́run ti ṣetán láti dáàbò bo ìlú yìí. Ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí. Ó dá mi lójú wípé ọba Assyria, èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn, àwọn alágbára òkùnkùn, wọn kì yóò wá sí ilé rẹ̀, wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀. Ó ní kì yóò sì ta ọfà síbẹ̀, ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ̀ lórúkọ Jésù. Padà sí Isaiah 54:50 kí o wo 17. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí o lè ṣe ọ ní nǹkan. Isaiah ó rán àwọn ọmọ Israẹli létí kí wọn kí ó rántí òbí ọba Egypti bí ó ti lágbára tó, ṣùgbọ́n kò sí ohun ìjà tí ọba Egypti tí ó ṣe sí wọn, kò sí bí ó ṣe lè ṣe wọ́n ní nǹkan. Ó ní kí wọn kí ó rántí agbára Goliath. Ó ní ṣùgbọ́n kò sí ohun tí Goliath lè ṣe fún Dáfídì àti fún Israẹli. Ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ yìí, nígbà tí ọba Assyria tí ó dìde sí ọba Hesekiah. Ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí, tí ó lè ṣe nǹkan. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ Olúwa kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ Olúwa, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé Olúwa, wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn, àwọn tí ó ní ẹ̀mí èmèrè, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé. Ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpà ìdà kankan tí ó lè ṣe ọ́ ní nǹkan. Ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀ Olúwa ní òdodo wọn ti wá, ni Olúwa wí. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a rí wípé a ti di àtúndí, a jẹ́ ènìyàn Ọlọ́run, àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àti wípé a mọ Olúwa ní tòótọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. A ní láti jẹ́ ẹni tí ó kún fún àdúrà. Bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára, kúrò nínú ìpọ́njú, kúrò nínú àìsàn, kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé, ó yẹ kí a jẹ́ ẹni tí ó kún fún àdúrà. Kò yẹ kí a jẹ́ asọ̀rọ̀ má gbèsè, kò yẹ kí a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bótobòto káàkiri àárín ilé, tí kìí lè ka bíbélì, tí kìí lè gbàdúrà. A rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn, bí wọ́n wá sínú ilé ìsìn wọn kìí gbàdúrà. Bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé, wọn mọ bí a ti gbàdúrà. Bí wọ́n wà nílé ti ara wọn, wọn mọ bí a ti gbàdúrà. O mọ̀
1: eni to wa ninu aye yi ninu iwaya ogun ninu ija ogun ninu aye o mo wi pe ani lati je eni to maduro agba eni to nke pe oluwa laaro losan ati lale ni igba gbogbo eni ti iru eni be ari wi pe ohun ti olorun ti le man se ni pe a je ki emi re ki o ji wa ni ogonjo oru ni ogonjo oru yi emi olorun a so fun pe ki abe si ni gbadura ki awon ise ti o nse awon ti o wa ninu aye ki o ma ba se wa nitori be awa ti abamo wi pe a fe ni isegun a fe bori ese a fe bori eso a fe bori awon ajalu ti o nde ba awon eyan ninu aye ani lati kun fun adura je ki a wo orin David 100:7 orin David 100:7 ki a wo ese 19 ati ese 20 nigba naa ni won ki gbe pe olowa ninu ikanju won o si gba won ninu ise won o ran oro re o si mu won larada o si gba won kuro ninu iparun won nitori be o ye ki a kun fun adura bi mo ti so tele ki a se bi Jacob ti o ro mo olowa ti o be si ni jajakadi ninu adura ninu ifi omije bere lowo olorun wi pe emi ki yo je ki o lo bi ki ba se pe iwo bukun mi ki se be nikan o ye ki a ni igbagbo ninu olowa nitori igbagbo ninu olowa ni yo fun wa ni isegun ninu efesu ori kefa ese ikerin dilogun leke gbogbo re emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni igba miran a ma n gbo ti awon eniyan wa ni orile ede wa ti won so ede e kaaro ojire won ma so wepe lagbaja won ta lofa ni lagbaja ofa aye lo wa lara e lagbaja omo gbati won ti se nkan beyen fun ko gbadun sugbon o ye ki a ni igbagbo ninu olowa bi awon ti o wa ninu aye ti le ntafa igba miran elomiran ma so wepe gba ti o nsun le oru ni enikan ri ohun lo yin ibon fun lo tafa fun ohun bi ohun ti ji si oju aye ni ori pe ibi ti a ti tafa fun ohun yi be ni o be si ni irora ibe ni nkan kan ti o rin lati ibe lo ti bere ibe ni o fi ti o fi dabi eni wi pe ojojumo lo wa nlo si ile iwosan ti awon oloyinbo o ni bi a ba ni igbagbo ninu olowa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bi ni kini a npe ni apata e ki se apata yato sugbon nkan ti a npe ni apata ni pe bi enikan ba nso oko se ori awon olopa bi ijangbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopa lo sibe awon olopa yi ti mo we pe awon ti o nse ijangbon won le ma ju oko si won le ma tafa si won ni awon nkan kan ton ma gbe lowo bi ata yi tabi bi ota bi o ba tin bo won fi nkan yi won fi gba e ni a npe ni apata nitori wipe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi aba ti nso ofa si onigbagbo igbagbo yi ni ko ni je ki ofa yi ki o dodo re bi aba mo oruko re lo si ile awon elebologun igbagbo ti oni ninu oluwa ni ko ni je ki awon nkan wonyi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se o ni ibi won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pana ofa eni ibi ni ti ko ni je ki awon nkan wonyi ki o de odo re ki se be nikan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Kristi se ori eje Jesu Kristi o fun wa ni abo pupo abo wa ninu eje Jesu Kristi ninu iwe ifihan ori kejila ese kokanla won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko se feran emi won ani titi de iku oni won segun esu won segun dragoni nitori wepe won ni igbekele ninu eje odo agutan je ki atun wo iwe owe ori kejidinlogun ese ikewa iwe owe ori kejidinlogun ese ikewa oruko oluwa ile iso agbara ni olododo sawo inu re o sila bi abati ngbadura ti angbadura ni oruko jesu eje wupe an sawo inu ile iso nla ni ki owo isu owo ota ki o ma ba te wa ki se be ni kon ye ki a ni oro olorun eti a o fi segun isu se o mo wupe nigbati isu wa ti o na jesu kristi wo oro yi ni Jesu Kristi ni o fi segun esu ki a si ri wepe ani ifami ororo yan oluwa eje pe ki a ni emi olorun ni igbesi aye wa bi aba ni emi olorun agba olorun bi o ba wa ni igbesi aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbesi aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbesi aye wa wo ninu Isaiah Orikewa ese keta din logbon. Aese ya orikewa ese keta din logbon. Yo si she li o jona. Ni au gwe eru re kuro li eji ka re. Ati ajaga re kuro li onun re. Au si ba ajaga. Na je nitori ora kupo. Au si ba ajaga na je nitori ora kupo. Onti akwe ni ora kupo nihi bi abawo edi. Miran, eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o nso nipa agbara olorun o nso nipa ohun ti olorun eyi ti olorun tule wa lori o nso nipa ifami ororun yan olorun eyi ti olorun da le wa lori ti a o fi le ja gbogbo ajaga kuro ni igbesi aye wa ati so fun o ti mo nisinsiyi wepe bi o ba nfe idande idande somo to si re o fe iwosan ni iwosan sumo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese sumo to si re ohun kan lo ni lati se o ni lati mo wepe o ti ba olorun dore o ti die bi olorun ati so de atun bi o ti ni igbala ninu jesu kristi o lati je eni ti gbadura se oran to we ti jesu pa fun awon omo eyin nipa obirin opo kan ti o so wepe o fe ki agbesun lara otahun o lo nba adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni jesu wa so fun wepe awa na ti a je onigbagbo a o mo wepe o ye ka ma gbadura ni lai simi ati lai share ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le daabo bo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti a be lowo re ki o ba le se fun wa dijoduro lori ese re ki o so fun olorun wi pe o n fe idande olorun bi iponju ba wa bi inilara ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa o n kun ti ba wa ni igbesi aye re to ni o lara ti o n fe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se eni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se ileri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atunbi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ki o si duro lori awon ileri olorun romo eje jesu kristi je ki a fi eje jesu kristi ki a fi weo ki a fi bo ki a fi daabo bo ki o si ran ti wipe oruko oluwa ile iso agbara ni olododo sawonu re o si ye olododo sawonu re a si daabo bo o ni ipamo ran ti oro oluwa ran ti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ti ma wa si igbesi aye eniyan loni so fun olorun wepe iwosan pepe yo je ti re wepe idan de kipu yo jeti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogo olowa.

0: ìwé àwọn onídàájọ́. Orí ìkẹjọ. Àwọn ọkùnrin Efraimu sì wí fún pé, kí ni èyí tí ìwọ ṣe sí wa báyìí tí ìwọ kò fi pè wá nígbà tí ìwọ ń lọ bá àwọn ará Midiani jà? Wọ́n sì bá a sọ gidigidi. Wọ́n sì wí fún wọn pé, kí ni mo a ṣe ní ìsinsìnyí tí a lè fi wé tiyín? Èéṣẹ́ àjàrà Efraimu kò asàn ju ìkórè àjàrà Abiezeri lọ. Ọlọ́run sá ti fi àwọn ọmọ aládé Midiani lé yín lọ́wọ́, Orebu àti Seebu. Kí ni mo sì lè ṣe bí yín? Nígbà náà ni inú wọn tutù sí i. Nígbà tí ó ti wí èyí ni, Gideoni sì de odò Jordani, ó sì ré kọjá, òun àti ọ̀ọ́dúnrún ọkùnrin tí ó wà lọ́dọ̀ rẹ̀. Ó di àárẹ̀, ṣùgbọ́n wọ́n ń lépa síbẹ̀. Òun sì wí fún àwọn ọkùnrin Sukkotu pé, èmi bẹ̀ yín, ẹ fi ìṣù àkàrà mélòó kan fún àwọn ènìyàn wọ̀nyí tí ń tọ̀ mí lẹ́yìn, nítorí tí ó di àárẹ̀ fún wọn, èmi sì ń lépa Seba àti Salmuna, àwọn ọba Midiani. Àwọn ọmọ aládé Sukkotu sì wí pé, ọwọ́ rẹ àti ìtẹ́ Seba òun Salmuna náà, tí àwọ̀ fi fún àwọn ogun rẹ ní oúnjẹ. Gideoni sì wí pé, nítorí náà, nígbà tí Olúwa bá fi Seba àti Salmuna lé mi lọ́wọ́, nígbà náà ni èmi ó fi ẹ̀gún ijù àti òṣùṣù ya ẹran ara yín. Òun sì gòkè láti bẹ̀ lọ sí Penueli, ó sì sọ fún wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́. Àwọn ọkùnrin Penueli sì dá lóhùn, gẹ́gẹ́ bí àwọn ará Sukkotu sì ti dá lóhùn. Òun sì wí fún àwọn ọkùnrin Penueli pé, nígbà tí mo bá padà dé ní àlàáfíà, èmi ó wo ilé ẹ̀ṣọ́ yìí lulẹ̀. Ǹjẹ́ Seba àti Salmuna wà ní Kakori? Ogun wọn sì wà pẹ̀lú wọn. Ó tó ìwọ̀n 500 ọkùnrin, iye àwọn tí ó kù nínú gbogbo ogun àwọn ọmọ ìhà ìlà oòrùn. Nítorí pé 600 ọkùnrin tí ó yọ ìdá ti ṣubú, Gideoni sì gba ọ̀nà àwọn tí ń gbé inú àgọ́ ní ìhà ìlà oòrùn Noba àti jógbé àgòkè lọ, ó sì kọlu ogun náà nítorí tí ogun náà ti sọranù. Seba àti Salmuna sì sá, òun sì lépa wọn. Ó sì mú àwọn ọba Midiani méjèèjì náà, Seba àti Salmuna, ó sì dààmú gbogbo ogun náà. Gideoni ọmọ Joashi sì padà lẹ́yìn ogun náà ní ibi àti gòkè Heresi. Ó sì mú ọmọkùnrin kan nínú àwọn ọkùnrin Sukkotu, ó sì béèrè lọ́wọ́ rẹ̀, òun sì ṣe àpẹẹrẹ àwọn ọmọ aládé Sukkotu fún un àti àwọn àgbà tí ó wà níbẹ̀, 77 ọkùnrin. Òun sì tọ àwọn ọkùnrin Sukkotu náà wá, ó sì wí fún wọn pé, wo Seba àti Salmuna, nítorí àwọn ẹni tí ẹ̀yin fi gàn mí pé ọwọ́ rẹ àti ìtẹ́ Seba àti Salmuna náà tí àwọ̀ fi fún àwọn ọkùnrin rẹ tí àárẹ̀ mú ní oúnjẹ. Òun sì mú àwọn àgbààgbà ìlú náà, àti ẹ̀gún ijù àti òṣùṣú, ó sì fi kọ́ àwọn ọkùnrin Sukkotu ní ọgbọ́n. Òun sì wo ilé ẹ̀ṣọ́ Penueli, ó sì pa àwọn ọkùnrin ìlú náà. Nígbà náà ni ó sọ fún Seba àti Salmuna wípé, irú ọkùnrin wo ni àwọn ẹni tí ẹ̀yin pa ní Taboru? Wọ́n sì dáhùn, bí ìwọ ti rí, bẹ́ẹ̀ ni wọ́n rí. Olúkúlùkù wọn dàbí àwọn ọmọ ọba. Òun sì wípé, arákùnrin mi ni wọ́n, ọmọ ìyá mi ni wọ́n ń ṣe. Bí Olúwa ti wà, ìbá ṣe pé ẹ̀yin dá wọn sí, èmi kì bá ti pa yín. Òun sì wí fún Jeteri, àrẹ̀mọ rẹ̀ pé, dìde kí o sì pa wọ́n, ṣùgbọ́n ọmọkùnrin náà kò fa ìdá rẹ̀ yọ, nítorí ẹ̀rù bà á, nítorí pé ọmọdé ní í ṣe. Nígbà náà ni Seba àti Salmuna wí pé, ìwọ dìde kí o sì kọlù wá, nítorí pé bí ọkùnrin ti rí, bẹ́ẹ̀ ni agbára rẹ̀ rí. Gideoni sì dìde, ó sì pa Seba àti Salmuna, òun sì bọ́ ohun ọ̀ṣọ́ wọn ni kúrò ní ọrùn ìbákasí ẹ wọn. Nígbà náà ni àwọn ọkùnrin Israẹli wí fún Gideoni pé, ìwọ máa ṣe olórí wa, ìwọ àti ọmọ rẹ, àti ọmọ ọmọ rẹ pẹ̀lú, nítorí pé o gbà wá lọ́wọ́ àwọn ará Midiani. Gideoni sì wí fún wọn pé, èmi kì yóò ṣe olórí yín, bẹ́ẹ̀ ni ọmọ mi kì yóò ṣe olórí yín, Olúwa ni yóò máa ṣe aláṣẹ yín. Gideoni sì wí fún wọn pé, èmi ó béèrè nǹkan lọ́wọ́ yín, pé kí olúkúlùkù yín kí ó lè fi òrùka etí tí ń bẹ nínú ìkógun rẹ̀ fún mi, nítorí tí wọ́n ní òrùka etí ti wúrà, nítorí pé ọmọ Ishmaeli ni wọ́n ṣe. Wọ́n sì dáhùn wípé, tinútinú ni àwọ̀ fi mú wọn wá, wọ́n sì tẹ aṣọ kan, olúkúlùkù wọ́n sì sọ òrùka etí ìkógun rẹ̀ sí. Ìwọ̀n òrùka etí wúrà náà tí ó béèrè lọ́wọ́ wọn jẹ́ 500 ṣékélì wúrà, láìka ohun ọ̀ṣọ́ wọn ni, àti ohun sísorọ̀ àti aṣọ eléṣẹ́ àlùkò tí ó wà lára àwọn ọba Midiani, àti ní àìka ẹ̀wọ̀n tí ó wà ní ọrùn ìbákasí ẹ̀wọ̀n. Gideoni sì fi ṣe ẹ̀wù ẹ́fọ́dù kan, ó sì fi sí ìlú rẹ̀ ní Ofra. Gbogbo Israẹli sì ṣe àgbèrè tọ́ lẹ́yìn níbẹ̀, ó sì wá di ìdẹ́kun fún Gideoni àti fún ilé rẹ̀. Bẹ́ẹ̀ ni a sì tẹ orí Midiani ba níwájú àwọn ọmọ Israẹli, wọn kò sì gbé orí wọn sókè mọ́, ilẹ̀ náà sì sinmi ní 40 ọdún ní ọjọ́ Gideoni. Jerubbaali ọmọ Joashi sì lọ, ó sì ń gbé ilé rẹ̀. Gideoni sì ní 70 ọmọkùnrin tí ó bí fún ara rẹ̀, nítorí pé ó lé obìnrin púpọ̀. Àlè rẹ̀ tí ó wà ní Ṣékémù, òun pẹ̀lú bí ọmọkùnrin kan fún un, orúkọ ẹni tí a ń pè ní Abimeleki. Gideoni ọmọ Joashi sì kú ní ọjọ́ 20, a sì sin sí ibojì Joashi bàbá rẹ̀ ní Ofra àti àwọn Abiezeri. Ó sì ṣe lójú kan náà tí Gideoni kú, ni àwọn ọmọ Israẹli padà, wọ́n sì ṣe panṣágà tọ Baalimu lọ, wọ́n sì fi Baali Beriti ṣe òrìṣà wọn. Àwọn ọmọ Israẹli kò sì rántí Olúwa Ọlọ́run wọn, ẹni tí ó gbà wọ́n lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá wọn, ní àgbogbo bẹ́ẹ̀ ni wọn kò sì ṣe oore fún ilé Jerubbaali tí ṣe Gideoni gẹ́gẹ́ bí gbogbo ìrètí o ti ṣe fún Israeli.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwọn pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run. Ẹ̀bẹ̀ yóò wù kí a ní kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti n be le orun, a dupe fun awon eri ti a ti gbo, a dupe wipe agbara yin ki ba ti wipe bi a ba sadi yin abo iwosan ore ofe igbala n be lodo yin. A n bebe wipe bi a se wa ni asale yi gbogbo oniruru ebe ti a mu wa wipe e o da awon ni oruko Jesu. A n be yin wipe awon ti ile n leti ona na wipe agbara atoke wa yo wa si igbesi aye won yo si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu. Ibi ti ese wa emu igbala wa, ibi ti o dabi eni wipe ruke rudo wa, a n be yin wipe alaafia yo joba ni oruko Jesu. A n bebe wipe ibi ti aini wa wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu. Gbogbo ibi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won, e fowole e saanu fun won. Bi a si ti wa si iwaju yin lati gbo oro yin nisisiyi, e je ki imole atorun wa ki o han si ona yi ni oruko Jesu. E mu ki oro yin ki o ye wa ki a ba le je alabukun fun adupe oko e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila, lati ese kejila si ese ketala, Exodus ori kejila, lati ese kejila, ni toriti emi o la ile Egypti ja, li oruna, emi o se ko li gogbo awon akobi ni ile Egypti, ti eniyan, ati ti eran, ati lara gogbo orisha Egypti, le mi o se idajo emili Oluwa. Eje naa ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa. Nigba ti emi ba ri eje naa, emi o re yin koja, iyonu naa ki yo wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypti. Bi o ba ranti ni ose ti o koja, a soro lori eje Kristi, eje iyebiye. Loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro naa ni wepe nigba ti mo ba ri eje naa. Bi o ba se afiyesi daradara ni ese iketala ni o nso fun wa wipe nigba ti emi ba ri eje naa, emi o re yin koja, emi o re yin koja. Nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se n pe ajo naa ni ajo irekoja Oluwa. Ilana pataki ti a si fe yewo loni ti a n pe ni ajo irekoja Oluwa, o je ohun ti o se iyebiye, o je ohun ti o ni anfani tabi ibukun popo. Sugbon ilana ti a n so nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo, o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re. Bi o tile je wipe won tesiwaju lati ma paamo le ododun, sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won, nitori wipe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won daradara. Bi won tile n tesiwaju lati ma paamo, sibe sibe awon ibukun wonyi won fo won koja. E je ki a wo ninu oro Olorun, ki a wo pe li ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won, sugbon anfani re ko je ti won. Ninu Deuteronomy ori 16 lati ese ikini, Deuteronomy ori 16 lati ese ikini, iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo irekoja mo si Oluwa Olorun re. Nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypti jade le oru, eyi ni ase ti a pa fun won. Sugbon ohun ti o je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo irekoja be ki o le je ti won.
awon wonyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani wonyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon omo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye o wipe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodu ori kejila lati ese ikini Exodu ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun owe pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun o pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu

dùn yín èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run láti dá wọn lẹ́jọ́ kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́ báyìí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ṣe èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá àwọn ọmọ Ísíráẹ̀lì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ́sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn. Rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí. Bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Egypt. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. Ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni a ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa. Tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú. Òní Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ní ìjọ kejì Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá ṣùgbọ́n rántí kì í ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ló fún wa ní ìgbàlà bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébò. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébò. Tí pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹ̀lì bí kì í bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà nítorí a ti fi ìrékọjá wa àní Kristì rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébò. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó gbà wá nínú àìsàn tó gbà á lọ́wọ́ ìpọ́njú tó gbà á lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù tó gbà á lọ́wọ́ wàhálà tí àbákọ́sí tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ọmọ Ísíráẹ̀lì ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Egypt, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá.

èyí ń tọ́ka sí Jésù Kristi, nítorí pé Jésù Kristi ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristi láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrews ń tọ́ka sí ní orí keje. Hebrews orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kíní orí kíní, ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kíní orí kíní, ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀, kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan, lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kúná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò,
bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wi pe ati pa odo agutan na bi o ti le je pe ati gba eje re si ibikan bi o ti le je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan woyi ba se gbe patapata wo exodu ori kejila lati ese ikejile logun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el si fi eje na ti o wa ninu awo koto kun ara ateriba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti a ti mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo eyi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini
le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerin la oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa okun pore ofe ati otito itumo wipe ki a je odo agutan na ni wipe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wipe ki a gba awon oro won yi sokan nitori pe o so ni ori kefa johanu ese keta le ni ogota ori kefa ti johanu ese keta le ni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu jesu christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje jesu christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa pe oro na ti emi so fun yin iyi ni o ni emi sin ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma n lo si lesin ti won ma n so wi pe won gbagbo ninu eje jesu sugbon iwa buburu eyi ti a n pe ni iwokara atijo o wa ni igbesi aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba oro olorun mu eyi si wa ni igbesi aye won sugbon a so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti a n ko nipa re loni wipe a ni lati je eni ti o ko ese sile wipe aiwokara aran kan iwa boboro agbere panṣaga ole ofofo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje jesu kristi ti a ta sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule
ni a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori we pe ko si ilekun ko si ferese nitori be yo ronun fun ole lati wole o je mo we pe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni tin gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o gbe iru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lai lai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile ti ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wi pe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon won yi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re
bi a se le bo lowo idaje olorun niye pe ki a gba jesu kristi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o to ra won ni igbese aye won erede yi ni wipe idaje olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idaje aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon mo israeli ati ti egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki yato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye eyato ti o le nini wipe ki o wa se abe abo ti o wa ninu eje jesu christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodo rike edogun ese ikerin din logbon o si wipe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje jesu christi ikerin iwosan je ti awon omo israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin dafidi lekan si orin dafidi ori karun dini adofa orin dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbese aye won ranti pe bi iwo paapaa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje jesu kristi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni wepe a o gba o lowo iparun wipe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wipe agbagbo wipe fun wa ni jesu kristi ko wipe jesu kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wipe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje naa ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe jesu kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba ti n je o ti o ti n kan won sile bẹẹ ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si sọ fun olorun wipe o gbagbọ wipe ata eje jesu kristi sile fun o ata eje jesu kristi sile fun o
atàjẹ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí o bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ̀ẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn káàìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọ kọjá. Wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: a fi ile oko sile a ni ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wepe won fun ni nkan bayi won fun ni nkan tohun won a da lokowo won fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wo pe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wepe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si ran lowo ese kerin emi re jade lo o pada si erupo re li ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan won yi ni yo run ni a gbagbe won ninu Isaiah orikeji Isaiah orikeji ese ikeji le logun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini alikasi o so fun awe pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wi pe isise kan lo nbe laarin eni kokan ati iku ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú nítorí bẹ́ẹ̀ kí a má gbẹ́kẹ̀lé ènìyàn ọlọ́run tí kì í yípo padà ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé òní ó yẹ kí a gbẹ́kẹ̀lé nínú Jeremiah ni a rí ègún ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn Jeremiah orí kẹtàdínlógún Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún báyìí lè olúwa wí ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah ó jẹ́ ọ̀rọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó ní báyìí lè olúwa wí a sì mọ̀ wípé ohun tí olúwa bá wí ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ ọlọ́run kì yóò kọjá lọ láìṣẹ ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn ńbo ni ìgbẹ́kẹ̀lé tìrẹ wà ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ọlọ́run ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé nígbà tí inú ni bíni bá dé nígbà tí àwọn ọ̀tá bá kọjú ìjà sí ọ nígbà tí ó dàbí ẹni pé ìrúmi dé sí ìgbésí ayé rẹ ní àkókò náà ni a máa ń fi ìgbẹ́kẹ̀lé wa hàn ẹni tí kò bá gbẹ́kẹ̀lé ọlọ́run kò mọ̀ wípé inú ìbọ̀rìṣà ni òun wà jẹ́ kí n ṣe àlàyé ní kíkún fún ọ bí a bá gbẹ́kẹ̀lé ènìyàn èyí jẹ́ wípé a fi ènìyàn yìí a fi dípò ọlọ́run ó ṣeéṣe kí a rò wípé ènìyàn yìí ó ní owó ohun tí a ń rò ní wípé owó tí ẹni yìí ní ó ju àwọn ohun ìní tí ọlọ́run ní nítorí bẹ́ẹ̀ nítorí ìwà ọmọgọ wa àti ọkàn ìṣìná wa a fi ẹni yìí a fi dípò ọlọ́run òun ni ìgbẹ́kẹ̀lé ènìyàn òun ni ó fi jẹ́ ìbọ̀rìṣà nítorí pé irú ènìyàn bẹ́ẹ̀ ó di òrìṣà fún wa ó di ọlọ́run fún wa ẹlòmíràn kò mọ̀ wípé nígbà tí a bá gbẹ́kẹ̀lé ènìyàn ìgbẹ́kẹ̀lé ènìyàn ó máa ń fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ ọlọ́run òun ni ẹsẹ̀ ìkarùn-ún yìí ni ó fi wípé ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ a máa sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ irú ẹni bẹ́ẹ̀ bó lọ síbi iṣẹ́ àwa tí a gbẹ́kẹ̀lé ọlọ́run a máa sọ wípé a fẹ́ lọ sí ilé ìsìn nítorí wípé èní jẹ́ ọjọ́ tí a ń sin olúwa a fẹ́ lọ gbàdúrà a fẹ́ lọ mú àwọn ìbéèrè ọkàn wa àti àwọn ẹ̀dùn ọkàn wa a fẹ́ lo tí wọn payá níwájú ọlọ́run ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ẹ̀kọ́ bíbélì irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí àkókò ìsọjí irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ìsìn ọjọ́ ìsinmi yóò máa wí pé òun fẹ́ lọ bá bàbá àṣàlẹ̀ òun fẹ́ lọ bá lágbájá nítorí pé ẹ̀bí bá tiri bí lágbájá bá wà láàyè kò séwu ó ti fi ẹni yìí dípò Ọlọ́run, ó ń sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀, ìgbẹ́kẹ̀lé ènìyàn a máa mú kí ìdánwò ti ara kí ó wá sí ìgbésí ayé ẹni bẹ́ẹ̀. Ọmọbìnrin tí ó jẹ́ wípé ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó jẹ́ pé bó jí láàárọ̀, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Bó lọ lọ́sàn, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Bó lọ síbi iṣẹ́, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Lágbájá sọ wípé òun á bá mi wáṣẹ́. Lágbájá ti sọ wípé òun á jẹ́ kí n jókòó sí ibòjókòó rere. Lágbájá ti sọ wípé òun kò tí ń bá nílò kí n máa wá láti rí òun. Irú ẹni bẹ́ẹ̀ a máa pààrà ilé ọkùnrin kan. Ọkùnrin yìí jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé. Irú ẹni bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà kò jìnnà sírú ẹni bẹ́ẹ̀. Tàbí obìnrin tó lọ́kọ nílé ṣùgbọ́n tí kò lè jókòó ti àwọn ọmọ nílé, tí ọkùnrin kan níta tí ó ti sọ wípé ẹ̀yẹn lóòótọ́ ló lọ́kọ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ìbùkún Ọlọ́run ò pọ̀ púpọ̀ lọ́wọ́ ọkọ ẹ. Nítorí bẹ́ẹ̀, bí má fi ara ẹ jìyà, má fi ara ẹ ṣiṣẹ́ o. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti nílò nǹkan kan nínú ilé, ẹbọ́kọ̀ ò tiẹ̀ lè pèsè, tó bá wá bá mi màá fún ẹ. Irú ẹni bẹ́ẹ̀ a máa fi ọkọ sílẹ̀ nínú ilé, a máa lọ bá ọkùnrin kan níta. Ó ti sọ ọkùnrin yìí di Ọlọ́run, ó ti sọ di ẹni tó gbẹ́kẹ̀lé, ó ti mú ọkàn rẹ kúrò nínú ilé lọ́dọ̀ ọkọ àti lọ́dọ̀ Ọlọ́run. Ó ti sọ irú ẹni bẹ́ẹ̀ di ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ pàápàá, nítorí kò ṣeéṣe fún ènìyàn lẹ́ran ara láti máa fún ọ ní àwọn nǹkan tó yẹ kí ọkọ rẹ kí ó máa fún ọ, kí ó má ba lọ sínú ẹ̀ṣẹ̀ àgbèrè tàbí panṣágà ìwà èérí gbogbo. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ń kìlọ̀ fún wa, tí ó sì ń sọ fún wa wípé ègún wà lórí àwọn tí ó bá fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Báyìí ni Olúwa wí. Ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Wẹ́sẹ̀ kẹfà, nítorí pé yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ọkàn rẹ̀ ṣí kúrò lọ́dọ̀ Olúwa yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ó fi bàbá àṣàlẹ̀, ẹni tí ó fi ṣe apá rẹ̀, ẹni tí ó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, ẹni tí ó fi ènìyàn tí ó gbé ara kíkú wọ̀, tí ó fi ṣe Ọlọ́run rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí aláìní ní aginjù, tí kò sì rí i pé rere ń bọ̀, ṣùgbọ́n yóò gbé ibi èèyàn gbẹ́ ilẹ̀ wọ́n ni ní aginjù, ilẹ̀ iyọ̀ tí kì í gbé inú rẹ̀. Ohun tí a ń sọ nípa ilẹ̀ iyọ̀, ṣé o rí pé ilẹ̀ tó lọ́ràá tí a lè gbé nǹkan sí? Bí a bá ti da iyọ̀ sí, gbogbo àwọn mùdùnmúdùn tí ó wà nínú ilẹ̀ náà ni iyọ̀ yóò parun. Èyí ni à ń pè ní ilẹ̀ iyọ̀ tí a kì í gbé inú rẹ̀, ilẹ̀ iyọ̀ tí a ò lè dáko sí, ilẹ̀ iyọ̀ tí ohunkóhun kì í hù jáde nínú rẹ̀. Ó ní ẹni tí ó bá kọ Ọlọ́run sílẹ̀, ẹni tí ó bá jẹ́ wípé ó kọ ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, ó kọ ọ́ sílẹ̀, yóò dàbí aláìní lé aginjù. Bí rere tilẹ̀ ń bọ̀ kò lè rí, yóò máa gbé èèyàn gbẹ ilẹ̀, yóò máa gbé inú aginjù, yóò máa gbé ilẹ̀ iyọ̀ tí ẹnìkan kì í gbé. Nítorí bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ewu ló wà fún àwọn tí wọ́n fi ẹran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Kí ni Ọlọ́run wá ń fẹ́ kí a ṣe? Ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé kí a gbẹ́kẹ̀lé òun. Wẹ́sẹ̀ ìkeje, ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Àkọ́kọ́, ò fẹ́ ní ìgbàlà, ó ní láti gbẹ́kẹ̀lé Olúwa. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tirẹ̀. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé a ti sàmì fún mi láti kékeré. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé mo ń ka Bíbélì. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé mo ń lọ sórí òkè láti lọ gbàdúrà. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé bàbá mi àti ìyá mi ni àwọn olùdásílẹ̀ ìjọ CAC tàbí olùdásílẹ̀ ìjọ CMS ní ìlú wa. Ìgbẹ́kẹ̀lé rẹ ó ní láti wà nínú Jésù Kristì, wípé Jésù Kristì kú fún mi, kì í ṣe pé bàbá àti ìyá wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ. Kì í ṣe wípé a sàmì fún mi ní kékeré, kì í ṣe wípé mo ń fún àwọn alágbe lówó, kì í ṣe wípé mo ń gbàdúrà, mo ń gbà ẹ̀wẹ̀, kì í ṣe wípé mo máa lọ sórí òkè nígbà gbogbo. Ìgbẹ́kẹ̀lé rẹ ní láti wà nínú Calvary, nínú ẹ̀jẹ̀ tí Jésù Kristì ta sílẹ̀, nínú ẹ̀jẹ̀ Jésù tí a fi ń wẹ lẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ. O ní láti gbàdúrà wípé Ọlọ́run, mi ò gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ rere mi, mi o gbẹkẹle awon igboran ti mo ro pe mo nse si ofin olorun awon igboran ti ko to nkan mi o gbẹkẹle onkon ti mo ti se onkon ti mo nse tabi onkon ti mo le se igbẹkẹle mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan olorun ti o ko ese ara aye lo oni ibukun ni pon iru eni be ti o gbẹkẹle oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayan fe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o we pe ibukun ni pon ni ti o gbekele olowa e je we pe bi abaje alaini bi wa ala ba wa fun wa bi onkon ba de a le ke pe oluwa olorun yo da wa lohun ibukun idahun adura ni an so nipa re ibukun ipese latoke wa ibukun abo olorun ibukun wi pe bi abase aisan bi abagbekele olorun olorun le mu wa larada bi onkon ba wa ti o da bi eni we pe emi okunkun ni o fe je gaba lori wa bi abagbekele olorun olorun le tu wa sile olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re bi a ba so we pe agbekele oluwa e je we pe gbogbo awon igbekele miran ni ati ja sonu e je pe ki se we pe a nso fun olorun we pe se die babalawo a se die ki se we pe a nso fun oluwa mu wahala die kuro ki o si gba e baba asale mi lati mu eto kuro e je we pe agbekele olorun ati olorun ni kan soso ki se we pe bi a ba n gbadura a n gbadura ni igbekele ni oruko Jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele olorun eni toro we pe oruko Jesu oto ani lati foruko angeli kun eni toro we pe eje Jesu Christi oto ani lati fi omi adura ani lati fi kun eni toro we pe bibeli nikan soso wi pe ko to awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon aladupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro wepe eko bibeli eko ihirere wepe ko to wepe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wepe agbekele olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbekele olorun o ni ibukun ni fun eni na eni ti o gbekele oluwa ti o fi oluwa se igbekele re yo se dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re ki yo tutu ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda beni ki yo dekun ati ma so eso eyi ni ibukun awon ti o mo olorun ibukun awon ti o gbekele olorun ibukun awon ti o nke pe olorun ibukun awon ti ko fi igbekele won si ori eniyan ti o je eleran ara mo fe ki o ye igbesi aye re wo loni nibo ni igbekele re wa se o n fi oko dipo olorun o n fi aya dipo olorun o n fi ohun ini dipo olorun o n fi baba asale kan se igbekele re o n fi balogun kan se alatileyin fun oni abi o je ni to gbekele olorun abi o je ni to ti ronupo ada patapata ti o n ke pe oruko oluwa se o je ni to gbekele oluwa lai boju weyin je ki a dide duro ki a so fun olorun wi pe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wi pe igbekele won ninu eniye leran ara lo wa ati wi pe idajo olorun idajo ibinu gbogbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba Jesu joba won ki yo le ba Jesu lo nigba ti o ba de won ki yo le lo sonre lati ma ba olorun gbe titi lai bi igbekele re ba wa ninu eniyan so fun olorun dide duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu Jesu Christi lori igi agbelebo o ti je wo ese re o ti kan won sile o si simi le ise irapada ti Jesu Kristi se ise ti o se ti o je wipe o je tewogba lowo Olorun loju Olorun o fe gbekele patapata so fun Olorun wo pe ko tun se ebo miran ko tun si o miran ti oni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje Jesu ki o we omo ju snow lo o si feran lowo ni o fe iwosan ni o fe ibukun ni ohun ti o je ani re je ki igbekele re ki o wa ninu Olorun nikan sosho ki se wo pe ki o tun ni baba asale kan nibi kan ki se ki o tun ni ore abani dese kan nibi kan ti o ma pese fun o ti o fi igbekele re si gbekele Olorun nikan ki se pe ki o tun ni iborisa kan tabi orisa kan ni ikoko iyara re ti o tun gbekele gbekele Olorun gbekele Olorun gbekele yo si bukun o laye yi ati ni aye to nbo
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe awon onidajo ori ikesan Abimeleki omo Jerubali si lo si Shekemu sodo awon arakunrin iya re. O si ba won soro ati gbogbo idile baba iya re wipe emi beyin e so ni eti gbogbo awon okunrin Shekemu pe ewo ni o rorun fun yin ki gbogbo awon omo Jerubali adorin eniyan ki o se olori yin tabi ki enikan ki o se olori yin ki en ki o ranti pelu pe emi ni egungun yin ati eran ara yin. Awon arakunrin iya re si so gbogbo oro won yi nitori re ni eti gbogbo awon okunrin Shekemu. Aya won si tesi ti Abimeleki nitori won wipe arakunrin wa ni ise. Won si fun ni 70 owo fadaka lati inu ile Baaliberiti wa. Abimeleki si fi be awon eniyan lasan ati alaini lari ni owe. Won si ntele. Won si lo si ile baba re ni Ofra. O si pa awon arakunrin re awon omo Jerubali 70 eniyan lori okuta kan. Sugbon o kujo tamu abi keyin omo Jerubali nitori ti o sa pamo. Gbogbo awon okunrin Shekemu si ko ara won jo. Ati gbogbo awon ara ile Milo won lo won si fi Abimeleki je oba ni bi igi oaku ile eso tin be ni Shekemu nigbati won si so fun Jotamu won si lo o si duro lori oke Gerisimu o si gbe ohun re soke o kigbe o si wi fun won pe e fetisi ti emi eyin okunrin Shekemu ki Olorun ki o le fetisi ti yin awon igi lo ni akoko kan ki won ki o le fi oba je lori won won si wi fun igi olifi pe wa joba lori wa sugbon igi olifi wi fun won pe emi a le fi ora mi sile nipa eyi ti won fi mi bu ola fun Olorun ati eniyan ki emi ki o si wa se olori igi awon igi si wi fun igi opoto pe iwo wa joba lori wa sugbon igi opoto wi fun won pe emi le fi adun mi sile ati eso mi daradara ki emi ki o si wa se olori awon igi si wi fun ajara pe iwo wa joba lori wa ajara si wi fun won pe ki emi ki o fi oti wa eni mi sile eyi ti emi mu inu Olorun ati eniyan dun ki emi ki o si wa se olori awon igi nigba na ni gbogbo igi si wi fun igi egun pe iwo wa joba lori wa igi egun si wi fun awon igi pe bi o ba se pe ni tooto ni eyin fi emi je oba lori yin nje e wa sa si abe ojiji mi bi ko ba si se be je ki ina ki o ti inu igi egun jade wa ki o si ju awon igi kedari ti leba loni run nje nitori na bi eyin ba se otito ati eyi ti o pe ni ti eyin fi Abimeleki je oba ati bi eyin ba si se rere si Jerubali ati si ile re ki eyin si se si gege bi ise owo re nitori baba mi ja fun yin o si fi emi re wewu o si gba yin kuro ni owo midiani eyin si dide si ile baba mi le oni eyin si pa awon omo re okunrin 70 eniyan lori okuta kan eyin si fi Abimeleki omo iransebirin re joba lori awon Shekemu nitori ti arakunrin yin ni se nje bi eyin ba se otito ati eyi ti o pe si Jerubali ati si ile re le oni yi nje ki eyin ki o ma yo si Abimeleki ki ohun pelu o si ma yo si yin sugbon bi ko ba si ri be ye ki ina ki o ti odo Abimeleki jade wa ki o si ju awon okunrin Shekemu run ati ile Milo ye ki ina ki o si ti odo awon okunrin Shekemu ati ile Milo jade wa ki o si ju Abimeleki run Jotamu si se o sa lo o si lo si Beeri o si joko sibe nitori iberu Abimeleki arakunrin re Abimeleki si se olori awon omo Israeli ni odun meta Olorun si ran emi buburu saarin Abimeleki ati awon okunrin Shekemu awon okunrin Shekemu si fi arekereke ba Abimeleki lo ki iwa ika ti a ti ko si awon 70 omo Jerubali ki o le wa ati eje won sori Abimeleki arakunrin won eni ti o pa won ati sori awon okunrin Shekemu awon eni ti o ran lowo lati pa awon arakunrin re awon okunrin Shekemu si yan awon eniyan ti o ba de lori oke gbogbo awon tin koja lodo won ni won si njaali ole won si so fun Abimeleki Gali omo Ebedi si wa ti o nti awon arakunrin re won si koja lo si Shekemu awon okunrin Shekemu si gbeke won le won si jade lo si oko won si ka eso ajara won won si fun eso na won si nse ariya won si lo si ile orisa won won si je won si mu won si fi Abimeleki re Gali omo Ebedi si wi pe ta ni Abimeleki ta si ni Shekemu ti awo fi ma sin se omo Jerubali ni se ati Shebulu ijoye re e ma sin awon okunrin Amoru baba Shekemu sugbon nitori kini awo a se ma sin ohun awon eniyan won yi ba wa ni ikawo mi nigba na ni emi ba si Abimeleki ni ipo oun si wi fun Abimeleki pe gba ogun kun ogun re ki o si jade nigba ti Shebulu alase ilu na si gbo oro Gali omo Ebedi o binu gidigidi oun si ran awon ise ikoko si Abimeleki wi pe kiyesi Gali omo Ebedi ati awon arakunrin re wa si Shekemu ti kiyesi won ru ilu na soke si o nje nitori na ide ni oru iwo ati awon eniyan ti o wa pelu re ki eyin ki o si ba sinu oko yo si se ni owuro loju kan na bi orun ba si ti la kiwo ki o dide ni kutukutu owuro kiwo ki o si kolu ilu na ti kiyesi nigba ti ohun ati awon eniyan ti nbe lodo re ba jade to nigba na ni kiwo ki o se si won bi iwo ba ti ri pe o ye Abimeleki si dide ati gbogbo awon eniyan ti o wa lodo re le oru won si ba ni ipa merin leti Shekemu Gali omo Ebedi si jade o si duro ni enu ona ibode ilu na Abimeleki si dide ati awon eniyan ti o wa lodo re kuro ni ibuba nigba ti Gali si ri awon eniyan na o wi fun Shebulu pe o awon eniyan ti ori oke sokale wa Shebulu si wi fun pe ojiji oke won ni iwori bi eni pe eniyan Gali si tun wi pe wo awon eniyan ti oke sokale ni agbede meji ile wa egbe kan si nti ona igi o wa ku meone ni mu wa nigba na ni Shebulu wi fun pe nibo ni enu re wa ni isisiyi ti iwo fi wi pe ta ni Abimeleki ti awo fi ma sin awon eniyan ti iwo ti gan ko ni wonyi jowo jade lo ni isisiyi ki o si ba won ja Gali si jade niwaju awon okunrin Shekemu o si ba Abimeleki ja Abimeleki si le o si sa niwaju re opolopo ninu awon ti o gbogbe si subu titi de enu ona ibode Abimeleki si joko ni Aruma Shebulu si ti Gali ati awon arakunrin re jade ki won ki o ma se joko ni Shekemu o si se ni ijo keji ti awon eniyan si jade lo sinu oko won si so fun Abimeleki o si mu awon eniyan o si pin won si ipa meta o si ba ninu oko o si wo si kiyesi awon eniyan ti ilu jade wa won si dide si won o si kolu won Abimeleki ati egbe ti o wa lodo re sure siwaju won si duro ni enu ona ibode ilu na egbe meji si sure si gbogbo awon eniyan na ti o wa ninu oko won si kolu won Abimeleki si ba ilu na ja ni gbogbo ojo na won si ko ilu na o si pa awon eniyan ti o wa ninu re o si wo ilu na pale o si fan iyo si nigba ti gbogbo awon okunrin ile eso Shekemu gbo won si wo inu ile eso orisa Eliberiti lo a si so fun Abimeleki pe gbogbo awon okunrin ile eso Shekemu ko ara won jopo Abimeleki si gun ori oke Salmoni lo won ati gbogbo eniyan ti o wa pelu re Abimeleki si mu aake kan ni owo re o si ke eka kan kuro lara ege o si mu o si gbe ile ejika re o si wi fun awon eniyan ti o wa lodo re pe ohun ti eyin ri ti emi nse e yara ki e si se bi emi ti se gbogbo awon eniyan na pelu olukuluku si ke eka ti re won si n to Abimeleki leyin won si fi won sinu ile eso na won si tina bo ile na mo won lori to be ti gbogbo awon okunrin ile eso Shekemu fi ku pelu iwon egberun eniyan okunrin ati obinrin nigba na ni Abimeleki lo si Tebesi o si do ti Tebesi o si ko ṣùgbọ́n ilé ẹ̀ṣọ́ tí ó lágbára wà nínú ìlú náà níbẹ̀ ni gbogbo àwọn ọkùnrin àti àwọn obìnrin àti gbogbo àwọn ẹni tí ó wà ní ìlú náà gbé sá sí wọ́n sì fara wọn mọ́ ibẹ̀ wọ́n sì gòkè ilé ẹ̀ṣọ́ náà lọ Abimeleki sì wá sí ibi ilé ẹ̀ṣọ́ náà ó sì bá a jà ó sì súnmọ́ ẹnu ọ̀nà ilé ẹ̀ṣọ́ náà láti fi iná sí i obìnrin kan sì sọ ọlọ́lu Abimeleki ní orí ó sì fọ́ ọ ní agbárí nígbà náà ni ó pe ọkùnrin tí ń ru ìhámọ́ra rẹ̀ kankan ó sì wí fún pé faida rẹ yọ kí o sì pa mí kí àwọn ènìyàn tó má baà wí nípa ti èmi pé obìnrin ni ó pa á ọmọkùnrin rẹ sì gun bẹẹ ni ó sì kú nígbà tí àwọn ọkùnrin israẹli sì rí pé Abimeleki kú wọn sì lọ olúkúlùkù sí ipò rẹ báyìí ni ọlọrun san ìwà búburú Abimeleki tí ó ti hù sí bàbá rẹ ní ti pé ó pa 70 àwọn arákùnrin rẹ. ati gbogbo iwa buburu awon okunrin Shekemu ni Olorun si mu pada sori won. Egun Jotamu omo Jerubali si se sori won. Iwe awon onidajo ori ikewa leyin Abimeleki ni enikan si dide lati gba Israeli la to la omo Pua omo Dodo okunrin Sakari kan o si n gbe Shamiri ni oke Ephraimu o si se idajo Israeli ni odun 23 o si ku asisin ni Shamiri leyin re ni Jairi dide ara Gileadi o si se idajo Israeli ni odun 22 o si ni 30 omokunrin tin gun 30 omo ketekete won si ni 30 ilu ti a n pe ni Afoti Jairi titi o fi di oni e ti o wa ni ile Gileadi Jairi si ku asisin ni Kamoni awon omo Israeli si tun se eyi ti se buburu ni oju Oluwa won si nsin Baalimu ati Ashtarotu ati awon orisa Syria ati awon orisa Sidoni ati awon orisa Moabu ati awon orisa awon omo Amoni ati awon orisa awon Filistini won si ko Oluwa sile won ko si sin ibinu Oluwa si ru si Israeli o si ta won si owo awon Filistini ati si owo awon omo Amoni le odun na won ni awon omo Israeli lara won si pon won loju odun 18 ni won fi ni gbogbo awon omo Israeli ti wa ni hakeji Jordani ni ile awon Amori ti wa ni Gileadi lara awon omo Amoni si goke odo Jordani lati ba Juda ja pelu ati Benjamini ati ile Ephraimu a si ni Israeli lara gidigidi awon omo Israeli si kepe Oluwa wipe awa ti se si o nitori ti awa ti ko Olorun wa sile a si nsin Baalimu Oluwa si wi fun awon omo Israeli pe emi ko ti gba yin kuro lowo awon ara Egypti ati lowo awon omo Amori ati lowo awon omo Amoni ati lowo awon Filistini awon ara Sidoni pelu ati awon Amaleki ati awon Maoni si ti n pon yin loju eyin kepe mi emi si gba yin lowo won sugbon eyin ko mi sile e si nsin Olorun miran nitori na emi ki yo tun gba yin mo e lo kigbe pe awon orisa ti eyin ti yan je ki won ki o gba yin ni akoko wahala yin awon omo Israeli si wi fun Oluwa pe awa ti se ohunkohun ti o ba to ni oju re ni ki o fi wa se sa gba wa ni oni yi awa be o won si ko ajeje Olorun won ni ti o wa lodo won kuro won si nsin Oluwa okan re ko si gba osi Israeli mo nigba na ni awon omo Amoni ko ara won jo won si do si Gileadi awon omo Israeli si ko ara won jo won si do si Mispa awon eniyan na awon olori Gileadi si wi fun ara won pe okunrin wo ni yo bere si ba awon omo Amoni ja ohun na ni yo se olori gbogbo awon ara Gileadi.
1: This CLM Radio, your spiritual warfare is our concern.
2: Iwe awon onidajo ori ikokanla Jefta ara Gileadi si je akoni okunrin oun si je omo Panshaga obirin kan Gileadi si bi Jefta aya Gileadi si bi awon omokunrin fun nigbati awon omo aya na si dagba won si le Jefta jade won si wi fun pe iwo ki yo jogun ni ile baba wa nitori pe omo ajeje obirin ni iwo ise nigba na ni Jefta sa kuro lodo awon arakunrin re oun si joko ni ile Tobu awon eniyan lasan si ko ara won jo sodo Jefta won si ba jade lo o si se leyin jo melo kan awon omo Amoni ba Israeli jagun o si se nigbati awon omo Amoni ba Israeli jagun awon agba Gileadi si lo mu Jefta lati ile Tobu wa won si wi fun Jefta pe wa je olori wa ki awa ki o le ba awon omo Amoni ja Jefta si wi fun awon agba Gileadi pe eyin ko ati korira mi eyin ko ati le mi kuro ni ile baba mi e si ti se ti eyin fi to mi wa ni isisiyi nigbati eyin wa ninu iponju awon agba Israeli si wi fun Jefta pe nitori na ni awa se pada to ni isisiyi ki iwo ki o le ba wa lo ki o si ba awon omo Amoni ja ki o si je olori wa ati ti gbogbo awon ara Gileadi Jefta si wi fun awon agba Gileadi pe bi eyin ba mu mi pada lati ba awon Amoni ja ti Oluwa ba si fi won fun mi emi o a je olori eyin bi awon agba Gileadi si wi fun Jefta pe je ki Oluwa ki o se eleri laarin wa looto gege bi oro re be ni awo se nigba na ni Jefta ba awon agba Gileadi lo awon eniyan na si fi je olori ati balogun won Jefta si so gbogbo oro re niwaju Oluwa ni Mispa Jefta si ran onse si oba awon omo Amoni wipe kini o se temi tire ti iwo fi to mi wa lati ja ni ile mi oba awon omo Amoni si da awon onse Jefta lohun pe nitori ti Israeli ti gba ile mi nigbati won goke ti Egypt wa lati Anoni titi de Jaboku ati titi de Jordani nje ni isisiyi bi ile won ni sile ni alaafia Jefta si tun ran onse si oba awon omo Amoni o si wi fun pe Báyìí ni Jephthah wí, Israeli kò gba ilẹ̀ Moabu tàbí ilẹ̀ àwọn ọmọ Ammoni. Ṣùgbọ́n nígbà tí Israeli gòkè tí Egypt wá, tí wọ́n sì rìn ní aginjù títí dé òkun pupa, tí wọ́n sì dé Kadeshi. Nígbà náà ni Israeli rán ránṣẹ́ sí ọba Edomu wípé, mo bẹ̀ ọ́, jẹ́ kí mi kí ó kọjá ní ilẹ̀ rẹ, ṣùgbọ́n ọba Edomu kò gbọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ó sì ránṣẹ́ sí ọba Moabu pẹ̀lú, ṣùgbọ́n kò fẹ́, Israeli sì jókòó ní Kadeshi. Nígbà náà ni ó rìn láàrin aginjù, ó sì yí ilẹ̀ Edomu àti ilẹ̀ Moabu ká, ó sì yọ ní ìhà ìlà ọ̀run ilẹ̀ Moabu, wọ́n sì dúró sí ìhà kejì Anoni, ṣùgbọ́n wọn kò wá sínú àlà Moabu, nítorí pé Anoni ni àlà Moabu. Israeli sì rán ránṣẹ́ sí Sihoni, ọba àwọn Amori, ọba Heshboni. Israeli sì wí fún pé, àwa bẹ̀ ọ́, jẹ́ kí àwa kí ó kọjá láàrin ilẹ̀ rẹ sí ipò omi. Ṣùgbọ́n Sihoni kò gbẹ́kẹ̀lé Israeli láti kọjá ní agbègbè rẹ̀, ṣùgbọ́n Sihoni kó gbogbo ènìyàn rẹ̀ jọ, wọ́n sì dò ní Jahasi, wọ́n sì bá Israeli jagun. Olúwa Ọlọ́run Israeli sì fi Sihoni àti gbogbo ènìyàn rẹ̀ lé Israeli lọ́wọ́, wọ́n sì kọlù wọ́n, Israeli sì gba gbogbo ilẹ̀ àwọn Amori, àwọn ènìyàn ilẹ̀ náà, wọ́n sì gba gbogbo agbègbè àwọn Amori láti Anoni títí dé Jaboku àti láti aginjù títí dé Jordani. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run Israeli lé àwọn Amori kúrò níwájú Israeli àwọn ènìyàn rẹ̀? Ìwọ àgbà bí? Ìwọ kì yóò àgbà èyí tí Kemoshu òrìṣà rẹ fi fún ọ láti ní? Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí Olúwa Ọlọ́run wa bá lé kúrò níwájú wa, lílẹ̀ wọn ni àwa ó gbà. Ǹjẹ́ ìwọ àsànjú Balaki ọmọ Sipporu, ọba Moabu, òun abá Israeli ṣe gbólóhùn àsọ̀rí, tàbí ó abá wọn jàrí? Nígbà tí Israeli fi jókòó ní Heshboni àti àwọn ìlú rẹ̀, àti ní Aroeri àti àwọn ìlú rẹ̀, àti ní gbogbo àwọn ìlú tí ó wà lọ títí dé ẹ̀bá Anoni ní ọ̀ọ́dúnrún ọdún, èṣe tí ẹ̀yin kò fi gbà ní àkókò náà. Nítorí náà, èmi kò ṣe ọ́, ṣùgbọ́n ìwọ ni ó ṣẹ̀ mí ní bíbá mi jà, kí Olúwa onídàájọ́ kí ó ṣe ìdájọ́ ní òní láàrin àwọn ọmọ Israeli àti àwọn ọmọ Ammoni. Ṣùgbọ́n ọba àwọn ọmọ Ammoni kò fetí sí ọ̀rọ̀ Jephthah tí ó rán sí. Nígbà náà ni ẹ̀mí Olúwa bàlé Jephthah, òun sì kọjá Gileadi àti Manasseh, ó sì kọjá Mispa àti Gileadi, àti láti Mispa àti Gileadi, ó sì kọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Ammoni. Jephthah sì jẹ́ ẹ̀jẹ́ fún Ọlọ́run, ó sì wí pé bí ìwọ bá jẹ́ fi àwọn ọmọ Ammoni lé mi lọ́wọ́, yóò sì ṣe ohunkóhun tí ó bá ti ojú ilẹ̀kùn ilé mi wá ìpàdé mi, nígbà tí èmi bá ti ọ̀dọ̀ àwọn Ammoni padà bọ̀ ní àlàáfíà, kí Olúwa ni yóò jẹ́, èmi ó sì fi irú ẹ̀bọ sísun. Jephthah sì kọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Ammoni láti bá wọn jà, Olúwa sì fi wọn lé lọ́wọ́, òun sì pa wọ́n ní ìpakúpa láti Aroeri lọ títí dé àtiwọ Miniti, àní ogún ìlú títí ó fi dé Abeli Kiramimu. Bẹ́ẹ̀ lè aṣẹ́gun àwọn ọmọ Ammoni níwájú àwọn ọmọ Israeli. Jephthah sì bọ̀ sí ilé rẹ̀ ní Mispa, sì kíyèsí, ọmọbìnrin rẹ̀ sì jáde wá ìpàdé rẹ̀ tí ohun ti Timbrili àti Ijó, ó nìkan sì ní ọmọ rẹ̀, lẹ́yìn rẹ̀ kò ní ọmọkùnrin tàbí ọmọbìnrin. Ó sì ṣe nígbà tí ó rí, ó fa aṣọ rẹ̀ ya, ó sì wí pé, yéè, ọmọ mi, ìwọ rẹ̀ mí sílẹ̀ gidigidi, ìwọ sì ní ọkàn nínú àwọn tí ń yọ mí lẹ́nu, nítorí èmi ti ya ẹnu mi sí Olúwa, èmi kò sì lè padà. Òun sì wí fún un pé, bàbá mi, ìwọ ti ya ẹnu rẹ sí Olúwa, ṣe sí mi gẹ́gẹ́ bí èyí tí ó ti ẹnu rẹ jáde, níwọ̀n bí Olúwa ti gbẹ̀san fún ọ lára àwọn ọ̀tá rẹ, àní lára àwọn ọmọ Ammoni. Òun sì wí fún bàbá rẹ̀ pé, jẹ́ kí a ṣe nǹkan yìí fún mi, jọ̀wọ́ mi jẹ́ ní oṣù méjì, kí èmi kí ó lọ, kí èmi sì sọ̀kalẹ̀ sórí òkè, kí èmi kí ó lè sọkún nítorí ìwà wúndíà mi, èmi àti àwọn ẹgbẹ́ mi. Òun sì wí pé lọ, ó sì rán lọ níwọ̀n oṣù méjì, ó sì lọ àti òun àti àwọn ẹgbẹ́ rẹ̀, ó sì sọkún nítorí ìwà wúndíà rẹ̀ lórí òkè wọn ni. Ó sì ṣe ní òpin oṣù kejì, ó sì padà wá sọ́dọ̀ bàbá rẹ̀, ẹni tí ó ṣe sí gẹ́gẹ́ bí ẹ̀jẹ́ rẹ̀ tí ó jẹ́, òun kò sì mọ ọkùnrin, ó sì di ìlànà ní Israeli pé kí àwọn ọmọbìnrin Israeli máa lọ ní ọdọọdún láti po òǹrere ọmọbìnrin Jephthah ará Gileadi ní ọjọ́ mẹ́rin ní ọdún.
1: Ìwé àwọn onídàájọ́ orí ìkejìlá. Àwọn ọkùnrin Efraimu sì kó ara wọn jọ, wọ́n sì kọjá sí ìhà àríwá, wọ́n sì wí fún Jephthah pé, èṣe tí ìwọ fi rí kọjá láti bá àwọn ọmọ Ammoni jà, tí ìwọ kò sì pè wá kí àwa kí ó lè bá ọ lọ, àwa ò fi iná pin ilé rẹ mọ́ ọ lórí. Jephthah sì wí fún wọn pé, èmi àti àwọn ènìyàn mi ti ń bá àwọn ọmọ Ammoni jà gidigidi, nígbà tí èmi ké pè yín, ẹ̀yin kò sì gbà mí ní ọwọ́ wọn. Nígbà tí èmi sì rí pé ẹ̀yin kò gbà mí, ó fi ẹ̀mí mi wéwu, èmi sì ré kọjá sọ́dọ̀ àwọn ọmọ Ammoni, Olúwa sì fi wọ́n lé mi lé ọwọ́, nítorí kí ni ẹ̀yin àṣe gòkè tọ̀ mí wá ní òní láti bá mi jà. Nígbà náà ni Jephthah kó gbogbo àwọn ọkùnrin Gileadi jọ, ó sì bá Efraimu jà,
2: awon okunrin Gilead si kolu Ephraim nitori ti won wi pe isansa Ephraim ni eyin ara Gilead ise laarin Ephraim ati laarin Manasseh. Awon ara Gilead si gba iwodo Jordan si waju Ephraim o si se nigba ti awon isansa Ephraim ba wi pe je ki emi ki ori koja awon okunrin Gilead si wi fun pe Ephraim ki wo ise bi on ba si wi pe nda o won si wi fun pe nje wi pe Siboleti oun si wi pe Siboleti nitori pe oun ko le pe rere won si mu won si pa si iwodo Jordan awon ti o si subu ni akoko na ninu awon Ephraim je 2011 eniyan Jephtha si se idajo Israel ni odun mefa Jephtha ara Gilead si ku asisin si okan ninu awon ilu Gilead leyin re ni Ibsani ara Bethlehem se idajo Israel o si ni 30 omokunrin ati 30 omobirin ti o ran lo si ode o si fe 30 omobirin lati ode wa fi fun awon omokunrin re o si se idajo Israel ni odun meje Ibsani si ku asisin ni Bethlehem leyin re ni Eloni ti eya Sebuluni se idajo Israel o si se idajo Israel ni odun mewa Eloni ti eya Sebuluni si ku asisin ni Aijaloni ni ile Sebuluni leyin re ni Abdoni omo Hileli ti Piratoni se idajo Israel o si ni 40 omokunrin ati 30 omo omo ti ngun 70 omo ketekete o si se idajo Israel ni odun mejo Abdoni omo Hileli ti Piratoni si ku asisin ni Piratoni ni ile Ephraim ni oke awon Amaleki.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki a gbadura. Baba wa ti nbe le orun. Adupe wo pe atun pejo lati ka, lati ko, lati gbo oro yin. Anbe yin wo pe emi ti se awari ijinle. On ti oro yin je emi ti je ki oro yin ki o ye ni ki e fi fun wa loro yi loruko Jesu we pe on ti o ma ka on ti o ma ko ti o ma gbo we pe ki o ye eni kokan wa loruko Jesu iriri ti an pe ni iriri isodi mimo ki o le je ti eni kokan wa ki e se we gbogbo okan wa mo ki e tu gbogbo ise ti o wa ni okan ke tu kuro loruko Jesu ti eyin funra yin o fi wo inu okan eni kokan we pe o je mimo o je otun o di funfun we pe a o si gbe igbesi aye ti o teyin lorun ti o mura wa sile de orun ati de Jesu adupe o pe ti gbo we pe e o si se fun wa loruko Jesu Christ Olorun wa ni no ebero ori kewa ese ikewa ati ikerinla ebero ori kewa ese ikewa nipa ife na le ati sowadi mimo nipa ebo ti Jesu Christi fi ara re ru le kan soso ni ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe titi lai ninu eberu yi kan na ni ori ketala ese ikejila ati ketala oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin ibode nitori na eje ki a jade lo to lo leyin ibodo ki a ma ru egan re awon ese oro olorun ti a kaye ni o je ki o ye wa we pe ohun kan wa ti a npe ni isodi mimo ohun kan wa ti olorun ma nse gege bi ise abe ninu okan ti o ma fi mu ese abinibi ese ajogunba ese ti inu ti o ma fi mu kuro o si so fun wa wi pe nitori idi eyi ni Jesu Christ omo Olorun ni o fi jiya fun wa ni o fi ko fun wa iku Jesu lori igi agbelebo ni Calvary ko ipa pataki ninu igbala wa ati ninu isodi mimo wa bi aba nso nipa igbala an so nipa idariji gbogbo ese an so nipa iyipada okan yi ni iriri kini ti amani bi aba to Jesu wa bi aba si so nipa isodi mimo an so nipa ki a di ominira kuro lowo ese ti inu ki abo lowo ese ti abinibi ese ti ajogunba ki ani okan funfun ki kini pase Kristi ni awon iriri mejeje won yi igbala ati isodi mimo ni won fi le je ti wa nipase eje Kristi yi ni ati ndariji ni ti asin so ni di mimo o so fun wa ninu oro Olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni an so fun a we pe nipa eje yi kan na ti Jesu ta sile ni ati ni iwenumo isodotun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o nsoro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyipada okan awon ti won rin ninu imole sugbon to wa nso we pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole o nkan tuku ti eje Jesu to ma nse ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun we pe o rin ninu imole yen ni awon omo igbala oni bi awa ti a ti ba Jesu pade bi awa ti a ti ni idariji oni bi awa ti a ti ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni wewanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu e ti an pe ni ese abinibi tabi ajogunba o dajo we pe a o ti wewanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo nso fun a wi pe asowa di mimo o nwe wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won se sugbon o ye ki a tun ranti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori keta dilogun Johanu ori keta dilogun ese keta dilogun lo ti nso we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa dara dara a o pin eko yi si apa tabi koko meta ikini Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji ki kan ara mo agbelebo saju iso di mimo iso fun a wi pe awa papa ani ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati no ladofo o je wi pe awa papa ani fi ara wa robo ani kara mo agbelebo ani jowo ohun gbogbo fun olorun ki a to le so wa di mimo ki kan ara mo agbelebo saju iso di mimo iketa christiani ni lati gbe agbelebo re lehin iso di mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri iso di mimo yi lati pa mo o ye o si ni lo we pe ke a gbe agbelebo wa ke a ma to lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini christi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu efeso ori karun lati ese ikarun din logbon efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Christi ti feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iruwa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon won yi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon won yi ni a npe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun a wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki ohun ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le aini aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboko nihi ni a ti so fun a wi pe Jesu fun ara re lo nso ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subo sinu ere ese ni atete ko se aso fun a wi pe bi ati subo sinu kanga egbin ese yi ni a mu gedegede ese yodundun egbin ese ninu eri ese lode bi a ti se alaye nkan won yi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti a nda ni ikokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro jomo ki aran ti we pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gede gede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo ni Jesu ti nwe ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti an so nipa re yi ko si on ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni afin we wa mo ninu ati lode mo si gbagbo we pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loruko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eni ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo eni kan soso ni gbogbo won nitori eyi ti ko tiju lati pe won ni arakunrin o ye ki oro iye wa lakoko nso wi pe eni kan wa ti nso ni di mimo nitori eni ti nso ni di mimo ki loruko eni ti nso wa di mimo Jesu o wa tun so nipa awon ti a nso di mimo awon wo la nso di mimo se awon elese ti ko ti iba Jesu pade la nso di mimo rara nitori ese yi nso fun a wi pe lati odo enikan soso ni gbogbo won ti wa ati Jesu ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo baba wa ti nbe le orun ni won ti wa e je ki o ye wa nigba na we pe isodi mimo wa fun awon omo olorun Jesu o nji omo olorun o wa lati odo olorun awon ti a nsodi mimo won wa lati odo enikan na odo baba wa ti nbe le orun o so fun a we pe nitori ati eni ti nso ni di mimo ati awon ti a nsodi mimo lati odo enikan soso ni gbogbo won yi si fun ni isokan nitori bi omo bibi olorun Jesu bi o ba wa lati odo olorun awon ti won ti ni igbala na bi awon na ba wa lati odo olorun lati odo enikan soso yi je wi pe ife kan na ipinu kan na ilepa kan na ni o wa ninu okan won oni nitori eyi ni ko se tiju lati pe won ni arakunrin awon ti a nso di mimo awon ti won ni iru ise iyipada okan bayi olorun o tiju lati pe won ni omo ohun bi abawo eberu yi kan na orikewa eberu orikewa ese ikewa ikerinla ati ikerindilogun nipa ife na le ati so wa di mimo nipa ebo ti Jesu Kristi fi ara re ru lekan soso oni nipa ebo iyi ni akoko ti o ta eje re sile oni nipa ebo yi ni ati so wa di mimo ese kerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe oni lai si so di mimo a o ti pe igbala nikan ko so wa di pipe oni leyin igba ti a ba ni so di mimo Olorun yo wo wa ninu okan ninu emi ninu ero ninu ara ninu ipungbe ninu gbogbo ti o wa ninu wa yo si pe wa bi eni

ìrànwọ́ ẹ̀mí ojoojúmọ́ ìgbà gbogbo là ń kọ́ wípé Jésù nìkan, Jésù nìkan, Jésù nìkan lórí wa, òní olùgbàlà, olùwòsàn, ẹni tí ń sọ ní di mímọ́ ọba tí ń bọ̀ lẹ́ẹ̀kejì. Bí a ti ń wo ìsọdi mímọ́ yìí, ọ̀rọ̀ tí à ń pè ní ìsọdi mímọ́, ó túmọ̀ sí wípé kí a wẹ̀ wá mọ́ nínú, kí a sọ wá di mímọ́ nínú, kí a sọ wá dọ̀tun nínú. Kì í ṣe ní ojú ènìyàn nìkan, ṣùgbọ́n lójú Ọlọ́run. Kí Ọlọ́run pàápàá kí ó wò wá, kí ó sọ wípé nítòótọ́ ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ ọmọ rẹ̀, ó ti ṣe iṣẹ́ àṣepé, iṣẹ́ ìwẹ̀nùmọ́, iṣẹ́ ìsọdi mímọ́ lọ́kàn wa. Yẹ kí a wo ohun tí Bíbélì sọ nínú Lúkù orí kìíní ẹsẹ̀ 95. Lúkù orí kìíní ẹsẹ̀ 95. Ní mímọ́ ìwà àti lí òdodo níwájú rẹ̀ lí ọjọ́ ayé wa gbogbo. Èyí tí a ń sọ yìí kì í ṣe wípé ẹni tó gbìyànjú tó kó ara rẹ̀ ní ìjánu fún ìṣẹ́jú mélòó, fún wákàtí kan, tàbí fún ọjọ́ kan, tàbí fún ọ̀sẹ̀ kan. Ẹni tí ń rìn jẹ́jẹ́ tó sọ wípé òun fẹ́ rìn ní ìwà mímọ́, kò sì ṣeé ṣe nípa agbára ènìyàn láti wà ní mímọ́ ìwà àti lí òdodo níwájú Ọlọ́run. Ó sì sọ fún wa wípé èyí tayọ, ó kọjá ìrírí ọ̀sẹ̀ kan, tàbí ìrírí oṣù kan, tàbí ti ọdún kan pàápàá. Ó ní lí ọjọ́ ayé wa gbogbo. Èyí ni ìrírí tí a ní lọ́dọ̀ Ọlọ́run. Bí ó bá sọ wá di mímọ́, nígbà ìsọdi mímọ́, yẹ kí a wo ohun mẹ́fà tí a lè rí tọ́ka sí wípé yóò ṣẹlẹ̀ ní gbèsè ayé wa ní àkókò tí a gba ìrírí ìsọdi mímọ́. Ìkíní, nígbà ìsọdi mímọ́ yìí ni Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí kúrò, ẹ̀ṣẹ̀ àjogúnbá yóò mú kúrò. Ó sọ wípé nínú Àìsáíà orí kẹfà ẹsẹ̀ ìkeje, ó sì fi kàn mí ní ẹnu, ó sì wípé kíyè sí èyí ti kan ètè rẹ, a mú àìṣedédé rẹ kúrò, a sì fọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ẹni tí a ń bá sọ̀rọ̀ níhìn-ín, ó ti wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àti ran sí àwọn ọmọ Ísíráẹlì láti fi ẹ̀ṣẹ̀ wọn hàn wọ́n. Òun pàápàá ti ní ìgbàlà. Ṣùgbọ́n nígbà tí ó rí ògo àti ẹwà ìwà mímọ́ Ọlọ́run, ó kígbe, ó ní yé èmi gbé, nítorí mo jẹ́ aláìmọ́ ètè, mo sì wà láàrin àwọn aláìmọ́ ètè. Èyí ń sọ nípa iṣẹ́ kan tí a ní láti ṣe, iṣẹ́ ti ẹ̀mí tí a ní láti ṣe nínú ọkàn rẹ̀, kí ó ba lè di funfun gbòò níwájú Ọlọ́run. Lẹ́yìn ìgbà yìí ni áńgẹ́lì yìí ni ó mú ẹ̀ṣẹ̀ iná yìí lọ́wọ́ rẹ̀, tí ó sọ wípé a ti fi kan ètè rẹ, a mú àìṣedédé rẹ kúrò, a sì wẹ afọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Kí ó yé wa nígbà náà wípé ohun àkọ́kọ́, nígbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí yóò mú kúrò. Ìkejì, Ọlọ́run yóò fi ọkàn ẹran rọ́pò ọkàn òkúta ní Ezekiẹ́lì. Ezekiẹ́lì orí 36 ẹsẹ̀ 36. Ezekiẹ́lì orí 36 ẹsẹ̀ 36. Ó ní èmi ó fi ọkàn tuntun fún yín pẹ̀lú, ẹ̀mí tuntun ni èmi ó fi sínú yín, èmi ó sì mú ọkàn òkúta kúrò lára yín, èmi ó sì fi ọkàn ẹran fún yín. Ó sọ fún wa wípé ìyàtọ̀ tí yóò wà láàrin ìgbàlà àti ìsọdi mímọ́ yóò fẹ̀ tó bẹ́ẹ̀, yóò tóbi tó bẹ́ẹ̀, yóò níláárí tó bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé yóò wà bí ìyàtọ̀ láàrin òkúta àti ọkàn ẹran. Nítorí bẹ́ẹ̀, bí ẹnikẹ́ni bá sọ wípé òun ò mọ ìyàtọ̀ láàrin ìgbà tí òun ní ìsọdi mímọ́ àti ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí à ń pè ní ìrírí ìsọdi mímọ́. Nítorí wípé ó sọ fún wa wípé ní àkókò ìsọdi mímọ́, òun ó mú ọkàn òkúta, ó mọ bí ọkàn òkúta ti le tó, òun mú kúrò láàrin yín, òun ó sì fi ọkàn ti ẹran, òun ó fi rọ́pò rẹ̀. Ìkẹta, Ọlọ́run yóò
ko aya okan wa nila bi a ban so nipa isodi mimo an so nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wipe ni koko ara omo okunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun kiake awon eran wonyi kiake kuro eyi ni an pe ni ikola ohun ti olorun so fun ani wepe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati nu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abi ni bi ti a gbe wa lati nu iya wa oni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti ase adariji wa sugbon eyi ti a gbe wa lati nu iya wa ese abinibi oni ani lati wa lekeji kiake tabi kia yo awon nkan wonyi kuro eyi lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wipe oluwa olorun re an so fun wipe leyin igba ti a ba ti ni igbala ti a di omo olorun o nkan tuku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wipe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu ebero e je ki awon ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemo ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da oni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye daradara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oni ki a ma ki esara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba ku soke e je wi pe ati pare tele tele ati faatu tele tele ni akoko isodi mimo nigba ti olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti faatu o wa nso fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki enikeni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin
ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo asiti ipare di aimo ikefa o so fun awe pe nigbati abani isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo oni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese iketa ni o ti nso fun wa iriri igbada o tun wa menu kan iriri isodi mimo je kin ka fun lati ese iketa oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi a ba ti nso nipa iriri awon ti o ni igbala je ki a tun ma menu kan awon ti ko ni igbala je ki be lati ese iketa nisisiyi oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun je ki a wo ti awon ti ko ni igbala alabuku ni awon agberaga nitori wepe won o padanu ijoba orun ese ikerin alabokun fun ni awon tin kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alabuku ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese ikarun alabokun fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabokun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won yo sugbon alaboko le awon alai nani eyi o kan mi bi oni kan fi igbala se tabi isodi mimo alaboko li awon alai nani nitori won o jogu ofo ninu ese ikeje alabokun fun li awon alaanu nitori won o ri anugba sugbon alaboko le awon alai laanu nitori won ki yo ri anugba alabokun fun ni awon oninu funfun nitori won o ri olorun sugbon alaboko ni awon oninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wipe nkan kan wa ninu okan re to je wipe ojojumo loju re ma nfaro ojojumo lo je wipe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fun nitori wipe o ki yo le ri olorun nitori wipe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wipe loni o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wipe ani lati ni iriri isodi mimo yi o ni alabokun fun le awon onilaja nitori omo olorun le o ma pe won sugbon alaboko ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo isu le a o ma pe won alabokun fun le awon eni ti an senu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabokun fun le eyin nigbati won ba nkegan yin ti won ba senu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo keyin ki o si fofun ayo nitori ere yin po le orun be li won sa se inu ni binisi awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won o jogun egbe eyi nje ko ye wa wipe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan won yi lati owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo gba olorun gbo wipe bi a ba gbadura loni yo se fun enikan kan wa loruko jesu
eje ki a wo koko keji ki kan ara mo agbelebo saju isodi mimo ki kan ara mo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo iye pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti amukuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wipe ese abinibi yi oloruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wipe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni wipe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko sese lati ba ogbologbo okunrin yi ja ka bori re sugbon ni gere bi a ba ti ni igbala a o ri wipe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to n joba tele tele to n ti wa lati moti o n ti wa lati jale o n ti wa lati poro o n ti wa lati se ohun ti o da sugbon nigba ti a ba ti ni igbala akan ogbologbo okunrin yi mo agbelebo pelu re eni o fi je wipe leyin igbala ko tun si wipe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko sese fun lati ti wa lati se ohun kan woyi ti ko to oni sugbon ko pari nibe oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba le pa ara eserun ogbologbo okunrin yi ni a pe ni ara ese oni ese ajogunba abinibi oni ki a le pa ara ese ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin ese mo oye wa nigba na we pe ani lati kan ara ani lati kan mo agbelebo ani lati jowo gbogbo nkan sile ninu galatia ori keji mo fe ka ese ogun sugbon ki n to le ka ese ogun mo ni lati ka ese ikejidinlogun nitori wipe bi o ba ka ese ikejidinlogun bi iriri ikejidinlogun bi o ba je tie ko sese fun o lati ni iriri ti o wa ninu ese ogun wese ogun o ni ati kan mi mo agbelebo pelu Kristi nigba ti o so wipe ati kan mi mo agbelebo pelu Kristi o sese ki o ma ya eni ti o mo iwe mimo bibeli ko ma ya lenu wipe eni to n soro yi ko ti ba Jesu pade nigba ti a kan mo agbelebo ohun to n so ni wipe emi ni to wa ninu mi emi ni tinu mi ni won se emi ni agidi okan emi ni okuta okan ati kan mo agbelebo pelu Kristi oni ati kan mi mo agbelebo pelu Kristi oni sugbon mo wa laaye sibe ki se emi mo oni sugbon Kristi wa laaye ninu mi wiwa ti mo wa laaye ninu ara mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ohun ti kara re fun mi eje ki a wo ese keji ni logun oni nitori pe bi mo ba si tun gbe ohun won ni ti mo ti wo pale ro oni mo fi ara mi han bi arufin eyi so fun a wi pe ki a to koja si ese ogun o ye ki iriri ti o wa ninu ese keji ni logun ki o ye wa daradara o nso wi pe nitori bi mo ba tun gbe ohun ti ohun ni ti mo ti wo lule ti mo ba tun gbe won ro mo so ara mi di bi arufin wo kini yi ye ki o ye wa wi pe nigba ti a ba ti ni igbala awon opo nkan ni a ma wo pale awon nkan ti a si wo pale won yi o ye ki o ye wa wi pe ki se pe a tun gbe won ro
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sí ìpàgọ́ tí ó jẹ́ wípé kí wọn kí ó tó dé ìpàgọ́ àwọn yẹtí yẹrùn àwọn ọ̀rọ̀ búburú lẹ́nu àwọn nǹkan tí wọ́n ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti wó palẹ̀ tẹ́lẹ̀ wọn a tún gbé wọn ró nígbà tí wọ́n bá gbé wọn ró wọ́n ti di apẹyìndà ẹni tó ń sọ̀rọ̀ bí ayé ẹni tó ń rìnrìn ayé ẹni tó ń mutí bí ayé ẹni tó ń mu sìgá táyé mu ẹni tó ń mu gbogbo nǹkan tí àwọn ayé mu nǹkan tó ti wó palẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún gbé e ró ẹni tí ó ń wọṣọ bí ayé ẹni tí ó ń lo àwọn nǹkan tí ayé ń lò à ń kun ètè à ń kun èkánná à ń jorun níná à ń lo gbogbo yẹtí yẹrùn àkó wọn kọ́ra ó ní irú ẹni bẹ́ẹ̀ nǹkan tí a ti wó palẹ̀ nígbà tí a di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó tún gbé wọn ró ó ti di apẹyìndà bí o bá jẹ́rú ẹni bẹ́ẹ̀ níhìn-ín kì í ṣe wípé ìgbà tí a bá parí ìwàásù ó máa sọ pé ọlọ́run sọ mí di mímọ́ ọlọ́run sọ mí di mímọ́ ó ti di arúfin ẹni tí ó bá jẹ arúfin ó ní láti wá fún ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ni o ní láti máa bèrè nísinsìnyí fún ìsọdimímọ́ èyí ló mú wa lọ sí ẹsẹ̀ ogun nísinsìnyí a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú kristi a ti kan èmi ni tó wà nínú a ti kàn án mọ́ àgbélébùú orí kunkun agbọ́mágbà tó wà nínú a ti kàn án mọ́ àgbélébùú ọkàn òkúta máa sọ mò ń gbọ́ ṣùgbọ́n tinú mi ni wọ́n ṣe a ti kàn án mọ́ àgbélébùú a ti kan èmi èmi ti inú a ti kàn án mọ́ àgbélébùú pẹ̀lú kristi ó ní ṣùgbọ́n mo wà láàyè ó ní kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan síbẹ̀ kì í ṣe èmi mọ́ ṣùgbọ́n kristi wà láàyè nínú mi wíwà tí mo sì wà láàyè nínú ara ó ní mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ara òun ti kára rẹ̀ fún mi ó fi ara rẹ̀ fún mi kí a bá a lè sọ mí di mímọ́ kíkàn tí a kan kristi mọ́gi àgbélébùú jẹ́ òtítọ́ pàtàkì tí ó jẹ́ wípé ó wà nínú ètò ọlọ́run fún ìgbàlà àti ìsọdimímọ́ wa àwọn pàápàá ní láti kan ara mọ́ àgbélébùú láti fi ara jọ tàbí láti fi ara mọ́ ikú rẹ̀ èyí ni àfihàn kó yé wa wípé ó ṣe pàtàkì kí a fara róbọ ó ṣe pàtàkì kí a jọ̀wọ́ ohun gbogbo sílẹ̀ fún ọlọ́run nítorí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí tí a ti ń kà tí ó ń sọ nípa ìfaraẹniróbọ ni ó ń sọ nípa ìyara ẹni sọ́tọ̀ ó ń sọ nípa ìyara ẹni sí mímọ́ tí a ní láti ṣe ní ìmúrasílẹ̀ fún ìsọdimímọ́ wa ó sì rí èdè tí bíbélì ń lò bíbélì lo èdè púpọ̀ yẹ kí n tún ka galatia fún ọ galatia orí karùn-ún galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún àwọn tí í ṣe ti kristi jésù ti kan ara mọ́ àgbélébùú tí òun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ẹ́ rẹ̀ ìfẹ́ inú ẹni àti kàn án mọ́ àgbélébùú ìfẹ́kúfẹ́ẹ́ tó wà nínú ayé àti kàn án mọ́ àgbélébùú nínú orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá ó ní ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébùú jésù kristi olúwa wa nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébùú fún mi àwọn ohun tó ń dán yòyò nínú ayé kò tún jẹ́ ohun tó ń fa ọkàn rẹ mọ́ nítorí wípé a ti kan ayé mọ́ àgbélébùú fún ọ ó ní àti èmi ni a kàn mọ́ àgbélébùú fún ayé orí àwọn èdè tí bíbélì lò láti jẹ́ kí ó yé wa wípé a ní ohun kan láti ṣe ó ní a kan ara mọ́ àgbélébùú ó ní a kan ògbólógbò ọkùnrin ni a kàn mọ́ àgbélébùú ó ní ìfẹ́ ti inú èmi ni tó wà nínú wa a kàn án mọ́ àgbélébùú ó ní ìfẹ́kúfẹ́ pàápàá a kàn án mọ́ àgbélébùú ó tún wá ń sọ fún wa wípé ayé àti àwọn tí ó wà nínú rẹ̀ a kàn wọ́n mọ́ àgbélébùú ó yẹ kí ó yé wa dájú wípé ohun tí a kàn mọ́ àgbélébùú kò tún nípa lórí wa mọ́ kí a tó lè ní ìrírí ìsọdimímọ́ a gbọ́dọ̀ ní ìpòǹgbẹ àti ìlàkàkà fún un a gbọ́dọ̀ fi ohun gbogbo sórí pẹpẹ kí a ya ara wa àti ohun gbogbo tí a ní tàbí tí a jẹ́ sọ́tọ̀ fún olúwa kí a kan ayé àti ara mọ́ àgbélébùú bákan náà ni a gbọ́dọ̀ kan ẹran ara àti gbogbo ìfẹ́ tinú mi ni ó ṣe kí a kan wọ́n mọ́ àgbélébùú bẹ́ẹ̀ pẹ̀lú ni a gbọ́dọ̀ kan ayé
ati ohun gbogbo ti o wa ninu aye ohun gbogbo ti o nfa okan wa sinu aye ohun gbogbo ti ton ni je ninu aye ani lati kan won mo agbelebo a o si ya ati ara ati okan ati emi ati ohun ti a ni ati ohun ti a je ati ohun ti a fe je a o ya won soto lati fiji fun olowa fun ogo re nikan ni imura sile fun isodi mimo bi aba ti se eyi a o gbadura bi aba gbadura a o gbagbo oni onkon ti aba si bere ti aba nbere ki a gbagbo wi pe a ti ri won gba yo si je tiwa mo gbadura wi pe iriri ko se mani yi ton fun wa ni iwe irinna lo si orun rere wi pe yo je teni kokan wa loro yi loroko Jesu o wa nso fun wa wi pe leyin ti aba ti ni isodi mimo ani lati ma gbe agbelebo wa ki a ma to leyin ki a le pa iriri isodi mimo yi ki a le pa mo ele o mu wa lo si koko keta ninu eko wa Christiani ni lati gbe agbelebo re ki o ma to Jesu leyin leyin igba ti o ba ti ni isodi mimo ninu Matthew ori kerindinlogun Matthew ori kerindinlogun ni ese ikerinlelogun nigba na ni Jesu wi fun awon omo ehin re pe bi enikan ba nfe lati to mi leyin ki o se ara re ki o gbe agbelebo re ki o si ma to mi leyin opo ninu wa ni a ko ni imo ihirere o ye ki o ye wa wi pe bi a ba nso nipa titele Jesu leyin gere lese kese bi abati ni igbala abere sini tele Jesu bi abadi osise atun tele Jesu bi abadi oniwasu ase tele Jesu bo ti le sese ki a di aposteli atun tele Jesu ti ti o fi ri Jesu loju koju li orun an tele Jesu eni o fi so fun a wi pe iba se ni asikoko igbala tabi ti sodi mimo tabi ti ife agbara emi olorun kun ni tabi ti sise ise iyanu tabi sise didi ajihin rere iranse olorun oni ani lati ma tele Jesu je ki o ye wa nigba na we pe bi abani sodi mimo bi a se le pa isodi mimo yi bi a se le pa mo ni wi pe bi enikeni ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ki o ma to mi leyin ninu Luke ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikeni ba fe ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni igbawo mo ni igbawo ni ojo gbogbo ki o si ma to mi leyin eyin so fun a wi pe iba je ojo isimi tabi ojo miran ninu ose ani lati gbe agbelebo wa ki a si ma to Jesu leyin ni igba gbogbo ninu Corinthians 15:25 ese ikokanle logbon Corinthians 15:25 ese ikokanle logbon oni mo so nipa ayo ti mo ni lori yin ninu Kristi Jesu lo wa pe emi nku lojojumo boya ko ye o bi o ba ti ku ba o lo se waasu bi o ba ti ku ba lo se rin kaakiri oni emi ni to wa ninu onku lojojumo emi ni tinu mi ni wo se onku lojojumo emi ni to fe gbesan onku lojojumo emi ni to je wi pe ko fe gbe agbelebo re to fe so agbelebo nu nitori wi pe ko fe lati se ife olorun emi ni to wa ninu onku lojojumo oni nigba ti emi ni to wa ninu wa bi o ba ti nku lojojumo ni a ri wi pe a o ma dagba si ninu igbagbo a o ma dagba si ninu iriri ti ati ni o ye ko ye wa nigba na we pe ani lati ni ipinu lati teori araba ki a tele ife olorun ko si ko ni si ikera ni bajemo emi ku lojojumo ko ni si wi pe a fe lati te aye lorun mo emi nku lojojumo bon buwa
bon se nu re bi ni si wa eyi o je nkan kan mo nitori wi pe emi ni to wa ninu wa emi ni e to fe aye e to fe irepo tabi yin lati nu aye ati mu won kuro ife olorun nikan ni yo ma gbe ni yo ma gbegba roke lokan ati laye wa ani lati gbe agbelebo wa eyi si je lojojumo sise ife olorun lojojumo ririn loju ona iwa mimo lai kuro ninu ofin mimo ti ati fi fun wa kikan ara ati aye ma agbelebo lojojumo lai tesi bi aye tesi kiku lojojumo ni yo mu ki awa ki awa ni ipa ona toro na ti o lo si bi ye aye raye mo nbe o we pe ki o gba isodi mimo loni ki o se pa isodi mimo yi mo ki ranti we pe ati so fun wa we pe ki a ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa o ranti we pe a ka ninu iwe mimo alabokan fun ni awon olokan funfun nitori we pe awon nikan ni yo le ri olorun je ki ki a to gbadura je ki a wo ibere ti dafidi nbere ki a si wo idahun ti olorun fun dafidi soranti dafidi o je eni ti olaya to lomo dafidi o je eni ti olola to si lokiki dafidi o je alagbara o je oba dafidi o ni awon opolopo nkan ti awon aye ti won wa kiri loni ṣugbọn ohun kan wa lọkan rẹ eni o je ki o bere ibere ti o bere ninu orin dafidi orin ikerin le logun lati ese keta oni tani yo gun ori oke olowa lo tabi tani yo duro ni ibi mimo re ibere yi ni a bi eni kankan wa loni bi o ba wo yika o ri wi pe opolopo eniyan lo wa layika wa o wa bi wa wi pe ninu awa ti a joko tabi ninu awa ti a duro tani yo gun ori oke olowa lo nigbati ipe ba dun nigbati jesu ba farahan awon wo la o le pa larada ti won le ba jesu lo oni tani yo gun ori oke olowa lo se olowo ni tabi awon ti won bimo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun wi pe awon ti yo gori oke olowa lo ati awon ti yo duro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati sori mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko se bura etan olorun wa npe onija ni oworo yi we pe se o ri olorun nikeyin nigbati ipe badun abi o je ero woran o je wi pe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri isodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe olowa lati gbadura si olowa wi pe a n fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon dukia aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gun ori oke olowa lo tani yo duro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo ni inu iwa mimo li okan iwa mimo lode iwa mimo ninu o ni awon wonyi nikan ni o le ri olowa alabo kan fun ni awon lokan funfun nitori wi pe won o ri olorun gbadura je ki olorun ki o so okan re di mimo ṣugbọn bi o ba ti je apẹyida pada wale je ki adariji o bi o ba ti tun gbe awon nkan niro ti o ti wolule tele tele o ti di apẹyida
o ti di arufin o ti di elese o ti di omo onina kuna pada wale bere dariji ki eje jesu ki o we awon eserenu se o tin jale se o ti bere sini puro se o tin seke se o tin fi ara re lati tara re fun owo agbere panshaga o ye ki o gbadura ki a gba okan re la ki a dariji o awon ese ode ara awon ese ti a fojuri ki a dariji o ki o ni igbala leyin igba ti o ba ti ni igbala ikan tuku lodo ikun ikan tuku ninu okan lohun ese abinibi ese ajogoba gede gede re ninu okan lohun olorun fe wenu olorun fe so dotun olorun fe so di mimo gbadura gbadura pelu igbagbo ke o si ranti wipe emi ni yi ani lati kan ma gbelebu igberaga lati nu okan agbo magba ma se fe olorun lati nu okan ani lati kan ma gbelebu ori kunkun ani lati kan ma gbelebu ai fe se fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu pelu gbogbo ife ani lati kan ma gbelebu onfa to nfa o lati inu okan si on to wa ninu aye ani lati kan ma gbelebu ka to ma fe awon kan to ndan yiyoyo ninu aye ani lati kan ma gbelebu ife ti ani si awon ara ale ti o tun fe koja ife ti ani si olorun igboran ti ani si awon ebi wa ti o tun fe koja igboran ti ani si olorun ani lati kan ma gbelebu emi to nle pa nkan aye to nle pa ipo aye emi to nso owo di olorun to wa owo kiri to fe ni lona kona ani lati kan ma gbelebu emi ti ki fe duro di olorun ohun ti mo fe yo je temi a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan ma gbelebu bi o ba fe ri olorun ni ikeyin oyin lati ni okan funfun oyin lati ni okan ti a so di mimo oyin lati ni iwa mimo bere a o si se fun o alabokun fun ni awon olokan funfun nitori wo ri olorun sugbon alaboko le awon oninu fufu nitori won ki yo le ri olorun.

0: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
1: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn, yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
0: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
1: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
0: Ẹ ṣé púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Pọ́ọ̀lù apọ́sítélì ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Pọ́ọ̀lù apọ́sítélì ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ̀hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ Damasku, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Pọ́ọ̀lù tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Pọ́ọ̀lù ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́sítélì pẹ̀lú ní orí 2, ìṣe àwọn apọ́sítélì ní orí 2 láti ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérò àti àwọn apọ́sítélì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérò sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín. Ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ 40 àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a bàtísì wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ronú pìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Eyi ni apẹrẹ ti a fi lele fun wa wepe awa paapaa. Lẹsẹkẹsẹ ti a gbọ ọrọ Ọlọrun, a ko gbọdọ fi akoko igbala tabi idariji wa dọla. Ki a ma sọ wepe bi o ba di ọjọ miran, bi akoko ba wa fun wa, a o gbadura, a o ronu pada, a o wa oji Ọlọrun. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe, yálà sí Ọlọ́run, yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bíi tiwa. Ó ṣeéṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀. A máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara. Wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ. Bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeéṣe fún mi tàbí yóò ṣeéṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe. Ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́. A ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run ń sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé wa mímọ́ láti inú ẹ̀mí wa wá. Nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa, gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn máa fi dọ́là, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀. Ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa, kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀. Ṣùgbọ́n ìtara láti wá ojú Ọlọ́run, láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́, tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeéṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nu dé, ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́, tàbí àwọn agbanisíṣẹ́, tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní. Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérù. Òun tètè kọ́ rí Simoni, arákùnrin ohun ti kára rẹ̀. Ó sì wí fún un pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa li a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Áńdérù tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Símónì Pétérù wípé àwa ti rí Mẹ̀sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ kan lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé, tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeṣẹ́ fún Ọlọ́run, tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù, tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akaogbera, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run,

àwọn tí èmi bá fẹ́ ni mo ń bá wí, tí mo sì ń nà nítorí náà ní ìtara. Nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná, tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́ọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí. Òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń béèrè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀dà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù. Orí kejìlá. Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Ní ti iṣẹ́ ṣíṣe, bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní track ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe. A sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run. Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ. Kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn kí ẹ sì máa sin Olúwa. Mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí, irú ìtara bẹ́ẹ̀, irú ìgbóná bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi fún wa. A ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a fi àkókò àti ayé wa sílẹ̀, àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tí a ó fi sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́ọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́ kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run. Pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣe o ti onípòàdà, a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe, ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa, o sì ti ṣe àtúnṣe tí ó yẹ, tí ó sì tọ́. O ti gbọ́ nípa ti ìsọdi mímọ́, ṣe o ní ìtara ọkàn, ìgbóná ọkàn láti gbàdúrà, láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú, láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ. O ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́, a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀. O a ti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ. O ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ, láti ilé dé ilé, láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi Olùgbàlà. Ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? O ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà, wípé kí a máa gbàdúrà lé àìsinmi, lé àìṣàárẹ̀. O a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí Ọlọ́run yóò fi dáhùn, láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ.

kì í yẹ̀, kì í tàsé, kì í falẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú Olúwa, iṣẹ́ ìjìrí ọkàn yóò ní èrè. Níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kẹ́yìn kí ó mú ara le, kẹ́ má jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí a rẹ̀wẹ̀sì, nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe. Iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe. Ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí. A ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa, a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa Jésù, a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà tí Jésù Kristì tí ó ṣe àṣepé rẹ̀ lórí igi àgbélébó, àwọn tí wọ́n kàn ń lọ sí ilé ìsìn, àwọn tí wọ́n kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà Jésù Kristì, ṣùgbọ́n tí òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà, a ń fẹ́ kí ó yé wọn. Ìwọ ni ó jẹ ẹnu fún Ọlọ́run, èmi ni n ó jẹ ẹnu fún Ọlọ́run, gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹ̀wẹ̀sì, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dàyàpọ̀. Ó ní ẹ mú ara yín le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, kẹ má sì dẹ ọwọ́ yín, má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́. Iṣẹ́ ń pè fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú Ọlọ́run, èrè nínú ayé yìí àti èrè nígbà tí Jésù Kristì tí ó bá farahàn láti kó àwọn àyànfẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, ṣiṣẹ́ fún Olúwa. Ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí, ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún Ọlọ́run nìkan ṣoṣo. Matthew orí kẹfà ẹsẹ̀ ìkíní. Ẹ kíyèsára, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bá lè rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò lí èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ lé ọ̀run. Àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárími, ó kún fún ìgbéraga, ó kún fún ojúsàájú, ó kún fún àgàbàgebè, ó kún fún ìgbéraga. Àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run, ohun tí a máa ń rí ni wípé kárími ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe. Bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí, adarí wà nítòsí, tàbí ẹlòmíràn wà nítòsí, wọ́n àtẹpámọ́ṣẹ́. Ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà. Ìgbà mìíràn ó ṣeéṣe wọn wà nínú iṣẹ́ ìjọba. Kí ọ̀gá ibi iṣẹ́ kí ó tó máa ṣe àbójútó, kí ó tó máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan, kí ó tó máa káàkiri, wọn káwọ́ jọ, wọn ò ní ṣiṣẹ́, wọn àjókòó, wọn káwọ́ gbéra. Ṣùgbọ́n bí wọ́n bá ti rí pé ọ̀gá ń bọ̀, àwọn ẹrú wa dìde, wọn a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní èrè. Àwọn ẹlòmíràn wọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ. Gbogbo ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ojúṣe, wọn ò ní ṣe. Ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹnìkan ń bọ̀, alábòjútó kan ń bọ̀, wọn a bẹ̀rẹ̀ sí ní dìde, iṣẹ́ kárími nìyí. O mọ̀ wípé nígbà tí ẹni yìí tí ò sí níbẹ̀, Jésù wà níbẹ̀, Ọlọ́run wà níbẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa nínú Olúwa kí ó jẹ́ kárími, kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa kí ó jẹ́ fún ojúsàájú ènìyàn. Ẹlòmíràn bí wọ́n bá wà ní àwọn nìkan ṣoṣo, wọn kì í ṣe iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe, ṣùgbọ́n ojúsàájú ó ti pọ̀ fún wọn. Bí wọ́n bá ti rí pé ẹnìkan ń bọ̀, bí wọ́n bá rí wípé ẹnìkan tí ó máa sọ wípé ẹ kò ṣe olúwa o, Ọlọ́run á sọ agbára yín di ọ̀tún o. Bí wọ́n bá ti rí pé ẹnìkan tí ó máa sọ̀rọ̀ fún wọn, ọ̀rọ̀ ṣírí fún wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe iṣẹ́ tí a ń ṣe nípa ìfẹ́ Ọlọ́run. Ó yẹ kí iṣẹ́ wa kí ó jẹ́ iṣẹ́ tí ó wà láìsí àgàbàgebè, láìsí ìgbéraga, láìsí ojúsàájú, láìsí wípé a fẹ́ gbé ara wa sókè, tàbí iṣẹ́ tí ó jẹ́ wípé ènìyàn lè á fi hàn, tàbí iṣẹ́ tí ó jẹ́ pé aṣọ la fẹ́ fi hàn, bí a ṣe ní ọ̀ṣọ́ ayé tó la fẹ́ fi hàn. Kò yẹ kí iṣẹ́ wa kí ó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ó jẹ́ iṣẹ́ tí a ṣe pẹ̀lú ẹ̀mí òtítọ́, pẹ̀lú ọkàn òtítọ́, iṣẹ́ tí a ṣe sí Olúwa àti sí ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé èrè pọ̀ fún wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Nínú ìwé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlá, kíyèsí, èmi ń bọ̀ kánkán.

0: ìrìn mi sì ń bẹ pẹ̀lú mi láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Jésù Kristì ń bọ̀, ìrìn rẹ̀ sì ń bẹ lé ọwọ́ rẹ̀ láti san fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ṣe fún ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Ó yẹ kí a dìde dúró nísinsìnyí, kí a bá Olúwa sọ̀rọ̀, kí a sọ fún un wípé a fẹ́ ṣe iṣẹ́ tí ó lérè, iṣẹ́ ìjìnrere ọkàn. Àwọn òkú ọkàn ẹ̀ṣẹ̀ wọ́n pọ̀ nítòsí wa. Ó yẹ kí a dìde, ó yẹ kí a jí nínú orun wa, ó yẹ kí a lọ bá wọn sọ̀rọ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ti kú fún wọn, ó sì ń fẹ́ kí a sọ fún wọn wípé òun ni olùgbàlà. Dìde dúró kí o gbàdúrà, kí o fi àkókò rẹ fún Ọlọ́run, kí o fi ohun-ìní rẹ fún Ọlọ́run, kí o fi àwọn tálẹ́ǹtì tí Ọlọ́run ti fún ọ kí o fi fún Ọlọ́run, kí o rí wípé o ṣe iṣẹ́ tí ó lérè, kí o sì rí wípé èso tí iṣẹ́ yìí ń so ní ìgbésí ayé rẹ ó jẹ́ èso ìwà òdodo, kí o sì máa rìn déédéé, kí o rí wípé o ti kúrò nínú ẹ̀ṣẹ̀, o ń gbé ìgbésí ayé ọ̀tún nínú Kristì, o sì rí wípé ohun gbogbo tí o ń ṣe ó ń fa ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ọ̀dọ̀ olùgbàlà kí o bá lè dáríjì wọn. Kí o ní ìrètí nínú Ọlọ́run wípé ní tòótọ́ yóò fún ọ ní èrè tí ó tọ́, tí ó sì yẹ ní àkókò rẹ̀. Gbàdúrà sọ fún Ọlọ́run bí o bá ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú iṣẹ́ Olúwa. Sọ fún Ọlọ́run wípé àkókò tó láti jí àti láti já pápá nínú iṣẹ́ Olúwa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé àwọn onídàájọ́ orí ìkẹtàlá. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì tún ṣe èyí tí í ṣe búburú ní ojú Olúwa. Olúwa sì fi wọ́n lé àwọn Filistini ní ọwọ́ ní 40 ọdún. Ọkùnrin kan ará Sora sì wà tí í ṣe ìdílé Dani, orúkọ rẹ̀ sì ni Manoa. Obìnrin rẹ̀ sì yàgàn kò sì bímọ. Áńgẹ́lì Olúwa sì farahàn obìnrin náà, ó sì wí fún un pé, ṣàkíyèsí, ìwọ yàgàn, ìwọ kò sì bímọ, ṣùgbọ́n ìwọ ò lóyún, ìwọ ò sì bí ọmọkùnrin kan. Ǹjẹ́ nítorí náà kíyèsára, èmi bẹ̀ ọ́, má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, má sì ṣe jẹ ohun àìmọ́kan, nítorí kíyèsí, ìwọ ò lóyún, ìwọ ò sì bí ọmọkùnrin kan. Kí abẹ kí ó má ṣe kàn án lórí, nítorí násìrì Ọlọ́run ni ọmọ náà ó jẹ́ láti inú wá. Òun ó bẹ̀rẹ̀ sí gba Ísíráẹ̀lì ní ọwọ́ àwọn Filistini. Nígbà náà ni obìnrin náà wá, ó sì rò fún ọkọ rẹ̀ wípé, ènìyàn Ọlọ́run kan wá sọ́dọ̀ mi. Ìrí rẹ̀ sì dàbí ìrí áńgẹ́lì Ọlọ́run, ó ní ẹ̀rù gidigidi. Ṣùgbọ́n èmi kò bí léèrè ibi tí ó ti wá, bẹ́ẹ̀ ni òun kò sì sọ orúkọ rẹ̀ fún mi. Ṣùgbọ́n òun sọ fún mi pé kíyèsí, ìwọ ò lóyún, ìwọ ò sì bí ọmọkùnrin kan, nítorí náà má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ ohun àìmọ́kan, nítorí násìrì Ọlọ́run ni ọmọ náà ó jẹ́ láti inú wá títí di ọjọ́ ikú rẹ̀. Nígbà náà ni Manoa bẹ Olúwa, ó sì wí pé, Olúwa, èmi bẹ ọ́, jẹ́ kí ènìyàn Ọlọ́run tí ìwọ rán tún tọ̀ wá wá, kí ó lè kọ́ wa ní ohun tí àwa ó ṣe sí ọmọ náà tí a ó bí. Ọlọ́run sì gbọ́ ohùn Manoa. Áńgẹ́lì Ọlọ́run náà sì tún tọ obìnrin náà wá bí òun ti jókòó nínú oko. Ṣùgbọ́n Manoa, ọkọ rẹ̀ kò sí níbẹ̀ pẹ̀lú rẹ̀. Obìnrin náà sì yára kánkán, ó sì súré, ó sì sọ fún ọkọ rẹ̀, ó sì wí fún un pé, kíyèsí, ọkùnrin tí ó tọ̀ mí wá ní ìje ló farahàn mí. Manoa sì dìde, ó sì tẹ̀lé aya rẹ̀, ó sì wá sọ́dọ̀ ọkùnrin náà. Ó sì bí pé, ìwọ ni ọkùnrin náà tí ó bá obìnrin náà sọ̀rọ̀, òun sì wí pé, èmi ni. Manoa sì wí pé, ǹjẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ṣe, ìwọ ọmọ náà yóò ti jẹ́, iṣẹ́ rẹ̀ yóò ti jẹ́. Áńgẹ́lì Olúwa sì wí fún Manoa pé, ní gbogbo èyí tí mo sọ fún obìnrin náà ni kí ó kíyèsí, kí ó má ṣe jẹ ohun kan tí ó ti inú àjàrà wá, kí ó má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ jẹ ohun àìmọ́kan, gbogbo èyí tí mo pa láṣẹ fún ni kí ó kíyèsí. Manoa sì wí fún áńgẹ́lì náà pé, èmi bẹ ọ́, jẹ́ kí àwa kí ó dá ọ dúró, títí àwa ó sì fi pèsè ọmọ ewúrẹ́ kan fún ọ. Áńgẹ́lì Olúwa náà sì wí fún Manoa pé, bí ìwọ tilẹ̀ dá mi dúró, èmi kì yóò jẹ nínú àkàrà rẹ. Bí ìwọ bá sì rú ẹbọ sísun kan, Olúwa ní kí ìwọ kí o rú u sí, nítorí Manoa kò mọ̀ pé áńgẹ́lì Olúwa ní í ṣe. Manoa sì wí fún áńgẹ́lì Olúwa náà pé, orúkọ rẹ, nítorí nígbà tí ọ̀rọ̀ rẹ bá ṣe, kí àwa kí ó lè bọlá fún ọ. Áńgẹ́lì Olúwa náà sì wí fún un pé, ese ti iwo fi nbere oruko mi kiyesi iyanu ni manua si mu omo ewure kan pelu ebo njije o si ru lori apata kan si oluwa angeli na si se ohun iyanu manua ati obirin re si nwo o si se ti owo ina na nlo soke orun lati ibi pepe na wa angeli oluwa na si goke ninu owo ina ti o ti ibi pepe jade wa manua ati aya re si nwo won si doju bole ṣugbọn angeli oluwa na ko si tun farahan fun manua tabi aya re mo nigba na ni manua to wa mo pe angeli oluwa ni se manua si wi fun aya re pe kiku ni awo ku yi nitori ti awa ti ri olorun aya re si wi fun pe iba se pe o wo oluwa lati pa wa ohun ki ba ti gba ebo sisun ati ebo njije ni owo wa be ni ohun ki ba ti fi gbogbo nkan won yi han wa be ni ohun ki ba ti soro iru nkan won yi fun wa ni akoko yi obirin na si bi omokunrin kan o si soruko re ni Samsoni omo na si dagba oluwa si bukun emi oluwa si bere si sise ninu re ni Mahanidani ni agbede meji Sora ati Eshtaolu
3: eje ki agbadura baba wa tin be li orun adupe lowo yin we pe loni awa laye be ni awa laye ninu Kristi adupe we pe ni igba gbogbo ni npi anu ati ori ofe yin han fun wa adupe fun ife alailegbe ti e fi han wa adupe fun ife ninu Kristi Jesu adupe fun iya ni pekun adupe fun awon ileri yin ti o nki wa laye we pe a o laaja adupe we pe emi yin so fun wa we pe bo ti wo ko ri ojo ola yo dara adupe wipe e fi wa lokan bale adupe wipe e gbin igbagbo sinu okan wa igbagbo aye igbagbo isodomo igbagbo ti o je ki ani eri yi ninu okan wa wipe ko sewu nitori wipe Jesu Christi oluwa oluso agutan wa omo alade alaafia balogun wa loju ogun wipe o nje afun wa wipe o wa nitosi wa ati wipe nitori be bi ojo ti le nro bi ina ti le njo bi onkon ti le nsele amo wipe ko sewu fun omo olorun adupe wipe awa ni ese ni olori ire awa ni ese ni alabokun fun lati je alabapin ninu ibukun atorun wa nitori wipe loni ni agbe asia wa soke wipe nihi le ran wa lowo de adupe egba pe ati yin wa baba lati igba ti ati gbagbo lati igba yi ni e ti se ise arabara ni igbese aye wa baba e ku ise wipe e pa wa mo wipe e nto wa wipe ani idakoro ninu okan wa wipe Jesu Christi je ti wa egba pe ati yin wa ni oruko Jesu nje odun tuntun la tun bo si yi odun tuntun lati sin oluwa odun tuntun lati ka oro olorun odun tuntun lati je alabapin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sesho lori wa a nbebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo re koja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo re koja awon ibukun ti odun ti o koja ati isimi ifokan bale ti o ni ninu yin yo re koja ti odun ti o koja a nbe yin wo pe ninu odun yi ni ojojo e o ma je ki okan wa ki o ma simi le yin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo siwaju ati siwaju loruko Jesu loni e ba wa soro loni e pa wa mora loni e ko wa loni e je ki ife wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Christi oluwa wa adupe lowo olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni esin akoko wa ninu odun titun papa esin ti isoji ki ale ba olorun da maje mu ki ale gbadura si olorun ki ale fi igbesi aye wa le olorun lowo ninu odun titun yi on ti olorun pe ba wa soro loni lori re ni oluwa oluso agutan wa oluwa oluso agutan wa eyi ni oluwa ti se oluso agutan wa kosi on ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wi pe Jesu Christi o je olugbala ati oluso agutan wa anwo orin Dafidi ori ketalelogun orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni ati ri itoju ibukun ipese ipamo idakoro ti olorun fun awon omo tire o sese gbati a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wi pe ki eniyan mo orin Dafidi yi lai mo oluso agutan ti an soro nipa re ninu orin Dafidi na o si sese ewe wi pe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti ati pese sile fun awon omo olorun ninu orin samu yi o ran mi leti itan kan ti mo ka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbedegbeyo ti o le ka orin Dafidi ori iketalelogun awa pe eni yi wo pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu Kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin Dafidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu Jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Christi sugbon ti o ti ri wi pe Jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wi pe ohun o ka orin Dafidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin Dafidi yi ti o be si ni ka o si ka dara dara ti o je wi pe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wi pe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo Jesu eni ti Jesu ti n ba rin lojo ojo eni ti o ni idakoro ninu olorun eni yi o dide duro lati ka orin Dafidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin Dafidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wi pe won mo wi pe eni ti n ka bi o ti n ka be ni o n dun ki lokan won be ni o n je ki won mo Jesu Christi be ni o n je ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won be ni eni ti o koko ka orin Dafidi yi be ni o wa si odo eni ti o mo olorun wi pe ohun ri iyato nitori wi pe ohun mo orin Dafidi lai mo olugbala wipe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin Dafidi ni pe o mo oluwa o tun mo oro oluwa o mo oluwa o mo anu oluwa o mo oluwa o mo itoni oluwa omo Oluwa, omo Isimi ti o wa ninu Jesu Christi, omo Oluwa, omo ibukun atorun wa, omo Oluwa, omo alaafia ti o wa ninu wipe ati di atun bi iyato ni yi o sese ki ari eni ti o mo ori Dafidi ori ketalelogun sugbon ti ko mo Jesu Christi ti an soro nipa re o si sese ki ari eni ti o mo Jesu Christi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu olorun ati ipese olorun ti a pamọ fun wa ninu orin Dafidi yi adura mi ni wo pe bi ati nkeko ninu re loni wo pe olorun yo se wa loju olorun yo fowo to wa le okan wo pe eru kankan koni si ninu okan wa bi ati wo ipese ati o ribiribi ti olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki a mo olugbala bawo ni a se le mo olugbala ke a mo ni oluwa gege bi olusoagutan wa ke a wa na ki o le so wi pe oluwa li olusoagutan mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi olugbala iwe mi mo je ki o ye wa gege bi a se le mo bi olusoagutan wa ninu Peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogmo eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aye si ododo nipa ina eni ti amuyin larada nitori eyin tin shako lo bi agutan sugbon nisisiyi eyin pada si odo le so agutan ati bishop okan yin nihin ni aje ko ye wa yekeyeke bi a se le mo oluwa gege bi oluso agutan wa o so nipa wipe o pi ara re rubo fun ese wa o so nipa wipe o ku lori igi lori agbelebo o so nipa wipe gege bi o ti ku fun wa awa papa adi oku si ese adi aye si ododo o wa nso fun wa ni ese karun din logbon wipe nitori tele ati shakulo gege bi agotan ti o sonu sugbon o ni nisisiyi nipa ironu po ada nipa igbagbo ninu Jesu Christi nipa jije wo ese wa ati kiko won sile nipa riro mo agbelebo Jesu Christi nipa wiwe ninu eje Jesu Christi pelu igbagbo wipe ati di eni ti adani ide eni ti adariji ati di agotan ninu agbo ati wipe nisisiyi ati pada si odo oluso agotan ati bishop okan wa nihin ni oye wa bi ase di omo olorun bi ase nko ese sile bi a se n jewo awon ese wonyi bi a se n ro mo Jesu Christi lati wo ese wa nu nitori wipe eje Jesu Christi omo re ni o n we wa nu kuro ninu ese gbogbo nitori be bi abamo yi gege bi iriri bi abani eyi gege bi iriri igbala iriri atunbi o je wipe aje ti olorun ki se gbogbo eni tin lo si lesi ni a n pe ni omo leyin Jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi oluso agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese won nu kiki awon ti o ni eri yi ninu okan won wipe Jesu ti so won dominira kuro ninu ese awon ni won mo Jesu gege bi olugbala mo so lekan wipe ikan ni ki a mo olugbala ikeji ni ki a mo itoni itoju ipese ati ibukun ti o je ti wa nitori wipe a mo Jesu gege bi olugbala wa bi a ba wo orin Dafidi yi daradara bi a ba si ka ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo Jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin Dafidi yi ye ki a wo owe ori kerin ese ogun ati ese ikokan lelogun omo mi peti si oro mi deti resile si oro mi omo mi peti si oro mi bawo ni a se ma mo omo dara dara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma so wi pe iru omode wo ni yi se o mo wi pe baba n ba o soro ni bi awa paapa bi a ba je eni ti o somo ebi yi bi a ba ri iru omo be a ma fowo to omo be wi pe omo daadaa ki se be duro titi baba fi soro tan to fi peti si ohun to nso wi pe leyin na ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan na ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo wi pe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a nwa si ilesi o ye ki o je asa laarin wa wi pe bi a ba ngbo iwasu ko ye ki o je asa laarin wa wi pe bi a ba nsoro olorun ki a ma le peti sile awon elomiran o ti je asa won wi pe bi a ba ti nka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba nsoro olorun ati peti sile o de ti fun won won ma ba ara won soro awon elomiran won ma fowo to ara won awon elomiran won to ma ni ipade idakonko ninu ile isin nigba ti iwaasu nlo ko ye ko ri be o ni omo mi bi aba so we pe aje ti olorun o ni ki a peti si oro olorun ki a de ti wa sile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli o ye wa bi a ba so wi pe ki a pa nkan mo ni aarin aya wa o je wi pe ki a ma fi sere o je wi pe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dapidi nisisiyi orin dapidi lati ori ketalelogun o ni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dapidi fun ara re ti o nso nipa oluso agutan o npaapa ti je adaran tele tele o npaapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso o ni iriri nipa re ohun ti dapidi nso nihi o je ohun ti o ye o ti o ni iriri o ti o npaapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dapidi ori kejile logorin orin dapidi se gafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese kokanle laadorin o si yan dapidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi fo yun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihin ni a so fun wa ise ti Dafidi se tele tele Dafidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon Dafidi mo ju be lo o mo wipe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ki a mo oluwa a mo wi pe o ni idaniloju idarije ese o ni idaniloju wipe ati we o mo bi o ba ti je eni ti o ka ori Dafidi ori kejile logbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti Dafidi ti o ni ke se be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin Dafidi ori kokan le la dota o ri nigba to nbebe fun anu fun iwena mo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko orin samu yi wipe oluwa li o le so agutan mi bi iwo paapa bi o ba ti mo olorun bi iwo paapa bi o ba ti ni jesu bi iwo na ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba na ni iwo na yo le wi pe oluwa li oluso agutan mi bi a ba wo ti Dafidi so nihin a ri wi pe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun Dafidi ki se ru eni be nihin le o wi pe ni toto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o fi ope fun olorun wipe ni akoko ti o nko samu yi o ri wipe oluwa si je oluso agutan ohun iwo paapa igbala ti o njeri nipa re idande ti o njeri nipa re idariji ese ti o njeri nipa re iriri sodomo ti atunbi ti o njeri nipa re se eyi ti o wa titi di sinsiyi ni tabi eyi ti o ti koja lo eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba owo inu odun titun o ye ki o ni idani loju wipe ninu odun titun yi o je ti olorun wipe o ki se bi ewore o je agutan ninu agbo olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eyi ti iwo ibale wipe oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro olorun ti o so wi pe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wi pe ni gbo se awon o fi aye won fun jesu ni gbo se awon o fi aye won fun olorun lati ni igbala e je wi pe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludaabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yo se nigbati eran ko boburu nigbati ejo lailae ni nigbati esu satani bi o ba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je ru eni be ti o n fi ojo igbala dola bi o ba je eru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wi pe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wi pe oluwa je oluso agutan wa won po ye ke awo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wi pe ati jeun o deti ati woso o doran aye ti o je wi pe a ko ni anito ati aniseku aye ti o je wi pe awon ti won ti le je olowo papa won kigbe wi pe nkan le sugbon awa ti a mo olorun awa ti a ni oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wi pe awa ki yo se alaini ohunkohun eyi ni eri ti a ri ninu bibeli wi pe ni igba oda ni igba kugba wipe oluwa o ma n pese fun awon ti re aran ti itan omo israeli ni aginju ki won ti le to kuro ni oko eru egypt se aran ti wipe bi won ti n pon won loju si be ni won dagba si bẹ́ẹ̀ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé Ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore. Nígbà tí wọ́n sì wà ní aginjù, a rí wípé kìí ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ, nítorí wípé mánà látòkè wá ni Ọlọ́run fi ń bọ́ wọn. Àwọn pàápàá lè sọ ní ìgbà náà wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé wọn kò ṣe aláìní ohunkóhun. Bí ó bá dàbí ẹni wípé àìsàn wà, láìsí ilé ìwòsàn, bẹ́ẹ̀ la mú wọn láadá lọ́fẹ̀ẹ́. Ní tó ń jẹ ńkọ́, bẹ́ẹ̀ la ń pèsè fún wọn. Ní ti aṣọ wíwọ̀ ńkọ́, aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn fún ogójì ọjọ́ kò ya, bẹ́ẹ̀ ni kò gbó mọ́ wọn lára. Àwọn wọ̀nyí lè kọrin, àwọn wọ̀nyí lè fò fáyọ̀ wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé nígbà tí Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wọn, àwọn kò ṣe aláìní ohunkóhun. Àwa pàápàá lónìí, a lè sọ pẹ̀lú ìdánilójú, a lè sọ ẹ̀rí yìí láti ẹnu wa fún àwọn ẹlòmíràn, wípé láti ìgbà tí Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn wa, a kò ṣe aláìní ohun tí ó dára. Nínú orin Dáfídì orí 37, ẹsẹ̀ 25, èmi ti wà lé ewé, èmi sì dàgbà, èmi kò tí ì rí, kí a kọ olódodo sílẹ̀, àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Orin Dáfídì yìí ló tún jẹ́ kí ó yé wa. Dáfídì yìí kan náà ni ó ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìrírí, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ láti gbogbo ìdílé Ísíráẹlì. Ó sọ wípé láti ìgbà tí òun ti wà lé ewé títí òun fi dàgbà nísinsìnyí, wípé òun ò tí ì rí, kí a kọ olódodo sílẹ̀, àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run máa ń pèsè fún àwọn tirẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ni a lè sọ fún wa gẹ́gẹ́ bí ìjọ, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, bí Ọlọ́run ti ń pèsè fún àwọn tirẹ̀. Mo sì mọ̀ dájú wípé nínú ọdún tuntun yìí, a ó rí wípé Olúwa yóò máa pèsè fún wa, Olúwa yóò máa fún wa ní ànító àti àníṣẹ́kù, yóò máa mú kí ìbùkún ọ̀run, ìbùkún àjẹmọ́nú kí ó jẹ́ tiwa lórúkọ Jésù. Nínú orin Dáfídì 84, ẹsẹ̀ 11, nítorí Olúwa Ọlọ́run li oòrùn àti àsà, Olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo, kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé. Ohun tí a ní láti bójútó ni wípé kí a rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A ó rí wípé ìbùkún ìpèsè àtọ̀run wá yóò jẹ́ tiwa. A ó rí wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wa, wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Nínú Fílípì 4:11 ni Paul apostoli ni ó ti jẹ́ kí ó dá wa lójú ìpèsè tí Ọlọ́run ní fún àwọn tirẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Jẹ́ kí a wo àǹfààní kejì tí a ní nípa wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa. Kí a wò ó nínú orin Dáfídì 23:2. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ohun tí onísàmù ń sọ fún wa níhìn ni wípé ó mú àníyàn kúrò nínú ọkàn òun. Ọ̀pọ̀lọpọ̀ nítorí àkólẹ́dọ̀ ayé yìí, àníyàn pọ̀ jù fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé àníyàn yìí ni ó ti di àìsàn sí wọn lára. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru àti àwọn nǹkan mìíràn ni ó ti wà lára wọn, nítorí wípé wọ́n ní àníyàn púpọ̀. Ṣùgbọ́n ó ń sọ fún wa níhìn wípé ó mú mi dùbúlẹ̀, ó fún mi ní ìsinmi ọkàn. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ìsinmi, nítorí èyí ni Jésù Kristi pè wá sí. Ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run fún ara rẹ̀, tí ó ṣiṣẹ́ wa ní olóríire, tí ó jẹ́ kí a bá Jésù pàdé, tí ó ti fún wa ní ìgbàlà Ọlọ́run, o ye ke a mo wi pe nigba ti olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa je ke a wo Matthew orikefa Matthew orikefa ese ikokan le logbon nitori na e ma sese aniyan wi pe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le a o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kile a o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se sanwo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbomo wa lara kini a o fi paaro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba olorun na ati ododo re o ni gbogbo nkan wonyi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese kejidinlogbon Matthew ori kokanla ese kejidinlogbon e wa sodo mi gbogbo eyin ti nsise ati ti a si di ero wuwo le lori emi o si fi isimi fun yin e gba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati abamo jesu gege bi oluwa ati olugbala wa nigbati abani jesu gege bi oluso agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o tile dabi eni wi pe ewu wa lona bi o tile dabi eni wi pe ani idojuko tabi inu ni bini bi o tile dabi eni wi pe ajalu wa lotun o n wa losi sibe sibe okan a ma n bale ninu olorun bi o ba wo igbesi aye jesu nitori wi pe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to ntele herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun jesu we pe se o mo we pe awon farisi n dode re se o mo we pe awon sadusi n dode re sugbon ma nso we pe akoko ohun ko ti to nitori be ohun ti o ye ki o se ibase ni Galilee ibase ni Jerusalem ibase ni Samaria ibi ki bi ti o ye ki o lo a ma lo nitori ki beru oni ki a ko eko yi lodo ohun we pe baba o wa pelu ohun nitori baba li o ran ohun eni ti o si ran ohun o wa pelu ohun wi pe nitori be ko si eru ni igba ku igba ati ni bi ki bi o ye ki a wa paapa ki a je ki okan wa bale o ye ki a wa paapa ki a ni isimi ninu okan wa ki a mo wi pe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi a ba ko aniyan wa le olorun o dajo wi pe yo ma saniyan nitori wa ninu Philipi ori kerin ese kefa e ma se aniyan ohunkohun e ba se nipa ohun ti a o je e ma se aniyan ohunkohun ise wo le a o se e ma se aniyan ohunkohun bawo ni a o se ri owo ile san e ma se aniyan ohunkohun bawo ni a o se bo lowo awon ota ti o n halẹ mo wa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Kristi Jesu nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa, bí a bá mọ̀ gẹ́gẹ́ bí olúwa, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí olùràpadà olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì, orí kẹtàlélógún, ẹsẹ̀ ìkejì. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ níhìn wípé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. Ó ti olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wípé a lọ síwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́ rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kì yóò ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn. Olùṣọ́ àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ sí ibi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́ jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí olùṣọ́ àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pera wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́ jẹ́ láàárọ̀. Kí ni à ń pè ní àkókò ìdákẹ́ jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀, àkókò tí a kò jẹ́ kí àwọn ohùn tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjòkò jẹ́ àkà bíbélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀. A jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́ jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ pé a jí láàárọ̀ láì ka bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́ jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa, a fẹ́ bá sọ̀rọ̀, ọba àwọn ọba, a fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀, a fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fún. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí kejì ẹsẹ̀ ogún ni Habakuku ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé pa rọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa, àkókò tí a mú gbogbo ariwo orin, ariwo kásẹ̀tì, ariwo rédíò, ariwo gbogbo nǹkan apá wọn, a ní kí gbogbo nǹkan kí ó wà ní ìdákẹ́ jẹ́ níwájú rẹ̀, a sì ka ọ̀rọ̀ rẹ̀. Níhìn ni ó ti lè ṣeéṣe fún Ọlọ́run láti lè tọ́ wa, yóò sì máa tọ́ wa sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nínú orin Dáfídì yìí kan náà, orí kẹtàlélógún ẹsẹ̀ kẹta, ó tu ọkàn wa lára, ó tu ọkàn wa lára. Ìtura wà láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀jẹ̀ gbógbóná, bí ilé bá ń gbóná, bí ọkàn bá ń gbóná, bí ó bá dàbí ẹni wípé a dáná sínú ilé fún wa láti máa gbé, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì Olúwa olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára, ìbùkún rẹ̀ máa ń tuni lára, ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tuni lára, ìdánilójú ìdáríjì ó máa ń tuni lára, àti ìyà ẹni pẹ̀kun tí a ní, ó máa ń jẹ́ ìtura fún ọkàn wa. Ó tu ọkàn mi lára. ti o ri wipe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi oluwa ti olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona dodo nitori oriko re o ni ododo wa o ni iwa mimo wa o lo ma fun wa ni ododo ati iwa mimo nipa ore ofe re ni a fi le gbe igbese aye asegun ni toto idanwo lati odo isu yo wa ni toto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru isu yo wa sugbon bi a ba gbekele olorun o ni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati we pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o nso fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro ni ilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe nibo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a pe ni ke a ma rin ni aponifoji ojiji ku se o mo we pe Saul o dode dapidi fun igba pepe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki Saul ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je aponifoji ojiji ku fun dapidi oni Jesu Christi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon Filistini ni dapidi yo gbe ri ara re oni sugbon ni gbogbo igba yi Jesu Christi tabi oluwa oliso agutan we pe o to fun ohun awa paapa o ye ki a mo we pe bi atile nla la ti o ba ni lero bi atile ri irisi ti o ba ni lero bi awon ota bi won tile hale o ye ki a mo we pe ko sewo nitori wo pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa nitosi imole aye bi o ba wa nitosi eru ki o ba wa nitori okunkun bi ajinde ati iye bi o ba wa nitosi wa a ki yo beru ojiji ku bi kiniwa ya juda bi o ba wa nitosi wa a ki yo beru bi kini ulailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ke ma gbekele olorun o daju wi pe yo mu wa segun oni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti abawa bi abaje oloto bi abaje omo olorun bi abawa ninu ododo Jesu Christi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi li ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wi pe ota nbo eru a ma ba wa nitori wi pe a ko ni isimi a ko ni igbagbo ninu Jesu Christi ti o je oluwa oluso agutan wa sugbon dapidi nso fun a wi pe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wi pe oluwa te tabili oúnjẹ sílẹ̀ níwájú òun, níwájú àwọn ọ̀tá òun. Ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èéṣe tí Ọlọ́run kò pa gbogbo àwọn ọ̀tá wọ̀nyí rẹ, kí a ba lè gbádùn tábìlì tí Ọlọ́run tẹ́ sílẹ̀ níwájú wa. Ohun tí ó yẹ kí ó yé ọ ni wípé Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè mìíràn, Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín omi àti ilẹ̀, tí ó sọ fún omi wípé níhìn ni omi rẹ ni omi yóò dé, wípé kò gbọdọ̀ kọjá ibẹ̀, Ọlọ́run ti de àwọn ọ̀tá wa, ó ti dè wọ́n mọ́lẹ̀. Bí a tilẹ̀ ń rí wọn, wọn kò lè kọjá ààlà tàbí ààyè tí Ọlọ́run fún wọn. Nítorí bẹ́ẹ̀, bí ó bá tẹ tábìlì sílẹ̀ níwájú wa, ọ̀tá lè wà, ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn a máa sá káàkiri, wọ́n máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí, àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn, nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá, ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire, kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá, bí ó bá tilẹ̀ bá a péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn, wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? Wọ́n máa sọ wípé àwọn láàlá ni, àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n. Bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n, ó dájú wípé àjẹ́ ni irú ẹni bẹ́ẹ̀. Ìyẹn ò ṣe ohunkóhun. Bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó, bí ó tilẹ̀ wù kó gbé èṣùmí, kí ó sì máa búra múra mọ̀, bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́, ìbá nírùngbọ̀n, ìbá ní ohunkóhun ló lè ní, èyí ò ṣe ohunkóhun. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, a mọ̀ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi, ó dájú wípé ire Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa, a ó máa ní àkúnwó sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́, Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́, ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo, àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, mi ìbá ti sọ fún yín, èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín, ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé a mọ Ọlọ́run. Ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí, láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró, kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró, kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú ṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa, àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ, àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, ore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa, kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ, kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára, sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò, sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: Babayirayi, eni ti o fẹ wa, ti o mọ wa, ninu ose ati ẹsẹ ti a wa tẹlẹtẹlẹ, ṣugbọn ti o ṣe arifu wa jọjọ, ti o si ran Jesu Kristi, ọmọ bibi rẹ gbọjọjọ, ki a ma ba ṣe le, ṣugbọn ki a le ni iye aini pẹlu, a dupẹ lọwọ rẹ. Wípé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Pita wa lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wa gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé, gbàpẹ́ àti ìwà ní orúkọ Jésù. A tún dé láṣáálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́. Wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì, ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á, tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Nasareti, níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Isaiah fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì.

ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ló sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ókan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà, orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Aísáyà, orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ mọ́, Èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú. Láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú, Èmi ni Olúwa. Èyí ni orúkọ mi, ogó mi ilé mi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni Èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà,
emi o si mu awon afoju ba ona ti won ko mo wa emi o to won ninu ipa ti won ko ti mo emi o so okunkun di imole ni iwaju won ati ohun wiwo de tito nkan won yi le emi o se fun won emi ki o se ko won sile li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi olorun wa ni ara jesu kristi ni ilopo ti o rekoja ati abrahamu ti o rekoja ati mose ti o rekoja ati joshua ti o rekoja ati elijah ti o rekoja ati elisha emi olorun ti o wa ni ara jesu kristi ti o rekoja ati dafidi ti o rekoja ati woli kankan ti ati ri ninu aye ri ti o rekoja ati iranse olorun ti o wa yala ni majemu lai lai tabi ni majemu titun emi oluwa ti o si wa lara jesu yi lo je ki o so fun wa wi pe ohun yo fi iriran fun awon afoju somo ki a to mo wi pe bawo ni a se le gba eran wo ni owo jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli n pe ni afoju nitori o se se nigba ti o gbo wi pe a fe soro lori iriran fun awon afoju o se se ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe gba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni o kan mi o si kan o bo ba gbo wi pe jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluku wa ni o fe ni ipin ninu ore jesu ati ibukun ti jesu kristi mo wa sugbon je ki o ye wipe jesu ni o ma n fi iriran fun awon afoju sugbon mo n bere ibere wipe awon wo ni olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo wo leti wipe afoju ni o sa lo si odo jesu ki jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo n ka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wipe gbo eyin aditi ki e si wo eyin afoju ki eyin ki o le ri ta ni afoju mo gbagbo wipe ibere yi ni o wa ni okan re be ti n kigbe ti a n kilo ti a n kerara ti a n so wipe jesu kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wipe ta ni afoju gbo idahun ti olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse oluwa o n so fun o eyi ye ki o mi o to o n so fun o wipe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti olorun gbedide ni ile israeli
we pe ki won je alore ati ajihinrere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fefefe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esi o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajinrere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbese aye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon ohun ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le pe lafoju emi ni mo gbe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko le owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wi pe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo Johanu ninu majemu titun Johanu ori kesan lati ese ikokan din ni ogoji Jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu wi fun won pe iba se pe eyin foju
eyi ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wo ese yin kia kia kia si gba okan yin la ese yin iba ti di pipare eyi ki ba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin pe awa riran nitori na ese yin wa sibe bi a ba njiyan bi a ba so wi pe a je ni ti o riran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun tin pe afoju to nkire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo ma ngba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi a wa wi ati awijare bi o ba so wi pe o nje ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese ikewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won o di aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma tugbe awon alore awon ni wasu la npe be awon to nlu ago ni owuro kutukutu wi pe eronu piwada ijoba olorun ku si dede eji ninu orun yi ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yi dan pe ni alore awon ti won pe wa wi pe ki a wa sin olorun awon ti won jade wasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se nbimo bi won se ntomo o wa ni afoju le awon alore re o si so wi pe o pe ni won nkan to sise wa laanu ni wi pe awa ti a nfe itosona o se wa laanu wi pe awon afoju ni a ntele Jesu si je ki o di mo fun wa wi pe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi furu fun afoju ti afoju n fi ona han wi fun mi eni to n se pe to n ko ebon se n gbadura eni ti le o toro to n so fun o ebi le ti e se le toro eni to mu oti amuyira to si n so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si n so fun o wi pe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si n sina eni ti o n to sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo ntele kaakiri lo lo ran lo n fi kan ran kan to so pe ohun sogo eyi ni si wo lo n fe ko ebon se n gbadura o lo n fe ko ebi le ti e ba se toro o lo n fe ko ebi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa n so wi pe afoju le awon alore re mo so pe ohun to se wa laanu ni wi pe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo n ba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wi pe igbagbo aye baye yi ona tooto lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to n bo lowo ese mo dupe wi pe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kayefi elomiran ti o ba mo pe o n je afoju ngba to wa si bi ni asale yi ti
awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko ebi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won so mi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti payo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa do si waju e tan so wipe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi edogba da po pelu awon alai gbagbo ki a ma si fe eni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to nyowo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko buru sha bo ba gba pe o ja fojo oni joko be abi o se se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an ko won ni eko oro olorun won mu fi la won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o sugbon pe iwo ti olorun se lo lori re to je ko ni irele o je ko fe gba ti ijoba olorun mo dupe lowo olorun we pe gbedigbedi to ma ngbe awon elese ti ki je ki won ki o fe gboro olorun ko je ko ba le o e to ma je kan saka kiri ti won oni mona ijoba olorun o je ki ori re ki o wale o je ki okan re ki o bale gba ti won so wi pe e si iwe oro olorun o be si ni ka bi won ti nka ti o ngun o bi abere ti o nsa olada ti o nsa laake be ni o nso pe ah olorun ibi ti mo ku si ba mi yodanu bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabe ni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa nso fun e pe mi o ni je ko peju fun mi gba to olorun ti mu mi wa ni o fe se mi lo lori re ni mo ki oko orire nitori pe o de ibi ti jesu ti ma lani loju bo ba ti de to ti fokan e bale to si fe gboro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni David ni ngba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Goliath ti o nfeju mo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ranti pe omo ogbon odun ni nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro olorun ti o si bele fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o so ronu pada ese won ti o ba je pe won mora won ni afoju ni won ni gbo nkan to nso sugbon adupe lowo olorun wipe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo korinti keji ori ikerin korinti keji ni majemu titun ori ikerin ese iketa si ikerin sugbon bi ehin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere we pe ki a je wese wa ki a ko sile ki a gba Jesu Kristi gbo ki o le gba wa la ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wa oju Oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbogbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje jesu ki o le fi fa tu kuro ki ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fi olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa
ìhìnrere ti ìsọdi mímọ́ yìí bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù àwọn tí ó sọnù. Bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa láradá bí orí ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára Ọlọ́run orí ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná Jésù Kristì bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù. Bí o bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí o sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rin ìrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣàmọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìnrere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣe amọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìnrere sì ni wípé ọkùnrin kan aya kan aya kan ọkọ kan nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀. Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìnrere wípé ọkùnrin kan aya kan bó bá farasin ó yẹ kí o mọ àwọn tó farasin fún gbà tí Ọlọ́run dá Ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé Ọlọ́run ò lágbára Ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn ìyàwó ta lọ́rẹ mo ṣe bí Sọlọ́mọnì ni ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ Ádámù yẹ kó ní aya púpọ̀ ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀ tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀ èyí ni à ń pè ní Noah ó sì ní àwọn ọmọkùnrin mélòó gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó. Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó mẹ́rin. Bí o bá mọ ìtàn bíbélì dáradára àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́ àwọn mélòó àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀ tí wọ́n kó wọn kúnlé tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi mo mọ̀ pé ti ìyálé nìkan lórí ìsìn ó dára kán máa ṣoògùn síra wọn gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gòmórà rẹ̀ wọ́n pọ̀ ńbẹ àwọn tó fẹ́ wọn mẹ́ta mẹ́rin mẹ́wàá tàbí ogún tàbí ọgbọ̀n kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run àbí wọ́n bọ́ rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ ṣùgbọ́n aya kan tá a ti ń wí iná pàápàá ó kúrò nínú iná Sódómù àti Gòmórà ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀ ó ṣeéṣe a ò kó yẹtí sétí yẹtí lè wà lọ́kàn ẹ̀.
o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ti Jesu Christi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adiole ti ara oniye afo loju oni mona e ti o ti e je iyawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po a fa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe lot o ni ale ni Sodom ati Gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister o wa ni ijoba Olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Christi ba de but da wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile Olorun wa o lo fi okuta igunle o lo fi lele but da o wa o lale nta eyin ni o mo se e te nfi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kunko mo kan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo si bi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan se afoju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bage bi awon alafarase awon foju ti o won mo pe won foju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agbayori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba n lo won e ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba ro wi pe so gbogbo damask lace gbogbo bata onile gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko kilo ma sele o ba don tan
bo ti boju eyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju eyin ah oni lo ri lo so fun wa pe kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ah de ri yin e wa seko bibeli ojo na e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti na ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko center 20 kan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala iku wa la wa yori ko si ni gbala ki wa iko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju eyin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n we ni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti eni kankan wa sugbon so fun awe pe ti ihinrere ti a n waasu re eko oro olorun ti o ma n tun aye eni se ti o ma n yi ni pada ese ikerinla e jowo won si afoju ti n fona han afoju ni won o mo oni won se n kele olori we pe o n lo si egbe ikeko bibeli bo ba lo toku ba ku fun e ko senta ba e lo oro iye la n so nipa eyi oro iye a nipa ekun emi a so pe bo ba lo sibe e bo ba gboran si eyi ti awa afoju ta n so fun eni bi bo ba lo si ohun to lo n keko bibeli bo ba bimo won ni wa be ko jade ma wa sebi bawon eyin wa ba wa ko mo jade sebi Jesu wa wa emi olorun a si wa nbe baba ayeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun o si ni fi wale mi o ro pa ti e nfe ki awon omoti ko wa na papa abi wo fe ko mo ti e jade pe lawon omoti alufa to nse pe yen lo fe ko wa be ko mo jade e to se ilu yawo en le tan to gba ni salubata a wa kuro me a wa lo wa be ko mo jade bo ba sure adura e o le gba ti olorun ki gbo telese wọ́n sì sọ fún ẹ pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àní wọ́n bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́ ọmọ jáde ṣèbí mọ́ bá wá náà ìnáwó náà máa kó wá sí wọn ní wá kọ́ má bèèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti jókòó náà ń bèèrè wí pé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àmì jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè nànkó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ rò pé ó dáa náà pápá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ilé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà níyàwó àlùfáà béè lọ́wọ́ ẹ pé ọkọ mi ń kọ́ kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni
ifoju okan ati sina pupo ni oni afoju tin fi ona han etin fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon iki lo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun won ni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju le ona elese to wa jeje ti e to nfe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilesin pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si wasu ti o tun si won lona a so fun wa wi pe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wi pe ami ori ikeji din ogbon Deuteronomy ori ikeji din ogbon ese ikokan din ni ogbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si rirere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo n bi olorun pe ke yi ki o ma se je ipin re awon ti won ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o n so fun wa wi pe afoju ni won o si n so wi pe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Kristi bi o ti so fun wa ni isaaju o n so fun wa wi pe ohun ni o n wo awon afoju ohun lo n wo won san o Marku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisiyi a ti mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye ainipekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fole oju awon ti oso aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fole oju awon ti o fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti ihin rere awon won yi li afoju sugbon ani eleri Jesu Kristi wi pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si n fe ka Marku ori kewa yi lati mo bawo ni Jesu Kristi se n se iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese ikerindini 46 Marku ori kewa ese ikerindini 50 won si wa si Jericho bi o si tin jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o n sagbe ranti o gbogbo awon elese ni won ma n sagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo n sagbe awon elese ti imole ihire o ti imole si loju won ma n sagbe nigba ti o gbo pe Jesu ti Nazareti ni o bere si kigbe le ohun rara wi pe Jesu iwo omo Davidi saanu fun mi bi a ba n gbadura awon elomi won omo ba ti gbadura won a dake sibe
bo ba dake yoruba so fun wa pe tara ya ba e dake oni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbe to olorun wa to so fun olorun wi pe elese ni mi to tiju to so fun olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun olorun to ki gbe li ohun ra wi pe saanu fun mi iwo omo dafidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti oye koro ni ese ikeji din ni 50 opolopo si ba wi ki o pa enu re mo bo se n ba ewe niyan bo ba de lesin o se se ki oko ki o titi lekun ko mu kokoro ko lo wa kan lekun titi ti bo ba si de agbayin ku le wole ara wole ifoju okan ni iwo to wa ko beyan se nse ore fun oko beyan se ntoju oko beyan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki le ko gba mi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o pa enu re mo iwo lo ni panu mo se o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jomode ni le ewe ni bo ba tin kepe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile ewe e adekun e kekere niyan bibele ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo so fun oga bi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala to ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise o so gbo o si gbe bibeli e o nbo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e wi pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don don don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n ya gbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bo fe si e be ni kan fe ti won sinu o sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu e ni airo o ise ti ku o awon ore ti o fe ko nigbala niyan awon to npon le loni bo ba ti ku ba e to ti paju de na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile 110 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fẹran owo ina fẹran bo ba dola to nda to lenu ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon to fe ko gbadura bi wahala ba si de olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ki o pa enu re mo sugbon o si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi Jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju kadide o npe o
o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu re sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to nso pe olorun sanu fun mi to nso pe jesu pe o fe gbo kan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rin de oru gbogbo eto oni tele tele o yan gbo esonu ije owo ese niyan o npo ese sile nitori pe oba awon oba ki lajuri ese gbogbo egbin gbogbo idoti to wa ni gbesi aye e wa ko won sile bo ba nbo lodo jesu jesu si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afojuna si we fun pe raboni olukoni ki emi ki o le riran Jesus si wi fun pe ma lo igbagbo re mu olarada loju kan na o si riran gba to si riran tan o ba nwa ile asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba Jesus pade won na ba Jesus pade won tun gbona le ti ile oti lo mo ba Jesus pade irede oruko ju won le iyen o ba Jesu pade o si won wa ni oni o si riran o si nto Jesu leyin le ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to nfi ire han to ndari esere ji o to nwo esere nu to si so wi pe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro irere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amoran wi pe kini kin se bo ni kin se so fun ko le lo bi olorun si tin darije o be lo nfi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayi pa bo tin ja tele tele oni le ja mo bo tin buyan tele tele ebu adio yin rira fun o bo tin wo aso ti o bo ti ju tele tele to nfi ore han gbogbo asiri ara e to nko to fi awon okunrin abi awon obinrin elegbe bo ba tin die ni igbala be lo nbo ihoho re gbogbo oso aye to kokora tele tele e ti esu be o ni sote ni se tele tele to nfi aworan esu han bo tin ni igbala be ni gbogbo e lo ndi rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be wọ́n ni oyi padà ni ogo jesu ẹwà jesu nìyẹn a ni èyí tẹ kó gbogbo èyí tẹ kó sétí ńkọ àti handcuff tẹ kó sọwọ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n wá fẹ́ mu ọ lọ sínú black maria èyí tán kó sọwọ àti okùn tá n so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wa ni ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán kó sẹ̀sẹ̀ ńkọ pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wá mọ ara mi fúyẹ́ gbogbo ẹrọ èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ ojú wíńdò àti èyí tá a so sọ́rùn àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìn ojú mi là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú ń sìn mo mọ̀ pé nǹkan burú nù ẹ̀ ìgbàlà nìyẹn o bọ́kùnrin bí jésù ti ń là á lójú bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá lójú wọn sílẹ̀ ló ń tẹ̀lé jésù bó bá gbàdúrà lónìí tó sọ fọlọ́run wípé làmí lójú dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bọ́lọ́run bá sì ti dáríji ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó bá ti nígbàlà ìsọdí mímọ́ ló tẹ̀lé wà á máa ní ọlọ́run sọ ọkàn mi di mímọ́ gbogbo ìgbésí ayé ẹ̀ wà á kó lé ọlọ́run lọ́wọ́ pátápátá pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn ìfẹ́ ni mo fẹ́ ṣe iṣẹ́ ni mo fẹ́ ṣe bó bá ti ń sọ bẹ́ẹ̀ iná láti ọ̀run wá ẹ̀jẹ̀ jésù á sọ ọkàn rẹ̀ di mímọ́ bó bá sì ti ń sọ ọkàn rẹ̀ di mímọ́ bẹ́ẹ̀ ló ń bèrè fún agbára mímọ́ kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà bó bá sì ní ìgbàlà kó sọ fọlọ́run á gba ọkàn rẹ̀ là á sì ṣe ọ lójú ti ẹ̀mí. Ẹ̀mi wípé mi ò nílò ẹ̀kọ́ ìhìnrere ò jẹ́ kí ó jẹ́ tiwa orí kunkun àti agídí ìyàn jíjà àti ọ̀tẹ̀ lílòdì sí ọ̀rọ̀ ọlọ́run ò jẹ́ kí èyí ni kí ó jẹ́ tiwa bí ó ṣe tiwa ni àwa ni ó fún ní ọkàn tí ó rọ̀ tí ó ń fẹ́ gbọ́.
ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi

0: ti won sin ronuku ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko Jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wipe iwa won igbese aye won je ki o di otun iyi pada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko Jesu a mo pe bi a tin pada lo si ile awon ti won o fe lo joba orun ti won o se fe ka lo awon ti won ma n pa ni lokanda awon atani je awon afoju ti won fi ona ha afoju o se se kan ki o fe da pada ni oju ona yin rere yi baba yo wa kuro le owo won bi won ba ti so ti won fe pa wale okanda je ki emi re ki o se abo fun wa ipinu ti a ti ni pelu re lati wa pelu Jesu Christ titi de opin ma je ki aye ipinu yi ni oruko Jesu pa wa mo bi a ti nlo pese oko fun abi a ti nlo sàmọ̀nà wa ní ibi owó tá ń lọ a sì ń bẹ̀ wí pé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárẹ́ ẹ̀ṣẹ̀ wọn dì àwọn tí o ti sọ di ẹ̀dá titun a ń bẹ̀ wí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébùú fún àwọn ẹlòmíràn a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a wá sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí èyí tí múni dàgbà èyí tí fúnni lágbára kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀ èṣù àti ayé àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere bí a ti wá lónìí a ń gbàdúrà wípé ẹ ó kọ wa láti inú ọ̀rọ̀ yín ẹ ó sì fún wa ní okun àti agbára oore ọ̀fẹ́ àti iyè nítòótọ́ kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín a dúpẹ́ wípé ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ẹ máa kọ́ kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístélì ti Pọ́ọ̀lù àti ti àwọn Apọ́stélì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn Apọ́stélì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti májẹ̀mú titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún ìfẹsẹ̀múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristì. Àwọn Epístélì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún

fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run, wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Òun ni a ṣe rí i wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́, ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn èpísítélì yìí ni wọ́n sọ fún wa wípé àwọn ènìyàn mímọ́ wọ́n nílò ẹ̀kọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Àwọn èpísítélì tí a ní, tí a ti fi fún wa nínú Májẹ̀mú tuntun, wọ́n fi ìtọ́ni fún àwọn òpè. Wọ́n ń ṣe àtúnṣe àwọn ẹ̀kọ́ tí àwọn ènìyàn ti ní, ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì. Wọ́n sì mú ìdánilójú wá fún àwọn tí ọkàn wọn pòroro. Wọ́n mú ìdáyàfò kúrò, wọ́n jẹ́ kí a di ẹni tí ó lè mú ọkàn le. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì wípé kí a máa kọ́ ẹ̀kọ́. Pàtàkì àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ nínú àwọn èpísítélì wọ̀nyí, wọ́n ó jẹ́ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti tẹ̀lé Kristi, kí a ní àwòrán Kristi gẹ́gẹ́ bí a ti kọ́ wa ní àná nípa níní tàbí ṣíṣe alábàápín àwòrán Ọlọ́run. Tí o bá wo àwọn èpísítélì wọ̀nyí dáradára, ó rí wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn èrò ọgbọ́n ti ayé tàbí ìtàn ayébáyé, yálà ti àwọn Júù tàbí ti àwọn kèfèrí. Ohun tí àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa, àwọn èpísítélì wọ̀nyí, wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé Kristẹni tòótọ́, tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ 16 àti 17. A máa wo ohun mẹ́ta pàtàkì. Ìkíní, ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Àwọn ẹlòmíràn, wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ẹlòmíràn tilẹ̀ ṣeéṣe kí ó kà á ní àkàsórí, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn, ṣùgbọ́n a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ìkejì, fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Ìkẹta, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Èyí ni àwọn ìpinnu tí a máa ní kí a rí wípé wọ́n ti àwọn ìṣe wa lẹ́yìn. Ìkíní, jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn wa. Kí a tún ka Kólósè 4:16. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀, kí a dúró níbẹ̀ náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Ohun tí a ń sọ fún wa níhìn-ín, a fi ọkàn wa, a fi ṣe bí ilé tí ó ní ilẹ̀kùn. A sì ń sọ wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run ní kì í ṣe gẹ́gẹ́ bí àlejò nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ Ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa. Wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè wọlé. Wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa bá wa gbé. Wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa, kí a jẹ́ kí wọn kí ó dìde. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ, ó fẹ́ wọlé. Nítorí bẹ́ẹ̀, àwọn ohun mìíràn, àwọn èrò mìíràn, àwọn ọ̀rọ̀ mìíràn, àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé kí a jẹ́ kí wọn kí ó jáde. Kí a wá gba ọ̀rọ̀ Ọlọ́run láyè láti jókòó nínú ọkàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí tí a ń sọ fún wa yìí, ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó ní ìgbésí ayé Kristẹni, ìgbésí ayé onígbàgbọ́. Bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ ṣe rere, tí a fẹ́ ṣe dáradára, a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run.
eti o ti odo Kristi wa nitori pe Kristi ni otito iye ati ona o si ye ke amo we pe bi a oba fe ma subu ke ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro olorun nigba gbogbo nitori wepe oro olorun ohun ni o nje iye eyi ni a fi so fun wa wepe e je ki oro olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro olorun ki oro olorun ki o to le ma gbe inu re nitori pe oro olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba we pe ki won ki o di omode yi mu ki a se fi agbara ati ipa mu won lati gba abere yi oro olorun ki fi be wole nitori be bi a o ba gba oro olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa we pe awa ni ani lati silekun awa ni ani lati le awon nkan ti o wa ninu okan jade ki a si gba oro olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro Kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma soro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina e ni a fini lati gba oro olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma so kelekele sinu okan wa awon oro ti o le gbe ni sobo awon oro ti o le koni lese awon oro ti o le mu ki awon omo olorun ki o sina tabi ti o le mu ki awon ti won je won sese ni igbala ti won o ti duro daradara ti o le je ki won ki o sina nitori be ni ani lati gba oro olorun laaye lati ma ba wa gbe be a ba fe ni okun be a ba fe ni abo oro olorun yi ni ani lati gba laaye ninu okan wa yi ni a fi so we pe e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo an so wi pe ki o ma gbe inu wa eyi ni bibeli je ki o ye wa we pe inu okan wa ni ani lati gba oro olorun si inu okan wa ni oro olorun ni lati ma gbe je ki a wo Deuteronomy ori kefa ese kefa ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re eyi ni ni li okan re awon omo Israeli won lo si ile awon omiran ile ti o je wi pe awon dabi elenga loju awon ti won lo ba loju awon oba Jericho ati awon oba miran awon wonyi won lo si ile won awon oba wonyi ti o wa ni ile Kenani o sese ki won ki o ma soro ti o le daya foni oro ti o le banilero oro ti o le je ki o dabi eni we pe ki a pada sibi ti a ti nbo sugbon olorun so fun o we pe ati oro won yi ti emi pa lase fun yin le oni ki o ma wa li aya yin ki o ma wa le aya re nitori be o ye ki o ye wa we pe bi Philistine ti le nsoro bi Goliath bi o ti le nsoro bi awon olugbe Kenani bi won ti le nsoro bi awon ara Hiti tabi awon ara Jebusi tabi awon keferi bi won ti le nsoro ohun kan la igbodo ma se fun wa ki a ma fi eti si ohun ti awon keferi nso ki a ma fi eti si ohun ti awon elese nso ki a ma fi eti si ohun ti awon ota nso ki a ma fi eti si ohun ti awon ajoji si ihin rere ohun ti won nso ki a ma fi eti si ohun ti awon apeyinda ti won nso ki a ma fi eti si ohun ti awon omo ninakuna ti won ti rin jina rere si ijoba orun ki a ma fi eti si ohun ti won nso oro olorun oro ti a n gbo oro inu bibeli oro ti o ni iye
oro ti o ni agbara oro ti o ni imisi oro ti o ni ireti oro ti o ni alaafia oro ti o ni awon ileri lati odo olorun wa oro yi ni ki o ye ki a fi eti si ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re bi a ba se yi a o ri wo pe a o ni isegun bi a ba se yi a o ri wi pe agbara yo wa ninu wa bi a ba se yi a o ri wi pe a o le ma rin irin ododo a o le wa ni iwa mimo sugbon bi a ba nro awon oro miran bi o ba je awon oro miran ni o wa ni o kan aya wa awon oro won yi o daju won o gbe wa sobo je kin fo ni apere boya o ti ni ore abanideshe tele tele gege bi obirin omokunrin yi o se je eni ti ejo rin rin kunrin ti ejo nse ife ku fe tele tele sugbon o ti di onigbagbo nisinsin yi bi o ti di onigbagbo nisinsin yi omokunrin yi o tun ko iwe ranse si o tun so awon oro ife ku fe we pe ke tun jo ma rin irin ti ko bojumo ke tun jo ma rin papo bi o ba ronu si awon ileri ti o nse fun o awon ti o nso fun o awon oro ife ku fe ti o nso o daju wi pe o subu sugbon bi o ba feti si bi o ba je ki oro olorun ki o ma gbe inu okan re oro kristi ki o ma gbe inu okan re o je asegun o le bori esu o le bori idanwo o sese iwo ti o je okunrin ki o je wi pe enikan ti wa ti ejo rin rin kunrin tele tele sugbon o ti ju sile nitori wi pe o ti di omo olorun bi o iru eni be bi o ba wa ba o o sese ki o ma so oro idewo tabi oro idanwo bi o ba feti si awon oro wonyi awon oro wonyi won lagbara lati gbe osubu sugbon bi o ba ko awon oro won sile ti o feti si oro olorun ti o nronu lori oro olorun ti o nsasaro lori oro olorun oro olorun ti o ronu si yi yo fun ni agbara yo fun ni okun yo se je ki o je akoni ninu igbagbo wo orin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan okan esan ese ikokanla oro re ni mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o oro re ni mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je olopa ti o se je eni ti o wa ni ihirere o ti ni igbala o si mo oro olorun o fe ma gba owo eyin tabi owo abetele bi o ba feti si oro awon olopa miran ti won o ti di atun bi o sese ki o pada seyin o sese ki o be si ni ko awon ebi ti o ti po sile ki o be si ni ko won je owo eyin ti o ti ko sile ki o be si ni gba sugbon oro re li mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o o sese ki o je iyawo ninu ile bi o ba feti si ohun ti awon obirin miran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo sugbon bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa o mo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o sese ki o je wi pe laarin oko ati aya ati ni ede ayede die iyawo so oro si oko oko si so oro si aya se o mo wi pe ni akoko ede ayede bi a o ba sora oro a ma jade lati enu wa lai si wi pe a nse abojuto ohun ti a nso sugbon bi onikaluku ikini si enikeji bi o ba ti bebe wi pe ki a pari awon oro yi bi o ba n ronu si awon nkan ti iyawo re so tele tele abi o n ronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da iseju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro olorun ti o ni ki a dariji ara wa ki a feran ara wa ki a teriba fun oko ki a toju iyawo wa ki a teriba fun awon ti o ju wa lo
kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má ba ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù orí 10 ẹsẹ̀ 8. Ṣùgbọ́n kìlì ó wí, ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédéé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ 3, ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí ẹ sọ̀rọ̀ tí a kà yìí, bí ó bá yé wa, a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́, ní ilé ìtajà, a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé. Bí ohun tí a kà yìí, bí ó bá yé wa, bí a bá jẹ́ kí Ọlọ́run kí ó kọ́ ọ sínú ọkàn wa, a ó dín ìrìnkèrindò tí a ń rìn nínú ayé, a ó dín ikù. Mo fẹ́ lọ sí abúlé, mo fẹ́ lọ sí yìí, mo fẹ́ lọ sí ọ̀hún. Èyí tí ó ń jẹ́ kí a pa ẹ̀kọ́ ọjọ́ ajé, tí ó ń jẹ́ kí a pa wọ́n jẹ, a ó dín wọn kù, a ó wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí ohun tí a kà yìí, bí ó bá yé wa dáradára, a ó palẹ̀ mọ́ ọjà tí a ń tà ní àkókò tí ó yẹ. A ó wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí n tún kà á sí ọ létí bí mo ti ń là á yé ọ. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́. Ohun tí a ń sọ fún wa níhìn-ín ni wípé Ọlọ́run dín oúnjẹ ti ara kù, ebi pa wá díẹ̀, kí a ba lè fi àyè sílẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, nítorí òun ni oúnjẹ ẹ̀mí. Mo fẹ́ kí ó wo ara rẹ gẹ́gẹ́ bí ènìyàn mẹ́ta tí ó wà papọ̀ sí ojú kan. Ènìyàn nípa ti ara, ènìyàn ti ọkàn, ènìyàn ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ó má yí ọ, ó yí Ọlọ́run. Ṣùgbọ́n tẹ́tí sílẹ̀, nínú àwọn ènìyàn mẹ́ta yìí, ó ń fi oúnjẹ fún ti ara ní ìgbà gbogbo. Ó ń bọ́ ara yìí ní ìgbà gbogbo, ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́, ní ọjọ́ méje ní ọ̀sẹ̀. Èyí jẹ́ ní 121 ní ọ̀sẹ̀ kan ni ó ń bọ́ ara. Ṣíṣe àpẹẹrẹ tí mo ń ṣe fún ọ yìí, fetí sílẹ̀ dáradára. Ẹni mẹ́ta ni ó wà ní iwájú rẹ. Ẹnìkan nínú àwọn mẹ́ta yìí, ó fún wọn lóúnjẹ ní 121 ní ọ̀sẹ̀. Ẹni ìkejì, ó fún ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo ní ọ̀sẹ̀. Nítorí wípé ọjọ́ Àìkú nìkan ni àwọn ẹlòmíràn ni wọ́n ń wá sí ilé ìjọsìn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ ajé wọn ò sí níhìn-ín, ọjọ́ Àlàmísì èyí tí í ṣe ọjọ́bọ̀ wọn ò sí níhìn-ín. Oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo ni à ń fún irú ẹni bẹ́ẹ̀. Ìkẹta, a ò tilẹ̀ fún ní oúnjẹ kankan rárá. Sọ fún mi, gbàtí èyí tí ó fi èyí tó jẹ́ arọ́pò fún ara ó ń dàgbà, èyí tí a fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́sẹ̀ kò ní pẹ́ kù, èyí tí a ò fún ní oúnjẹ rárá ń kọ́, ikú ti dé.
o ye ki a mo wi pe ara okan ati emi o ye ki a ma bo won ara ki a bo pelu onje ti a nje ti a nfe senu okan ati emi wa ki a ma bo pelu adura ti a ngba pelu isin ti a nsin pelu orin emi ti a nko pelu oro olorun ti a nje pelu oro olorun ti a nfa sinu okan wa ni igba gbogbo ṣugbọn bi a ba ti le ni ki a wa ni ojo aje ati ojo bo ati ojo isinmi e meta lose se e meta yi poju nigba ti o je wi pe e meta lojojumo ni a nbo ara o ye ki a fi atunse si awon nkan ti a nse o ye ki a ri wi pe a nbo emi ati okan wa pelu ounje ye ye ki n tun ka fun olekan si o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ki iwo ki o le mo bẹẹni ti iwo ko mo bẹẹni awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi aba fe wa laaye ni tooto o ye ki a le ri wi pe a nje ounje ti emi ounje iye a se fi oro iye yi a n fi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se yi awon elomiran orin dafidi nikan ni won ma n ka won ma n ro wi pe dafidi je eni ti o mo olorun o je eni ti o la inu re mi ni koja o je eni ti o la iponju koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagun jagun gege bi eni ti o wa eni ti o n sa kaakiri ti ota n le kaakiri gege bi eni ti o ni isegun gege bi eni ti o ni awon omo gege bi eni ti o sin oluwa gege bi eni ti o josin gege bi eni ti a pe ni eni bi tinu olorun nitori awon ohun amuye yi ti o wa ni inu dafidi awon elomiran won ki ka nkan miran bi ko se orin dafidi nikan soso sugbon a so fun anihin ni apa ti o gbẹyin ninu ese iketa o ni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye e je wi pe ki se orin dafidi nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori solomon ti o ko ewe owe yi o ni olorun fun ni ogbon ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀ tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀ yàtọ̀ sí jésù kristi ọmọ bíbí ọlọ́run nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ lóòrọ̀ lọ́sàn án lálẹ́ ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka bíbélì ìwé ìwé nìkan ni wọ́n ń kà àwọn ẹlòmíràn nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi samueli àwọn bíi chronicle àwọn bíi chronicle àwọn bíi àwọn ìwé àwọn ọba wọn ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni o wa ninu awon iwe wonyi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebe meye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe wonyi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti mose ko ninu exodo ati ni deuteronomy eyi nikan ni won ma nka ni ti won àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe àwọn ìwé wòlíì nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè ṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ ọlọ́run láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá nítorí bẹ́ẹ̀ isaiah tàbí ezekiẹ́lì tàbí jeremiah tàbí dánielì tàbí hosea tàbí joẹ́lì ni àwọn máa ń kà ní tiwọn ṣùgbọ́n à ń sọ fún wa wí pé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde èyí ni ó mú kí a wà láàyè àwọn ẹlòmíràn ò jẹ́ mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn wọ́n máa ń fẹ́ wo ìgbésí ayé jésù ọ̀rọ̀ tí jésù kristi sọ iṣẹ́ ìyanu tí ó ṣe wọn àtẹ̀lé lọ sí galilee níbi tí a ti ń kà á wọn àtẹ̀lé lọ sí jericho níbi tí a ti ń kà á wọn àtẹ̀lé lọ sí jerusalemu níbi tí a ti ń kà á wọn kì í ka gbogbo ọ̀rọ̀ ọlọ́run wọn sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa jésù sí o mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé gbogbo wọn ni ó sọ nípa jésù kristi àwọn ẹlòmíràn á sọ wípé jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tí ì sọ fún yín nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí
ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé yóò fi òye ohun gbogbo yé eyín nítorí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé èpísítélì wọ̀nyí tí a kọ́ nípa ìmísí ẹ̀mí ọlọ́run nípa bẹ́ẹ̀ èpísítélì nìkan ni àwọn ń kà àwọn kì í ka nǹkan mìíràn àwọn ẹlòmíràn ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà tí wọ́n ń yẹ̀wò wọ́n ní jésù pápá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún jọ̀hánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláì ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà ṣùgbọ́n ohun tí ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo ó yẹ kí a máa ka gbogbo bíbélì ohun sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ kì í ṣe májẹ̀mú láéláé nìkan kì í ṣe májẹ̀mú titun nìkan gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè bí a ṣe ń ṣe lé òní bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú titun bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ ọlọ́run wá báyìí ni ọlọ́run fẹ́ kí a ṣe bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan a ó tún máa fi àwọn apá mìíràn nínú bíbélì a ó fi máa díwọ̀n wọn a ó fi máa ṣe àlàyé wọn a ó fi máa ṣe ìtumọ̀ wọn kí ohun gbogbo tí ó ti ẹnu ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa yẹ kí a wo Jóòbù orí 17 ẹsẹ 12 Jóòbù orí 17 ẹsẹ 12 bẹ́ẹ̀ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀ èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ bí a bá ń sọ nípa òfin ti inú ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ bí ẹnìkan bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́ bí o bá sọ wípé jọ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná bí o bá sọ wípé kí ló ń sọ fún mi a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun wípé òfin inú ń fà mí òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣe èyí ni wípé kí o lọ jẹun bí o bá ka èyí ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi mo pa òfin ọlọ́run mọ́ ju oúnjẹ lọ ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan ọ̀rọ̀ ọlọ́run ti ẹ̀mí ìkan àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ ọlọ́run kò sí oúnjẹ àárọ̀ èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀ ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́ àkókò tí wọn ó ka ọ̀rọ̀ ọlọ́run àkókò tí wọn ó gbàdúrà nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó wà ní àkọ́kọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ju báyìí lọ àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀ tí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́ wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀ bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn ó ṣeé ṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí yóò ti máa jáde kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo àwọn arákùnrin wa àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́ wọn ka bíbélì wọn gbàdúrà bí wọ́n jẹun wọn fi kásẹ́ẹ̀tì ọ̀rọ̀ ọlọ́run wọn fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ́ẹ̀tì yìí bí wọ́n wẹ̀ lọ́wọ́ wọn ṣe bẹ́ẹ̀ irú àwọn wọ̀nyí ni a rí pé wọ́n di alágbára àwọn ni wọ́n di akọni nínú ìgbàgbọ́ àwọn ni wọ́n di ajagun ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ
àwọn tí wọn kì í ka bíbélì àwọn tí wọn ò ti ẹ̀ mọ májẹ̀mú ti ti yàtọ̀ sí májẹ̀mú láéláé gbogbo ìdánwò tí ń wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ báwo ni èyí yóò ṣe ṣeé ṣe o márùn ni ìkíní kí a ka ọ̀rọ̀ ọlọ́run ìkejì kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìkẹta kí a rí wípé a ń làkàkà láti ní òye ohun tí à ń kà nínú ọ̀rọ̀ ọlọ́run ìkẹrin kí a rí wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run ìkarùn kí a rí wípé ohun tí a ń kà ohun tí a ń gbọ́ ohun tí a ní òye rẹ̀ ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀ a mú u sí ìṣe bí a bá ń ṣe bẹ́ẹ̀ a ó rí wípé a ó di alágbára nínú ọlọ́run jẹ́ kí a padà lọ sí kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún kí a rí wípé ọ̀rọ̀ ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí ó ń sọ ni di ọlọ́gbọ́n ó ń fún wa ní ọgbọ́n ọgbọ́n ti ẹ̀mí wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ọlọ́run ni máa fúnni lé ọgbọ́n jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù ọ̀rọ̀ ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀ a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀ wọn kò pé níwájú ọlọ́run kí a má tó sọ nípa ọkùnrin nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo owó wa fún tálákà èyí kò fún wa ní ìgbàlà wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa wípé a ò lè ní ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ àti wípé a ó pe orúkọ rẹ̀ ní jésù nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀ bí a bá rọ̀ mọ́ jésù kristi kí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó sọ wá di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú jésù kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa ṣe mọ̀ wípé lákòókò jésù kristi nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn tí wọ́n fẹ́ fi mú un ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọ́gbọ́n ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun kí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n kí àwọn ọ̀tá wa àwọn tí ń ṣe lòdì sí wa àti àwọn tí ń ṣe núnibíni sí wa tí wọn kì yóò lè fi borí wa wo lúùkù orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún lúùkù orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí tí èmi ò fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí tí wọn kì yóò sì lè kò lójú bí ọ̀rọ̀ jésù kristi bí ó bá wà nínú ọkàn wa bí ó bá wà nínú ẹ̀mí wa tí a tò wọ́n jọ tí ó kan àyà wa a ó rí wípé ní àkókò inú ni bíni bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n ọgbọ́n ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí wo orin dáfídì orí 169 orin dáfídì
orí ọgọ́fà dín kan, ẹsẹ̀ ọgọ́rùn-ún dín méjì àti ẹsẹ̀ ọgọ́rùn-ún dín kan. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ, nítorí tí ó wà pẹ̀lú mi láéláé. Ní ẹsẹ̀ ọgọ́rùn-ún dín kan, èmi ní iyì nínú ju gbogbo àwọn olùkọ́ mi lọ, nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi. Nítorí bẹ́ẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inúnibí ni sí wa. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tiwọn tàbí àbá tiwọn. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa, kí a tò wọ́n jọ sí òkan àyà wa, kí ó ba lè fún wa ní ọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kìí ṣe ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run. A ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí, èyí tí ó tún ìwà wa ṣe, èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn, bí a ti ń sọ̀rọ̀, àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹrin, ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà. Deuteronomy orí kẹrin, ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà. Wò ó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi, pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà, ẹ pa wọ́n mọ́, kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí le ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kìí ṣe ìtàn àròsọ, kìí ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kìí ṣe àwọn òwe ìbílẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró, àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni ní ọgbọ́n. Nínú Jákọ́bù orí kẹta, ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè. Èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n, ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́, èyí tí ìṣe ọgbọ́n Ọlọ́run. Nítorí ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́kọ́ mọ́. Ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́, ìwà òdodo, a jẹ́ kí a máa rìn déédé. Ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá, kìí ṣe ọgbọ́n oníkópani, ọgbọ́n alágídí, ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè, ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a má rí. Ọgbọ́n tí ó ti òkè wá, ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́, àkọ́kọ́ mọ́. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọgbọ́n, ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kìí ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé, tí ó ń dàárú. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà, a ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá.
kì í ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n, bí a bá ṣẹ̀ ẹ́ kì í jẹ́ kì í gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. Àkún fún àánú àti fún èso rere léàsí ègbè léàsí àgàbàgebè. Ohun tí a pè ní ègbè níhìn ni wípé kì í gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀. Kì í ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn, ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè. Irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run. A jẹ́ kí a mọ ìwà hù, a jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kí kìí ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n, a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láìsí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ máa ra ìgbà padà. Nítorí gbogbo olè àwọn ọjọ́, ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n Ọlọ́run, tí ó ní ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́. À ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka Bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn. A fi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà. Nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan yìí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo, ó di aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá, lé orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n. Ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó kàwé gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọrin ayé,
orin ti ke se orin emi orin ti ke gbe ni duro orin ti tun fa okan wa pada sinu aye ati jo ti fa okan pada sinu aye eyi ke se pelu ogbon olorun sugbon ki oro kristi ki o ma gbe inu yin le opolopo le ogbon gbogbo ki a ma ko ki e si ma gbara yin ni iyanju ninu samu eyi ni orin dafede tabi ninu orin yin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si olowa iketa o wa ninu ese iketa din logun ipinu ti o wa leyin awon ise wa o ti o ye ki o je ipile fun awon gbogbo ti a nse o ni ohun kon ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko jesu olowa e ma fi ope fun olorun baba nipa se re ohun kohun ti eyin ba si nse ni ile tabi le ode laarin ebi tabi laarin awon ore ohun kohun ti eyin ba si nse laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohun kohun ti eyin ba si nse ni ibe ise tabi ni inu ijo ohun kohun ti eyin ba si nse nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohunkohun ti eyin ba si nse ibaje laarin ose tabi ni ojo isinmi ohunkohun ti eyin ba si nse e ma se gege bi fun ogo olorun ati ki a ma se ni oruko jesu oluwa wa iyi ni ipinu ti o ye ki o wa ninu eni kokan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi abari eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi ati woso bi ati rin bi a se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o n gbe igbesi aye re lai ni ipinu ki a ka ninu ese iketa dinlogun yi o dabi oko oju omi ti ko ni itoko tabi o dabi moto ayokele sugbon ti ko ni atoko o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oluko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbesi aye wa bi a ba fe de ibute rere o ye ki a mo we pe igbesi aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko jesu kristi olowa wese iketalelogun ohunkohun ti eyin ba si nse e ma fi tokantokan se gege bi fun olowa ki se fun eniyan ninu korinti kini ori kewa korinti kini ori kewa ese ikokanlelogbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo olorun eyi ni o ye ki o je ipinu eni kokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin nibikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni aarin odun ninu ijo tabi nibikibi ti a ba ti ba ara wa ogo olorun ni o ye ki o ma je ilepa wa ki se wi pe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wi pe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife olorun iru nkan be yo mu ese lowo niwaju olowa sugbon ohunkohun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igbakigba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo olorun nikan soso e je ki a dede duro ki a ba olorun soro ati gbo oro olorun loni ipinu wo lo mu se o fe ma to oro olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro olorun wa ninu okan re o si fun oni ogbon ki o je ki o ma rin ki o ma se gege bi eko oro olorun o si fun ni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amuye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo olorun nikan soso ni o wa ni igbesi aye re gbadura so fun olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro olorun ki o ba le je ajemonu fun o ki oro olorun ki o ba le ma so ni igba gbogbo so fun olorun
bi o ti re pe o ti je alapara tele tele o ti je afara ati ma ka oro olorun ni igba gbogbo ati ma gbo oro olorun ni igba gbogbo ni ipinu loni wi pe gbogbo awon ija para won yi o mo ko ni igbese aye re ati lati sisin lo o ri wi pe o rin o se fun ogo olorun gege bi ikoni oro olorun ni kan soso

Gbogbo wa ìfihàn orí keje ẹsẹ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà mo rí ṣìkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wá, tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká, àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run wípé àmì, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́.
ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run.

ri wípé àwọn tí wọn ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run tí wọn ó sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè. Wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀ èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìn rere. Ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìn rere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ní ni fún gbogbo ènìyàn láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìn rere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú, nítorí èmi kò ti ju ìhìn rere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìn rere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò ti ju ìhìn rere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìn rere nítorí èmi kò ti ju ìhìn rere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìn rere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í ti ju ìhìn rere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa Lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìn rere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìn rere ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀
a o fi bere ni itoka si ni orin Dafidi. Ori ikerin le ni ogun ese iketa ati ikerin. O sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ihinrere ona igbagbo tooto lati jalanka to tabi lati sogo wipe awa na mo ihinrere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi Jesu papa bo ba de yo gba eri wa je wipe omo Olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro Olorun wi oni o je ki a fe ye oro Olorun wo nipa ipile ihinrere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a nso nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro Olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi ati nko ile a mo wi pe bi ile kiko bi ko ba ni ipile iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipile won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko ko ni ipile ni ori oro Olorun ninu ori Dafidi ori ikerin le ni ogun ese keta ni Dafidi oba ni o tin bere lowo Olorun wipe tani yogun ori oke Oluwa lo tabi tani yo duro ni ibi mimo re Olorun ko si fidi Dafidi leti o je ki o mo daju daju wepe idahun si bere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun ani ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo Oluwa ati ododo lowo Olorun igbala re ese keta tani ese ikerin eniti ese ikarun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke Oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o daradara o nso wipe tani yo le gbe ibi ago Olorun
Gbati a ba nso nipa oke mimo Olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigbati a nso nipa oke mimo Olorun eyi nso nipa ibugbe Olorun oga ogo eyi kana ni Jesu Christi menuba nigbati o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yi eyi so nipa oke mimo Olorun ni se awon aposteli ori keje mo fe ran leti wipe nigba ti a nso Stefanu lokuta a so fun ani ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun dini ogota sugbon on kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o nwo oke o nwo ibi mimo Olorun o nwo oke oga ogo o tejumo orun o si ri ogo Olorun ati Jesu nduro li owo otun Olorun o si wipe wo mo ri orun si sile ati omo eniyan nduro li owo otun Olorun ese ogota o si kunle o kigbe li ohun rara pe Oluwa maka ese yi si won li orun nigbati o si wi eyi osun ni ese kokan dini ogota ni o ti wi pe won so Stefanu le okuta o si nke pe Oluwa wi pe Jesu Oluwa gba emi mi oke ti Dafidi nso nipa re gege bi oba o nso nipa ibi mimo Olorun o nso nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigbati won ba pajude ninu aye o si wa nbere we pe tani yo gun ori oke Oluwa lo tabi tani yo duro ni ibi mimo re Olorun wa nda lohun wi pe eni ti o li owo mimo eni ti o li owo mimo elesin popo lo wa ti owo won ko mo opolopo lo wa ni won ke pe oruko Oluwa ti won sin wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale Oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo Olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma san owo apo alufa tabi ida mewa bi o ba si je awon ti o mo ona nipa adura won ma so wi pe won ma n gbadura paapaa aso adura won
o funfun ko si le ri bo si je ona ti abela ati tura ri won o kere bo si je pe ati mo samu orin dafidi ti amaka bi o so nle ni bi aje nle ni tabi bi a ba n pa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba n so wipe ta lo ma lo sorun rere o ma n sogo wipe nibi ti won se igbagbo de bi enikeni ba de orun rere awon lati wa nbe sugbon olorun je ki a mo wipe awon ti o lo si orun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wipe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wipe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wipe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wipe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wipe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wipe bi a ba nsare lati ni ibukun bi a ba ngbadura lati ni ibukun bi a ba nbere lowo olorun lati ni ibukun o so wipe ke a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese kerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re sugbon kini a npe ni owo mimo se ke a gbe omi sita bi pilatu gbati a fe se ipaniyan sugbon ke a ma tan ara wa je ke a gbe omi sita ke a so wipe eyin eniyan mo n fo owo mi ki n ba le ni owo mimo tabi ki a fi ose tabi ohunkohun ti a fe fi fo owo wa ki a fi fo owo wa se ohun ni olorun pe ni owo mimo rara o se ki a gbe omi sita ki a fo enu ki a fo ese ki a fo oju ki a fo owo se yi ni olorun se bi apejuwe ti o n so wipe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojoojumo titi ojo aye wa se o ni olorun pe ni owo mimo rara se o so fun wa wipe bi a ba ranti namani bi a se we eterenu ki awa na papa ki a lo si eti odo bi se ti jordani tabi ti okun ni agbegbe wa ki a je ki awon wooli ki won we fun wa ki a ba le ni owo mimo rara ki si ni a n pe ni aya funfun gbogbo nkan wonyi ni bibeli ti se akawe ati apejuwe ni yekeyeke
ti o fi di pe bi awon eniyan na ti le je ope won ki o se ona na bi won ba nfe lati mo otito ohun ti oro olorun wi fun wa ni orin dafidi ori kedogun ni ese ikini ni atun ti bere ibere ti o farajo eyi ti a ti bere ni ori ikerin le ni ogun kisi ni ibere ti o kan onisamu ni okan ti o fi je wipe bi o ti le je oba olowo ti o si je gbajumo sugbon sibe sibe ti o nfe lati ri idahun si ibere ti o nbere ibere na ni o tun so fun wa ni ori kedogun ti samu ese ikini oluwa tani yo ma se atipo ninu ago re tani yo ma gbe inu oke mimo re idahun ni we pe eni ti o ni owo mimo ati aya funfun sugbon kini alaye ati itumo owo mimo ati aya funfun alaye ni we pe ese ikeji eni ti o rin dede ti sise ododo ti o si so otito inu re eyi nje ki o di mo fun wa wipe oju ki a fi omi fo owo oju ki a we ni eti odo oju ki a wo aso ti o funfun oju ki a lo si ile isin o si ju wipe ki a gbadura o nso fun wa wipe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati a wa papa bi aye o tile ti wa si opin te o fi aye sile bi o ba je wipe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wepe eni ti o rin dede eni ti o nsise ododo ti o si so otito inu re eni ti ko fi ahon re soro eni lehi ti ko si se ibi si eni keji re ti ko se gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si bi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon ki n to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wipe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wipe enikeni ntan ara re je wipe oun ni nigba ti ko ni iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din logun iwe owe ori kefa ese ikerin din ni ogun
titi de ikokan de ni ogun. Eyi nje ki o di mo fun wa awon ti bibeli so wipe koni owo mimo koni aya funfun. Mo ngba eri Olorun je wipe koni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma ntan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun Olorun ti o nfe ki awon ileri Olorun ki o di sise si o lara fun rere bi Olorun ba fi han wipe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe Oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si jewo ese re ti o ko awon ese won sile o daju wipe bi o ba jewo ti o se ko ese re anu Olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese kerindinlogun ohun mefa le Oluwa korira ni toto meje le o se irira fun okan re oju egberaga ete eke ati owo tinta eje alaise sile aya ti nkumo boboro ese ti o yara ni resisa si waika eleri eke ti so eke jade ati eni ti nda eja sile laarin awon arakunrin awon wonyi ni Olorun so wipe o se irira le oju ohun o si se alaye lese lese nipa awon nkan wonyi ti o je ki owo ki o je aimo ati ki okan ki o di idibaje o so wipe oju igberaga eyi ko so nipa oju re nikan soso o so nipa iwa igberaga irin igberaga eyi je owo aimo bi o ba fe mo awon iwa ti o ma ntumo si igberaga o le wo Isaiah ori keta lati ese kerindinlogun pelu pelu Oluwa wipe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga ati oju ife kufe awon nkan wonyi ni o ntumo se wipe ani owo aimo a o si mura sile lati ba Olorun rin ati lati je eni pipe ati mimo ni waju Oluwa o si n se itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ife kufe oju agbere ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na Oluwa yo fi epa lu atari awon omobirin sioni Oluwa yo si fi ihoho won han li ojo na
Oluwa yo mu ogo shaworo won kuro ati awon osho won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati osho imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o so wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o soro nipa awon obinrin o si so nipa ori pipa ni yo si dipo irun didi dara dara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese keta dilogun oju igberaga ete eke eke ni a npe ni iro ete eke ni a npe ni ejeri si ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo ohun ko nipase re ati owo ti nta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon wonyi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti nta eje alaise sile o se se ki o je oko obinrin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o se se ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri fun ara re ni o ni owo ninu tita eje alaise sile o si se se ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obinrin ti o n sise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wipe ere ese pelu obinrin wipe o le di nkan mo ohun lowo ni o wa sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wipe o tun loyun fun oko re ni o wa ro wipe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapaa o se se ki o je ironu be
ni o sun o si wipe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun ko ohun be won le fi orisin ki on fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o sese ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si sese wipe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba nta eje alaise sile olorun so fun o wipe bi o ba fe de orun rere ironupo ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti afaya pelu ironupo ada ti o jinle to to wipe o ti je eni ti owo re nta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o sese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wipe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wipe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni isile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o bewo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wipe ohun duro de o wipe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wipe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa ti nbimo fun o sugbon sibe sibe eye obirin kan ti elomiran fe fe ohun gan lowo loju lo tun so wipe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji tomo oro njeje siga ato ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo
ibi ti wa fi ori aye ti re ti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi. Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ki emi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o. Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun o ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun o ni ogba ajara mi. Jezebeli aya re si wi fun o pe iwo ko wa joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli. Beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe naa pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa. O n so fun wa nisisiyi wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan
àwọn ẹlẹ́rìí èké àwọn ẹni búburú bíi tirẹ̀ ó mọ̀ wọ́n pé wọ́n wà ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé ìwọ bu ọlọ́run àti ọba ẹ mú u jáde kẹsì sọ ọ́ lé òkúta kí ó lè kú wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀ ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ kẹtàlá wípé nígbà náà ni wọ́n mú u jáde kúrò ní ìlú wọ́n sì sọ ọ́ lé òkúta ó sì kú ẹsẹ̀ ìkẹẹ̀dógún ó sì ṣe nígbà tí Jezebeli gbọ́ pé àsọ Naboti lé òkúta ó sì kú Jezebeli sọ fún Ahabu pé dèdè kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jezreeli tí ó kọ̀ láti fi fún owó nítorí Naboti kò sí láàyè ṣùgbọ́n ó kú ó sì ṣe nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú ni Ahabu dìde láti sọkalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elija ara Tishbi wá pé wípé dìde sọkalẹ̀ lọ ìpàdé Ahabu Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀ Ọlọ́run rí àwọn tí a ń pa àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀ nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́ tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà nítorí bẹ́ẹ̀ a ti sọ pé bí a bá yanjú ti lágbájá bí a bá mú kúrò bí a bá ran lọ sí ọ̀run ègbé ní pàjáwìrì ilẹ̀ mọ́tò owó yóò jẹ́ tiwa tàbí ó ṣeéṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀ ó máa ń dá àwọn èèyàn lọ́nà àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n làágùn ọdún kan ọdún méjì ọdún márùn-ún tí wọ́n kó owó jọ láti ra mọ́tò ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ pẹ̀lú ìbọn pẹ̀lú àdá láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tìrẹ bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò tí a pa obìnrin tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná bó o jẹun àìsàn adé nípa oúnjẹ tó jẹ nítorí owó tó fi ra oúnjẹ yìí kìí ṣe owó ẹ̀tọ́ bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kìí gbádùn ìyàwó wọn ohunkóhun tó ní bó jẹ́ mọ́tò bó jẹ́ ilé tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn wọn kìí lè gbé irú ilé bẹ́ẹ̀ ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní wọn kìí lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà ojú Ọlọ́run ń wò ọ́ níbikíbi tí o bá ń lọ ọ̀rọ̀ Ọlọ́run tọ Elija wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Israẹli tí ó wà ní Samaria wò ó ó wà ní ọgbà àjàrà Naboti níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀ ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí ìwọ ti pa ìwọ sì ti jogún pẹ̀lú ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò láìjẹ rẹ àní tìrẹ
Ahabu si we fun Elijah pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju Oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro Olorun ninu iwe owe ni an pada si nisisin yi iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo tin ta eje alaise sile aya tin humo tabi tin gbero tabi tin se asaro ohun buburu ese ti o yara ni resisa si iwa eka eleri eke tin so eke jade ati eni tin da eja sile laarin awon arakunrin eyi so nipa awon ti won ma nfo ile onile awon ti mo ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma da eja sile laarin oko ati aya awon ana yala ni ti obinrin tabi ni ti okunrin ton ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wi pe ah oko re nfi ya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wipe tabi ti won so fun oko wipe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so fun ru iyawo yi wipe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́ inú ọlọ́run kò sì dùn sí wọn nínú àìsáyà ewé wòlíì àìsáyà orí ìkíní à ń kà á láti ẹsẹ ìkẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin olórí sódómù fi etí sí òfin Ọlọ́run wa ẹ̀yin ènìyàn Gomorrah àwọn ọmọ Israeli ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sodomu àti Gomorrah nítorí ìwà ẹ̀kà ìwà èérí ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn Olúwa ni kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi èyí ni a ń pè ní iṣẹ́ ìsìn lásán ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ọ̀pọ̀lọpọ̀ ìsìn Ọlọ́run wípé kí ni ó já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùtàn tàbí sí ti òbúkọ nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi tàbí ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi ó yẹ kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́ tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́ tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn
ti Olorun ri o nibe ti o so wipe ele jade wipe tani o pe o wa

pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú oògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídìí rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ. Ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé ìwọ náà bá gbé bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni. Àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú oògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé bíbélì, ò dé. Ọlọ́run wá ní ta nìyí, èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lé jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa, àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́, Jésù wà ń bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ́ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ò ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jùúlẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi ara hàn, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀. Gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè. Ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde. Jésù Kristì tá a bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣèkórè, ìgbéraga, ìgbèsè. Wọ́n la ń ṣe bàsá, ìgbèsè. Àfẹ́sìnkú, ìgbèsè. Àbímọ, ìgbèsè. Láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́, onígbà tó wá láti fi ara hàn níwájú mi, tẹ́lẹ̀ ó bèèrè yìí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun, kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀, èwo lọ̀rẹ́ asán? Owó tó wà lápò ẹ, náírà márùn-ún, mo fẹ́ fún Ọlọ́run. Òjì 100 náírà, ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san 10%. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì, èyí tá a rí he, tó yẹ ká dá padà fó ní nǹkan, olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn, owó mú lára owó olè, o fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o, ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn, ẹ̀yìn tínú yín dùn wípé lágbájá bímọ, ẹ wá sanwó gbogbo owó olè.

0: jẹ́ pé ṣìnà ló ń ṣe tó ń fi ọkùnrin bá ara rẹ̀ jẹ́. Gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè máa kó wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́ máa kó wá sí ilé Ọlọ́run. Owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kó wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mutí. Owó ọtí tó ṣẹ́kù a kó wá sí ilé Ọlọ́run. Ijó yẹn ò lápèjúwe ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Àwa wá a fẹ́ràn Ọlọ́run, a sàndá mẹ́wàá, a dáwọ́ ọrẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé Ọlọ́run la ń sìn ni àbí a ń sin ara wa? Ó ní ta ni ó béèrè yìí lọ́wọ́ yín? Ó ní ẹ má mu ọrẹ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín, ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ́ ní àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀. Tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì, wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. A sàn gbà àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣọ́ru. Síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Labá di Sọ́ọ̀lù kejì lani Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó ò tí kú tán, nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà, pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù, ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri, níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán? Ìjọ ti ń sáré, níbo ló mọ̀? Ní agbègbè Ìjẹ̀bú, nítorí pé ọ̀tá ò kúrò. O dẹ̀ ti gbàdúrà, o ti gba àwẹ̀, omi àdúrà o ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà, ó bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́, tí àdúrà ò sì jẹ́, àwọn bàbá àṣàlẹ̀, àwọn balógun, àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí, èyí tí ìbá fi ronúpòwàdà kò ronúpòwàdà, ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́. Ó kú sínú ẹ̀ṣẹ̀. Ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba, ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́,
1: aba eto ni lowo aba je a ki fi ohun kon kun hirere
0: oni ni ese ike dogun pe owo yin kun fun eje
1: se mo so fun o
0: eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokan din ni ogota Isaiah ori kokan din ni ogota lati ese ikini si ese ikerin kiyesi
1: owo oluwa kukuru
0: lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon
1: aise dede yin
0: lo ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibijade ko si eni tin wa eto be ni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyin so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹ́ẹ̀ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn ó ń sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀ bó ní mọ́tò mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn ẹsẹ̀ wọn sáré sí ibi wọn sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀mí ọlọ́run tẹnu mọ́ fún wa èrò wọn sì èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀ kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa làáfíà ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ ó ní padà láti wá ọlọ́run nígbà tí ó lè rí i láti ké pè é nígbà tí ó wà nítòsí bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ àánú wà nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí ìkejìdínlógún bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀ ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn àbámọ̀ àti òṣè ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi tí o sì ń fẹ́ sọ fún ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí bí o bá ké pe olúwa yóò gbọ́ tirẹ̀ ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si temple lati gbadura okan je farisi ekeji si je agbowode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ni bi awon iyoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowode yi emi ngba awe esin awon elomiran koju eyi lo emi ngba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi to je agbowo de sokale lo si ile re ni ìdálárí ju èkejì lọ èkejì yìí ni farisi mo tó tán mo ti jọ́sìn tán ilé ìsìn la bí mi sí bàbá mi àlùfáà ni àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé abúlé wa àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irọ́ kúrò lẹ́nu ẹ̀ èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀ ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀ owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀ síbẹ̀síbẹ̀ a jọ ara rẹ̀ lójú nítorí ìwé òwe sọ fún wa orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ́ẹ́nù kúrò nínú èérí rẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ jésù kristi ti wẹ̀ ọ́ ó ní ohun tó lè ṣe àwọn mìíràn ṣáájú wa wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀ ó dájú wípé ẹ̀jẹ̀ jésù ó sì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀ o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́ o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ìlérí Ọlọ́run ni wípé àánú àti orí ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ ó ń sọ ní Isaiah orí 5:15
1: ogota ese ikefa ati ese ikeje wipe ewa oluwa nigbati ele ri epe nigbati o wa nitosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye ko si o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise ha o wo wahala lagbaja eni buburu ni ṣugbọn won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e ṣugbọn laaro yi olorun o so leyin e awon to nso leyin e pe eyan buburu ni o eru n ba won tori won le so ku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wi pe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri pe o po lowo e nitori be won o je so doju e ṣugbọn olorun lati enu woli re o so kan loju lowuro yi pe eyan buburu ni o eni ti a o ti we ninu eje Jesu Christi o je eniyan buburu wa so wi pe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si oluwa je ki o yi pada si oluwa ohun o si saanu fun ati si olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe olorun loni mo gbagbo wi pe yo dariji o owo to je alaimo olorun a fo ninu eje Jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wi pe oluwa wi pe ese ikeji din ni ogun won nisinsin yi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agotan bi olorun ba na owo ipe jade wepe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wipe sugbon ohun ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori re pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a sowo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyipada ti o de ba wa ni won so fun ani orin Dafidi ori kedogun bi iru iyipada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere
2: iwasu itese
3: e je ki agbadura baba wa ti nbe le orun adupe loni we pe atun pejopo lesse Jesu Christi olùkọ́ ńlá àti olùgbàlà wa. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa, lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístólì ti Pọ́lù Apọ́stólì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà, tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí a ó máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristi kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyèsí àwọn nǹkan tí a ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristi lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu Apọ́stólì jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì, nígbà tí a kan Jésù Kristi má gbélébò, ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti Ọlọ́run, wípé a ó di ẹni titun. Àwọn ìwà àtijọ́, ìṣe àtijọ́, ògbólógbó ọkùnrin nì, wípé a ó bọ́ ọ sílẹ̀, a ó sì gbé ọkùnrin titun wọ̀. Bí a bá sọ wípé a bọ́ ògbólógbó sílẹ̀, a sì gbé titun wọ̀. Pọ́ọ̀lù Apọ́stólì bí ẹ̀mí Ọlọ́run ti darí rẹ̀, ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa. Ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀, wípé bí a bá ti jí, wípé ohun kan la ní láti ṣe. A ó bọ́ aṣọ ògbólógbó, a ó bọ́ ọ sílẹ̀. Èyí ni aṣọ tí a ò lè wọ̀ jáde. A ó bọ́ ọ sílẹ̀, a ó wẹ̀. Bí a bá ti wẹ̀, tí ara wa sì ti mọ́, a ó sì gbé aṣọ titun wọ̀. Aṣọ titun yìí, bí a bá jáde síta, ní àwọn ènìyàn ni wọ́n máa fi mọ irú iṣẹ́ tí a ń ṣe. Ó ṣeéṣe bí a bá rí ọmọ ogun. Ọmọ ogun yóò bọ́ aṣọ tí àwọn ènìyàn máa ń wọ̀, yóò bọ́ sílẹ̀, yóò gbé aṣọ ọmọ ogun wọ̀. Tàbí ẹni tí ń ṣe ọlọ́pàá, bí a bá rí ọlọ́pàá nígboro, ohun tí a fi ń dá a mọ̀ bí ẹ ò tiẹ̀ pàdé ẹ̀ rí, bí ẹ ò tiẹ̀ morúkọ ẹ̀, bí ẹ ò tiẹ̀ mọ ilé ìwé tó lọ, bí ẹ ò tiẹ̀ mọ ìgbà tó gbaṣẹ́ ọlọ́pàá bí a bá ti rí ní gẹ́rẹ́ tí a ti rí pẹ̀lú aṣọ tí ó wọ̀ àti fi aṣọ yìí àti fi dá a mọ̀. Àwọn ẹlòmíràn bóyá wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn ilé iṣẹ́ tàbí wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn àdúgbò bí a bá ti rí aṣọ tí wọ́n wọ̀ ni a máa mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣẹ́ṣọ́ tàbí ẹ̀ṣọ́. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé ilé ìta oúnjẹ ní ìta ni wọ́n ti ń ṣiṣẹ́. Àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ ní irú bẹ́ẹ̀ ìgbà mìíràn ni a máa rí wọn wípé ó máa ní irú aṣọ tí wọ́n ń wọ̀ tàbí àwọn dókítà ti òyìnbó. Bí ẹ bá rí wọn pẹ̀lú aṣọ tí wọ́n wọ̀ a ó ti mọ̀ wípé ẹni yìí jẹ́ dókítà tàbí ẹlòmíràn wípé ó jẹ́ nọ́ọ̀sì tàbí wípé ẹnìkan jẹ́ agbẹ̀bí. Èyí ni àpẹẹrẹ tí Pọ́ọ̀lù apọ́sẹ̀lì tó ń ṣe fún wa wípé àwa pàápàá ó yẹ kí a mọ̀ wá bí a bá ń jẹ́rìí wípé a ti di ti Ọlọ́run. Bí a bá ń jẹ́rìí wípé a ti bá Jésù Kristì pàdé, bí a bá ń jẹ́rìí wípé a ti di ẹni ìgbàlà, ó ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa yìí àti ẹ̀rí tí a ń jẹ́ tí a ń sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí wọn kí ó lè mọ̀ wá nípa ohun tí a ti bọ́ kúrò àti èyí tí a tún gbé wọ̀. Èyí ò sọ nípa ti aṣọ èyí tí a ń hun tàbí èyí tí a rán tí a ń gbé wọ̀. Èyí ò sọ nípa àwọn àkọlé tí àwọn èèyàn máa ń kọ sórí àwọn kádà àwọn kéékèèké tí a máa ń lẹ̀ mọ́ àyà. Àwọn nǹkan tí a ń sọ nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn ìwà tuntun èyí tí ó jẹ́ wípé agbéwọ̀ kí a tó máa tẹ̀síwájú. Jẹ́ kí n fi hàn ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ń sọ nípa ìgbàlà, bí a bá ń sọ nípa ìwà títun, ìwà mímọ́, bí a bá ń sọ nípa wípé a ti bá Ọlọ́run lájà àti dárí ẹ̀ṣẹ̀ wa jìwá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Bíbélì máa ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé aṣọ wọ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ìgbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìgbàlà, ìgbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìwà mímọ́, ó dàbí ẹni wípé a gbé aṣọ tuntun wọ̀. Bí a bá ń sọ nípa ìwà tí kò dára àti ìwà tí ẹni tí kò mọ Ọlọ́run, ohun tí a ń sọ náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní aṣọ tí kò dára. Ìgbà tí ó bá tọ Ọlọ́run wá, a bọ́ aṣọ yìí a bọ́ sílẹ̀, a wá gbé aṣọ mìíràn wọ̀. Jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú ìwé wòlíì Isaiah. Wòlíì Isaiah orí 64 orí 64 ẹsẹ̀ 1 fiyèsí dáradára o. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Níhìn-ín ni a ń sọ nípa ìwà àwọn tí kò lọ́lọ́run, ìwà àwọn tí kò tí ní ìgbàlà, ìwà àwọn tí a kò tí wẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ó ń sọ wípé òdodo tí wọ́n ń ṣògo nínú rẹ̀, òdodo tí wọ́n ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ti ọwọ́ wọn, tí wọ́n ń sinmi lé wípé yóò gbà wọ́n là, ó dàbí àkísà ẹlẹ́gbin. Ṣé oyè ọ̀nì sísìn wípé bí a bá ti jẹ́ bí a bá jẹ ẹni tí kò mọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ìwà tí a hù wọ́n dàbí àkísà ẹlẹ́gbin níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń sọ wípé bí a bá bá Jésù pàdé, àkísà tí a gbé wá kí a tó wọnú ìrere, a ó bọ́ àwọn nǹkan wọ̀nyí bí ẹlẹ́gbin, a ó bọ́ wọn kúrò, a ó jù wọ́n sọnù, a ó gbé ohun titun, ẹ̀wù titun, a ó gbé wọn wọ̀. Yẹ kí a tún wo àpèjúwe mìíràn nínú Luke orí 15. À ń wò láti ẹsẹ̀ 21. Ọmọ náà sì wí fún un pé, bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ, èmi kò sì yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ mọ́. Ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé, ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi wọ̀ ọ́. Ṣé o rí ohun tí ó ń sọ? Ẹ mú ààyò aṣọ wá kánkán ki e si fi wo se omo we pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu aran kan ati wi pe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro awa fi aso ayo aso titun agbe ewo je ki a pada si Isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese ikewa emi o yo gidi gidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bo mi se ori nisinsin yi wo kini yi ohun ti olorun ba wa so oni wi pe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo ye ki a tun wo iwe ifihan iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni ye ki a wo ifihan ori kokandinlogun lati ese ikeje eje ki a yo ki inu wa ki o si dun gidi gidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti muratan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a so nihi bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti nwo tele tele awon aso ilo si aso ti o ti nlo ninu ile apo won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re an so fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Christi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese araye lo o ni awa yi ni abo aso akisa ti atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisinsin yi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni je ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wi pe bi ati ngbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohun ko nfale lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi ewa kisa ti a fe gbe sonu bibo sile pelu awon ise ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan sugbon nisinsiyi e fi gbogbo won yi sile pelu ibinu ìrunú, àránkan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn ni Ọlọ́run ti ẹnu Paul apostle sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀. Ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni ṣùgbọ́n nísinsìnyí, gbà tí Paul apostle ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kólósè. Ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́, ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run. Ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù. A ti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun. Ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn. A ti bọ́ sínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀, ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀. A ti di ààyè sí Kristì, a ti jí ìjí òdodo. Ó wá ń sọ wípé gbà tí a ti kúrò ní ẹni ti àtijọ́, tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristì. Ó ní ó yẹ kí a fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ó wá ń sọ ó dàbí kí àwọn ọlọ́pàá tàbí ọ̀gá ọlọ́pàá kí ó sọ fún ọlọ́pàá kan tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́. Bóyá ó rí ọlọ́pàá ìjí láàárọ̀, ó wá sí orí ìlà níbi tí wọ́n ti ń tò kí a ba lè ṣe àyẹ̀wò wọn kí wọn kí ó tó jáde lọ sí ẹnu iṣẹ́. Ọ̀gá ọlọ́pàá wá rí ọlọ́pàá tí ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí. Ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀. Ni ọ̀gá ọlọ́pàá wá sọ pé ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀, kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọ́pàá. Ṣé ohun tí mo ń sọ yé wa? Ó dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a fi ìbínú kí a fi sílẹ̀. Ṣé orí àwọn ẹlòmíràn bí wọ́n bá jí láàárọ̀, ojú àfàrò, á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n láti ojú oorun. Ìyàwó ò ní gbádùn, àwọn ọmọ ò ní gbádùn, àwọn aládùúgbò wọn ò ní gbádùn. A máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé? Ṣé bí àjọsùn lálẹ́ àná ni? Èwo ló wá dé tójú yín fàrò? Kí ló fa ìbínú? Ó nígbà tí a ti mọ Jésù Kristì. Ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ká jẹ́ kí ìyàwó kò jorojú wa ńlẹ̀, ká jẹ́ kí àwọn ọmọ rojú wa ńlẹ̀. Ṣùgbọ́n ọkọ tí a fẹ́ bá sọ̀rọ̀, bóyá a fẹ́ bèrè owó ọbẹ̀ ni, bóyá a fẹ́ lọ sọ́jà ni, tàbí bóyá a fẹ́ sọ fún pé ìkan nínú àwọn ọmọ ó máa dàbẹ̀ ni pé ó ń gbóná díẹ̀. Bí a ti déwájú ọkọ ni a rí pé ojú ọkọ fàrò. A sì rí pé bó ti ń ṣe tẹ́lẹ̀ nìyí, gbà tó sọ pé òun ti gba Jésù kò sí ìyípadà, ó ní kí a fi ìbínú sílẹ̀ o. Ó sì ní kí a fi ìrunú sílẹ̀. Àwọn ẹlòmíràn bí a ò tí sọ̀rọ̀ méjì mẹ́ta, wọ́n ti ń tutọ́ sókè, wọ́n ti ń fojú gbà á. Ó dàbí ẹni wípé ìbínú ìrunú ó jọba ní ìgbésí ayé wọn. Àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin, arábìnrin sí arábìnrin, láàrin àwa tí a jọ ń pe ara wa ní ará nínú Olúwa. Kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀, ẹlòmíràn a ti fajúro, ẹlòmíràn a ti wú, ẹlòmíràn a ò nílè bá a sọ̀rọ̀, a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú? Arákùnrin, ṣé ò sí nǹkan o? Ṣé kì í ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín fàrò bẹ́ẹ̀? Kí ló dé? Ó ń sọ fún wa, ó ní bí a bá ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀, kí ló tún ń fa ìbínú láàrin àwa ọmọ Ọlọ́run? Kí ló ń fa ìrunú láàrin àwọn ọmọ Ọlọ́run? Kí ló ń fa àrán kan? bi abaso nkan o se se gege bi eniyan leran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti Jesu nitori pe imo wa ko to ti Jesu lo to la yi okan wa pada a o yi ago ara wa pada o ti mo nso ni wipe bi abati ni igbala alaafia olorun awo nu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wipe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde to je wi pe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa ba kan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisinsin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a nsoro laarin ara wa sugbon ohun ti an so yi ki o dabi eni wo pe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wo pe ki se wo pe a mo mo se nkan yi se wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wo pe ko dun mi ko dun mi sugbon a se tun soro lori nkan na ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti an daruko oji omo olorun awa papa aso pe aje omo olorun awa so wi pe a o ni kan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe sinku ni boye o fe ku omo jade ni ko so to le de kin de be mi o ni yoju si on nitori wi pe lagbaja nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o se se ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o se se ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile soro kan si o lai kiye sara oro isi dun o de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wi pe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o isu ni nitori be je ke agbagbe mo ti gbagbe en to ba dele oko se o ti mo pe ile eko ni ile oko nitori be mi o binu eni to lohun o binu yi sugbon o wa lo se ipinu we pe owo temi ati owo oko ko si nkan to le papo bo ba fowo sile lati je gege bi o ba fi sile lati jeun ohun le bi ma pa nitori pe ibi ti mo gbon jude yi mo mo bi mo se le jeun tebi o ni pa mi iru eni be se ki se wi pe agbe nkan kan sinu ti a fi binu ti a fi korira oko mo ti mo wi pe gege bi onigbagbo mi o ni ko le gege bi onigbagbo mi o le jawe fun wi pe mo fe lo fe oko miran sugbon nkan ti ma se fun a ju iko sile lo ko dara be bi aba ti di onigbagbo ibinu a kuro irunu a kuro aran kan ko a kuro oro odi ko ti eye ka gboye si onigbagbo awon alaigbagbo alaiwa bi olorun ni won ma nfi bibeli sefe ni won ma nse yeye wi pe awon ogba bibeli o nitori pe ti akọ si bibeli won ma nse yeye nipa ohun ti akọ si bibeli awa ti a ti je omo olorun bibeli mimo yo je ohun iya soto ohun ti a gbe laruge ohun ti o je wi pe bi a ba ti n kan ko ninu re ni a n teriba fun olorun iru eni be ti o ti di onigbagbo oro odi blasphemy ko tun si lenu re mo ati oro itiju ohun ti a n pe ni oro itiju ni oro agalamasa oro ko bakun gbe oro ti o ma n dabi eni pe awon tinu aye won ma n rerin si sugbon ti o je oro idoti oro ti tini loju oro ti a ko gbodo gbo ni gbangba se a mo wi pe awa ti a je obirin e se gafara fun mi bi awon aso kan wa ti obirin ma n lo ti a ba fọ wọn ti o ye ki a ma sasi ita gbangba nítorí pé ó jẹ́ ohun tí ó tini lójú. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin, ọ̀rọ̀ ọkùnrin, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya, tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba. Ṣùgbọ́n gbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́, ṣùgbọ́n tí wọ́n tún ń dápara, tí wọ́n ń ṣẹ̀fẹ̀, àwọn tí wọ́n sì ń sọ yìí, wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Àwọn ẹlòmíràn wọn ò mọ sáì dá. Wọ́n sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà. Aládùúgbò sì ń bèrè wípé arábìnrin, níbo lẹ fẹ́ lọ? Tí n bá da lóhùn pé mo fẹ́ lọ sọ́jà, ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ni ó gba owó yìí kó bá mi ra ẹyọ wá látọjà. Ìgbà tí wọ́n ti ń lọ kò ṣàǹfààní kémi náà lọ. Torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà, iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi. Á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìbọ̀yì ẹrú rẹ̀. Nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ. Ó ní irú ẹni bẹ́ẹ̀. Kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́, kí a tún máa purọ́ fún ara wa. Ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀. Bí ó bá sọ fún ọkọ pé baálé mi, mo fẹ́ lọ rí ìyá mi o, ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ṣé ò sí nǹkan o? Nítorí bẹ́ẹ̀ a kàn ní aráalé. Bí baálé mi bá bèrè pé ńbo ni mo lọ, ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn, mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi. Irọ́ ló ń pa o, ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀. Tó bá sì dé, tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀, ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí, bàbá dọ̀dọ̀ wọn, kò ṣeé dìde gírí. Nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ, ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù. Nítorí òun ló jẹ́ kí n pẹ́, ìrọ́ ló ń pa. Àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, báwo la tún ṣe ń ba ìrọ́ lẹ́nu wa? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Jẹ́ kí a wo Rómù orí kẹfà. Rómù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà. Nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejìlélógún, pé ní ti ìwà yín àtijọ́, kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn. Ṣé oyè ọ nísinsìnyí? Ọ̀kan náà ni Bíbélì. Ìbáàjẹ́ Kólósè láti ń kà á, ìbáàjẹ́ Rómù láti lọ kà á, ìbáàjẹ́ Éfésù láti ń kà á. Ọ̀kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Ọlọ́run ń fẹ́. Àbá wà ní ìjọ ní ìlú Èkó níhìn-ín, tàbí ìjọ ní ìlú Ìbàdàn, tàbí ìjọ ní ìlú ibòmíràn, ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni. Jẹ́ kí n tún sọ pàápàá, ó ṣeéṣe, ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ni ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé? Ó ṣeéṣe kí èèyàn kí ó máa wá sí dípà, tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn. Bí gbogbo wa, bí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ ni. Nítorí orí nísinsìnyí, ohun tí Paul ń sọ fún àwọn ara Kólósè, òun ló sọ fún àwọn ara Éfésù, òun ló sọ fún àwọn ara Rómù tó ka ẹsẹ̀ ìkejìlélógún yìí, pé ní ti ìwà yín àtijọ́, kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn. Ẹsẹ̀ ìkẹtàlélógún, kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín. Láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́, ṣó ti gbọ́. Ẹni tí ó ti wà ní ìwà, kí ó máa fọwọ́ rá, kí ó máa mú nǹkan ti ẹlòmíràn. Ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́. Bí ó bá ti ní ìgbàlà, èyí tá orí náírà kan lórí bẹ́ǹchì, nígbà tó wá sí ilé ìsìn, o si mu naira kan yi se o ro we pe o hu latori bench ni o mo wi pe enikan lo gbagbe esibe nitori be o ni ki eni tin jale tele tele ki o ma se jale mo a eni to je wi pe tele tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ah ki le ri je nbe yen o kini kin le kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alai gbagbo ohun ta ma nse ni pe a ma nka a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole o ma nfese rale kaakiri ni ni ibodo ko lati wo nkan to bo se lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo tobo apo baba a ma lo tobo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisi o ni awa ta njale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo pe tele tele ni yi gege bi elai gbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan ti ju wi pe sibe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boya wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fun oko re bawo ni o se le so wi pe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti ni yawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale ba kan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago be ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu unu ye ki yi pada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki okunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba dabi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan porisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe a ran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafra fun mi ki n lo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be oni nitori be oni ki oro ede baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon ti n gbo

Ọlọ́run ṣe dingi ti a ń wò tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa àlàáfíà yóò wà ní ìdílé wa. Bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wí pé a ò gbọ́dọ̀ ní ìwà kíkorò. A ò gbọ́dọ̀ pọ́n obìnrin yìí lójú. A ò gbọ́dọ̀ fi ìbínú bá ìyàwó lò. A ò gbọ́dọ̀ fi ìrunú bá ọkọ wa lò. A ò gbọ́dọ̀ ní ariwo nínú ilé wa. Ṣé tó jẹ́ wípé ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀ a tún ń gbọ́ ní ilé kẹrin ilé karùn-ún wọ́n sọ pé lágbájá tún ti dé o pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì o wọ́n ka bíbélì jù kíni lọ ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣore fún ẹnì kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríji yín ó ní ká máa dáríji ara wa nínú ìjọ ká máa dáríji ara wa nínú agbolé ká máa dáríji ara wa níbi iṣẹ́ kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríji wá yẹ kí a ṣe kíákíá kí a lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbòó àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọ́n dànù kí a rí wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún un aṣọ yìí ó ṣeéṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí a ó sọ lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí a ó sọ lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó di àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ á mú ohun tí a fi ń fọnu á fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí ó bá ti ń bọ̀ lókèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì àwa rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ àwa sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda àwa dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ èmi nì kí ló dé sọ fún mi jókòó pìtàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí ọlọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ìgbín àkísà ẹlẹ́gbin ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó jésù kristi àwa tí a ti dá lọ́lá tí a ti dáríjì àwa tí a ti mú ẹ̀gbin tí a ti mú kúrò ní ìgbésí ayé wa tí jésù tó wá ti di olùgbàlà wa tí jésù tí ó ti fi aṣọ òdodo wọ̀ wá tí jésù tí ó ti kọ́ wa gẹ́gẹ́ bí a ti rìn gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti hùwà gẹ́gẹ́ bí a ti ṣe gẹ́gẹ́ bí a ti bá ẹnì kejì wa lò nígbà tí a bá rí wa á dàbí ẹni wípé a ò ní lè dá wa mọ̀ mọ́ nítorí ìgbésí ayé titun ìwà ọ̀tún yóò wá sí ìgbésí ayé wa pé efesu lẹ́ẹ̀kan sí efesu

0: orí kẹrin ẹsẹ ìkẹrìnlélógún, kí ẹsìn gbé ọkùnrin titun ni wọ, èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́. Ìṣòrí ìkan náà ni Bíbélì ó ń sọ fún wa, ó ní kí a di titun, kí a di titun, kí a bẹ̀rẹ̀ sí ní rin ìrìn ọ̀tún, kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà ọ̀tún. Nínú Róòmù orí kejìlá, Róòmù orí kejìlá ẹsẹ ìkejì, kí ẹ má se dá, kí ẹ má se dá ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìròyìn inú yín, kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run fẹ́ kí a dàbí Jésù ní gbogbo ìṣe wa, ní ọ̀rọ̀ ẹnu wa, ní ohun gbogbo tí a ń sọ, tí a ń ṣe, kí a dàbí Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìyípadà yìí kí ó farahàn ní ìgbésí ayé wa. Bí ìyípadà yìí bá farahàn ní tòótọ́, kí ni ohun tí a ó tún rí? A ó rí ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan. Yẹ kí a lọ sí Kolose orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, Kolose orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbèdè, ará Skitia, ẹ̀rú àti òmìnira, ṣùgbọ́n Kristì lé ohun gbogbo nínú ohun gbogbo. Níhìn-ín ni Paul tún ti wá ń sọ nǹkan mìíràn fún wa, ó jẹ́ ohun tí a mẹ́nuba lánàá nínú ìsìn wa ti ọjọ́ Àìkú. Ó ń sọ fún wa wípé nígbà tí a bá ti bá Ọlọ́run pàdé, nígbà tí a bá ti di ènìyàn Ọlọ́run, ènìyàn mímọ́, wípé òkúta ìdìgbòlù tàbí ògiri ìkélé tí ó wà láàrin wa, wípé a ó wo wọn palẹ̀. Ó ń sọ níhìn-ín, ó fi àwọn nǹkan méjì méjì ó fi wọn wéra wọn, ó sì ń sọ fún wa wípé àwọn ìdábò tí ó ti wà láàrin àwọn nǹkan méjì méjì méjì wọ̀nyí, wípé a ti mú wọn kúrò. Lákọ̀ọ́kọ́, ó ń sọ nípa ti Hélènì àti Júù. Bí a bá ń sọ nípa Hélènì, èyí ń sọ nípa àwọn Gíríkì, ṣùgbọ́n ní èdè tí ó lè yí ọ dáadáa, wọ́n máa ń pè wọ́n ní kèfèrí. Àwọn Júù, wọ́n máa ń pe gbogbo àwọn ènìyàn tó kù, wọ́n máa ń pè wọ́n ní kèfèrí. Wọn kì í dá sí wọn. Ó ní ṣùgbọ́n bí ẹni tí a ń pè ní kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹni tí a ń pè ní Júù, bí ó bá ti mọ Ọlọ́run, àwọn méjèèjì, gbogbo nǹkan tí ó pààlà sáàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Wọ́n ó di ènìyàn titun, wọ́n ó di ọ̀rẹ́ ara wọn, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìkọlà àti aláìkọlà. Àwọn tí a kọ nílà ni àwọn Júù, àwọn aláìkọlà ni àwọn tí ó ní àwọn ẹ̀sìn mìíràn tí àwọn Júù tí wọ́n ṣe ṣíọ̀ sí wọn, tí wọ́n sọ wípé wọn kò ṣe dáradára. Ó ní bí wọ́n bá ti mọ Jésù àti ẹni tó ti kọlà àti aláìkọlà, wọn á di ìkan. Ó ní àwọn kan wà aláìgbèdè, ó tún ní àwọn mìíràn, wọ́n jẹ́ ara Skitia, wọ́n jẹ́ nǹkan méjì, kì í ṣe ìkan náà. Aláìgbèdè lápá kan, ara Skitia lápá kejì. Ó ní àwọn wọ̀nyí bákan náà, bí wọ́n bá ti mọ Jésù Kristì, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé a fi yà wọ́n nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Ó tún wá sọ nípa ẹrú àti òmìnira, wípé àwọn tí ó ní òmìnira, bóyá wọ́n ní iṣẹ́ ti ara wọn, wọ́n ní ilé ti ara wọn, kò sẹ́ni tí ó fún wọn sí abẹ́ ìsìnrú, wọ́n ní òmìnira. Àwọn mìíràn tí wọ́n sì jẹ ẹrú, nígbà tí wọ́n ti bá Jésù Kristì pàdé, wọ́n di ọ̀kan náà. Èyí là ń sọ fún wa wípé bí a bá ti mọ Ọlọ́run, wípé a ò ní máa fi ìyàtọ̀ sí àwọn kan tí wọ́n wá láti gúúsù tàbí àwọn tí wọ́n wá láti àríwá, àwọn tí wọ́n wá láti ìlà oòrùn tàbí àwọn tí wọ́n wá láti ìwọ̀ oòrùn, wípé Kristì yóò jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo. Kì yóò sí ìyapa, kì yóò sí ìdàbò láàrin ẹnì kọ̀ọ̀kan wa àti nínú ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo wa yóò fohùn ṣọ̀kan papọ̀. A ó ní Ọlọ́run kan, Kristì kan, olùgbàlà kan, ẹ̀mí kan, a ó máa ní ẹ̀kọ́ kan, ìgbàgbọ́ kan, a ó sì wà ní ìṣọ̀kan nínú Jésù Kristì. Èyí ni Ọlọ́run kọ wa lónìí. Nísinsìnyí, ó yẹ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé àwọn ìwà àtijọ́, ìwà ògbólógbò ti àtijọ́, wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa, ni rin ese wa ni iwo so wa papa ni bi a se nba eni kokan eni keji wa lo o ye ki a di titun ni on gbogbo ti a nse ki a bo awon igbogbologbo awon ekisa elegbin ti atijo ki a bo won ki a so won danu ki a si je ki iwa titun ki o joba ni igbesi aye wa o ye ki a gbadura o so fun olorun ba olorun soro se awon nkan ti a ndaruko won yi se won si wa ni igbesi aye re ni ewo ni a tun ka agbere mo ni gbagbo lowo tabi iwa eri tabi ife ko fe tabi iwa buburu ife buburu tabi ife gbugbona enikan si enikeji tabi oju kokoro tabi ohun miran ti ko dara ki a tun ma ba lowo onigbagbo ko e ko ri be e je ki a so fun olorun gbadura so fun olorun iwa imo ti ara eni nikan iwa ogbologbo ti atijo iwa ti o ija ati irunu je ki a so won danu ki awon kan ikoko ni igbesi aye wa bi a ba je olooto bi a ba je olooto ti a so fun olorun o daju yo mu iyipada rere iyipada otun ba eni kokan wa
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé àwọn onídàájọ́ orí ìkẹrìnlá Samson sì sọ̀kalẹ̀ lọ sí Timna, ó sì rí obìnrin kan ní Timna, ọ̀kan nínú àwọn ọmọbìnrin Filistini. Ó sì gòkè wá, ó sì sọ fún bàbá òun ìyá rẹ̀. Ó sì wí pé èmi rí obìnrin kan ní Timna nínú àwọn ọmọbìnrin àwọn Filistini. Ǹjẹ́ nítorí náà ẹ fẹ́ fún mi ní aya? Nígbà náà ni bàbá òun ìyá rẹ̀ wí fún un pé kò sí obìnrin kan nínú àwọn ọmọbìnrin àwọn arákùnrin rẹ tàbí nínú gbogbo àwọn ènìyàn mi tí ìwọ fi ń lọ ní obìnrin nínú àwọn aláìkọlà Filistini. Samson sì wí fún bàbá rẹ pé fẹ́ ẹ fún mi nítorí pé ó wù mí gidigidi. Ṣùgbọ́n bàbá àti ìyá rẹ kò mọ̀ pé àti ọwọ́ Olúwa wá ni nítorí pé òun ń wá ọ̀nà láti bá àwọn Filistini jà nítorí pé ní àkókò náà àwọn Filistini ni aláṣẹ ní Israeli. Nígbà náà ni Samson sọ̀kalẹ̀ lọ sí Timna àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Ó sì dé ibi ọgbà àjàrà tí ó wà ní Timna sì kíyèsí ẹgbọrọ kìnìún kan kíramúramù sí i. Ẹ̀mí Olúwa sì balẹ̀ ó sì fà á ya bí ìbá ti fa ọmọ ewúrẹ́ ya. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan ní ọwọ́ rẹ̀, òun kò sì sọ fún bàbá tàbí ìyá rẹ̀ ní ohun tí ó ṣe. Ó sì sọ̀kalẹ̀ lọ, ó sì bá obìnrin náà sọ̀rọ̀, òun sì wu Samsoni gidigidi. Lẹ́yìn ijọ́ mélòó kan, ó sì tún padà láti mú obìnrin náà. Ó sì yà láti wo òkú kìnìún náà, sì kíyèsí ìṣù ọ̀pọ̀ oyin wà nínú òkú kìnìún náà àti oyin. Ó sì bù nínú rẹ̀ sí ọwọ́ rẹ̀, ó sì ń jẹ ní àjẹrìn títí ó fi dé ọ̀dọ̀ bàbá àti ìyá rẹ̀. Ó sì fi fún wọn, wọ́n sì jẹ, ṣùgbọ́n òun kò sọ fún wọn pé nínú òkú kìnìún ni òun ti mú oyin náà wá. Bàbá rẹ̀ sì sọ̀kalẹ̀ tọ obìnrin náà lọ. Samson sì ṣe àsè níbẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ni àwọn ọmọkùnrin yìí máa ṣe. Ó sì ṣe nígbà tí wọ́n rí i, wọ́n sì mú ọgbọ̀n ènìyàn wá bá a kẹ́gbẹ́. Samson sì wí fún wọn pé ẹ jẹ́ kí n pa àlọ́kàn fún yín bí ẹ̀yin bá lè já a fún mi títí ijọ́ méje àsè yìí tí ẹ̀yin bá sì mọ̀ ọ́ ǹjẹ́ èmi ó fún yín ní ọgbọ̀n ẹ̀wù àti ọgbọ̀n ìpààrọ̀ aṣọ ṣùgbọ́n bí ẹ̀yin kò bá lè já a fún mi ǹjẹ́ ẹ̀yin ó fún mi ní ọgbọ̀n ẹ̀wù àti ọgbọ̀n ìpààrọ̀ aṣọ. Wọ́n sì wí fún un pé pa àlọ́ rẹ kí àwa kí ó gbọ́. Ó sì wí fún wọn pé láti inú ọ̀jẹun ni oúnjẹ ti jáde wá àti láti inú alágbára ni adùn ti jáde wá. Wọn kò sì lè já àlọ́ náà níwọ̀n ìjọ́ mẹ́ta. Ó sì ṣe ní ijọ́ keje, wọ́n sì wí fún obìnrin Samsoni pé tan ọkọ rẹ kí ó lè já àlọ́ náà fún wa kí àwa kí ó má bàa fi iná sun ìwọ àti ilé bàbá rẹ. Ẹ̀yin pè wá kí ẹ̀yin kí ó lè gba ohun ìní wa ni. Bẹ́ẹ̀ akọ. Obìnrin Samsoni sì sọkún níwájú rẹ̀, ó sì wí pé ìwọ kórìíra mi ni, ìwọ kò sì fẹ́ràn mi, ìwọ pa àlọ́kàn fún àwọn ọmọ ènìyàn mi, ìwọ kò sì já a fún mi. Òun sì wí fún pé kíyèsí, èmi kò já a fún bàbá àti ìyá mi, èmi ò já a fún ọbí. Ó sì sọkún níwájú rẹ̀ títí ijọ́ méje tí àsè náà gbà. Ó sì ṣe ní ijọ́ keje, ó sì já a fún un. Nítorí pé òun ṣe é ní àìsinmi púpọ̀, òun sì já àlọ́ náà fún àwọn ọmọ ènìyàn rẹ̀. Àwọn ọkùnrin ìlú ńlá náà sì wí fún un ní ijọ́ keje kí oòrùn kí ó tó wọ̀ pé kí ni ó dùn ju oyin lọ, kí ni ó sì ní agbára ju kìnìún lọ. Òun sì wí fún wọn pé ìbáṣepé ẹ̀yin kò fi ẹgbọrọ abo màálùú mi túlẹ̀, ẹ̀yin kì bá ti mọ àlọ́ mi. Ẹ̀mí Olúwa sì balẹ̀, ó sì sọ̀kalẹ̀ lọ sí Ashkeloni, o si pa ogbon okunrin ninu won o si ko eru won o si fi iparo aso fun awon ti o ja lo na ibinu re si ru o si goke lo si ile baba re won si fi obirin Samson fun okunrin kan ninu awon egbe re ti se ore re iwe awon onidajo ori ikedogun o si se leyin gba die ni akoko ipore alikama Samson mu omi wure kan lo be aya re wo on si wipe emi o wole to aya mi lo ni yewu sugbon baba obirin re ko je ki o wole baba aya re si wipe ni toto emi se bi iwo korira re patapata ni nitori na ni mo se fi fun egbe re aburo re ko wa se arewo eniyan ju on lo mo be o mu dipo re Samson si wi fun won pe ni isisin yi emi o je alaijebi lodo awon filistini bi mo tile se won ni ibi Samson si lo o mu odun kolokolo o si mu etufu o si fi iru won ko iru o si fi etufu kan saarin iru meji nigba ti o si ti fi ina si etufu na o jowo won lo sinu oko oka awon filistini o si kun eyi ti a di ni iti ati eyi ti o wa ni oro ati ogba olifi pelu nigba na ni awon filistini wi pe tani se eyi won si dan pe Samsoni ana ara Timna ni nitori ti o gba obirin re o si fi fun egbe re awon filistini si goke wa won si fi ina sun obirin na ati baba re Samsoni si wi fun won pe bi eyin ba se iru eyi daju daju emi o gbesan lara yin leyin na emi o si dekun o si kolu won o si pa won ni ipakupa o si sokale lo o si joko ni palapala apata etamu nigba na ni awon filistini goke lo won si do ti juda won si te ara won lo bere ni lehi awon okunrin juda si wi pe nitori kini eyin se goke to wa wa won si dan wi pe lati de Samsoni ni awa se wa lati se si gege bi ohun ti se si wa nigba na ni egbe edogo okunrin juda sokale lo si palapala apata etamu won si wi fun Samsoni pe iwo ko mo pe awon filistini ni alase lori iwa kini eyi ti iwo se si wa yi won si wi fun won pe gege bi won ti se si mi be ni emi se si won won si wi fun pe awa sokale wa lati de o ki awa ki o le fi o le awon filistini lowo Samsoni si wi fun won pe e bura fun mi pe eyin ti kara yin ki yo pa mi won si wi fun pe rara o dide ni awa o de o a o si fi o le won lowo sugbon ni ti pipa awa ki yo pa o won si fi okun titun meji de won si mu goke lati ibi apata na wa nigba ti o de lehi awon filistini kobo emi oluwa si bale okun ti o si wa ni apa re si wa dabi okun ogbo ti o ti jona ide re si tu kuro ni owo re o si ri pari ere keketekete titun kan o si nawo re o si mu o si fi pa egberun okunrin Samsoni si wi pe pari eke kan ni mo fi pa okiti kan okiti meji pari ere keketekete kan ni mo fi pa egberun okunrin o si se nigba ti o pari oro isotan o so pari ere ke nanu o si pe be na ni ramatilehi ongbe si n gbe gidigidi o si ke pe oluwa wi pe iwo ti fi igbala nla yi le omo odo re lowo ni isisin yi emi o ku nitori ongbe emi o si bo si owo awon alaikola sugbon olorun si la ibi koto kan ti o wa ni lehi nibe ni omi si sun jade nigba ti o n si mu tan emi re si tun pada o si soji nitori na ni a se pe oruko ibe na ni eni hakore ti o wa ni lehi titi o fi di oni oloni o si se idajo israeli ni ojo awon filistini ni ogun odun
1: DCLM Radio, your spiritual warfare is our concern.
2: Iwe awon onidajo ori ikerindilogun Samson si lo si Gaza o si ri obirin panṣaga kan nibe o si wole to awon ara Gaza si gbo pe Samson wa si hin won si yi ka won lu mo ni gbogbo oru na ni enu bode ilu na won si dake je ni gbogbo oru na wi pe ni owuro nigbati ile ba mo ni awa pa Samson si dubule titi o fi de arin oganjo o si dide laarin oganjo o si gbe ilekun ibode ilu na ati opo mejeje o si fa won tu pelu idabo ilekun o gbe won lejika re o si ru won lo si ori oke kan ti o wa niwaju Hebroni o si se leyin eyi ni o si fe obirin kan ni afonifoji soreki a si ma pe oruko re ni Delila awon ijoye filistini to wa won si wi fun pe tan ki o si mo ibi ti agbara nla re gbe wa ati bi awo ti se le bori re ki awa ki o le de lati je niya olukuluku wa yo si fun oni edegbefa owo fadaka Delila si wi fun Samsoni pe emi be o wi fun mi nibo ni agbara nla re gbe wa ati kini a le fi de o lati je oniya Samsoni si wi fun pe Bí a bá fi okun tútù méje tí a kò ságbẹ dè mí, nígbà náà ni èmi ó di aláìlera, èmi ó sì dàbí ọkùnrin mìíràn. Nígbà náà ni àwọn ìjòyè Filistini mú okun tútù méje tọ̀ wá tí a kò ságbẹ, ó sì fi okun wọn ni dé. Obìnrin náà sì ní àwọn kan tí wọ́n lùmọ̀ nínú yàrá. Òun sì wí fún pé àwọn Filistini dé Samsoni. Òun sì já okun náà gẹ́gẹ́ bí òwú ti já nígbà tí ó bá kan iná, bẹ́ẹ̀ ni a kò mọ agbára rẹ̀. Delila sì wí fún Samsoni pé kíyèsí, ìwọ tàn mí jẹ, o sì purọ́ fún mi, wí fún mi èmi bẹ̀ ọ́, kí ni a lè fi dè ọ́? Òun sì wí fún pé bí wọ́n bá lè fi okun tuntun tí a kò tí ì lò rí dè mí le koko, nígbà náà ni èmi ó di aláìlera, èmi ó sì dàbí ọkùnrin mìíràn. Bẹ́ẹ̀ ni Delila mú okun tuntun, ó sì fi dè é, ó sì wí fún pé àwọn Filistini dé Samsoni, àwọn tí olúmọdé wà nínú yàrá, ó sì já wọn kúrò ní apá rẹ̀ bí òwú. Delila sì wí fún Samsoni pé títí di ìsinsìnyìí, ìwọ ń tàn mí ni, ìwọ sì ń purọ́ fún mi, sọ fún mi kí ni a lè fi dè ọ́? Òun sì wí fún pé bí ìwọ bá hun ìdè irun méje tí ó wà ní orí mi, òun sì fi èèkàn dé, ó sì wí fún pé àwọn Filistini dé Samsoni, ó sì jí kúrò ní ojú oorun rẹ̀, ó sì fa èèkàn ìtì náà pẹ̀lú ìhunsọ rẹ̀ lọ. Òun sì wí fún pé ìwọ àti ṣe wípé èmi fẹ́ ọ, nígbà tí ọkàn rẹ kò ṣe déédé pẹ̀lú mi, ìwọ ti tàn mí ní ìgbà mẹ́ta yìí, ìwọ kò sì sọ ibi tí agbára ńlá rẹ gbé wà fún mi, ó sì ṣe nígbà tí ó fi ọ̀rọ̀ rẹ̀ rọ́ ní ojoojúmọ́, tí ó sì ṣe é láìsinmi, tó bẹ́ẹ̀ tí sùúrù fi tan ọkàn rẹ̀ dé ikú, ni òun sì sọ gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ̀ fún un, ó sì wí fún un pé abẹ kò kan orí mi rí, nítorí pé násìrì Ọlọ́run ni èmi ṣe láti inú ìyá mi wá, bí a bá fa orí mi, nígbà náà ni agbára mi yóò lọ kúrò lọ́dọ̀ mi, èmi ó sì di aláìlera, èmi ó sì dàbí ọkùnrin mìíràn. Nígbà tí Delila rí pé ó sọ gbogbo ọkàn rẹ̀ fún un, ó sì ránṣẹ́ pé àwọn ìjòyè Filistini wípé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí, nítorí tí ó sọ gbogbo ọkàn rẹ̀ fún mi. Nígbà náà ni àwọn ìjòyè Filistini wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì mú owó ní ọwọ́ wọn, ó sì mú kí ó sùn ní eékún rẹ̀, ó sì pe ọkùnrin kan, ó sì mú kí ó fá ìdè irun méjèèje orí rẹ̀, òun sì bẹ̀rẹ̀ sí pọn lójú, agbára rẹ̀ sì ti lọ kúrò lọ́dọ̀ rẹ̀, òun sì wí pé àwọn Filistini dé Samsoni, ó sì jí kúrò ní ojú oorun rẹ̀, ó sì wí pé èmi ó jáde lọ bí ìgbà ìṣáájú kí èmi kí ó sì gun ara mi, òun kò sì mọ̀ pé Olúwa ti kúrò lọ́dọ̀ òun. Àwọn Filistini sì mú un, wọ́n sì yọ ọ́ ní ojú méjèèjì, wọ́n sì mú un sọ̀kalẹ̀ wá sí Gaza, wọ́n sì fi ṣẹkẹ́ṣẹkẹ̀ idẹ dè é, òun sì ń lọ ní ilé túbú, ṣùgbọ́n irun orí rẹ̀ bẹ̀rẹ̀ sí hù lẹ́yìn ìgbà tí a ti fa àtán. Nígbà náà ni àwọn ìjòyè Filistini kó ara wọn jọ láti rú ẹbọ ńlá kan sí Dagoni òrìṣà wọn, àti láti yọ̀, nítorí tí wọ́n wí pé òrìṣà wa fi Samsoni ọ̀tá wa lé wa lọ́wọ́. Nígbà tí àwọn ènìyàn sì rí, wọ́n fi èyìn fún òrìṣà wọn, nítorí tí wọ́n wí pé òrìṣà wa fi ọ̀tá wa lé wa lọ́wọ́, ẹni tí ń pa ilẹ̀ wa run, tí ó sì pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú wa, ó sì ṣe. Nígbà tí inú wọn dùn ni wọ́n wí pé ẹ pe Samsoni kí ó wá ṣeré fún wa. Wọ́n sì pe Samsoni láti inú ilé túbú wá, ó sì ṣeré níwájú wọn, wọ́n sì mú un dúró láàrin ọwọ̀n méjì. Samsoni sì wí fún ọmọkùnrin tí ó di ọwọ́ rẹ̀ mú pé jẹ́ kí èmi kí ó fọwọ́ ba àwọn ọwọ̀n tí ilé jókòó lé kí èmi kí ó lè fara tì wọ́n. Ǹjẹ́ ilé náà kún fún ọkùnrin àti obìnrin, gbogbo àwọn ìjòyè Filistini sì wà níbẹ̀, àwọn tí ó sì wà lórí òrùlé àti ọkùnrin àti obìnrin ó tó ìwọ̀n 15,000 ènìyàn tí ń wòran Samsoni nígbà tí ó ń ṣeré. Samsoni sì ké pe Olúwa, ó sì wí pé Olúwa Ọlọ́run, èmi bẹ ọ, rántí mi kí o sì jọ̀ọ́ fún mi ní agbára lẹ́ẹ̀kan ṣoṣo yìí, Ọlọ́run, kí èmi kí ó lè gbẹ̀san lẹ́ẹ̀kan lára àwọn Filistini nítorí ojú mi méjèèjì. Samsoni sì di ọwọ̀n àárín méjèèjì náà mú lórí èyí tí ilé náà jókòó, ó sì fara tì wọ́n, ó fi ọwọ́ ọ̀tún rẹ̀ mú kan, ó sì fi ọwọ́ òsì rẹ̀ mú èkejì. Samsoni sì wí pé jẹ́ kí n kú pẹ̀lú àwọn Filistini, ó sì fi gbogbo agbára rẹ̀ bẹ̀rẹ̀, ilé náà sì wó lu àwọn ìjòyè wọn ni, àti gbogbo ènìyàn tí ó wà nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn òkú tí ó pa ní ikú rẹ̀ pọ̀ ju àwọn tí ó pa ní ààyè rẹ̀ lọ. Nígbà náà ni àwọn arákùnrin rẹ̀ àti gbogbo ìdílé bàbá rẹ̀ sọ̀kalẹ̀ wá, wọ́n sì gbé egòkè, wọ́n sì sin láàrin Sora òun Eshtaolu ní ibojì Manoa bàbá rẹ̀, ó sì ṣe ìdájọ́ Israeli ní 20 ọdún.
3: Ìwé àwọn onídàájọ́ Orí 17. Ọkùnrin kan sì wà ní ilé òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, òun sì wí fún ìyá rẹ̀ pé 500 owó fàdákà tí a kó lọ lọ́wọ́ rẹ̀, nítorí èyí tí ìwọ gégun tí ìwọ sì sọ̀rọ̀ rẹ̀ ní etí mi pẹ̀lú, kíyèsí fàdákà náà wà ní ọwọ́ mi, èmi ni ó kó. Ìyá rẹ̀ sì wí pé alábùkún ti Olúwa ni ọmọ mi, òun sì kó 500 owó fàdákà náà fún ìyá rẹ̀ padà. Ìyá rẹ̀ sì wí pé pátápátá ni mo ya fàdákà wọn ni sọ́tọ̀ fún Olúwa kúrò ní ọwọ́ mi, fún ọmọ mi, láti fi ṣe eré fífín àti eré dídà, ǹjẹ́ nítorí náà èmi ó fún ọ padà. Ṣùgbọ́n ó kó owó náà padà fún ìyá rẹ̀. Ìyá rẹ̀ sì mú 200 owó fàdákà, ó sì fi fún oníṣọ̀nà, ẹni tí ó fi ṣe eré fífín àti eré dídà. o si wa ni ile Mika. Okunrin na Mika si ni ile orisa kan. O si se efodu ati terafimu. O si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re. Ni ojo won ni oba kan ko si ni Israel. Olukuluku eniyan se yi ti o to ni oju ara re. Omokunrin kan si ti Bethlehem Juda jade wa ti se idile Juda eni ti se iya Lefi. Won si se atipo nibe. Okunrin na si ti ilu Bethlehem Juda lo lati se atipo nibi kibi ti o ba ri. Won si de ile oke Ephraim si ile Mika bi o tin lo. Mika si wi fun pe nibo ni iwo ti wa. Won si wi fun pe eya Lefi ti Bethlehem Juda ni emi se. Emi si n lo se atipo nibi kibi ti emi ba ri. Mika si wi fun pe ba mi joko ki iwo ki o ma se baba ati alufa fun mi. Emi o ma fi owo fadaka mewa fun o ni odun. Adape aso kan ati ounje re. Bẹni omo Lefi na si wole. O si ro omo Lefi na lorun lati ba okunrin na joko. Omokunrin na si wa lodo re bi okan ninu awon omo re. Mika si ya omo Lefi na soto. Omokunrin na si wa di alufa re. O si wa ninu ile Mika. Mika si wi pe nje ni sisin yi ni emi to mo pe Oluwa yo se mi ni ore nitori ti emi ni omo Lefi kan ni alufa mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Iwe awon onidajo, ori ikejidilogun. Ni ojo won ni oba kan ko si ni Israel, ati ni ojo won ni eya Dani n wa ile ni kan lati joko si, nitori pe titi o fi di ojo na, ile ni won laarin awon eya Israel ko ti bo si owo won. Awon omo Dani si ran okunrin marun ninu idile won lati agbegbe won wa, awon okunrin alagbara lati Sora ati Eshtaolu lo. Lati lo se ami ile na ati lati rin wo won si wi fun won pe e lo rin ile na wo won si de ile oke Ephraim si ile Mika won si wo nibe nigba ti won wa leti ile Mika won si mo ohun omokunrin Lefi na won si wo inu ile na won si wi fun pe tani o mu owa ihin yi kini iwo si nse ni ihin yi kini iwo si ni nihin won si wi fun won pe bayi ni Mika se fun mi o gba mi si ise alufa re ni emi si ise won si wi fun pe bere lodo Olorun awa be o ki awa ki o le mo bi ona wa ti awa nlo yo ja si rere alufa na si wi fun won pe e ma lo ni alaafia ona yin ti eyin nlo nbe ni waju Oluwa nigba na ni awon okunrin mararun na lo won si de Laishi won si ri awon eniyan ti o wa ninu re bi won ti joko laiberu gege bi ise awon ara Sidoni ni ijoko je ati laiberu ko si si olori kan ni ile na ti iba mu oju ti won ni ohunkohun. Won si jina si awon ara Sidoni won ko si ba enikeni se won si wa sodo awon arakunrin won si Sora ati Eshtaolu awon arakunrin won si wi fun won pe kini eyin wi won si wi pe e dide ki awa ki o to won nitori ti awari ile na ti kiyesi o dara gidigidi e dake ni e ma se lora lati lo ati lati wo ibe lo gba ile na nigba ti eyin ba lo eyin o de odo awon eniyan ti o wa laiberu ile na si tobi nitori ti Olorun ti fi ile yin lowo ibi ti ko si aini ohunkohun ti nbe lori ile awon eniyan idile Dani si ti ibe lo lati Sora ati lati Eshtaolu egbeta okunrin ti o hamara ogun won si goke lo won si do si Kiriat Jearim ni Juda nitori na ni won se npe ibe na ni Mahane Dani titi o fi di oni yi kiyesi o wa leyin Kiriat Jearim won si koja lati ibe lo si oke Ephraim won si wa si ile Mika. Nigba na ni awon okunrin marun ti aran ti o ti lo se ami ile Laishi dahun won si wi fun awon arakunrin won pe e mo pe efodu kan wa ninu ile won yi ati terafimu ati ere fifin ati ere dida nje nitori na ero eyi ti eyin o se won si ya sibe won si wa si ile omokunrin Lefi na ani si ile Mika won si bere alaafia re awon egbeta okunrin ti o hamara ogun ninu awon omo Dani duro ni enu ona awon okunrin marun ti o ti lo se ami ile na goke lo won si wa si ibe na won si ko ere fifin ati efodu ati terafimu ati ere dida na alufa na si duro ni enu ona pelu awon egbeta okunrin ti o hamara ogun nigba ti awon won yi si wo ile Mika lo won si mu ere fifin efodu ati terafimu ati ere dida na nigba na ni alufa na wi fun won pe kini eyin se yi won si wi fun pe dake fi owo re le enu re ki o si ma ba wa lo ki o si ma se baba fun wa ati alufa wa san fun lati se alufa fun ile okunrin kan tabi ki iwo ki o se alufa fun eya ati idile kan ni Israel inu alufa na si dun o si mu efodu ati terafimu ati ere fifin o si bo sarin awon eniyan na be ni won yi pada won si lo
2: won ti awon omo kekere ati eran ati eru siwaju won nigba ti won si lo jina si ile Mika awon okunrin ti o wa ninu ile won ni ti o sumo ile Mika ko ara won jo won si le awon omo Dani ba won si ko si awon omo Dani won si yi oju won pada won wi fun Mika pe kini o se o ti iwo fi ko iru egbe be leyin wa oun si wi pe eyin ko awon orisa mi ti mo se lo e si mu alufa e si lo kini mo si tun ni kini eyi ti eyin wi fun mi pe kini o se o awon omo Dani si wi fun pe ma se je ki a gbo ohun re laarin wa ki awon oninu susu pe o ma ba kolu yin iwa si so emi renu ati emi awon ara ile re awon omo Dani si ba ona won lo nigba ti Mika si ri pe won lagbara ju ohun lo oun si yi pada o si pada lo sinu ile re won si ko awon nkan won ni ti Mika se ati alufa ti oni won si wa si Laishi sodo awon eniyan ti o wa ni ijoko je ati laiberu won si fi oju ida kolu won won si fi ina kun ilu na ko si si olugbala nitori ti o jina si Sidoni won ko si ba enikeni se o si wa ni aforinfoji ti o wa ni Betirehobu won si ko ilu na won si n gbe inu re won si pe oruko ilu na ni Dani gege bi oruko Dani baba won eni ti a bi fun Israeli ṣugbọn Laishi ni orukọ ilu naa ni atijọ ri awọn ọmọ Dani ti gbere finfin naa kalẹ ati Jonathani ọmọ Gashomu ọmọ Mose o ati awọn ọmọ rẹ ọkunrin ni o nṣe alufa fun ẹya Dani titi o fi di ọjọ ti a fi ko ilẹ naa ni igbekun lọ wọn si gbere finfin ti Mika ṣe kalẹ ni gbogbo ọjọ ti ile Ọlọrun fi wa ni Shilo.
4: Ẹjẹ́ kí a dìde dúró.
0: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè ó gba ọkàn wọn là ó pèsè fún wọn ó mú wọn lára dá àwa pàápàá bí a ti wá lónìí ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa kí ó lè dá wọn ní èdè kí ó sì lè ṣàánú fún wa.

ni orukọ Jesu Kristi Oluwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodo orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodo orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. Ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon woyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani woyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wi pe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wi pe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wi pe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile Egypt e so wi pe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọ ká ni wọ́n rọgbà yí ọ ká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun won pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni Exodus le kan si Exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan sosho le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni koniti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo aye raye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si Exodus ori kejila ese ikarun Exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lọwọ ọmọ Israeli ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re oni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerindinlogbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀.

kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀. Láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lè ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọ láàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ní ẹ̀jẹ̀ yóò wé ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn.

wo Exodus orí kejìlá. Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ. Wo ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ní kí wọn kí ó fi jẹ. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi. Ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kíní, láti ẹsẹ̀ ìkíní, lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta. Orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta. Ẹ̀mí ní ń sọni di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus orí kejìlá. A sì ti kà fún wa nínú Kọ́rìntì kíní orí karùn-ún. Kọ́rìntì kíní orí karùn-ún, láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ. Láti jẹ àkàrà àìwú. Kọ́rìntì kíní orí karùn-ún, láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ère kọjá wa, àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrankan, àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan, tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Wípé àìwúkàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojú kòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá, jẹ́ kí a wo Exodus orí kejìlá lẹ́ẹ̀kan sí, láti ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là.
O ni nigba ti mo ba ri eje na ko so nipa aso funfun nigba ti mo ba ri eje na ko so nipa ki a je elese lasan o ni nigba ti mo ba ri wi pe o ni igbagbo ninu eje Jesu Christi ti atasile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o ngbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti ngbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o ngbe iru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo laila eni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o ngbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wepe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wepe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikankan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu kikoro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wepe awon won yi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo
ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹlì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, èṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ̀ 26, ó sì wípé bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ̀, tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì, lẹ́ẹ̀kan sí i, orin Dáfídì orí 5:50, orin Dáfídì orí 5:50.

ẹsẹ̀ 26 nítorí èyí ni ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́ ìwàkiwà. Nígbà tí àwọn ènìyàn tó bá ní ìfẹ́ ìwàkiwà àti ìwà èérí níkọ̀kọ̀ ọkùnrin àti ọkùnrin obìnrin àti obìnrin papọ̀, ọlọ́run a fi wọ́n sílẹ̀ nínú ìfẹ́ ìṣe ìfẹ́kúfẹ́ ìwà wọn. A sọ pé èmi ò kúkú ní ìdálẹ́bi yìí pé eléyìí ò da, kò kúkú sí ẹ̀rí ọkàn kankan tó ń dá mi lẹ́bi, ó da bẹ́ẹ̀ lóòótọ́, nítorí pé ọlọ́run ti fi ẹni yẹn sílẹ̀ pátápátá. Ọlọ́run ti pa irú ẹni bẹ́ẹ̀ tì láti wà nínú ìwà ìfẹ́kúfẹ́ wọn. Ó ní nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlò ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá obìnrin àti obìnrin tí wọ́n ń ṣe ìfẹ́ ìwà ìṣekúṣe yìí. Ó tako ìwà ẹ̀dá, ó tako ète àti ètò ọlọ́run fún ìṣẹ̀dá. Wo ẹsẹ̀ 27 ẹsẹ̀ 27. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú wọn a máa fi ìlò obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀. Wọn a máa ní ìfẹ́kúfẹ́ gbígbóná sí ara wọn. Ọkùnrin ń bá ọkùnrin ṣe èyí tí kò yẹ, wọ́n sì ń jẹ èrè ìṣìná wọn nínú ara wọn bí ó ti yẹ sí. Wọ́n ń gba èrè, wọ́n ń gba ẹ̀san ǹjẹ́ mọ̀. Nígbàtí àrùn kògbóògùn HIV tó jáde, ó jáde láàrin àwọn tó ń hu irú ìwà burúkú yìí, ọkùnrin àti ọkùnrin, obìnrin àti obìnrin. Wọ́n dẹ̀ gba ìdájọ́, wọ́n gba èrè àwọn ìwà búburú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn mìíràn ó wá ní àsopọ̀ pẹ̀lú nǹkan ìwà ìdìbàjẹ́ yìí. Ẹwẹsẹ̀ 28. Àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrù ọlọ́run ní ìmọ̀ wọn, wọn ò fẹ́ ìwàásù tó máa kàn gbangba, tó máa dájú ṣáká, tàbí ìtumọ̀ ìwé mímọ́ kan tó máa gbé òdodo ró àti ìwà mímọ́. Wọ́n á ní rárá irú ìwàásù tí mò ń fẹ́ kọ́ yẹn. Mo fẹ́ kí ẹnu ara mi kó máa ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe. Wọn ò tiẹ̀ ní dojúkọ ìdánwò rárá. Wọ́n á ṣàmà fi ara wọn fún gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ó sọ wípé àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò ọlọ́run ní ìmọ̀ wọn, ọlọ́run fi wọ́n fún iyè ìríra láti ṣe ohun tí kò tọ́. Rómù 13:13. Rómù 13:13 ó sọ wípé jẹ́ kí a máa rin ìrìn títọ́ bí ní ọ̀sán, kì í ṣe ní ìrédé òru àti ní ìmùtẹ́para, kì í ṣe ní ìwà èérí àti wọ̀bìyà, kì í ṣe ní ìjà àti ìlara. 14. Ṣùgbọ́n ẹ gbé Jésù Kristì Olúwa wọ̀, kí ẹ má sì pèsè fún ara. Pa gbogbo iṣẹ́ ti ara yìí parun. Ronú pé wàdà kúrò nínú gbogbo ìwà èérí, kí a fọ̀ọ́nù, kí a wẹ̀ ọmọ kúrò nínú gbogbo ìfẹ́kúfẹ́ ti ara àti ti ẹ̀mí. Ó ní kí ẹ má sì pèsè fún ara láti máa mú ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣẹ. Ẹ jẹ́ kí a wo abala kejì lábẹ́ kókó kejì. Òun ni májẹ̀mú pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí a díwọ̀n rẹ̀ sórí ìwé mímọ́. Ọmọ Ọlọ́run ni ọ́, ohun gbogbo tó bá ń ṣe gbọ́dọ̀ jẹ́ ohun tó dúró lórí ìwé mímọ́ ni. Májẹ̀mú kí májẹ̀mú tó bá dá, ìbádọ́rẹ̀ yòówù tí ìbàjẹ́ tó bá ní, ó gbọ́dọ̀ dúró lórí ìwé mímọ́. Gbogbo ìlérí yòówù tí ìbàjẹ́ tó bá ń ṣe, ó gbọ́dọ̀ dúró lórí ìwé mímọ́. Àwọn ènìyàn kan wà, wọ́n á sọ wípé ǹjọ́ mọ̀, máa dúró lórí ọ̀rọ̀ mi o, mo ti sọ fún un pé máa jẹ́ ọ̀rẹ́ rẹ̀. Báyìí a ti wá ṣègbéyàwó, máa tẹ̀síwájú láti máa pa ọ̀rọ̀ mi mọ́. Ó dà, ṣùgbọ́n ó yẹ kó jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó lòdìwọ̀n lórí ìwé mímọ́. Mo ṣèlérí, ó dà.

àwọn ọlọ́gbọ́n láti ìlà oòrùn jésù wọ́n bẹ̀rẹ̀ sí wá káàkiri jésù ọmọ ọwọ́ ni wọ́n wá ṣe àṣìṣe láti kọ ìràwọ̀ sílẹ̀ lọ́n bá lọ sí jerusalemu wọ́n wá bẹ̀rẹ̀ sí bèrè béèrè níbo lẹni tá a bí tí í ṣe ọba àwọn júù wà hẹ́rọ́dù ọba ló bá bèrè lọ́wọ́ àwọn àlùfáà ó bá sọ pé bẹ́tlẹ́hẹ́mù ni wọ́n bá fi ìwé mímọ́ kàn án hẹ́rọ́dù báyìí ló bá ṣe àdéhùn pẹ̀lú àwọn amòye mẹ́ta wọ̀nyí ó ní ẹ lọ wo ibi tí ọba ọmọ ọwọ́ yìí bó la bí sí kẹ́ ẹ padà wá kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ kí èmi pẹ̀lú kí n lè lọ kí n lọ forí balẹ̀ fún un ṣùgbọ́n ó fẹ́ pa jésù ọmọ ọwọ́ yẹn ní o rántí o àwọn amòye mẹ́ta yìí láti ìlà oòrùn wọn mọ ohunkóhun wọn mọ ète ẹ̀ wọ́n wá ṣe ìlérí a máa wá a lọ tá a bá mọ ibi tó wà a ó padà wá a wá sọ fún ẹ nígbà tí wọ́n ṣe àwárí ibi tí jésù wà ọlọ́run ó wá kìlọ̀ fún wọn lójú àlá pé kí wọ́n má ṣe padà a máa ti ṣe ìlérí o ó yẹ kí a pa májẹ̀mú wa mọ́ o ò lè pa ọ̀rọ̀ rẹ mọ́ bí ọ̀rọ̀ rẹ bá tako ìwé mímọ́ ọkùnrin àti ọkùnrin ìlérí kí ìlérí yóò ti bàjẹ́ tẹ́ ẹ ti ṣe fúnra yín kẹ́ ẹ tó dàtún bí kẹ́ ẹ tó rí ìmọ́lẹ̀ ìhìnrere báyìí o ti rí ìmọ́lẹ̀ náà májẹ̀mú rẹ ó gbọ́dọ̀ lódiwọ̀n lórí ìwé mímọ́ obìnrin àti obìnrin mo fẹ́ràn rẹ̀ òun náà fẹ́ràn mi eléyìí ni ohun tá a ti ṣe ìlérí fún ara wa bóyá ẹ tí ì ṣe ìgbéyàwó nígbà náà báyìí o ti ṣe ìgbéyàwó nítorí pé o ti ṣe ìgbéyàwó o dẹ̀ ti ní májẹ̀mú kan tó patì sẹ́gbẹ́ kan májẹ̀mú èyí tí ó dára tí ìwé mímọ́ dúró lé lórí ìwé mímọ́ á wá fi òte lé gbogbo ìmájẹ̀mú kí májẹ̀mú pẹ̀lú obìnrin kan tó ṣe tẹ́lẹ̀ nítorí náà májẹ̀mú ìbàdàn rẹ̀ ó gbọ́dọ̀ dúró lórí ìwé mímọ́ tímọ́tì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún tímọ́tì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù ẹsẹ̀ kẹrìndínlógún gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́ o gbọ́dọ̀ ní ẹ̀kọ́ o kàn lè ọ̀rẹ́ mi leléyìí a fẹ́ràn ara wa gidi gan ni njó mọ̀ mi ò ṣe ohunkóhun mi ò lè ṣe kankan láì jẹ́ kó mọ̀ gẹ́gẹ́ bí obìnrin òun gba ohun tí ẹnìyẹn òun béèrè pẹ̀lú obìnrin yẹn ẹ wá ń bara yín jẹ́ ẹ̀ ń ṣèṣekúṣe ó wá jẹ́ nípa ìbáṣepọ̀ àdéhùn ṣùgbọ́n ẹ̀kọ́ ọ̀rọ̀ náà á fagilé ìbàdàn rẹ kò rí kò sùn gẹ́gẹ́ bí ọkùnrin sí ọkùnrin báyìí ó ti ṣe ìgbéyàwó o tiẹ̀ nífẹ̀ẹ́ sí ìyàwó ẹ ó wá nífẹ̀ẹ́ sí ọkùnrin mìíràn lóde ọkùnrin ní ọkùnrin lòun náà ìyàwó ẹ ń sọ pé tí bá ti ṣe ìgbéyàwó ó ti jẹ́ pé gbogbo alẹ́ lẹ máa ń lọ síbì kan jọ fi mí sílẹ̀ àgbàlagbà ni mi ò mọ ohun tí mò ń ṣe o mọ ohun tó ń ṣe tí ìṣe rẹ tí kò bá lódiwọ̀n lórí ìwé mímọ́ o kì í ṣàgbàlagbà nígbà náà a jẹ́ pé òjì ọlọ́gbọ́n nígbà náà a jẹ́ pé òkì ṣe kírísítẹ́nì àti onígbàgbọ́ nígbà náà tó o bá jẹ́ kírísítẹ́nì ìṣe rẹ ó gbọ́dọ̀ lódiwọ̀n lórí ìwé mímọ́ àti ẹ̀kọ́ ọ̀rọ̀ náà á mú kí ìṣe rẹ kó lódiwọ̀n o kàn ní máa fòsì bí fòsọ́hún kó máa wá ṣe ohun tó máa mú kó yọrí sí ọ̀run àpáàdì títí láéláé ó sọ wípé ó ní èrè fún ẹ̀kọ́ fún ìbániwí fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo ẹsẹ̀ kẹtàdínlógún 17 kí ènìyàn ọlọ́run kí ó lè pé kó lè dàgbà tó júbọ́ tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo ìṣe wa ìbáṣepọ̀ wa ìbádọ́rẹ̀ wa ó gbọ́dọ̀ jẹ́ èyí tó lódiwọ̀n nípasẹ̀ ìwé mímọ́ ìwé ìfihàn orí kejìléníogún 22 ẹsẹ̀ kejìdínníogún 22:18
22:18 emi n jeri fun olukuluku eni ti o gbo oro isotele iwe yi pe bi enikeni ba fi kun won olorun yo fi kun awon iyonu ti a ko sinu iwe yi fun ese kokandilogun ese 19 bi enikeni ba si mu kuro ninu oro iwe isotele yi olorun yo si mu ipa tire kuro ninu iwe ye ati kuro ninu ilu mimo ni ati kuro ninu awon ohun ti a ti ko sinu iwe yi sora o ma se ba ojo iwaju re je o ma se padanu orun o nitori asitumo iwe mimo sisi iwe mimo tumo lati fi aye sile tabi lati pese fun ara e je ko wa abala keta labe koko keji oye kikun nipa ibadore ati ife fun olugbala ife fun olugbala mati orike wa ese keta dilogoji 10:37 eni to ba pe baba ati iya ju mi lo ko ye ni temi eleyin ni ma jemu tuntun ohun gbogbo ta ti ka ninu Samuel kini eleyin ti wa ki Jesu to de e wo Jonathan e wo David be ni mo ri won o e je ki a wo ibasepo won be ni mo ri eji o sugbon Kristi ko ti de nigba na bayi Oluwa gbogbo ife wa o da lori Oluwa o ni olugbala olurapada ko si enikeni to le se tutu fun irapada okan Jonathan o ti e le se irapada na fun irapada okan Davidi eleyin lati wa lati odo Olorun idi ni Davidi fun ara re fi jewo wipe Olorun ni igbala mi ohun ni agbara mi ohun ni apata mi ohun ni ohun ni abo mi nitori na ko ti si enikeni ninu saamu Olorun Davidi pe ko si eni ti o le se tutu fun irapada elomiran bayi Kristi olurapada o ti wa o ti san iye tutu na ife wa o gbodo wa fun o ni eni ti o ba fe baba ati iya ju mi lo ko ye ni temi eni ti o ba si fe omokunrin tabi omobirin ju mi lo ko si ye ni temi ewe se keji dilogoji ese 38 eni ti ko ba si gbe agbelebu re ki o si ma to mi leyin ko ye ni temi agbelebu kan wa lati gbe ki a to di ade be ni isoro ati penija ma wa sugbon a o ni ma ku abi awon eyan ma jemu lai lai mo ni penija o mo wa mu omi je mi mo ni penija mo ni lo ibakedun lati lona gbogbo lo si odo Kristi lo si odo Olowa ohun ni eni na ti a ti fi rubo fun wa ohun ni eni na ti o le mu wa jade kuro ni gbogbo iyiriwo se ko so fun wa pe ka gbadura o so wi pe baba o ni baba wa ti nbe ni orun owo ni fun oruko re iru ifagagbaga idaloro inu ni bi ni ko gbodo die lowo lati ma fi ola lati ma bowo fun oruko Olowa ife ti re ni ki a se ni aye bi won tin se ni orun isoro iyiriwo idaloro inu ni bi ni o ko ni mu ki a teriba to be ge lati se onkon yo ti baje do je pe gbogbo gba la nsunkun si eleyi asunkun si eleyi ni bo ni Oluwa re wa ni bo ni olugbala re wa ni bo ni Olorun wa Oluwa ni kan soso ni wa ma gboju si ni gbogbo igba eni ti ko ba si gbe agbelebu re ki o si ma to mi leyin ko ye ni temi o so fun wa ninu Johanu kini ori karun Johanu kini ori karun ese keta nitori eyi ni fi Olorun
pe ki awa ki o pa ofin re mo ofin re ko si nera ofin re ko si nera o ni e ke pe mi ni ojo iponju emi yo si gba o ase re ni o ni ma beru rara kini eniyan le se si mi Jesus so wi pe ore mu ti kilo fun yin eni ti e o beru e beru eni ti o le pa ara run ni orun apadi ko wa ran orun okan lo sorun apadi oni sugbon emi wi fun yin e beru re oni ke ma se beru eniyan to ba ti e pa e gan papa gba mi won ti e ti pa leyin ton pa ki lo tun le se nitori na ta ba fe oluwa a o ma pa ofin re mo a o ni ma wa ibakedun ibakedun ni bi gbogbo e mo nkan ti mo la koja ni e ti e pe mi rara o ti e se ti bi fun mi se n gbadura fun mi o ti e gbadura fun mi jesu se bi jesu n gbadura fun e olorun yo si damu adura re fun o loruko jesu ohun ni asipe wa ohun eyan le ran se ni ran lowo bi won ba de ran wa lowo o da be mo ma nla ipenija yi koja o mo nla ipenija to hun koja mi ma meni ti mo le loba loba olorun loba kristi je ki emi olorun o mo opele ami emi olorun ni olutunu ni e se ta fi nfi olutunu emi sile agba bere si nwa abanikedun abanikedun ati abanikedun je ki emi olorun ko je olutunu re o so wi pe o ni alabuku fun ni awon ni tin kedun tori pe a o tu won ninu itunu ti to e wa loni o so fun wa gbangba nigba na wi pe nitori eyi ni fi olorun pe ki awa ki o pa ofin re mo ofin re ko si nira ese kerin o so wi pe nitori olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye eyi si ni isegun ti o segun aye ani igbagbo wa pa eleyi mo ni gbogbo gba ma ju gbagbo re sile eleyi lohun to mu ki solu ko segun awon eyan eleyi lo mu ki nem kadnesari ki ba segun sereke me se kata bedningo to ba je pe won ni igbagbo ni ma ju igbagbo re sile gbogbo awon to nwa daniel kaakiri be ni keni ba gbadura si olorun ki olorun laarin ogbon joje a ma ju sinu iko kini o to ba je pe daniel ko pa igbagbo re mo ni to nwa awon abanikedun iko ni gbadura mo o ki o ma ko ma ba se awon eniyan to ba se won sin o ti lo niyan wa wonu wo kini won rara o pa igbagbo re mo wa segun emi yo segun ni oluwa ki o fi ese yi mule ninu aye gbogbo wa loruko jesu ewese kejidinogun ese kejidinogun o so nibe yen wi pe awa mo pe enikeni ti abi nipa ti olorun ki dese enikeni ti abi nipa ti olorun ki dese bayi tin ba nberu eniyan kan degongo ibi wi pe mo wa gbagbe olorun mo wa nsare to eniyan lo mo wa so eniyan yi di apa ati atileyin ati okun aye mi mo wa lero wi pe ota mi lagbara ju olorun olorun o le se leyi olorun o le se rara rara awon ileri olorun ko ti e le se leyi nitori na mo wa sare mo fi ara mi pa mo wa nsunkun ni waju eda eniyan kan iwo nikan ni mo gbekele iwo nikan ma ni mo simile o mo mo wi pe iwo nikan lo ni eti lati gbo ti baba re solu bi be ko lai si iwo mo ti lo niyan o sugbon bibeli wi pe ninu jeremiah ori 17 o ni egbe ni fun eni ti o fi elerun ara se igbekele ti o simile apa erun ara to wa gbagbe olorun a o gbodo fi aye gba eyi rara rara ta ba ti pa olorun bi e wa duro wa simile olorun olorun yo si gba wa ni oruko jesu awa mo pe enikeni ti abi nipa ti olorun ki dese sugbon eni ti abi nipa ti olorun a ma pa ara re mo eni buburu ni
kìí sì fọwọ́ kàn án. Kò ní fọwọ́ kàn ẹ́. Ó sì ní iṣẹ́ láti ṣe lórí ilẹ̀ ayé nìkejì. Kò tí ẹ lè fọwọ́ kàn ni. Kì yóò lè fọwọ́ kàn ẹ́ ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a lọ sínú kókó kẹta báyìí. Kókó kẹta òní ríronú lórí ìbádọ́rẹ̀ láì ba ọjọ́ iwájú wa jẹ́. A ní ọ̀run láti jèrè. A ní ọ̀run àpáàdé láti bọ́ kúrò nínú rẹ̀. A ní adé láti dé. A fẹ́ gbọ́ kàbọ́mọ ọ̀dọ̀ rere láti ọ̀dọ̀ olówa. Nítorí náà má ṣe fi ààyè gba ìbádọ́rẹ̀. Má ṣe fi ààyè gba ìjólóòtọ́ kan ni. Má ṣe fi ààyè gba ìbẹ̀rù àti ìjayà láti mú kí o ba ọjọ́ iwájú rẹ̀ jẹ́. Ohun mẹ́ta la fẹ́ gbé yẹ̀wò. Àkọ́kọ́, ìfaraẹnijì ìjólóòtọ́ ti àwọn ọ̀rẹ́ nínú ìgbàgbọ́. Ìkejì, òun ni ohun iyebíye ti ìfọkàntánni nínú ìbádọ́rẹ̀ yóò nani fún ìsèso. Ìkẹta, ẹ̀dùn ọkàn tí ó dára tí àwọn ọ̀rẹ́ tí a sọ dọ̀tun fún ọjọ́ iwájú ti ayérayé. Ẹ jẹ́ kí a wo àkọ́kọ́ lábẹ́ kókó kẹta, ìfaraẹnijì ìjólóòtọ́ ti àwọn ọ̀rẹ́ nínú ìgbàgbọ́. Ìwọ gbọ́dọ̀ ní, èmi gbọ́dọ̀ ní, a ò gbọ́dọ̀ ní ọ̀rẹ́ nínú ìgbàgbọ́, àwọn ọ̀rẹ́ tó kún fún ìwà ìgbàgbọ́, àwọn ọ̀rẹ́ tó máa sọ pé rárá o, èmi ò gbàgbọ́ nínú àdúrà, mi ò gbàgbọ́ pé wàhálà yìí tí a bá lọ wá ìrànlọ́wọ́ èèyàn a ò lè jáde kúrò nínú èyí o. Ìyẹn kì í ṣe Ṣédrákì o, ìyẹn kì í ṣe Mèṣákì àti Àbẹ́dínígò o, nítorí pé kò sí ọ̀rẹ́ tí ìbá gba Ṣédrákì Mèṣákì àti Àbẹ́dínígò kò lọ́wọ́ iná ìléru. Àwọn ènìyàn tó ń sọ wípé èmi ò gbẹ èyí gbọ́ o, nítorí pé ìmọ̀ ìjìnlẹ̀ kò ti èyí lẹ́yìn, ẹ̀dá ò ti èyí lẹ́yìn. Àwọn yẹn kì í ṣọ̀rẹ́ bíi Dánielì tí ó tako ìṣẹ̀dá tí àwọn kìnìún tí wọn ò lè fẹnu kàn án. Tó o bá fẹ́ lọ́rẹ̀ẹ́ ní ọ̀rẹ́ tó jẹ́ pé ó ní irú ìgbàgbọ́ iyebíyebi tìrẹ. Ẹ jẹ́ kí a wo ìfaraẹnijì ìjólóòtọ́ ti àwọn ọ̀rẹ́ nínú ìgbàgbọ́. Ẹ jẹ́ kí a wo Máàkù orí karùn-ún ẹsẹ̀ kejìdínlógún 5:18. Bí ó sì ti ń wọ inú ọkọ̀, ẹni tí ó ní ẹ̀mí èṣù náà ó ń bẹ̀ẹ́ kí òun kí ó lè máa bá a gbé. Ẹgbẹ́ àwọn ẹsẹ̀ 19 ẹsẹ̀ 19. Ṣùgbọ́n Jésù kò gbà fún, kò fún láàyè, kò tiẹ̀ kò fàyè sílẹ̀ fún. Ṣùgbọ́n ó wí fún un pé lọ sí ilé rẹ kí o sì sọ fún àwọn ará ilé rẹ bí Olúwa ti ṣe ohun ńlá fún ọ àti bí ó sì ti ṣàánú fún ọ. Ẹni yìí ó bá lọ, ló bá lọ sọ fún gbogbo àwọn èèyàn, làwọn èèyàn yẹn bá jáde lọ́ bá tọ Olúwa wá, wọ́n wá sínú ìgbàgbọ́. Nígbà tí Kristi dé ọ̀dọ̀ wọn, tó padà dé ọ̀dọ̀ wọn, wọ́n gbà á. Iṣẹ́ àwọn apọ́sítélì orí kẹwàá ẹsẹ̀ 24, iṣẹ́ àwọn apọ́sítélì 10:24 ní níjọ́ kejì wọ́n sì wọ Kesaria. Cornelius sì ti ń retí wọn, ó sì ti pe àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ. Cornelius ó ti gba ìwàásù ọ̀rọ̀ láti ọ̀dọ̀ áńgẹ́lì tí a rán láti ọ̀run wá wípé kó ránṣẹ́ lọ pé Pétérù wá, ẹni tí ó máa sọ gbogbo ọ̀rọ̀ ìgbàlà fún, tí ó máa fi ọ̀nà ìgbàlà kan. Bí ó ti ń dúó de Pétérù láti dé, lẹ́yìn tí ó ti ránṣẹ́ lọ àwọn ọmọ ogun láti sọ pé Pétérù wá láti Jópa, ló bá kó àwọn ènìyàn jọ, ó kó àwọn ọ̀rẹ́ rẹ̀ jọ. Eléyìí ni àwọn tá a nílò, àwọn tó máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí mo ti gbọ́, àwọn ènìyàn tán máa fẹ́ pé kí a sọ wọ́n dọ̀tun nípa ọ̀rọ̀ tí ó sọ èmi dọ̀tun. Ó kó àwọn ọ̀rẹ́ wọ̀nyí jọ. Ẹsẹ̀ 23, ó sọ pé nítorí náà
Cornelius lo n ba Peteru soro yi o nitori na mo si ti ranse si o loju kan na iwo si seun ti o fi wa gbogbo wa pe ni waju Olorun nisisin yi gbogbo awon ore mi ati ko ra jopo baji o ko si alaigbagbo kan ninu won ko se enikeni to ma ko ikinrere laarin won awa emi ati awon ore mi ati awon ibatan mi gbogbo wa pe ni waju Olorun nisisin yi lati gbo ohun gbogbo ti a pa lase fun o lati odo Olorun wa ese kerin le logoji ese 44 bi Peteru si tin so oro won yi ni enu emi mimo ba le gbogbo awon ibatan ati awon ore bakan na gbogbo awon ti o gbo oro na eleyi ni ru awon ore to ye ki a ni ore ninu igbagbo ore to fohun sokan pelu igbagbo wa ore to ma jowo ti won ma teriba fun igbagbo wa ore ti o ma gbagbo pelu wa ta ba so nipa isodi mimo won so pe so fun mi o mo iyi tele won gba won de a de so won di mimo an so nipa emi mimo won ni rara mi o mo iyi tele o ya so fun mi awon eniyan ti o se ton lati gba isura ye biye ti orun oro ti orun eyi ti oluwa to ti fi fun wa e je ki a wo abala keji labe koko keta ohun iye biye ti ifokan tan ni ninu ibadura yo na ni fun isiso iye biye ni isiso ohun to ma na wa lati ni iru awon re be lati so ohun to ba ma na won ki ise iranse ti oluwa ti fi fun wa ko ba le ran wa lowo kon ba le ti wa leyin ani ni iye kiye to ba ma na won Rome ori kerin din ni 16 lati ese iketa Rome 16 ese iketa eki Priscilla ati Aquila awon alabasise mi ninu Christ Jesu ese karun e je ka wo ese kerin awon eni ti nitori emi mi won fi emi won wewewe leji o majemu tuntun leleyi won mo wi pe Olorun ti pe Paul apostle fun ise nla kan ise nla to fe se yi o wa lori ohun to ma lagbara won la ma run e lowo a ma ti leyin ni gbogbo orun ta ba fi le gba se won wa di eni to n ba ru ajaga re wi pe ewukewu yo ti baje ofa kofa to ba n bo lona re to ba julu awon lo ma gba eyi mora ati iyawo ati oko Aquila ati Priscilla awon eni ti nitori emi mi won fi emi won wewu fun awon eni ti ki se kiki emi nikan ni o n dupe sugbon gbogbo ijo laarin awon kefiri pelu anwo abala keta labe koko keta ohun edun okan ti o dara ti awon ore ti a sodo tun fun ojo iwaju ti ayeraye edun okan ti o dara edun okan ta ni o gbodo je yi ti o dara edun okan ta ni o gbodo je pe ojo iwaju ore mi yi ojo iwaju eni yi a o ni fi sofo a o ni sodanu lasan yo le di orun eleyi ni ife okan re eleyi ni ipo kaka re ma ran lowo lati di orun ki se wi pe ma di lowo ma gbe okuta idigbolu soju ona re ma gbe gegele di ona re ma pe afiesi re kuro ma parun idaniloju gbogbo idaniloju to lohun niyan orun ma ri daju wi pe mo gbe nkan si oju ona re ko ni le ni ipo kaka tabi tara fun orun mo iyan ki se ore to da o ore gidi ko niyan to aniyan te ani ohun ni wi pe a fe run elomi lowo ki won ki o ba le sare ni kankan kan ba le sare pelu afojusun ni oju ona won si orun rere Luke ori kerin din ni 20 ese 23 ni orun apadi ni o gbe oju re soke o nbe ninu ise oro
o si ri Abrahamu ni okere ati Lazaru ni okan aya re ese kerin le ni ogun ese 24 o si ke o wi pe baba Abrahamu shanu fun mi ki o si ran Lazaru ki o te ori ikare bo omi ki o si fi tu mi ni akon nitori emi njoro ninu owo ina yi okunrin ji o ti re koja lo si odikeji lohun Lazaru o de wa nibe ni enu onu e ni gbogbo igbangba to wa laye sugbon ko ni fe teti si eni to kun fun oju ti awon aja nla egbo e o to ba je pe looto lo wa ninu igbagbo to je pe looto lo wa ninu oju orun kirode ti iya nje bayi to je pe looto lo ni olorun kirode temi lowo to mu oni itura ati afi aye to mu oni nitori na lakoko na ko ni teti sile sugbon okunrin ji oloro bayi o ti ku nigba to ku o lo si orun apadi sose lo ba lo wa ri pe lo oto ni orun apadi wa anda loro nibe bayi o wa nfa itura die ekan omi a wa so fun wa ni ese ike dogbon ese ke dogbon ese 25 sugbon Abrahamu wi pe omo o sese ko je omo elesi eniyan omo alasa ibile pe nikan pe ni arakunrin omo tabi arabirin yen o gbeyan dorun o gba ojulowo iri to se san ti igbala omo ranti pe ni igba aye re iwo ti gba ohun rere ti re o ti eti ni gbogbo e ati Lazaru ohun buburu sugbon nisisin yi ara ro iwo si njoro ewe se keri din logbon ese 26 ati pelu gbogbo eyi agbe ogun nla kan si agbede meji awa ati eji ki awon tin fe ma ba le rekoja lati kin lo sodo yin ki enikeni ma si le ti ohun rekoja to wa ese ketadilogbon bayi okunrin yi o ri wi pe ko sanfani fun ohun miran mo lati lo si orun rere o ti wa lorun apadi orun apadi tite lai lai o ti ba ojo waju eje nigba to wa lori ile aye ni keji o ti so ojo aye wa ojo waju eje radarada nigba to wa lori ile aye ni keji sugbon bayi wa ni edun okan koko na ni wi pe bi enikan ti o ti deni igbala enikan ti ko le deni igbala enikan to ti re koja akoko ri ofe to ba ni iru edun okan bi eji fun awon to nbe lori ile aye bawo ni iwo bawo le mi bawo ni awon nigbagbo to si wa laaye lori ile aye o de so wi pe o ni awon ore o ti e ba won so nipa ironupiwada rara o so wi pe o lore o ti e fi edun okan han won to ma yo won kuro ninu idajo to nbo o so wi pe o lore o ngbogbo tejo ma npin papo ni awon ohun asun aye yi itan tejo ma so papo o ni awon itan ti ko wulo ti aye yi awon nkan ti aye yi te kan jo nse nibo wa ni edun okan ti ore to to wa fun ojo iwaju ti o dara okunrin wa fi edun okun e kan o si wi pe nje mo be o baba ki iwo ki o ran lo si ile baba mi to ba le ran si odo mi egbe mi ta ti fi edididi ran lo si ile baba mi ese keji din ni 28 nitori mo ni arakunrin marun ki o le ro fun won ki awon ki o ma ba wa si bi oroyi pelu awon won ni awon na ni ojo iwaju won ni waju won sugbon won se wa lori ile aye okunrin to wa lorun apadi to ti to je pe egbe e ati se papatapata o wa nbere wi pe
Abrahamu ki o ran Lazaru iwo na ti e mo okunrin yi ko mo ba ti gbadura o ko ye ko ma gbadura iru adura nla bayi ko ran ko ni ko ran yan lo ko ran lo si bi to wa ko ran lo si nu aye to de ko ye ko gbadura se ko gbadura si olorun olorun orun to ni olubori ase ikeyin to le ran tabi to le maran to le ran angeli to le ran iranse kan rara o te ti wa lorun apadi ki lo tumo lati gbadura sugbon o ni edun okan o ni mo ni awon arakunrin marun ki o le ro fun won ki awon arakunrin e marun yen ki o ma ba wa si bi oroye pelu ese kokan de logbon ese 29 Abraham si wi fun pe won ni Mose ati awon woli ki won ki o gbo ti won yen ni pe won ni oro ti Mose ti ko oro Olorun ifikan okan Olorun won de ni awon woli ti won ka oro yi ti won tumo oro na je ki won gbo won ese 30 ese 30 o si wi pe be ko Abrahamu baba sugbon bi enikan ba ti nu okuto won lo won yo ronu pe wada ese 31 ese 31 o si wi fun pe bi won ko ba gbo ti Mose ati ti awon woli a ki yo ji won ni okan pada bi enikan ti le ti nu oku dide iwo ni ireti kan soso ni ona re won wa si shoshi won si o to nwa soba sugbon iwo lo sumo won pekipeki o ye ko ni edun okan fun ojo iwaju won fun ojo iwaju aye raye won o ni oro na nipa oso yi ni iwo na fi deni igbala to ba ri be so fun ore re fi kan so pelu ekun so pelu igbe waasu ikerere fun won pelu gbogbo okan re eyi ti wa fi ma wa ibakedun lati odo won fun ara re ri aye egbe aye raye won se pelu gbogbo ohun to ba ni imolara ati itara ati edun okan to ba ni fi edun okan ti o dara fun awon ore ti a sodo tun fun ojo iwaju ti aye raye mo gbadura wi pe gbogbo ta ti gbo loni a o ko si tabili aya wa ni oruko Jesu bi ati nloye ibadore bayi ninu imole otun laarin Jesu ati awon mu eyin e ti a si ti gbe wa soke ko ninu ipele ilele ti ibadore ti majemu lailai laarin Dafidi ati Jonathani ati Dafidi a o dide soke a o ga soke a o si dara pelu awon ore ti aye ni oruko Jesu e je ka dide duro bayi ki a ke pe oruko Olowa pe ki Olorun ki o fun wa ni ogbon lati gbe ogbon lati duro ninu oro Olorun igba ki gba yo ti ba je ta ba ni ipenija ki ipenija a o sare to Olorun lo ki se eda eniyan ta si ni igbekele ati fokan ton wa sinu eniyan e je ki a ranti wi pe o ti to akoko lati ku mi ngbo ami to da nibe yen ma so wi pe isise kan lo nbe laarin iwa ati iku rara o abo wa laarin iwa ati iku be ni akoko igba kan si wa fun ise isin ati ise irinse ko ti si iku fun e bayi bi Jesu ba fa bibo eseyin ipade to nbo a o rira wa loju koroju gbe ohun re soke ko ba Olowa soro o gbogbo to ti gbo ko to Olowa lo ninu adura akoko ni fun wa lati gbadura dide duro lori ese re ke je ka to Olowa lo ninu adura ko ti to akoko lati ku Olowa yo gbe oro ke pe oruko Olowa jowo gbogbo sile loye ibadore to gaju Jonathani ati ti Dafidi lo nipase Jesu ati awon mu eyin re
oye ti wa ye wa ti lo jile nu oro re bayi gbadura pe ko oluwa ko run e lowo lati fi ara re kan gege bi ore tooto lai si idibaje lai si iwa eri lai si pe o nko egbin won e je ki a lanu ki a ke pe oluwa pe ohun gbogbo ta ti gbo lale yi nipa ori ofe olorun oluwa yo fun wa ni ori ofe lati je oluse ki se olugbo nikan gbadura adura ni beba olorun soro titu egun okan re jade si olorun titu okan re jade awon ijewo to lodi e igbisise kan larin mi ati iku fagile ye ku ni enu re abo kan wa laarin iwa ati iku oluwa ma dabobo okan re a dabobo ninu ijade ati iwole re gbadura pelu gbogbo okan re gbadura ijewo to ba se lo ma fi kan nipo n to ba gba niwon igba ta ti ni emi igbagbo kan na awa gbagbo din yen ta fi jo so akoko ise isin wa igba ise isin wa igba wa laarin ise oluwa laarin iwo ati iku ko ti to akoko fun e lati ku gbadura oluwa emi ki yo ku bi ko se yiye won si ma kede ogo ati ore oluwa ke pe oruko oluwa gbadura pelu gbogbo okan re jowara re sile jewo wipe o ti pe alafia ni fun mi alafia ni fun mi ma sa se yori ma gbe ni pelu ilera emi ki yo ku emi yo wa laye won ma gbe igbe aye ilera igbe aye to dara igbe aye to duro sinsin igbe aye to nseso igbe aye to mu eso jade jowo gbadura wakati adura ni ki se akoko ti sasaro tu okan re jade ni waju oluwa bo tin so fun oluwa wipe igba wa o fun isa iranse o laarin emi ati iku emi yo mu ipe mi se emi yo mu ise iranse mi se emi yo mu ojuse mi se ko si ohunkohun ko si esin kan tabi ofa kan to le gba emi mi lati owo Saul ko sese gbadura ohun to ba wi ni wa ri gba ke pe oruko oluwa ko so ohunkohun to ma di e lowo tabi da oduro da majemu ibadan re sugbon ko gbodo ni eri ninu ko gbodo ni iwa eri kokan ninu ko si iwa eri ti ife kufe ko si iwa eri ninu iwo re ko si iwa eri ninu irisi re majemu ibadan e lai si iwa eri ati ese ko ni si aimo ko ni si iwa eri ra kan gbadura oluwa emi yo enikeni ti ma fe ba o ti ma fe ba dore ti o ba gbe iwa mo laruge mo ge danu to ba fe mu iwa iri wa sodo mi tako iba dore wa o gbodo gbe iwa mi mo laruge iwa funfun laruge ke pe oruko oluwa ma je mu ibadan re lai ni ife kufe ati lai ni ese ma re koja ala na duro ninu ala ti iwa mimo iduro sinsin iwa funfun bo se ma wulo niyi bi iwa iri kan ba wa iwulo re afagile nigbati iwa iri ba wa iwa iwulo re afagile nigbati iwa iri ba wa Olorun a pa iru eni beti gbadura ko si iwa eri ko si ese ko si ife kufe Olorun o ni pa miti lenu e ko gbadura si Oluwa ko si iwa isekuse iwa ibi kankan ko si aisododo kankan ki Olorun ma ba pa o ti segbe kan ko si iwa eri ko si iwa ibaje majemu ibadan re lai si ife kufi ati ese
májẹ̀mú pẹ̀lú àwọn rẹ̀ tó lòdìwọ̀n lórí ìwé mímọ́ mi ní bá ẹnikẹ́ni dọ́rẹ̀ẹ́ bí irú ẹni bẹ́ẹ̀ kò bá ní gbé ìwé mímọ́ ga tó bá fẹ́ kí n ṣe àyè gbọ́ràn sí ẹ̀sẹ̀ ìwé mímọ́ kan irú ìbàdọ́rẹ́ bẹ́ẹ̀ a kò ní wá láti ọ̀run gbàdúrà gbogbo ìbàdọ́rẹ́ rẹ gbogbo àjùmọ̀ṣepọ̀ rẹ ó gbọ́wọ́ dọ̀wà lábẹ́ ìṣàkóso ìwé mímọ́ arákùnrin ẹjọ́ gbàdúrà arábìnrin ìjọ́ gbàdúrà má jẹ́ kó su ẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn wa ìbàdọ́rẹ́ mi ìbáṣepọ̀ mi ohun gbogbo yóò jẹ́ lórí lábẹ́ ìṣàkóso ìwé mímọ́ lórí òdiwọ̀n ti ìwé mímọ́ má rékọjá ìwé mímọ́ o máa gbé nínú ọ̀rọ̀ rẹ̀ máa gbé nípasẹ̀ ìwé mímọ́ gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ gbàdúrà pẹ̀lú gbogbo ìjólóòtọ́ ọkàn gbàdúrà pẹ̀lú béèrè fún orí ọ̀fẹ́ mi tó fún ọ gbàdúrà fún orí ọ̀fẹ́ ọlọ́run èyí tó ga ju okun rẹ lọ tó lè pa ọ mọ́ ní òdodo tó ń gbóná tó fi ara ẹ̀ jì tó ń yara ẹ̀ sọ́tọ̀ tó ń ṣe ohun gbogbo fún ògo ọlọ́run la ẹnu rẹ kó jẹ́ ká gbàdúrà képe orúkọ olúwa òye kíkún nípa ìbàdọ́rẹ̀ àti ìfẹ́ fún olùgbàlà ìbàdọ́rẹ̀ àti ìfẹ́ àkọ́kọ́ nìyí fún olùgbàlà ìfẹ́ wa fún ènìyàn kò gbọ́dọ̀ fagagbága pẹ̀lú ìfẹ́ ọlọ́run nínú ọkàn rẹ kò sí ìfẹ́ ènìyàn kan tó máa fagagbága bóyá ó ní tó o bá fẹ́ bàbá àti ìyá jù o lè fẹ́ràn mi olúwa fún mi lórí ọ̀fẹ́ láti fẹ́ràn rẹ ju ohunkóhun lọ fún mi lórí ọ̀fẹ́ láti fẹ́ràn rẹ pẹ̀lú gbogbo ọkàn mi láàárọ̀ lọ́sàn-án ní gbogbo àkókò nínú ohun gbogbo ràn mí lọ́wọ́ olúwa láti fẹ́ràn rẹ àní ju ara mi lọ láti fẹ́ràn rẹ láti gbọ́ràn sí ọ lẹ́nu àti láti fẹ́ràn ara wa oníká fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí èmi ti fẹ́ràn yín gbàdúrà képe orúkọ olúwa pé kí olúwa kó ràn ẹ́ lọ́wọ́ kó lò ọ́ a rí pé ìbàdọ́rẹ̀ láàrin dáfídì àti jónátánì eléyìí kọ́ ni olúwa ń fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìbàdọ́rẹ̀ wa gbọ́dọ̀ jẹ́ láàrin ti kristi àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí ò ti ẹ̀ sí ìwà búburú kan láàrin jónátánì àti dáfídì ṣùgbọ́n síbẹ̀ ìfẹ́ ìbàdọ́rẹ̀ pípé ó jẹ́ pẹ̀lú jésù ọ̀rẹ́ mi ó sọ wípé èmi kò pè ní ìránṣẹ́ ṣùgbọ́n èmi pè ní ọ̀rẹ́ gbàdúrà pé ìbáṣepọ̀ rẹ pẹ̀lú jésù yóò dúró o ní bàjẹ́ o ní jakulẹ̀ bí wọn náà ṣe ń dúró pẹ̀lú rẹ̀ kò ní já ọkulẹ̀ àwọn àgùntàn mi gbóhùn mi wọ́n sì ń tọ̀ mí lẹ́yìn olúwa fún mi lórí ọ̀fẹ́ láti fi ara mi jì fún ọ a gbọ́dọ̀ ní ìfarajì jò lóòótọ́ ti àwọn ọ̀rẹ́ nígbà gbogbo ká farajì fún ìjèrè ọkàn àti ìwàásù ìkérere kí á farajì fún jíjáde lọ kí á wàásù ìkérere láì bìkítà fún ohunkóhun ohun iyebíye tí ìfọkàntán ní bá dọ́rẹ̀ẹ́ a fẹ́ sèso nínú ayé wa a fẹ́ sèso nínú iṣẹ́ ìránṣẹ́ wa pé kó lọ́ kó fún ọ ní orí ọ̀fẹ́ láti jẹ́ni tó ń sò èso gbàdúrà ẹ̀dùn ọkàn tí ó lágbára tí àwọn ọ̀rẹ́ tí a sọ̀dọ̀tun fún ọjọ́ iwájú ti ayérayé a rí bí ọkùnrin yìí bí ẹ̀mí èṣù ṣe gbà bá ṣe gbà kó lọ ẹ̀mí èṣù ó lọ bá jésù àwọn mẹ́rin láti mú wá sí ọ̀dọ̀ olúwa tí a sì bẹ̀rẹ̀ sí ṣe ayẹyẹ ṣó o ti pin nínú ọkàn rẹ láti mú àwọn ọ̀rẹ́ rẹ wá sọ̀dọ̀ jésù láti mú wọn wá sí ọ̀dọ̀ jésù ní gbogbo ìgbà lójoojúmọ́ tó láǹfààní tó ti ń ṣe ránṣẹ́ fún àwọn ènìyàn ẹ jẹ́ kí a gbàdúrà kí a képe orúkọ olúwa fún orí ọ̀fẹ́ rẹ̀ ní orúkọ jésù ni a gbàdúrà kó tó di pé a ṣe àṣekágbé ohun gbogbo lọ́la à ń bẹ̀rẹ̀ ìsọjí kárí ayé ó jẹ́ ṣíṣe àjọyọ̀ ìjòlóòtọ́ rẹ̀
e je ka gbadura fun isoje kare aye to nbere lola titi di ojo isinmi pe ki olorun ko fi agbara re kan lati gbala lati soji lati mu apada seyin pada bo wale ki awon ise mi ati ise iyanu to lagbara to lorin ko sele ni gbogbo ibi ta tin se ipade yi jake jadu agbaye e je ka gbadura wi pe olorun wa fi agbara re kan ni gbogbo ibudo ta ti ma se gbogbo ibi ta ti ma se gbogbo isori ekun gbogbo elekun jekun Africa, Europe, Asia, South America, ni bi gbogbo wi pe ise iyanu to lorin to lagbara yo sele e je ki a gbadura ni gbogbo ibi ta ti ma se pade yi ibi to tin se agbara bi ti igbani to daju ise mi to daju imupada bo sipo ti o daju igbala to daju iyipada okan to daju isodo tun to daju ati isode mimo ati iwa funfun ti okan wi pe gbogbo ibi ta ba tin se ipade yi ti oro olorun yo ti ma jada lori ero ayelu jara pelu pe opolopo okan yo wa lati mo olowa ni oruko jesu ni agbadura ele ki agbadura fun baba wa olowa pe ifaroyan to lagbara okun to lagbara ati iran to ga si pe ki olowa ko tesi waju ati ma fun won lokun si ele ka lanu ka gbadura fun baba wa olowa ewu eko to lagbara ta se ko to lale yi e ri bo se jile to e ri bo se gboro to pe ko lo ko teso da ti ma fun won lokun ko si ma lo won si e je ki alanu ka gbadura orun gbo ki se adura asaro if oroyan si okun si ibisi si iwa pele ni olorun yo wa pelu won ni oruko jesu ni agbadura baba inu wa dun jojo si yin adupe fun I ohun to lagbara te ti fun wa lale yi iru ibadore to gaju ti David ati Jonathan lo ka ma wo jesu ati ibadore pelu awon mo eyan ati awa na oluwa gbadura pe oye ta ti ni yi koni tako wa pe ni pore ofe yin ara oto ibadore wa yo so eso gege bi ati ri gege bi okunrin adanide o jade lo o ba won ore re soro gbogbo won de to jesu wa lati akoko yi lo baba na se n jade lo a o ni aidun okan fun awon ore wa a o se seranse fun won a o mu wa si odo jesu ni oruko jesu baba ipade ara oto n bere lola o je ayeye ajoyo jolo oto yin oluwa gbadu pe ke ran wa lowo lati jolo oto lati mu okan wa lati fa awon elomiran wa bi won tin to yin wa oluwa mo si gbadura mo si gbagbo ke bi iwe mimo yin pe ijolo oto yin yo fowo kan opolopo eniyan ati pe nipase ori ofi akanse ni gbogbo bi ta tin se ipade ni gbogbo adugbo ifarakun agbara yin yo farakan ninu igbala ninu imipada sipo ninu isodotun ninu iwosan ninu idande oluwa e se ni oruko jesu fun baba wa nu oluwa e tesi oju ati ma fun won lokun si e ma fun won lagbara si fun olukuluku wa ni gbogbo bi ta ba wa a o ni ja yin kule koni si iwa eri koni si aiseso latoni ilo ohun gbogbo ta ba nse yo ma si so baba wa ohun adupe kun idahun e se jo nta bere lo ni oruko jesu to lagbara ohun ni agbadura ami to rinle ko la ko bukun yin.

0: ìwé àwọn onídàájọ́.
1: Orí 19. Ó sì ṣe ní ọjọ́ wọn ni, nígbà tí kò sí ọba kan ní Ísíráélì, ọkùnrin Léfì kan ṣe àtìpó ní àhún ilẹ̀ òkè Efraimu, ẹni tí ó sì mú àlè kan láti Bethlehem Juda wá. Àlè rẹ̀ náà sì ṣe panṣágà sí, ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ sí ilé bàbá rẹ̀ sí Bethlehem Juda, ó sì wà ní ibẹ̀ ní ìwọ̀n oṣù mẹ́rin. Ọkọ rẹ̀ sì dìde, ó sì tọ́ lọ láti tù ú nínú àti láti mú un padà. Ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì ń bẹ pẹ̀lú rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ méjì. Ọmọbìnrin náà sì mú un wá sínú ilé bàbá rẹ̀. Nígbà tí bàbá rẹ̀ sì rí, ó yọ̀ láti pàdé rẹ̀. Àna rẹ̀ bàbá ọmọbìnrin náà sì dá a dúró, ó sì bá a jókòó ní ijọ́ mẹ́ta. Wọ́n jẹ, wọ́n mu, wọ́n sì wọ̀ níbẹ̀. Ó sì ṣe ní ijọ́ kẹrin, wọ́n jí ní kùtùkùtù, ó sì dìde láti lọ. Bàbá ọmọbìnrin náà sì wí fún àna rẹ̀ pé, fi òkèlè oúnjẹ kan tẹ́lẹ̀ inú, lẹ́yìn náà kí ẹ máa lọ. Wọ́n sì jókòó, àwọn méjèèjì sì jùmọ̀ jẹ, wọ́n sì mu. Bàbá ọmọbìnrin náà sì wí fún ọkùnrin náà pé, mo bẹ̀ ọ́, farabalẹ̀ kí o sì dúró ní òru òní, kí o sì jẹ́ kí inú rẹ̀ kí ó dùn. Nígbà tí ọkùnrin náà sì dìde láti lọ, àna rẹ̀ sì rọ̀ ọ́, ó sì tún sùn síbẹ̀. Òun sì dìde ní kùtùkùtù ọjọ́ karùn-ún láti lọ. Bàbá ọmọbìnrin náà sì wí pé, mo bẹ̀ ọ́, tu ara rẹ̀ lára kí ẹ sì dúró títí di ìrọ̀lẹ́. Àwọn méjèèjì sì jẹun. Nígbà tí ọkùnrin náà sì dìde láti lọ, òun àti àlè rẹ̀ àti ọmọ ọ̀dọ̀ rẹ̀. Àna rẹ̀ bàbá ọmọbìnrin náà sì wí fún un pé, kíyèsí ní ìsinsìnyí, ọjọ́ di àṣálẹ́ tán. Èmi bẹ̀ ọ́, dúró ní òru yìí, kíyèsí ọjọ́ lọ tán, sùn síhìn-ín kí inú rẹ kí ó lè dùn. Ní kùtùkùtù ọ̀la, ẹ tètè bọ́ sí ọ̀nà yín kí ìwọ kí ó lè lọ ilé. Ọkùnrin náà sì kọ̀ láti sùn, ó sì dìde, ó sì lọ. Ó sì dé ọ̀kankan Jébúsì, tí í ṣe Jerúsálẹ́mù. Kẹ́tẹ́kẹ́tẹ́ méjì tí a dì ní gàárì wà lọ́dọ̀ rẹ̀, àlè rẹ̀ pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀. Nígbà tí wọ́n sì dé etí Jébúsì, ọjọ́ lọ tán. Ọmọ ọ̀dọ̀ náà sì wí fún Olúwa rẹ̀ pé, wá, èmi bẹ̀ ọ́, jẹ́ kí a yà sí ìlú Jébúsì yìí kí a sì wọ̀ síbẹ̀. Olúwa rẹ̀ sì wí fún un pé, àwa kì yóò yà sí ìlú àjèjì kan tí kìí ṣe ti àwọn ọmọ Ísíráélì, àwa ó rè kọjá sí Gibeah. Òun sì wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, wá, jẹ́ kí a súnmọ́ ọ̀kan nínú ibi wọ̀nyí kí a sì wọ̀ sí Gibeah tàbí Rama. Wọ́n sì rè kọjá, wọ́n lọ, òòrùn sì wọ̀ bá wọn létí Gibeah tí í ṣe ti Benjamini. Wọ́n sì yà sí Gibeah láti wọ̀ ọ́ àti láti sùn níbẹ̀. Ó sì wọ inú rẹ̀ lọ, ó jòkó ní ìgboro ìlú náà, nítorí tí kò sí ẹnìkan tí ó gbà wọ́n sínú ilé rẹ̀ láti wọ̀. Sì kíyèsí, ọkùnrin arúgbó kan sì ń ti ibi iṣẹ́ rẹ̀ bọ̀ láti inú oko wá ní alẹ́. Ọkùnrin náà jẹ́ ará ilẹ̀ òkè Efraimu pẹ̀lú, òun sì ṣe àtìpó ní Gibeah, ṣùgbọ́n ẹ̀yà Benjamini ni àwọn ọkùnrin ibẹ̀ ṣe. Nígbà tí ó gbé ojú rẹ̀ sókè, ó sì rí èrò kan ní ìgboro ìlú. Ọkùnrin arúgbó náà sì wí pé, níbo ni ìwọ ń rè? Níbo ni ìwọ sì ti wá? Òun sì wí fún un pé, àwa ń ré kọjá láti Bethlehem Juda lọ sí ìhà ọ̀hún ilẹ̀ òkè Efraimu. Láti ibẹ̀ ni èmi ti wá. Èmi sì ti lọ sí Bethlehem Juda nísinsìnyí. Èmi ń lọ sí ilé Olúwa. Kò sì sí ẹnìkan tí ó gbà mí sí ilé. Bẹ́ẹ̀ ni koríko àti ohun jíjẹ ń bẹ fún àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wa. Oúnjẹ àti ọtí wáìnì sì ń bẹ fún mi pẹ̀lú, àti fún ìránṣẹ́bìnrin rẹ, àti fún ọmọkùnrin tí ń bẹ lọ́dọ̀ àwọn ìránṣẹ́ rẹ. Kò sì sí àìní ohunkóhun. Ọkùnrin arúgbó náà sì wí pé, àlàáfíà fún ọ, bí ó ti wù kí ó rí, jẹ́ kí gbogbo àìní rẹ kí ó pọ̀ sí apá ọ̀dọ̀ mi. Ọ̀kan ṣoṣo ni, má ṣe sùn sí ìgboro. Bẹ́ẹ̀ ni ó mú un wá sínú ilé rẹ̀, ó sì fi oúnjẹ fún àwọn kẹ́tẹ́kẹ́tẹ́, wọ́n wọ ẹsẹ̀ wọn, wọ́n jẹ, wọ́n sì mu. Ǹjẹ́ bí wọ́n ti ń ṣe àríyá, kíyèsí, àwọn ọkùnrin ìlú náà, àwọn ọmọ Bélíàlì kan yí ilé náà ká, wọ́n sì ń lu ilẹ̀kùn, wọ́n sì sọ fún baálé ilé náà, ọkùnrin arúgbó ni pé, mú ọkùnrin tí ó wọ̀ sínú ilé rẹ nìwá kí àwa kí ó lè mọ̀ ọ́. Ọkùnrin baálé ilé náà sì jáde tọ̀ wọ́n lọ, ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ kọ́, ẹ̀yin arákùnrin mi, èmi bẹ̀ yín, ẹ má ṣe hùwà búburú, nítorí tí ọkùnrin yìí ti wọ ilé mi, ẹ má ṣe hùwà wèrè yìí. Kíyèsí, ọmọbìnrin mi ni èyí, wúndíá àti àlè rẹ̀, àwọn ni èmi ó mú jáde wá ní ìsinsìnyí. Kí ẹ̀yin tẹ̀ wọ́n ní ògò, kí ẹ̀yin sì ṣe sí wọn bí ó ti tọ́ ní ojú yín, ṣùgbọ́n ọkùnrin yìí ni kí ẹ̀yin má ṣe hùwà wèrè yìí sí. Ṣùgbọ́n àwọn ọkùnrin náà kò fẹ́ gbọ́ tirẹ̀. Ọkùnrin náà sì mú àlè rẹ̀, ó sì mú tọ̀ wọ́n wá, wọ́n sì mọ̀ ọ́n, wọ́n sì hù ú níwàkíwà ní gbogbo òru náà títí ó fi di òwúrọ̀.

0: dé ilé rẹ̀, òun sì mú ọbẹ̀, ó sì mú àlè rẹ̀ náà, ó sì kún ní ìké ìké, ó sì pin sí ọ̀nà méjìlá, ó sì rán lọ sí gbogbo agbègbè Ísírẹ́lì, ó sì ṣe tí gbogbo àwọn ẹni tí ó ń rí ń wípé a kò tí kú irú ìwà báyìí, bẹ́ẹ̀ ni a kò tí rí láti ọjọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì ti gòkè ti ilẹ̀ Íjíbítì wá títí ó fi di òní olónìí. Ẹ rò ó, ẹ gbìmọ̀, kí ẹ sì sọ̀rọ̀.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyè àìnípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín, kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró, ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wà lójú, a dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa, a dúpẹ́ pé kì í ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo, ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù, láti máa wárìrì níwájú yín, láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí, ìfẹ́ láti súnmọ́ yín sí, ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè àìnípẹ̀kun, wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí, tí a ń fẹ́ kọ́, tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ fi ìṣepayá ìran ọ̀run tí inú Bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù. Gbogbo ibi tí iyè méjì àti ẹ̀rù, gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tínú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Bí ẹ sì ti ń kọ́ wa ẹ̀mí láti gbà, láti ṣe, láti tẹ̀lé yín títí dé òpin, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé, kí ìrètí wa kí ó lè wà nínú yín títí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lẹ́sẹ lẹ́sẹ nínú Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Kólósè. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá a péjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o mọ̀ wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ìwé Kólósè yìí, Epístélì sí àwọn ará Kólósè. A ti kọ́ nínú orí kìíní, a sì ti kọ́ nínú orí kejì. Lónìí a ń wo orí kẹta, a sì ń kà á láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin. Àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa nínú Bíbélì àti nínú àwọn Epístélì pàápàá. Pàápàá nínú èyí tí a fẹ́ kà lónìí, àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa, tí ó ṣe wípé bí ó bá yé wa, bí a bá sì gbàárò, bí a bá gbàdúrà lé e lórí, yóò mú kí ìgbésí ayé onígbàgbọ́ kí ó yé wa ju bẹ́ẹ̀ lọ. Yóò sì jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun kí ó ju bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, bí a ti ń ka àwọn ọ̀rọ̀ wọ̀nyìí, má ṣe jẹ́ kí ọmọ tàbí ẹni tí ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ má ṣe jẹ́ kí ó di ọ lọ́wọ́. Ní ìgbà púpọ̀ ni àwọn alábìyamọ láàrin wa ni wọ́n máa ń gba àwọn ọmọ wọn láyè láti dí wọn lọ́wọ́. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé a máa tọ́jú ọmọ tàbí kí ó máa fi ọmú fún ọmọ, kí ó má sì fi etí sí ẹ̀kọ́ tí à ń kọ́. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí ohunkóhun tàbí ẹnikẹ́ni kí ó dí wa lọ́wọ́. Ẹnìkan wọlé nígbà tí a ti bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ ni, tàbí nǹkan kan ló bọ́ sílẹ̀ lọ́wọ́ ẹnìkan, tàbí ohun kan mìíràn ló ń ṣẹlẹ̀ níta, tàbí ariwo ni à ń gbọ́ láti ibòmíràn. Ẹ má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dí wa lọ́wọ́, kí a ba lè jẹ́ ẹni tí ó ń fi ohun rere, àwọn ohun ribiri tí Ọlọ́run

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé àwọn onídàájọ́ orí ogun. Nígbà náà ni gbogbo àwọn ọmọ Israẹli jáde lọ, ìjọ àwọn ènìyàn sì wọ́jọ pọ̀ bí ọkùnrin kan láti Dani lọ títí ó fi dé Beer-sheba pẹ̀lú ilẹ̀ Gileadi sí ọ̀dọ̀ Olúwa ní Mizpah. Àwọn olórí gbogbo ènìyàn náà, àní ti gbogbo àwọn ẹ̀yà Israẹli sì pèsè láàrin ìjọ àwọn ènìyàn Ọlọ́run, ogún ọ̀kẹ́ ọkùnrin ẹlẹ́sẹ̀ tí ó kọ́ ìdà. Àwọn ọmọ Benjamin sì gbọ́ pé àwọn ọmọ Israẹli gòkè lọ sí Mizpah. Àwọn ọmọ Israẹli sì wí pé, sọ fún wa, báwo ni ti ìwà búburú yìí ti rí? Ọkùnrin Lefi náà, baálé obìnrin náà ti apá dáhùn wí pé, mo wá sí Gibeah àti ṣe ti Benjamin, èmi àti alẹ́ mi láti wọ̀. Àwọn ọkùnrin Gibeah sì dìde sí mi, wọ́n sì yí ilé náà ká mọ́ mi ní òru, wọ́n sì rò láti pa mí, wọ́n sì bá alẹ́ mi ṣe ìṣekúṣe, ó sì kú, mo sì mú alẹ́ mi, mo ké wẹ́wẹ́, mo sì rán lọ sí gbogbo ilẹ̀ ìní Israẹli. Nítorí tí wọ́n ku ìwàkíwà àti ìwà wèrè ní Israẹli, kíyèsí ọmọ Israẹli ni gbogbo yín ṣe, ẹ mú èrò àti ìmọ̀ràn yín wá. Gbogbo àwọn ènìyàn náà sì dìde bí ọkùnrin kan wípé, kò sí ẹnikẹ́ni nínú wa tí yóò wọ inú àgọ́ rẹ̀ lọ, bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tí yóò padà sí ilé rẹ̀. Ṣùgbọ́n ní ìsinsìnyí, èyí ni ohun tí a ó ṣe sí Gibeah, àwa ṣẹ́ kèké, àwa sì gòkè lọ síbẹ̀, àwa sì mú ọkùnrin mẹ́wàá nínú ọgọ́rùn-ún jálẹ̀ ní gbogbo àwọn ẹ̀yà Israẹli, àti ọgọ́rùn-ún nínú ẹgbẹ̀rún àti ẹgbẹ̀rún nínú ẹgbàárún, láti mú oúnjẹ fún àwọn ènìyàn náà wá kí wọn kí ó lè ṣe. Nígbà tí wọ́n bá dé Gibeah àti Benjamin, gẹ́gẹ́ bí gbogbo ìwà wèrè tí wọ́n hù ní Israẹli. Bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin Israẹli dó ti ìlú náà, wọ́n fi ìmọ̀ ṣọ̀kan bí ẹnìkan. Àwọn ẹ̀yà Israẹli sì rán ọkùnrin sí gbogbo ẹ̀yà Benjamin wípé, ìwà búburú kí ni èyí tí a hù láàrin yín yìí? Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ mú àwọn ọkùnrin náà fún wa wá, àwọn ọmọ Beliali tí wọ́n wà ní Gibeah, kí àwa kí ó lè pa wọ́n, kí àwa kí ó lè mú ìwà búburú kúrò ní Israẹli. Ṣùgbọ́n àwọn ọmọ Benjamin kò fẹ́ fetí sí ohun àwọn ọmọ Israẹli, àwọn arákùnrin wọn. Àwọn ọmọ Benjamin sì kó ara wọn jọ láti ìlú wọn nìwá sí Gibeah, láti jáde lọ bá àwọn ọmọ Israẹli jagun. A sì ka àwọn ọmọ Benjamin ní ọjọ́ náà, láti ìlú wọn nìwá, wọ́n jẹ́ 1,000 ọkùnrin tí ń kọ idà, lẹ́yìn àwọn ará Gibeah àti Aka, 1,500 àṣàyàn ọkùnrin. Nínú gbogbo àwọn ènìyàn yìí, a rí 1,500 àṣàyàn ọkùnrin aṣòsì. Olúkúlùkù wọn lè gbọn kànàkànà bá fọ́nrán òwú ní àìtàsé. Àti àwọn ọkùnrin Israẹli ní àìka Benjamin sì jẹ́ 20,000 ènìyàn tí ń kọ idà. Gbogbo àwọn wọ̀nyí sì jẹ́ ológun. Àwọn ọmọ Israẹli sì dìde, wọ́n sì lọ sí Betieli, wọ́n sì béèrè lọ́dọ̀ Ọlọ́run wípé, ta ni nínú wa tí yóò tètè kọ́ gòkè lọ bá àwọn ọmọ Benjamin jà? Olúwa sì wípé Júdà ni yóò tètè gòkè lọ. Àwọn ọmọ Israẹli sì dìde ní òwúrọ̀, wọ́n sì dó ti Gibeah. Àwọn ọkùnrin Israẹli sì jáde lọ bá Benjamin jà. Àwọn ọkùnrin Israẹli sì tẹ́gun dè wọ́n ní Gibeah. Àwọn ọmọ Benjamin sì ti Gibeah jáde wá, wọ́n sì pa 1,100 ènìyàn nínú àwọn ọmọ Israẹli. Àwọn ènìyàn náà, àwọn ọkùnrin Israẹli sì gba ara wọn níyànjú, wọ́n sì tún tẹ́gun ní ibi tí wọ́n kọ́ tẹ́gun sí ní ìjọ kìíní. Àwọn ọmọ Israẹli sì gòkè lọ, wọ́n sì sọkún níwájú Olúwa títí di àṣálẹ́, wọ́n sì béèrè lọ́dọ̀ Olúwa wípé, kí èmi kí ó sì tún lọ bá àwọn ọmọ Benjamin arákùnrin mi jàbí? Olúwa sì wípé, ẹ gòkè tọ́. Àwọn ọmọ Israẹli sì súnmọ́ àwọn ọmọ Benjamin ní ìjọ kejì. Benjamin sì jáde sí wọn láti Gibeah wá ní ìjọ kejì. Wọ́n sì pa nínú àwọn ọmọ Israẹli 1,000 ọkùnrin. Gbogbo àwọn wọ̀nyí ni ó ń kọ́ idà. Nígbà náà ni gbogbo àwọn ọmọ Israẹli àti gbogbo àwọn ènìyàn náà gòkè lọ. Wọ́n wá sí Betieli, wọ́n sọkún, wọ́n sì jókòó níbẹ̀ níwájú Olúwa. Wọ́n sì gbàwẹ̀ ní ọjọ́ náà títí di àṣálẹ́. Wọ́n sì rú ẹbọ sísun àti ẹbọ àlàáfíà níwájú Olúwa. Àwọn ọmọ Israẹli sì béèrè lọ́dọ̀ Olúwa nítorí tí àpótí májẹ̀mú Ọlọ́run bẹ níbẹ̀ ní ọjọ́ wọn ni. Finiasi ọmọ Eliasari ọmọ Aaroni sì dúró níwájú rẹ̀ ní ọjọ́ wọn ni, wípé, kí èmi kí ó a sì tún gbógun jáde sí Benjamin arákùnrin mi bí, tàbí kí èmi kí ó dẹ́kun? Olúwa sì wípé, ẹ gòkè lọ, nítorí pé ní ọ̀la, èmi ó fi ilé ọ lọ́wọ́. Israẹli sì yan àwọn ènìyàn tí ó ba yí Gibeah ká. Àwọn ọmọ Israẹli sì gòkè tọ àwọn ọmọ Benjamin lọ ní ìjọ kẹta. Wọ́n sì tẹ́gun sí Gibeah gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú. Àwọn ọmọ Benjamin sì jáde tọ àwọn ènìyàn náà lọ. A sì fà wọ́n kúrò ní ìlú. Wọ́n sì bẹ̀rẹ̀ sí kọlù nínú àwọn ènìyàn. Wọ́n ń pa gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú ní òpópónà tí ó lọ sí Betieli àti èkejì sí Gibeah ní pápá. Wọ́n pa ìwọ̀n 30 ọkùnrin nínú Israẹli. Àwọn ọmọ Benjamin sì wí pé, a lù wọ́n bolẹ̀ níwájú wa gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú. Ṣùgbọ́n àwọn ọmọ Israẹli wí pé, ẹ jẹ́ kí a sá, kí a sì fà wọ́n kúrò ní ìlú sí òpópó. Gbogbo àwọn ọkùnrin Israẹli sì dìde kúrò ní ipò wọn. Wọ́n sì tẹ́gun ní Baali-Tamari, àwọn tí ó wà ní ibùba nínú àwọn ènìyàn Israẹli sì dìde kúrò ní epo wọn láti pápá Gibeah wá. 5,000 ọkùnrin tí a ti yàn nínú gbogbo Israẹli sì lọ sí Gibeah. Ìjà náà sì le gidigidi, ṣùgbọ́n wọn kò sì mọ̀ pé ìbí súnmọ́ wọn. Olúwa sì kọlu Benjamini níwájú Israẹli. Àwọn ọmọ Israẹli sì pa 2,000 ọkùnrin ó lé 1,600 ní ọjọ́ náà nínú àwọn ènìyàn Benjamini. Gbogbo àwọn wọ̀nyí ni ó kọ́ ìdá. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Benjamini wá rí pé aṣẹ́gun wọn, nítorí tí àwọn ọkùnrin Israẹli bì sẹ́yìn fún àwọn ará Benjamini, nítorí tí wọ́n gbẹ́kẹ̀lé àwọn tí ó wà ní ibùba tí wọ́n yàn sí etí Gibeah. Àwọn tí ó wà ní ibùba sì yára, wọ́n rọ́wọ́ Gibeah. Àwọn tí ó wà ní ibùba sì papọ̀, wọ́n sì fi ojú ìdá kọlu gbogbo ìlú náà. Ǹjẹ́ àmì tí ó wà láàrin àwọn

0: pé ìbí dé bá wọn. Nítorí náà, wọ́n pè ìdà níwájú àwọn ọkùnrin Ísírẹ́lì sí ọ̀nà ejò, ṣùgbọ́n ogun náà lépa wọn kíkan, àti àwọn tí ó ti ìlú wọn nì jáde wá ni wọ́n pa láàrin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n rọ̀gbà yí Bẹ́njamínì ká, wọ́n lépa wọn, wọ́n tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní ibi ìsinmi, ní ọ̀kánkán Gibeah sí ìhà ìlà ọ̀run. Ẹgbàá mẹ́sàn-án ọkùnrin ni ó sì ṣubú nínú àwọn ènìyàn Bẹ́njamínì, gbogbo àwọn wọ̀nyí ni akọni ọkùnrin. Wọ́n sì yí padà, wọ́n sá lọ sí ìhà ejò sórí òkúta Rimoni, wọ́n sì ṣa 1,000 ọkùnrin nínú wọn ní òpópó, wọ́n lépa wọn kíkan dé Gidomu, wọ́n sì pa 1,000 ọkùnrin nínú wọn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ó ṣubú ní ijọ́ náà nínú àwọn ará Bẹ́njamínì jẹ́ 2,200 ọkùnrin, ó lé 1,000 tí ó ń kọ́ idà. Gbogbo àwọn wọ̀nyí ni akọni ọkùnrin, ṣùgbọ́n 1,000 ọkùnrin yí padà, wọ́n sì sá sí ìhà ejò sí ibi òkúta Rimoni, wọ́n sì jókòó sínú òkúta Rimoni ní oṣù mẹ́rin. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì padà tọ àwọn ọmọ Bẹ́njamínì, wọ́n sì fi ojú ìdá kọlu gbogbo ìlú àti ẹran àti ohun gbogbo tí wọ́n ní. Gbogbo ìlú tí wọ́n rí ni wọ́n fi iná kun pẹ̀lú.
1: Ìwé àwọn onídàájọ́ Orí 21. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì ti búra ní Mizpe pé ẹnìkan nínú wa kì yóò fi ọmọbìnrin rẹ̀ fún Bẹ́njamínì ní aya. Àwọn ènìyàn náà sì wá sí Betieli, wọ́n sì jókòó níbẹ̀ títí di àṣálẹ́ níwájú Ọlọ́run. Wọ́n sì gbé ohun wọn sókè, wọ́n sì sọkún gidigidi. Wọ́n sì wí pé, Olúwa Ọlọ́run Ísírẹ́lì, èéṣe tí ó fi rí báyìí ní Ísírẹ́lì, tí ẹ̀yà kan fi bùkù ní òní nínú àwọn ènìyàn Ísírẹ́lì. Ó sì ṣe ní ijọ́ kejì, àwọn ènìyàn náà dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì mọ pẹpẹ kan níbẹ̀, wọ́n sì rú ẹbọ sísun àti ẹbọ àlàáfíà. Àwọn ọmọ Ísírẹ́lì sì wí pé, ta ni ó wà nínú gbogbo àwọn ẹ̀yà Ísírẹ́lì tí kò bá ìjọgòkè tọ Olúwa wá? Nítorí pé wọ́n ti búra ńlá ní ti ẹni tí kò bá tọ Olúwa wá ní Mizpe wípé pípa ni a ó pa á. Àwọn ọmọ Ísírẹ́lì sì káàánú nítorí Bẹ́njamínì arákùnrin wọn. Wọ́n sì wípé a kí ẹ̀yà kan kúrò ní Ísírẹ́lì ní òní. Àwa wa ti ṣe ní ti obìnrin fún àwọn tí ó kù. Àwa ṣáà ti fi Olúwa búra pé àwa kì yóò fi àwọn ọmọbìnrin wa fún wọn ní aya. Wọ́n sì wípé èwo ni nínú àwọn ẹ̀yà Ísírẹ́lì tí kò tọ Olúwa wá ní Mizpe? Ti kíyèsí kò sí ẹnìkan ní ibùdó tí ó ti Jabeṣi Gileadi wá sí ìjọ. Nítorí nígbà tí a ka àwọn ènìyàn náà sì kíyèsí kò sí ẹnìkan níbẹ̀ nínú àwọn ará Jabeṣi Gileadi. Ìjọ sì rán 6,000 ọkùnrin nínú àwọn akọni síbẹ̀. Wọ́n sì fi àṣẹ fún wọn pé ẹ lọ ẹ sì fi ojú ìdàkọlu àwọn ará Jabeṣi Gileadi pẹ̀lú àwọn obìnrin àti àwọn ọmọ wẹrẹ. Èyí yìí ni nǹkan tí ẹ̀yin ó ṣe. Gbogbo ọkùnrin àti gbogbo obìnrin tí ó ti mọ ọkùnrin ni ẹ̀yin ó parun pátápátá. Wọ́n sì rí 400 wúndíá nínú àwọn ará Jabeṣi Gileadi tí kò tí mọ ọkùnrin nípa ìbádàpọ̀. Wọ́n sì mú wọn wá sí ibùdó ní Ṣílò tí ó wà ní ilẹ̀ Kenani. Gbogbo ìjọ sì ránṣẹ́ lọ bá àwọn ọmọ Bẹ́njamínì tí ó wà nínú òkúta Rimoni sọ̀rọ̀. Wọ́n sì fi àlàáfíà lọ̀ wọ́n. Bẹ́njamínì sì padà ní àkókò náà. Wọ́n sì fún wọn ní obìnrin tí wọ́n dá sí nínú àwọn obìnrin Jabeṣi Gileadi, ṣùgbọ́n síbẹ̀ wọn kò sì kárí wọn. Àwọn ènìyàn náà sì káàánú nítorí Bẹ́njamínì, nítorí pé Olúwa ṣe àlàfo nínú àwọn ẹ̀yà Ísírẹ́lì. Nígbà náà ni àwọn àgbà ìjọ wí pé kí ni àwa ó ṣe ní ti obìnrin fún àwọn ìyókù, nítorí pé a ti pa gbogbo àwọn obìnrin run kúrò ní Bẹ́njamínì. Wọ́n sì wí pé ilẹ̀ nìkan yóò wà fún àwọn tí ó ti sálà ní Bẹ́njamínì, kí ẹ̀yà kan kí ó má bàa parun kúrò ní Ísírẹ́lì. Ṣùgbọ́n àwa kò lè fi aya fún wọn nínú àwọn ọmọbìnrin wa, nítorí tí àwọn ọmọ Ísírẹ́lì ti búra wípé egun ni fún ẹni tí ó bá fi aya fún Bẹ́njamínì. Wọ́n sì wí pé kíyèsí, àjọ Olúwa wà ní ọdọọdún ní Ṣílò ní àríwá Betieli ní ìhà ìlà ọ̀run ti òpópó tí ó lọ sókè létí Betieli lọ títí dé Ṣekemu àti ní ìhà gúúsù ti Lebona. Wọ́n sì fi àṣẹ fún àwọn ọmọ Bẹ́njamínì wípé ẹ lọ kí ẹ sì bá sínú ọgbà àjàrà, kí ẹ sì wò sì kíyèsí bí àwọn ọmọbìnrin Ṣílò bá jáde wá láti jó nínú ijó wọn ni. Nígbà náà ni kí ẹ̀yin kí ó jáde láti inú ọgbà àjàrà wá, kí olúkúlùkù ọkùnrin yín kí ó sì mú aya rẹ̀ nínú àwọn ọmọbìnrin Ṣílò, kí ẹ̀yin kí ó sì lọ sí ilẹ̀ Bẹ́njamínì. Yóò sì ṣe nígbà tí àwọn bàbá wọn tàbí àwọn arákùnrin wọn bá tọ̀ wá wá láti wíjọ́, àwa ó sì wí fún wọn pé ẹ ṣàánú wọn nítorí wa, nítorí tí àwa kò mú aya olúkúlùkù fún wọn ní ogun náà, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀yin ni ó fi wọ́n fún wọn. Nígbà náà ni ẹ̀yin ìbá jẹ̀bi. Àwọn ọmọ Bẹ́njamínì sì ṣe bẹ́ẹ̀, wọ́n sì mú aya gẹ́gẹ́ bí iye wọn nínú àwọn ẹni tí ń jó. Àwọn tí wọ́n mú lọ, wọ́n sì lọ, wọ́n padà sí ilẹ̀ ní wọn, wọ́n sì kọ́ ìlú wọn ni, wọ́n sì jókòó sínú wọn. Nígbà náà ni àwọn ọmọ Ísírẹ́lì sì lọ láti ibẹ̀, olúkúlùkù ènìyàn sí ẹ̀yà tirẹ̀ àti sí ìdílé tirẹ̀. Wọ́n sì jáde láti ibẹ̀ lọ, olúkúlùkù ènìyàn sí ilẹ̀ ní tirẹ̀. Ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì, olúkúlùkù ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀. Èyí ni òpin ìwé àwọn onídàájọ́.

yóò jẹ́ àṣẹ́dànù. Àwọn oko kì yóò sì mú oúnjẹ wá. A ó ké agbo ẹran kúrò nínú agbo. Ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsọ̀ mọ́, ní ibùsọ̀ mọ́. Ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa. Èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Ábákùkù ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò sí, ó ní síbẹ̀síbẹ̀, èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Olúwa Ọlọ́run ni agbára mi. Òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín. Lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Òun sọ wípé òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà. Òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí wàhálà tilẹ̀ wà. Òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì. Wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé, ó sì ṣeéṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìn rere tí ó lọ sí ọ̀run. Kí a má bọ́hùn, kí a má kùn, kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú Olúwa. Bí àwọn wọ̀nyí, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú wàhálà wọn, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú ìpọ́njú wọn, ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí, kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọ́ràn àti ìgbàgbọ́ nínú gbogbo àyídáyidà ayé. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé ó lè dè wá mú títí dé òpin, yóò sì dè wá mú ní orúkọ Jésù. A wo ìkòrí mẹ́ta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Ìkejì, ìdájọ́ lórí àìgbọ́ràn àti àìgbàgbọ́. Ìkẹrin, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Nínú Fílípì orí kejì ni a ti ń wo ohun tí Ọlọ́run ń sọ fún wa wípé àwa tí a ń gbé ní ìgbésí ayé ìsinsìnyí tí ó dàbí ẹni wípé ìgbẹ̀yìn ayé ti dé bá wa, tí bí a ti mọ̀ wípé àwọn àmì tí ó yẹ kí ó máa farahàn nígbà tí bíbọ̀ Olúwa wa yóò súnmọ́ tòsí, bí a ti mọ̀ wípé àwọn àmì wọ̀nyí ń farahàn, kí ni àwọn nǹkan tí Ọlọ́run ń sọ fún wa? Kí ni àwọn ìpèníjà tí a ní tí ó yẹ kí a faramọ́, kí a sì fojú sí bí a ti ń la wàhálà tàbí ìpọ́njú tàbí inúnibíni kọjá? Fílípì orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá, nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo lé àìsí ìkùnsínú àti ìjiyàn. Bí a tilẹ̀ ní wàhálà, bí a tilẹ̀ ní ìṣòro, bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan dojúrú nínú ẹbí, nínú ilé, níbi iṣẹ́, ó yẹ kí a máa súnmọ́ Ọlọ́run, kí a máa sin Ọlọ́run ní àìsí ìjiyàn tàbí ìkùnsínú. Ní ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ Kristi, pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stélì tí ó jẹ́ olùkọ́ tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí lè ń sọ fún wọn wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà, ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúru ọkàn, ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ń dojúrú, ó ní síbẹ̀síbẹ̀, ó yẹ kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú, kí a máa sin Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa gbàdúrà láìsí ìkùnsínú,

máa ka ọ̀rọ̀ ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa tẹ̀lé Jésù láìsí ìkùnsínú, kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa, fún àwọn ẹbí wa, àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe yálà nínú ẹbí, yálà nínú ìjọ, yálà nínú ibiṣẹ́ wa, kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹ̀ẹ́dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ Ọlọ́run, àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà, àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere, wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn, oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa, àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa, àwọn alábàgbé wa, wọ́n ní ìwà wíwọ́, wọ́n sì jẹ́ alárekéreke ènìyàn. Ó ń sọ wípé kí àwa kí a máa tan ìmọ́lẹ̀, bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere, kí a mọ̀ wípé bí ayé bá ṣókun, ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìgbàlà. Bí ayé bá kún fún ìrí, bí ayé bá kún fún ìwà ìdọ̀tí, ó yẹ kí àwa kí a jẹ́ mímọ́ sí Olúwa. Nínú Tímótì kejì, Epístólì Pọ́ọ̀lù ìkejì sí Tímótì, láti ẹsẹ̀ kẹta, orí kẹta ẹsẹ̀ ìkejìlá, ní tòótọ́, gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kì í ṣe ẹni tí ń tàn wá jẹ, a dúpẹ́ wípé kì í ṣe ẹni tí ó máa rí funfun tá à pè ní dúdú fún wa. Ó ti sọ fún wa, ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inúnibíni, ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni à ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inúnibíni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inúnibíni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun, kí Jésù kí ó tó dé. Èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọ̀nyí tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀, ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí ó dúró nínú nǹkan wọ̀nyí tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn,
eni ti o je pe o ntele olorun gege bi akosile oro olorun ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni tin sare eje a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mo wa sobo ni ayika wa gege bi atin salaye fun wa awon ohun ikose popo lo sese ko wa ni be ise tabi ninu ebi tabi pelu awon aladugbo wa awon ti a mo wi pe an sare eje ti a si mo wi pe an lo si ilu orun rere wi pe Jesu Christ ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki awa ti a je arinrin ajo yi ki a tejumo Jesu ki a ma se je ki ohun ko ohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a si mo wi pe imo eko science o gbele kan awon ero science ayara bi asa won yi waka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan won yi ni o man je ki awon elomiran so igbagbo nu awon nkan won yi ni o man je ki awon elomiran boju weyin awon nkan yi ni o man je ki awon elomiran ro wi pe ese ti a fin wa sinu ijo ti a nka bibeli ti an jeri lojojumo ti an so nipa ti emi an so nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o pa won lokanda o fun oni irewesi okan kini ki a ti so nipa awon esi ke ti o ngbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fin gba wa niyanjo we pe ki a ma je ki onkan ki o si wa nipo kuro ninu ijoba olorun bi abaduro lori ileri olorun ti asirin gege bi oro re ti o ti lana sile fun wa o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oruko Jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan wonyi fa wa seyin bi a ba je ki awon kan wonyi ko wa lese bi a ba je ki awon kan wonyi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon ta li o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya fo awon omo israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti ati fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wi pe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wi pe ki olorun ki o de wa mu wi pe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wi pe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun
bi o tile je pe alaanu ni olorun sibe sibe o ye ke mo daju pe bi o ti je alaanu ni be ni o je oni dajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbese aye enikan kini awon ami ti a fi le se apejuwe wi pe bi eyi ba wa bi eyi ba wa o je iwa aigbagbo ni igbese aye wa ki a to teso je kin fun ni nkan meje ti arika ninu bibeli we pe bi awon ami won yi bi o ba wa ni igbese aye wa o fi han wi pe ani aigbagbo bi a si ti ni aigbagbo won yi yo fa aigboran ati idayafo ni igbese aye wa bi awon kan won yi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbese aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo heberu ori kewa heberu ori kewa ese ikeji dini ogoji shugbon olododo ni yoye nipa igbagbo shugbon bi o ba fa seyin okan mi koni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo shugbon bi a igbagbo ba wole o ma nfa ifa seyin Olorun sin so fun a wi pe bi o ba fa seyin bi aigbagbo ba farahan ni igbese aye wa nipa ifa seyin oni okan mi ki yo ni inu didun si awa ti a tin sare tete lati wa si ile olorun tele tele awa ti a tin je olooto ninu isin olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile olorun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Kristi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa se ile olorun sugbon ti a ti n fa seyin ti a n so wi pe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesiwaju ninu isin olorun o so fun a wi pe bi a ba n ri ifa seyin ni igbese aye wa eyi je aami aigbagbo o je aami wipe a ti n ko olorun sile o si je aami wipe idajo olorun o ro dede lori wa ikeji aami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han wi pe aigbagbo wa ninu okan wa ninu jeremiah ori ketadilogun jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi a ba ti n gbekele eran ara bi a ba ti mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je aami aigbagbo ni igbese aye wa o si n so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma n di wipe ki a ma te si ona ara wa ni o ma n di wipe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni samueli kini
Samuel kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israel si ko ara won jo won si to Samuel lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko sirin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Olorun ti te itoju won Olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si pe Samueli fun won gege bi onidajo gege bi woli gege bi attorney sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si nse akoso won awon pelu fe ko Olorun sile o ti sun won lati ma tele bayi ile Olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samueli si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samueli pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye we pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro Olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi ile Oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro Olorun lai duro de bayi ile Oluwa wi ori wi pe bi enikeni ba ni iru iwa be o je wi pe o ti ko Olorun sile o je wi pe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro Olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro Olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wi pe a ko gba oro Olorun ni kikun o je wi pe a ni aigbagbo ati aigboran ninu igbesi aye wa ohun ti a n so ni wi pe idajo Olorun ki jina si iru awon eniyan be ninu Hebrew ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni we pe awon miran nigba ti won ba gbo oro Olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma we pe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so we pe ileri Olorun ni o n gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba n so ti oro Olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo Olorun a ma n ri awon elomiran ti won ma n so wi pe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba n so nipa wipe ki a mu ona wa to niwaju aya ki a mu ona wa to niwaju oko ki a mu ona wa to niwaju awon aladugbo wa awon elomiran ma n so wipe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbesi aye wa ati kiko lati tesiwaju
eyi ni ki a je ki ogbo nkan ki o so wa patapata ki a so wi pe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o nsele si wa eyi le ari ninu numeri ori kerinla numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan na si sokun le oro na gbogbo awon omo israeli si nkun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile egypti tabi awa ibaku le aginju yi nitori kini olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di je ko ha san fun wa ki a pada lo si egypti won si we fun ara won pe e je ki a yan olori ki a se pada lo si egypti idaya fo ti deba awon eniyan woyi awon ti o lo se ami ni ile iliri ni ile kenani ti won pada wa won so fun awi pe awon ri awon eniyan omiran ninu ile na wipe awon omo israeli won yi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro wipe bayi papa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon omo israeli gbo nkan won yi igbagbo fo lo ninu okan won idayafo aini reti aini igbagbo si wa joba ni igbese aye won eyi ni won fi so wipe awon oni le tesiwaju mo ni won so wipe awon fe yan olori fun ara won lati le pada si ile egypti bi ero ba nwa si okan re ti o so wipe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wipe aigbagbo ti wo igbese aye re bi o ba n gbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wipe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wipe aigbagbo ti n wo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerin le ni adofa orin dafidi ori kerin le ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala won ko pe igbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbesi aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya a n fe gbe iyawo ni a n fe loko ni a n fe sise a n fe bimo a n fe ni awon nkan ti aye yi a sì ti ń gbàdúrà ó wá so wa a wá ń sọ wípé a fẹ́ bójú wẹ̀yìn wípé àti dúró pẹ́ tó àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó ó sì ti so wa kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́ àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ ọlọ́run èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ ìkeje wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá ọlọ́run àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀ àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn ọlọ́run tòótọ́ àwọn tí a rí wípé wọn ti pa ìlànà ìgbàanì wọn ti pa á dà a sì ń tọ̀ wọ́n lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn bí a bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́ nínú àwọn ọba kejì àwọn ọba kejì orí kìíní láti ẹsẹ̀ ìkejì ahasaya ti ṣubú láàrin fèrèsé ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní samaria ó sì ṣàìsàn
o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo Baal-Zebub orisha Ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro Olorun wo oba yi ti o ye ki o mo ileri Olorun wo oba yi ti o ye ki o sato Olorun lo wo oba yi ti o ye ki o keto Elijah wo li Olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisha ti o wa iran lowo lodo awon ajeji Olorun tabi awon ota Olorun ati ota Israeli wo se keta sugbon angeli Oluwa wi fun Elijah ara Tishbi pe dide goke lo ipade awon se oba Samaria ke o se wi fun won pe ko se pe nitori ti ko si Olorun ni Israeli ni eyin fin lo ibere lowo Beelzebub orisha Ekroni ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ile to kaakiri ibere yi kan na ni o ye ki a bere lowo awon ti o lo nba awon atonije iya agba ni ekun kokan ti won ma n gbe ara won joko wipe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wipe iloyun yo de iru awon atonije be won so wipe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o nse ese kan ile ese kan ode ohun ti a n bere lowo oba Samaria yi ni a n bere lowo re wepe iha se wepe ko si Olorun ni Israeli ni eyin fi lo ibere lowo awon ota Olorun lowo awon ti ko ni imole ihirere wo ese kerin nje nitori na baye le Oluwa wi iwo ki yo sokale lori akete ni lori eyi ti iwo gun sugbon kiku ni iwo yoko Elijah se lokoro o ye ki o ye wa wepe ibinu Olorun wa lori awon ti won sato Olorun miran leyin lori awon ti won fi aigbagbo aile maraduro aile duro de iranwo latoke wa iru awon ti won fi iwa be han idaje Olorun wa lori won iponju le wa ninu aye tabi iya ohunkohun ti iba de o ye ki a ro mo Olorun bi a ba ro mo Olorun o daje o pe yo gbo ti wa ayipada rere yo de ba wa sugbon bi a ba ko Olorun sile bi a ba fi iwa aigbagbo iwa aigboran si oro Olorun bi a ba fi iru nkan be han iponju nla iya ti ko se fenu so ati idajo ayeraye n duro de gbogbo awon alaigboran ati awon alaigbagbo ida Olorun ko se po pa loju idajo Olorun ko se dojuko nitori be ohun ero ni lati je ki ibinu tabi idajo re ki o wa sori re ki wa ni ona abayo tabi ona si ibokan eni o mu wa lo si ikori keta iyanju fun awon omo ehin Kristi iyanju ti Olorun ni fun wa ti oro Olorun ni fun awon omo ehin Kristi wo Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokanla ati ikejila nkan won yi si se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori na eni ti o ba ro pe o n duro ki o kie sara ki o ma ba sobo awa ti a ti n tele Olorun awa ti a ti ni igbala awa ti a ti di atunbi ohun ti a n so fun wa ni wepe bi a ti le ni wahala ninu aye bi a ti le ni inu nibini ninu aye ki a wo awon apere wonyi ti a ti ka se ti igbo wa ki awa paapaa ki a mara duro ki a duro lodo Olorun ki a tele Olorun
ki a si ma wo awon nkan ti o ti lana sile fun wa ki a ma bojo weyin ki a ma si so ireti na bi a ba tele olorun ti a se fi igbagbo di ileri re mu o dajo we pe lojo kan yo se wa ni rere ni Juda ese keta olofe nigba ti mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan nko gbodo sai ma kowe si yin kin se gba yin ni iyanju lati ma ja gidigidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo le kan soso oni ke a ma ja gidigidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo le kan soso o se se ki esu fe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu ni bini nipa awon ajalu to nde ba wa nipa awon nkan ti a n ba pade loju ona na sugbon so wi pe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinu wi pe bi o ti won ki o ri a o ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohunkohun ki o mu wa pada seyin ninu timothy kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suru ohun lo ma nfa ki a ma ni oju kokoro ohun lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin ohun lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun ohun ni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun ohun ni o ma nfi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti o pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mu ohun kan wa si aye abi a mu ohun kan wa si aye o ni bẹ́ẹ̀ ni a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ẹ́ púpọ̀ ti panilára irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀ àwọn mìíràn wọn a fi léèsù sílẹ̀ wọn a fi bíbélì sílẹ̀ wọn a fi jésù sílẹ̀ wọn a fi ẹ̀kọ́ ìrere sílẹ̀ wọn a fi iṣẹ́ ìsìn wa ti ọlọ́run gbélé wa lọ́wọ́ wọn a fi sílẹ̀ wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn wọn a fi ẹbí sílẹ̀ wọn a fi ọmọ sílẹ̀ bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí ọmọ kò ní ìtọ́jú ọkọ kò ní ìtọ́jú aya kò ní alábàgbé pẹ̀lú ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á sẹ́ ìgbàgbọ́ wọ́n á kúrò wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n á sì fi ìbínú jẹ́ púpọ̀ gún ara wọn lé ọkọ̀ ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n ìwọ ènìyàn ọlọ́run sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo ìwà bí ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́ bí iyẹ ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀ èyí ni paulu apostle fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará rome ní ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní ó ní wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ jésù ní rome orí kẹjọ láti ẹsẹ̀ ìkarùndínlógójì tani yóò yà wá kúrò nínú ìfẹ́ kristi tani yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ kristi
se on kon le ya kuro ninu ife Kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ran ti we pe awon kan ti saju wa lo awon bi Josepho won ni wahala won ni inu ni bini awon bi Shedraki Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wi pe yo ju agbara won lo sugbon olorun mu won laaja awon eniyan bi Danieli awon miran ti a ti ko nipa won bi Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wi pe aye yi ko ye fun awon ti o dabi eni wi pe ikun wa won kaakiri sugbon ninu gbogbo nkan won yi ni Paul apostle ti so wi pe tani yo le ya wa pelu kuro ninu ife Kristi e a se iponju tabi wahala tabi inu de bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerin din logoji gege bi ati ko pe nitori ire li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agbotan fun pepa sugbon ninu gbogbo nkan won yi ninu gbogbo awon iponju won yi ninu gbogbo awon wahala won yi ninu gbogbo awon inu ni bini won yi ninu gbogbo iyan airije won yi ninu gbogbo airasowo airilegbe airisese se amo we pe bi ekun pe bi alekan ayo nbo le oworo awon iponju ti an ri won yi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die aro we pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi a ba ni soro die bi a ba farada bi a ba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni Paul fi so wi pe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsiyi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti Paul nso o ko gbogbo awon nkan ta le fojuri ohun kon ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti inu ni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojutini tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsiyi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti o nini wipe awon nkan won yi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu Kristi Jesu oluwa wa orin Dafidi orin Dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin okan mi ti mura wahala ibade iponji iba wa awon afefe ji ba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wi pe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wi pe bi o ti le je wi pe nkan le bi o ti le je wi pe wahala wa bi o ti le je wi pe o dabe ni wi pe airije airimo airilegbe arasowo bi o ti le je wi pe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wi pe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wi pe sibe sibe a o ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wi pe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wi pe a ko ni je ki ohun kon ki o ya wa ya olorun wi pe a ma fi igbagbo ati igboya tele olorun
a o si ma gboran si oro olorun ni igba gbogbo wi pe bi ekun ti re npe di ale kan o daju wi pe ayo nbo le oworo se ipinu ti a ki o le yi pada ni waju oluwa wi pe o sin olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wi pe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wi pe o sin olorun ninu wahala ninu ikonju ninu inu nibini ninu airije ninu airimo ninu wahala ti awon eniyan le da si olorun wi pe o tesiwaju lati ma sin olorun se ipinu wi pe pelu ore ofe re o ni di apeyinda se ipinu wi pe o ma tele olorun nkan le le wahala le wa ikonju le wa o le da bi eni wi pe awon ti o ro pe o ye ko feran re won ko sile won ko se boju ti o won ko se suja o sugbon so fun olorun wi pe awon nkan won yi ki o le fa o seyin ko odo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ranti joseph ni majemu lailai ranti job ni majemu lailai ranti ipinu abakuku ni waju olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti shedraki meshaki ati abednego ranti danieli ranti paulo aposteli ranti awon omo ehin jesu christi ti a se nu ni bini si ranti wi pe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wi pe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun olorun wi pe iponju ibade wahala ibawa onkon ti iba ma sele wi pe o fara re sumo olorun o fara sumo olorun o sinsin olorun titi opin aye re wi pe o ko ni je ki onkon ki o fa seyin lodo olorun ninu nkan won yi awaju asegun lo ninu nkan won yi awaju asegun lo se ipinu so fun olorun wi pe onkon ki o fa kuro ki o se onipo ko ninu ijoba olorun onkon ki o fa seyin ko lodo olorun ranti wo pe awon ti o ba fori ti titi de opin awon le a o gbala.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún. Ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìnrere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa, àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Àdúpẹ́ bàbá, ẹ gba ọpẹ́ àtìyìn wa lórúkọ Jésù. Àdúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Àdúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ, àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àtìyìn wa. Àdúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Àdúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. Àdúpẹ́ fún ìyípadà ọkàn. Àdúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. Àdúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ nígbò ṣe, wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. Àdúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ àtìyìn wa ní orúkọ Jésù. Àdúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. Àdúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. Àdúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìyanu tí ẹ ń ṣe. Àdúpẹ́ ẹ gba ọpẹ́ àtìyìn wa lónìí. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó là wá lójú, ẹ ó kọ́ wa, yóò sì lè yé wa dáradára bí ẹ ó ti pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ ní ìgbésí ayé wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa. À ń fẹ́ ìfarahàn yín ju bẹ́ẹ̀ lọ láàrin wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Àdúpẹ́ fún àwọn iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn. Iṣẹ́ ìyanu ti ìdánilójú ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wa. Iṣẹ́ ìyanu ìsọdimímọ́. Iṣẹ́ ìyanu ìfẹ́ agbára ẹ̀mí mọ́kúnni. Iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù. Àdúpẹ́ fún ìpèsè Ọlọ́run. Fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa, àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa, títí a ó fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa o ti o si kan wa gbogbon ni wo pe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibukun olorun ti ibukun olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibukun olorun se po ni igbese aye awon omo israeli ati ni igbese aye awon omo ehin jesu christi ati ni igbese aye awon ti o gba olorun gbo awon ti won gba jesu christi gbo ti a ti gba okan won la ninu maje mo titun gbogbo awon iranse ti olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati jesu christi omo bibi olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun won yi mo je ki a wo oro olorun ninu deuteronomy ori ogbon lati ese ikokandilogun emi pe orun ati ile jeriti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adronihi ki a wo ohun ti olorun so fun awon omo israeli ki a se mo we pe olorun wa o yi pada bakan na ni lana loni ati titilai ife inu re we pe ki awon omo israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi fi aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje jesu christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise jesu christi lori igi agbelebo awon ti won ti ba olorun laja ti won ti di omo olorun ti won je eni igbala o je ife olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibukun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni olorun ti nso fun won o si nso fun awa na we pe emi pe orun ati ile jeriti yi le oni pe emi fi iye ati iku ibukun ati egun si waju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo wa ni amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wi pe bi a ba fe soro ti ari wi pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma n so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se pataki to ni awon eni ti a pe jeri ni won ma n se pataki bakan na nihi ni olorun fe soro oro ti ko fe ki enikeni ki o ro wi pe ki n se otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo oni mo pe orun ati ile jeriti yin le oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na we pe ohun ti olorun so fun wa nihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki a yan o je ki o ye wa wi pe gba ti o da eniyan o da wa gege bi eni ti o le yan o ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihirere ti won je ni aini oye ohun ti a pe ni ihirere Jesu Christi tabi aileko oro Olorun ni kikun won a ma so wi pe Olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe Olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe Olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun kon to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayanmo ti o wa ni igbese aye won nihin ni Olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye o

ó tún wá tẹ̀síwájú nínú ẹsẹ̀ ogún ó ní kí ìwọ kí ó lè máa fẹ́ olúwa ọlọ́run rẹ àti kí ìwọ kí ó lè máa gba ohun rẹ̀ gbọ́ àti kí ìwọ kí ó lè máa fara mọ́ nítorí pé òun ni iyì rẹ níhìn ni a ń sọ fún wa nípa ẹni ìgbàlà níhìn ni a ń sọ fún wa ọ̀nà ìgbàlà ó jẹ́ kí ó yé wa ó ní bí a bá fẹ́ ní àlàáfíà ó ní ọwọ́ wa ló wà bí a bá fẹ́ ní iyì ọwọ́ wa ló wà bí a bá fẹ́ ní ìgbé ayé àlàáfíà àti ọjọ́ gígùn ó ní ọwọ́ wa ló wà ó ní nítorí bẹ́ẹ̀ ó ní kí ìwọ kí ó fẹ́ olúwa ọlọ́run rẹ a sì mọ̀ wípé kò ṣeé ṣe fún ẹ̀dá láti fẹ́ olúwa ọlọ́run bí kì í bá ṣe wípé a kọ́kọ́ mọ ìfẹ́ ọlọ́run ní ìgbésí ayé wa nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò kú ṣùgbọ́n yíyè ni yóò yè wípé irú ẹni bẹ́ẹ̀ kì yóò ṣègbé nítorí bẹ́ẹ̀ bí o bá mọ ìfẹ́ ọlọ́run ó jẹ́ mọ̀ nígbà tí ọlọ́run bá ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa ìfẹ́ ọlọ́run ni nítorí pé àwọn ẹlòmíràn ni ọlọ́run fi sílẹ̀ fún iyì ríra láti máa ṣe ohun tí kò tọ́ kílé tí ó fún ó sílẹ̀ fún iyì ríra nítorí pé nígbà tí ó kìlọ̀ nígbà tí ó náwó àánú sí wọn nígbà tí ó ń pè wọ́n sí abẹ́ ààbò nígbà tí ó ń pè wọ́n sí ìgbàlà wọn kò náání ṣùgbọ́n àwa ni ọlọ́run ṣe lóríire tó ta wa lólobó àwa ni ọlọ́run ṣe lóríire tí ó ń sọ fún wa wípé ọ̀nà ẹ̀ṣẹ̀ kò dára àwa ni ọlọ́run ṣe lóríire tí ó jẹ́ wípé ó dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa bí ọlọ́run ti ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ ni ọkàn wa ń gbọgbẹ́ bẹ́ẹ̀ ni a ń sá tọ ọlọ́run lọ bẹ́ẹ̀ ni a ń sọ fún ọlọ́run wípé a kò fẹ́ ṣègbé ìfẹ́ ọlọ́run ni bí kì í bá ṣe pé ìfẹ́ ọlọ́run báwo la ṣe mọ bí a ti ń gbàdúrà báwo la ṣe mọ bí a ti ń tọrọ ìdáríjì báwo la ṣe mọ bí a ti ń sọ fún ọlọ́run wípé kí ó ṣàánú fún wa báwo ni a ṣe gba ẹbọ jésù kristi lórí igi àgbélébò báwo la ṣe gbà á gbọ́ ìfẹ́ ọlọ́run ni bí a sì ti gbà á gbọ́ bí a ti jẹ́ kí ìfẹ́ ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa ìgbà tí òun ti dárí wa nítorí ìfẹ́ rẹ̀ ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀ ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ olúwa ọlọ́run wa ìkejì ó ní kí ẹ lè gba ohun rẹ̀ gbọ́ àwọn ẹlòmíràn òye òye wọn bí a bá ń sọ nípa kí a gba ohun rẹ̀ gbọ́ wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀ láti òní lọ jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọ́ràn ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohun ọlọ́run rẹ gbọ́ ó ń sọ fún wa wípé bí a bá gba ọlọ́run gbọ́ a ní láti gbọ́ràn sí i lẹ́nu bí a bá gba ọlọ́run gbọ́ a ní láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ látòní lọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn wọn kì í fira wọn sílẹ̀ àwọn tí ó bá ní àìgbàgbọ́ àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọ́ràn sí ọlọ́run àwọn tí ó bá ń gbọ́ràn sí ọlọ́run àwọn wọ̀nyí ni ó gba ọlọ́run gbọ́ wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wọ́n gba ìlérí ọlọ́run gbọ́ wọ́n gba ìdájọ́ ọlọ́run gbọ́ wọ́n gba gbogbo tí ọlọ́run sọ nínú ìwé mímọ́ wọ́n gbà á gbọ́ àwọn inú máa ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè fara mọ́ wípé kí a fara mọ́ ọlọ́run kí a jókòó ti ọlọ́run ṣé èyí nìṣó yé ọ nítorí wípé mímọ́ lé ọlọ́run àìmọ́ kò lè fara mọ́ ọlọ́run ẹni pípé lé ọlọ́run àìpé kò lè fara mọ́ ọlọ́run ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni ọlọ́run òkùnkùn kò lè fara mọ́ ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó fara mọ́ ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ fara mọ́ ọlọ́run ohun kan ló máa ń pín ni níyà ohun kan ló máa ń yani nípa sí ọlọ́run òun ní ẹ̀ṣẹ̀ a kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀ àìmọ́ àléébù ní ìgbésí ayé wa bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni irú ẹni bẹ́ẹ̀ kò lè fara mọ́ ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a ṣe ohun gbogbo tí ọlọ́run béè lọ́wọ́ wa kí a rí wípé iṣẹ́ òkùnkùn ìrúbọ òkùnkùn ìrúbọ tí

ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ò fi fún oòrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ò fi fún yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn-ín ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga, kànga omi, wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristì, kí á tó mọ Kristì, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyì, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristì, tí a rì wá bọ inú kànga omi iyì, ó dájú wípé a ó kún pẹ̀lú omi iyì láti inú Kristì. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristì, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristì, a ti gbàgbọ́ nínú Kristì, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristì. Nígbà tí a ti wọ inú Kristì, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristì nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkún lé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristì. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọláńlá rẹ̀. Ó ń sọ níhìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristì. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristì. Bí a bá ń fẹ́ agbára, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristì. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí yóò pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristì. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run.

nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi, wípé ànító àti àníṣẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mósè tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú padà, kí a gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yé ọ wípé ìgbàlà wà nínú Kristi. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristi Olúwa gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5, ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n, tàbí àléébù kan, tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí a bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá, a rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́ bí a bá sọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. O ti a lè láti mọ̀ ní wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lè a ti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo la ti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo la ti lè rí, tàbí a ń fẹ́ ìwòsàn ni, bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí, tàbí a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi, tàbí nínú Kristi. Ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi. Báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí 2, ẹsẹ̀ 10, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù, títí
a o fi bùkún wọn láti òkè wá, tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, tí a mú ẹ̀ṣẹ̀ kúrò, tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà, tí a mú kúrò, tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, a ó fi wọn fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù orí 14 láti ẹsẹ̀ 13. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìbáṣe ìgbàlà, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyè àníkẹ̀kùn ni, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa, a kò sí sọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ sì wà níbẹ̀ síbẹ̀, a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá, ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi yóò ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀dí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ 14, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀dí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ 7, Jòhánù orí 15 ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ó ju tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ní ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni,
láti ní ìsọdí mímọ́ eéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa tí ó sọwájú, tí ó fi iná mí, tí ó fi jó gbogbo tí kò ní lárí ní ìgbésí ayé wa, tí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí pé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èéṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára Ọlọ́run. A ń fi agbára Ọlọ́run bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run, èéṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22. Ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdí mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọjí, kí ó wá sọ ọjí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ́ngbẹ́ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdí mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristì. Ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10, wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristì wò. Bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọdí mímọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristì, a máa tọ́ òjú bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjú bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristì lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà
láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi, èṣe tí a fi ń ṣe bí tálákà, èṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run, èṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá, èṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọ̀dímọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́. Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristì lórí igi àgbélébùú wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọ̀dímọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ̀kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yóò fi sọ̀kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ sí wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Eti rutu ori ikini o si se ni ojo won ni ti awon onidajo nse olori iyan kan si mu ni ile na okunrin kan lati Bethlehem Juda si lo se atipo ni ile Moabu ohun ati obinrin re ati awon omo re okunrin meji oruko okunrin na si ma je Elimeleki oruko obinrin re si ma je Naomi oruko awon omo re okunrin mejeje a si ma je Maloni ati Kilioni awon ara Efrata ati Bethlehem Juda won si wa si ile Moabu won si n gbe ibe Elimeleki oko Naomi si ku o si ku ohun ati awon omo re okunrin mejeje won si fe aya ninu awon obinrin Moabu oruko kan ma je Opa oruko ikeje a si ma je Rutu won si wa nibe niwon odun mewa awon mejeje Maloni ati Kilioni si ku pelu obinrin na ni o si ku ninu awon omo re okunrin mejeje ati oko re nigba na ni o dide pelu awon aya omo re ki o le pada lati ile Moabu wa nitori pe o ti gbo ni ile Moabu pe Oluwa ti be awon eniyan re wo ni fifi ounje fun won o si jade kuro nibi ti o gbe ti wa ati awon aya omo re mejeje pelu re won si mu ona kan lati pada wa si ile Juda Naomi si wi fun awon aya omo re mejeje pe e lo ki olukuluku pada lo si ile iya re ki Oluwa ki o se rere fun yin gege bi eyin ti se fun awon oku ati fun mi ki Oluwa ki o fi fun yin ki eyin le ri isimi olukuluku yin ni ile oko re nigba na ni o fi enu ko won lenu won si gbe ohun won soke won si sokun won si wi fun pe ni tooto awo ba o pada lo sodo awon eniyan re Naomi si wi pe eyin omobinrin mi e pada e se ti eyin o fi ba mi lo mo a tun ni omokunrin ni inu mi ti won ba fi se oko yin e pada eyin omobinrin mi nitori emi di arugbo oju ati ni oko bi emi wi pe emi ni ireti bi emi ti le ni oko ni ale yi ti emi si bi omokunrin eyin a le duro de won titi won fi dagba eyin o le duro de won le ani oko rara o eyin omobinrin mi nitori pe inu mi baje gidigidi nitori yin ti owo Oluwa fi jade si mi won si gbe ohun won soke won si tun sokun Opa si fi enu ko iya oko re lenu sugbon Rutu fa mo o si wi pe kiyesi orogun re pada sodo awon eniyan re ati sodo orisa re iwo pada tele orogun re Rutu si wi pe ma se ro mi lati fi o sile tabi lati pada kuro leyin re nitori ibi ti iwo ba lo le mi o lo ibi ti iwo ba si wo ni emi o wo awon eniyan re ni yo ma se eniyan mi Olorun re ni yo si ma se Olorun mi ibi ti iwo ba ku ni emi o ku si nibe ni a o si sinmi ki Oluwa ki o se be si mi ati ju be lo pelu bi o nkan bi ko se ku ba ya iwo ati emi nigba ti oun ri pe o ti pinnu re tan lati ba oun lo nigba na ni o dekun oro iba so be ni awon mejeji lo titi won fi de Bethlehem o si se ti won de Bethlehem gbogbo ilu si dide nitori won won si wi pe Naomi ni eyi won si wi fun won pe e ma se pe mi ni Naomi mo e ma pe mi ni Mara nitori ti Olodumare ku wa kikoro si mi gidigidi mo jade lo ni kikun Oluwa si tun mu mi pada bo wa ile ile ofo e a se ti eyin fi n pe mi ni Naomi nigba ti Oluwa ti jeri ti mi Olodumare si ti pon mi loju be ni Naomi pada wa ati Rutu ara Moabu aya omo re pelu re eni ti o ti ile Moabu wa won si wa si Bethlehem ni ibere ikore oka bale.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wí pé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀yìn wí pé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fi di mímú ṣe, ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo, ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe bòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́ kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 35. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:30. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bí ni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfò wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìríníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2:15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lé ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ ló sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. ni ese kefa o wi pe orilede si nkolu orilede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki esi ki e ma se de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele o de di woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Efraimu o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamin ni akoko na ni we pe won fi igbagbo ran mo Olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airi je airi mo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti nka fun lati ese ikerinla iwe Jobu ori kini lati ese ikerinla o nse kan si to Jobu wa we pe awon oda maalu ntule awon ketekete si nje li eba won awon ara saba si kolu won won si ko won lo pelu won ti fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa asala lati royin fun o bi o tin so li enu enikan de pelu ti o wi pe ina nla Olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan sosho le o sala lati royin fun o bi o si tin so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu won si fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa sala lati royin fun o bi o tin so li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti waini ninu ile